0: mi ma oba to si iwe iranti gan modikai a nbe yin ninu anu yin iwe iranti igbega ati ola orun si fun yin
1: leji ami jesu
0: ilekun ogbo ti aye ti titi pe orun se
1: ami jesu
0: bo tin si yen ko de ni ti mo
1: ami jesu
0: o ati wo inu osun titun loruko jesu ore titun ayo titun ola titun ogbo titun oya ku fo jade laye
1: yin ami jesu
0: ebusu la gbe odidi lo ma mu wa ta ba gbe ayo agbado a mu erin agbado wa loruko jesu la ala yin lori ise yin ire la lo ma yori
1: si ami jesu
0: gbogbo ilakaka yin lo sun ti a waye o ma su eso idona
1: ami jesu
0: iwe john chapter 4 verse 39 oni awon kan furugbin awon kan si nkore sinu aba oni sugbon mo ran gbogbo eti to ngbo mi nibi kibi te ti ngbo mi ni lo kilo te wa e lo kore nibi ti e ko gbe si
1: ami jesu
0: nibi te wa gbe si e lo kore nibe
1: aso
0: tele mi ni gbogbo eti to ngbo mi e o ni kajo ibanu je lo
1: sin o
0: e ni kajo ekun o
1: e
0: ni kajo eku omo
1: e
0: ni kajo eku ise ayo ni ti bi omo mu yin abu olorun a daju
1: eyin
0: alaise gba awusan e gba itusile e gba imularada eyin omo wewe loruko jesu e ti risun mu bayi o ogbo olorun ko fara han laye yin ẹbinu ẹkọ ẹ o ni faili
1: o
0: lẹ o ni faili ọlọrun a di yin mọ ẹ ni wọnú ìdí lọ agbára ti ń panilẹkun nínú ayé ẹnìkọọkan nínú ayé obìnrin nínú ayé ọmọdé ó yá kó lana dáná gbogbo agbára tó gba ẹrin tó fún yín ní ẹkún agbára tó gba ayọ tó fún yín ní ìbànújẹ agbára náà kó dòkó lórúkọ jésù lẹ ló sì kójú àsọ tẹlẹ mi ní ogun ayé yín kó wọlẹ bó ti ń wọlẹ kó má ṣe gbérí mọ bẹẹ ló máa rí mo ní kẹ tó la oṣù yín kẹ tó ládé làjì àtẹsímọ́nì tí ò jáde nínú ayé yírí lórí iṣẹ yín lórí òwò yín lórí ọmọ ó yá kó fara hàn bẹẹ ìgbédìde ọlọrun ó yá kó wọnú ayé yín lọ ìrántí ayọ kọlọrun ó ṣe kan yín olórí kó rántí yín aláàánú kó rántí yín olùrànwọ kó rántí yín ojú kó má ṣe tìyín bẹẹ ló máa rí jésù olúwa wa ohun tí a ti ń sọ ọ́ bọ̀ náà ni ogun àìmọ̀dí pé àyìn tí ẹsẹ̀ṣẹ̀ bá wa pàdé lọ́sẹ̀ yìí a ti ṣàlàyé ogun àìmọ̀dí ó jẹ́ ogun tí ènìyàn mọ̀ bí èèyàn bá ń wo ẹni tó fẹ́ na ni èèyàn asá àmọ́ bí ẹni tó ń na ni bá fara pamọ́ sí nìkan tó yọ sí ni lójijì ó di àkámọ́ náà nìyẹn ogun àìmọ̀dí ni a lè fi wé ogun tó ń jani tí a ò mọ ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ bí èèyàn bá mọ ìpilẹ̀ṣẹ̀ odò àmọ́ tí wọ́n ṣe bí èèyàn bá mọ ìpilẹ̀ṣẹ̀ pé ohun tó fa àìsàn yìí nìyí kí a ló máa bọ́ amélé èèyàn kì í mọ ìpilẹ̀ṣẹ̀ àfi tí ọlọ́run bá ṣe kíni tí ọlọ́run bá dá sí èyíkéyìí tó ń jàyìn nínú ogun àìmọ̀dé yìí òpin dé balẹ̀ ni
1: àmì jẹ́ sí
0: àwọ ẹnìkan tí gbogbo ènìyàn máa ń gbúrò rẹ̀ ẹ yá lọ sínú ìwé Jóbù orí kìíní ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkeje sí ìkejìlá.
1: Olúwa sì bí Sátánì wípé níbo ni ìwọ ti wá nígbà náà ni Sátánì dá Olúwa lóhùn wípé ní ìlọsíwásẹ́yìn lórí ilẹ̀ ayé àti ní ìrìkẹrindò nínú rẹ̀. Olúwa sì sọ fún Sátánì pé ìwọ akíyèsí Jóbù ránṣẹ́ mi pé kò sí ẹnì kejì rẹ̀ ní ayé ọkùnrin tí ń ṣe olóòótọ́ tí ó sì dúró ṣinṣin ẹni tí ó bẹ̀rù Ọlọ́run tí ó sì kórìíra ìwà búburú. Nígbà náà ni Sátánì dá Olúwa lóhùn wípé Jóbù ha bẹ̀rù Olúwa ní asán bí ìwọ kò ha ti ṣe ọgbà yìí ká àti yí ilé rẹ̀ àti ohun gbogbo tí ó ní ká ní ìhà gbogbo ìwọ kù sí iṣẹ́ ọwọ́ rẹ̀ ohun ọ̀sìn rẹ̀ sì ń pọ̀ sí ní ilẹ̀ ǹjẹ́ náwọ́ rẹ nísinsìnyí kí o sì fi tọ́ ohun gbogbo tí ó ní bí kì yóò sì bọ́hùn ní ojú rẹ̀. Olúwa sì dá Sátánì lóhùn wípé kíyèsí ohun gbogbo tí ó ní ń bẹ ní ìkáwọ́ rẹ kìkì ohun tìkára rẹ ní ìwọ kò gbọ́dọ̀ fi ọwọ́ rẹ kàn bẹ́ẹ̀ ni Sátánì jáde kúrò níwájú Olúwa.
0: Aráàlú nínú Olúwa gbogbo wa lámọ̀ pé ìṣẹ̀lẹ̀ aburú ìṣẹ̀lẹ̀ abàmì ìṣẹ̀lẹ̀ kàyéfì tó gbẹnu tán ló ṣubú lu Jóbù ní ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ ìgbà àkọ́kọ́ nìyí. Jóbù kàn mọ̀ pé ogun dìde sóhun kò mọ ibi tó ogun ti wà láàrin Ọlọ́run àti Sátánì náà ni a ti ṣe ewé ogun sí inú ayé Jóbù nítorí pé Ọlọ́run béèrè Jóbù lọ́wọ́ Sátánì pé ìjẹ́ ìwà bá mi rí ọ̀rẹ́ mi kí Ọlọ́run tó lè pè ènìyàn ní ọ̀rẹ́ rẹ̀ ẹ wo gbogbo àkàwé ńlá tí a ti ṣe àpèjúwe Jóbù ó sì jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run. Gbọ́ ara mi ọkùnrin ní obìnrin ni ẹ gbogbo ẹnikẹ́ni tó mọ́nítọ̀ ìrìn àjò rẹ pé àánú Ọlọ́run fọ̀hún ò fẹ́ kó fọ̀hún mọ́ lórúkọ Jésù àwọn áńgẹ́lì tí ò láàánú máa kọ lù
1: wọ́n
0: nítorí pé Do a share cattle pain in low one job, no satanic. Nenu job within the satanic to your lare posse, umbile, a share no satanic you do. See that the superbani to Fukuda Majem, no by here. Pay me to Gadi Yoni Gamma in the Kusigan.
1: I'm interesting.
0: By ye, Nani satanic penu. Along, oh, yeah. E do ba we ko lo sinsin kan to ni e wo ese iketa ba yen si kerin la ti lowe
1: o si di ojo kan nigba ti awon omo re okunrin ati obirin nje ti won si mu wine ninu ile egbon won okunrin o se pastor job wa wi pe awon oda malu tule awon ketekete si nje ni eba won awon ara sabadi si kolu won o si ko lo pelu won si fi idasa awon iranse re pa emi nikan soso ni o sa asala lati royin fun o bi o tin so ni enu enikan de pelu ti o si wi pe ina nla ohun ti ohun bo si ile o si jo awon agutan ati awon iranse mi ogorun emi nikan soso ni o sa asala lati royin fun o
0: ara mi ni oluwa gbogbo nti jogun ni bi enikan tin so elomi nde titi de pe gbogbo ketekete ni takun to ni ni ile to ko ni gbogbo omo to bi ato omo konre ato omo benin gbogbo e pade balagada nitori ogun imodi ni aye ati wa solution o si nitori pe olorun ati satan ti pinu pe lo sowo kan gbo gbogbo eyin ti ibinu olorun ke lori yin olorun ko yo nu sin igbada
1: ami je
0: sana mi ninu oluwa e je sarewo ti lo pada sede si Job, Job 2, 6 to 7. You know to say that, but...
1: Olu asi rifun satanic pe. Wo, on be ni kawo re. Shibota e mi re si. Be ni satanic jade lokuro ni waju oluwa. O si so Jobu ni o woki kan. La ti atele se re lo de atari re.
0: Aramu, on to shede la koko. Le yi ba ti bubu nkan Jobu ti baje. Ti bubu nkan re ti kale pata pata. O wa ku Job ati yawo re nikan ewo yen buru de bi pe emi Job fe bo ara mi ni Oluwa mi o amon labe bo ti wule ori Job o pada deni nla o ye ji awo igbeyin Job o le pe satani lagbara sugbon a o fi emi re le lowo e ji an lo sinu iwe Job Job 42 verse 10 to 12
1: Oluwa si igbekun Job pada nigba ti o gbadura fun awon ore re Oluwa si gbu si ohun gbogbo ti Jobu ni ilopo meji nigba na ni gbogbo awon arakunrin re ati gbogbo awon arabinrin re ati gbogbo awon ti o ti se oju lumo re won si n ba jeun ninu ile re won si n daro re won si sipe fun nitori ibi gbogbo ti Oluwa ti mu ba
0: hallelujah mommy e gbo gbogbo eniyan o lori ogun to nje o re rin ayo
1: ami jesus
0: lori ibanuje aye o re rin ayo
1: ami jesus
0: eyin opolopo idamu ati wahala Job o deyin leyin olorun be ni ko pawada si o ti se ibapa iwada boya ni ba fi bo leyin opolopo idamu olorun pada san Job lesa ayo ada iko lo gbogbo on to so niyan pada ni ilopo meji e to gaju niyan ara ni to ba je nipa testimony ogoro testimony lo ti wole awon to je wi pe aye ro pe won o le bi mama olorun ma yonda oyun fun won awon ti aye ti ro pe won o ni bo ninu ide aisan olorun ma wo won san awon ti aye ro pe o ti tan fun won igbega ma pada de o melo la pe so eni to tin toro to wa de ni tin pin fun ni iwo na ma sabara jide akoko re olorun a fini mo na nri ti re tete ma bo Olorun adole mi ti e. Olorun ade si anu laye. Number ti mi ni yi 080-333-41194. Le kan si 080-333-41194. Account number wa ni yi 00318967-15. Le kan si 00318967-15. Access Bank. Account you are KG 23-24-95-95-67. 23-24-95-95-67. See our next Agbala Anno Cathedral. Afinimana. loruko to wa nbe ara anugba o to ni ti wa olorun fo jade aye wa be lo ma ri jesu oluwa wa
1: amen
2: ope pataki lojo baba wa bishop prophet dr tos oweye jp to ti fi oro olorun bo wa fo ebi adura tabi oni nkan to wu e loju gbogbo asoko ni ansa si ohun o se lo si odo baba ki won gbadura fun e ki won so ipile ogun to nja o kini o fa pelu oni abayo pe baba wa sori 08033341194 08033341194 fun ka ni olotu eto emi dele ogulade ni atoku eto
3: o semi 05586334 41 o semi 05586334 41
2: I say gbagbo dare o
4: a fi ni mo na leto ti toni sona fi toka si igbala emi ati oju to si isoro aye eni kini o ke isoro ti e ma bo tara si bi adura to de ya ide ati ibukun repete lati ni wuri agba at bishop prophet dr tos weye ti jo si anes imole olorun to agba na anu ekota anfani wa lati pe baba fun adura sori 08033341194 me kan si 08033341194 a fi ni mo na
5: ni ale ana emi temi tope ajai ati taiwo ola oni pekun to fi mo awon student ajoko ni waju office ni mo je ko yi won pe oro to ron leni o lagbara jo ki ojo ma ro lo o ko ti to iseju me dogun ni ategun buruku kan lo bere si ni fe nibi to fe de die lokun ko sipanu le wa lori se wa ri leni gege bi atijade iroyin to jade latodo ajo to won ojo ojo orun ni won nkan ma re ti leni o ti se ojo aje monday ojo kerin osu karun odun 2026 ati ni ola na pelu sugbon leko kan kurukuru yo ma da lamu o ni gbogbo ipinle eko ipinle oyo ipinle ogun ipinle oyo ipinle osun ipinle kwara ati ipinle ondo ni amo lowo lowo yi kurukuru bole dedede ni ipinle ekiti ojo ojo ibe yo ma se si bi pe efin jade loju ofurufu o si le pe die ki orun to jade o wa le di ola o ki ojo bere si ni ku pelu ategun lile o si le fun woni woni ni ilu sagamu ijebode ibadan ni ipinle oyo ilu epe leko ekiti kwara ile ife ni ipinle osun ipinle ondo ati ipinle ekiti laarin ago meta osan si merin irole deni to mo gbadura ojo ojo oni gbodu lagun ara wa o balikisa ipola ni olotu abiodi folo nse oseun olumide olalere olumaiti loruko temi

0: nínú ìwé onídàájọ́ orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkọkàndínlógún dé ẹsẹ̀ ogún. Ó ní Samsoni sì fẹ́ ṣe bí tìgbà ni kò sì mọ̀ pé Olúwa ti fún sílẹ̀ nítorí irun rẹ̀ méjèèje wọn ge. Ẹwọ ìwé onídàájọ́ orí kẹrìndínlógún láti ẹsẹ̀ kẹrìndínlógún ó sì ṣe nígbà tí ó fi ọ̀rọ̀ rẹ̀ rọ́ ní ojoojúmọ́. Ó ṣe láìsinmi tó bẹ́ẹ̀ tí sùúrù fi tan ọkàn rẹ̀ dé ikú. Ẹlẹ́wọ̀n méje ó pàdé sùúrù. Ó tan sùúrù títí tí ọkàn rẹ̀ dé ikú. So pé English sọ pé it came to pass when she pressed him daily with her words and urged him so that his soul was vexed unto death. Bájú ẹnìkan ni ẹ bá ti ṣe ọkọ fẹ́ àbí sí ìyàwó fẹ́ ó ní ọ̀run àpáàdì kékeré ni. Ẹwọ́ verse 17 ni òun sì sọ gbogbo èyí tí ó wà lé ọkàn rẹ̀ fún. Ó ti ń tàn jẹ tẹ́lẹ̀ o. Ó bá fi okùn dè mí. À ń dàbí ọkùnrin mìíràn. Nígbà tó bìnrin ní sọ fún yàn wípé fíbi tí agbára rẹ̀ ń wà hàn mí kálẹ̀ bá tiẹ̀ jẹ́. Èyàn ṣe ń sọrú nǹkan burúkú báwọn. Èdè ayé wa o. Èdè òní mú ọmọ rẹ o.
1: Àmì.
0: Ọmọ rẹ ò ní ṣiléyà o.
1: Àmì.
0: Mọ̀mọ́ yìí ọmọ rẹ ò ní ṣiléyà o.
1: Àmì.
0: Ó sọ gbogbo èyí tó wà lé ọkàn rẹ̀ fún. Ó sì fi fún pé abẹ kò kan orí mi rí nítorí pé násìrí Ọlọ́run lè mí ṣe láti inú ìyá mi wá. Bí a bá fa orí mi nígbà náà ni agbára mi yóò lọ́pọ̀ lọ́dọ̀ mi. Èmi ó sì di aláìlera. Èmi ó sì dàbí ọkùnrin mìíràn. Jésù. Nígbà tí dẹ̀ láàrí pé ó sọ gbogbo ọkàn rẹ̀ fún. Ó sì ránṣẹ́ pé àwọn ìjòyè Philistine wípé ẹ gòkè wá lẹ́ẹ̀kan yìí nítorí ó sọ gbogbo ọkàn rẹ̀ fún mi. Nígbà náà ni àwọn ìjòyè Philistine wá sọ́dọ̀ rẹ̀. Wọ́n sì mú owó lé ọwọ́ wọn. So a jẹ́ pé contractor ni Samson fẹ́. Ọlọ́run méje ò fẹ́ mọ́ṣúárì níyàwó.
1: Àmì.
0: Ó sì mú kí ó sùn lé eékún rẹ̀. Ó ní sunrun ìyá.
1: Àmì.
0: English ni à ń ṣe made him sleep kò fẹ́ sùn. Àpárá kan jẹ́ ó sùn. Agbára tó ń jẹ́ kó sùn níbi tó ti yẹ kó lajú. Àwọn àjẹ ló wà ń diẹ. Òkùnkùn ló ṣagbátẹrù ẹ̀. Landlord ní kó jáde rówó lé sàn sùn. Ọmọ ẹ wọ 30-35 kò lọ́kọ́ òun sùn. Orí pókun àwọn òkùnkùn ló ṣagbátẹrù ẹ̀. O lè dájú oúnjẹ mẹ́ta sẹ́nu ní ayé kúkurú tó wà yìí. Ayé kò gbé 700 gan ayé kúkurú ni 100. Kò má wà róúnjẹ gidi jẹ wò lásọ gidi wọ orí wípé orí nǹkan gidi orí nǹkan ṣe. O mọ̀ wo dẹ̀ ń sùn. Kankan ẹ̀mí kùn. Ọlọ́run ló ni dátà ayé ẹ̀ òun ló ni plan ayé ẹ̀ lọ́wọ́ wàá kó ọ̀rọ̀ ẹ lọ bá. Ó ní Samson ó sì mú kó sùn. Ó sì mú kí ó sùn lé eékún rẹ̀. Ó sì pé ọkùnrin kan. Ó sì mú kí ó fá ìdí irun méjèèje orí rẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí pọ́n lójú. Agbára rẹ̀ sì ti lọ kúrò lọ́dọ̀ rẹ̀. Òun sì wí pé àwọn Philistine dé Samson ni. Ó sì jí kúrò lé ojú oorun rẹ̀. Sọ fún lógun oorun àsọsùn ni. Ó sì wí pé èmi ó jáde lọ bí ìgbà ìṣáájú kí èmi kí ó sì gbọ́n ara mi. Òun kò sì mọ̀ pé Olúwa ti kúrò lọ́dọ̀. Ohun àkọ́kọ́ tí wọ́n ṣe nígbà tí wọ́n mú Samson ni wọ́n ní àwọn Philistine sì mú. Ẹ̀wọ̀n ohun kejì tí wọ́n ṣe wọ́n sì yọ lé ojú méjèèjì. Wọ́n yọ lójú méjèèjì. O tún ríran mọ́. Ẹ̀sà ojú ni fìtílà ara o. Ojú ni fìtílà ara o. Ẹlòmíì tó yarọ. Àfọ́jú sì pífà pé kò ń yarọ ju kò ń fọ́jú lọ. A ní ṣe pé òun máa ma rí àwọn aráyé. Ohun tí àwọn máa rí òun máa róúnjẹ tó ń jẹ. Òun máa raṣọ tó ń wọ. Ẹni tí ò lójú ò rí nǹkan. Ọmọ tó bí gan kò rí. Gbogbo ẹni tí wọ́n ti gbojú ẹ̀ lọ ó yá gbọ́ ojú ẹ̀.
1: Àmì.
0: Ojú ni fìtílà ara ó ní sojú ẹ̀.
1: Àmì.
0: Eléèkí wá ṣe pé ó ní kátáráàtì. Ayé ló yọ. Ojú ẹ̀ ríran kedere tẹ́lẹ̀ bí bọ́ọ̀bù ni. Ayé yọ lọ. Ojú ẹ̀ báyìí ni wọ́n ṣe kọ̀bẹ bọ ojú ẹ̀ tí wọ́n dẹ̀ ń yọ. Ló kọ Jésù. Ayé ò ní yojú ẹ̀.
1: Àmì.
0: Ẹ wo nǹkan kẹta. Wọ́n ní wọ́n sì mú sọ̀kalẹ̀ wá sí Gaza. Wọ́n mú sọ̀kalẹ̀ lọ sí Gaza. Wọ́n sì mú sọ̀kalẹ̀. It went down. That is depression. That is recession. That is backsliding. Ó sọ̀kalẹ̀ lọ sí ibú àwọn ọ̀tá. Ó sọ̀kalẹ̀ sí pẹpẹ ayé. Ó sọ̀kalẹ̀ sílé àwọn òòṣà. Wọ́n mú sọ̀kalẹ̀ sí Gaza. Ayé rẹ̀ ò ní sọ̀kalẹ̀.
1: Àmì.
0: Ìkẹrin. Wọ́n ní wọ́n sì fi ṣẹkẹṣẹkẹ. Ìdẹ̀dẹ̀. Ìdẹ̀ ló lágbára jù ní gbogbo mẹ́ta. Ìkarùn-ún. Wọ́n ní ó sì ń lọ ọlọ nílé túbú lọ ń lọta fún àwọn ọ̀tá. Samson tó ń gbé géètì odidi ìlú kan tó pàdé kìnrin lánà tó fàyà tó finá sí kọ̀lọ̀kọ̀lọ̀ nídìí tó jó gbogbo Philistine run tó fi parí ẹ̀rẹ̀kẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tó fi pẹgbẹgbẹ̀rún ènìyàn. Samson ló wá ń lo ata. Lórúkọ Jésù ó tún ní sìnrú mọ́.
1: Àmì.
0: Inú ilé túbú tó ti ń sìnrú jáde.
1: Àmì.
0: Jáde.
1: Àmì.
0: Jáde.
1: Àmì.
0: Jáde.
1: Àmì.
0: Ṣùgbọ́n kí ni ìbá pàdé tó wà ńbẹ̀ nígbà tá dé verse 22 bèlè pé ṣùgbọ́n irun orí rẹ̀ bẹ̀rẹ̀ sí ó padà lẹ́yìn ìgbà tí a ti fà tán. Howbeit the hair of his head began to grow again after he was shaved. Ọ̀tá ti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ ṣùgbọ́n ìbá pàdé tún dé padà. Irun orí ẹ̀ tún padà. Irun agbára yẹn ó tún padà. Ìbá pàdé ló máa dá padà ohun tí òǹkùn ti yọ lọ lára rẹ̀. Ó yà lọ gba ìbá
1: pàdé. Àmì.
0: Kí lé ọ̀sẹ̀ yìí tó ṣù wá gbọ́ròyìn ajé.
1: Àmì.
0: Ó ti rí b gbe
1: ah mi
0: laaro yi ni ilu ikorodu
2: kodu tan o ni aro yi o ma ni agbara lati agume fasi agume san oluwa yo sese agbara a fe tu awon ti a de ni ose e tu won le ki won lo mu ayin mo se lo se yi o lola lu oregun ni ola ni agume fasi meji aro meje si mesan mesan si mejila gbeyin yan wa ni keja ni bi to gate yan o to gate ni bi 7 up ni moto we yan ibe ni ti ma wa ya wa la wa ni waju access bank yan ni egbe desta ni bi 7 up ni o to gate yan e ma gbagbe ale o ni ago mokanla ti maje mo tun fun si gbogbo wa so awon yan o de ki miss ipade ago mokanla ale o won na join won ba npo awon eyan wa ba npo awon eyan wa sori ilaun ade ni ipito lopo oko on facebook hanla pinla onla adeni hanla pita pinla olopo oko onla on facebook tabi mercy monday tv on youtube tabi prophet olopo oko on tiktok tori na oru oni yo he ni agomo kan lale maje mu lo won da lo e ja pade lale ni agomo kan lale
0: olorun anu ko saju re
1: ami
0: ora anu
1: ami
0: ora anu
1: ami
0: won ni gbe ogbin
1: ami
0: won na ni gbo mo
1: ami
0: jesus oluwa wa
1: ami
0: e mo pe fun adura ba ti n pare to ti won mo gbadura won kan ti kan fun yin ni lakola ti ogun si mo se
2: 0704912 3572 ati 0805986 3301
3: eto ere owuro ni esese gboton yen lati ile ise iranse Love of Christ Chapel International baba wa adeni olopo oku ni won fi onje mi bo wa anu olorun ko ni fi gbogbo wa sile ki olorun ki o bukun fun yin Jesu loluwa

0: 1960 ni a ti kọ́lé. Ṣùgbọ́n Táyọ̀ Ọ̀wọ́nrù àti Afárá a kọ́ àwọn èròǹgbà láti sopọ̀ ní ìletò gbogbo jákèjádò.
1: Èèyàn mi, èdè wa tilẹ̀ yàtọ̀, ìrẹsì ìjọ náà kò so wá pọ̀.
0: Táyọ̀ àwọn ibùgbé a kọ́ ìbáṣepọ̀ láàrin àwọn ẹbí, ọ̀rẹ́ àti ara.
2: Ìyá mi, ìyá àgbà àti bàbá àgbà ti dé o.
0: Pẹ̀lú àjọṣepọ̀ àwa àti yín, a ṣe àgbékalẹ̀ àwọn ìpìnlẹ̀ àná àti òní. Pẹ̀lú àgbájọ ọwọ́, ó dájú pé a ó ṣe àgbékalẹ̀ àwọn ohun tó kàn.
3: Lafa,
0: Lafa, ọmọ ẹgbẹ́ Wasin, atayọ ilé kíkọ́ nìkan.

0: ẹ náà. Pẹ̀lú ìjìyàn ṣé o ṣáà bá nǹkan jẹ́? Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun, ẹ ṣe ọsẹ̀ lẹ́ máa ní, ọsẹ̀ gbogbo máa ní. Ilé epo kan wà láàrin sìmẹ́ǹsì mangoro tẹ́ bá ń padà lọ́sọ́nà Yorùbá yà lọ́wọ́ ọ̀tún. Páànù tí wọ́n fi ṣe tí wọ́n fi yí lépo ẹ̀ka pé àwọn ṣe àtúnṣe bẹ̀ yìí ìgbé àfẹ́ oko àfẹ́ nǹkan bẹ̀. Ó bi ìlàjì ẹ̀lú lẹ ní alàgbà Murità Lọ́yà Mákíọ̀ ọ̀gá mi ẹ̀ka rọ̀sà.
1: Ẹ̀ka
0: rọ̀ àwórí ìbàdàn ọgá mi lẹjẹ
1: ìbò làwọn takùnságùn ọkọ fàyàwó ti kú ní ọjọ pọ jù
0: kíní lọ ti wà
1: ọjọ pàfihàn gidi òṣìlẹ nù rẹ kọjá ìbàdàn.
0: Ọ takùnságùn ọkọ fàyàwó kíní lọ ti wà ṣáìdì ọgbà àwọn alájà akim ogunmọlá yẹn.
1: Ẹ dákun tán gbọ́ o tún tàta tó gbò ọ káàbùkù mọ́ rí àpò rẹ máa tó kún. Ẹ dákun pàtàkì láàárọ̀ yìí láti ìjọra tó fi dé Jákàndé Fálà Súgbọ̀ òṣì
0: Ọlọ́run ṣeun.
1: Ó ti pẹ́ tá a ti pariwo tá a bá ti ń bọ̀ láfàáfáta fẹ́ bọ́ọ̀lẹ̀ sí orí omi wọ̀tá kọpírẹ́sàn níjọrọ ọlọ́pàá. Orí afárá ẹ ti já láti bẹ̀rẹ̀ bí apá ọ̀tún sápẹ́ òsì. Abala kékeré báyìí ni gbogbo àtọ́kùn afàyàfà àtọ́kùn kékeré ń gbà. Ó ti ṣẹlẹ̀ ní òdì kejì bẹ́ẹ̀ náà báyìí o. Tá a bá ti ń bọ̀ láti ìjọrọ ọlọ́pàá tá a gbẹnugun òkè láti máa lọ àpápá. Àárín méjì yẹn náà ti jẹ́ kòtò. Ọkọ̀ kan bọ́ọ̀lù lánàá. Bí ìgbà àwọn ọmọ búṣà bá yọ ọwọ́ ẹ̀ lọ́wọ́ kan sí yọ.
0: Ọlọ́run.
1: Mo láti dúró tó bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú bàbá ẹ̀ tó ń fẹ́kù lé pé o kò sọ́gbọ́n kankan o. Tàbá dẹ̀ rántí ilé epo ní ilé epo tó tá nísàlẹ̀ kò ṣeé gbà mọ́. Akẹ́yìn ó gbé kinú.
0: Bí ẹ sọ ẹ sọ ẹsà ẹdẹ sọ̀rọ̀ mẹ́ pé bẹ́ẹ̀ máa padà yíwọ́ o.
1: A ti pariwo títí bàbá gọ́tà ló gba ọ̀nà méjèèjì gọ́tà lọ́gbà bẹ̀ kọjá ó ti já báyìí o. Àti lọ àpápá àti jáde ń sì tí wá dìgbà àmọ́ báyìí o ìṣàlẹ̀ ò ṣeé gbà o. Ẹ bá pè bàbá tẹ máa ń pè ń dákun oní bàbá dáadáa ni wọ́n bá mójútó bẹ́ẹ̀ o.
0: Yẹ̀sà ó dá.
1: Oní àṣẹ gbogbo ọ̀ṣẹ́ ó dá o.
0: Yẹ̀sà
1: ó dá. Wọ́n búyàn máa ń kọ́ gbọ́ràn o.
0: Mo ti gbọ́ sà, mo ti gbọ́ mi kì í mi ìjẹ́búyàn, mi ìjẹ́búyàn. Ó kọ̀ jẹ́ pé àwọn Ọ̀bàdàn ní tó máa ń ṣe tó máa ń dùn mí nìyẹn. Nínú Ìbàdàn àtàwórì àti ìjẹ̀bú mi ìmọ̀ yìí tó wọ̀ sí jù lọ́rọ̀ olóyìnbó dé. Water Corporation, Water Corporation, èwo ni Water Corporation? Níbi Water Corporation, Ìbàdàn ṣá. Ẹgbẹ́ wọn ni má bùyàn mọ̀ mi bá sọ tẹnu mi láàárọ̀ yìí. Hello.
2: Mr. Pilot, kì í ṣe Ìbàdàn, kẹ́nu ẹlẹ́mìyá náà ti gbọ́ wọn ni.
0: Ìjẹ̀bú, ìjẹ̀bú, mú ìbàjẹ́ bù wí. Níjàmbá bá jẹ bùrú.
2: Máa ṣe Ìbàdàn, Ìbàdàn ni pé gbogbo kẹ́hìnbú Ìbàdàn òun bú gbogbo wọn. Ṣé pé ìfọ́ wo jẹ́ máa ń nẹ̀ka ń wẹ̀ fọ́ káfí ẹlẹ̀.
0: Ìjẹ̀bù ṣàrọ̀ Mọ́ndé o, ìjẹ̀bù fọ́nà o, ń fọ́nà ìjẹ̀bù. Káfọ́ ó ṣe pàtí lànà, máa
2: máa
0: gbé bu láàárọ̀ Mọ́ndé, ìjẹ̀bù.
2: Má
0: dé máa gbé nìyàn
2: o. Má dé máa gbé nìyàn o.
0: Aya àtọmọkọ. Kí ló dé wá ṣe kí ló dé wá ṣe ẹnu sísàlẹ̀ aya àtọmọkọ.
2: Aya àtọmọ
0: ìjẹ̀bù ṣé dọ́dọ́ ń kẹ́ ṣe ń lọ sàlẹ̀ aya àtọmọkọ.
2: Aya àtọmọ rẹ̀ kọ́.
0: Wà á.
2: Ìwé lè gbọ́ ìjẹ̀bù. Ìjẹ̀bù yàtọ̀ láwù yìí ló bá gbọ́ kí a. Ìjẹ̀bù
0: kọ́ fà ó lè dèrè wọ́ orí wá níta. Yẹ̀wò àpáta yẹ̀sà.
2: Báwo mo ti lọ aṣọ àní, mo ti dé, mo ti gba aṣòdì, mo ti gba tamplani, gbogbo ọ̀nà ẹgbẹ́ agereke. Mo ti lọ láti Adékúnlé, mo jáde Tọ́milábì, mo lọ Ṣúra, mo jà agereke left and right. Láti Ṣúra ẹ̀, mo wá padà wá Òyìnbó, Òyìnbó náà padà, Òyìnbó títí déjọra ọlọ́pàá Òyìnbó, Èkó bíríjì. Èkó bíríjì sójú ẹlẹ́gbàá òun náà dá.
0: Ọlọ́run ṣeun.
2: Ẹ bí wákàtí méjì ni mo kó papọ̀ yẹn o. Bí wákàtí méjì ni mo kó papọ̀ yẹn o.
0: Mo kó papọ̀ yẹn. Mo kó papọ̀ yẹn. Ìjẹ̀bù. Ìjẹ̀bù. Ìjẹ̀bù fọ́nà. Ṣé Nàìjíríà dè làwọn ìjẹ̀bù yẹn já? Àbí wọ́n ṣe mistake kan ọmọ wa torí kò èdè yìí. Èdè yìí ò jọ méjì ní Nàìjíríà o. Abe ìwọ náà gbọ́n tó ń sọ. Ọmọ máa sọ ìjẹ̀bù débi pé o máa gbọ́n
3: Èdè jẹ̀bú dùn gbọ́.
0: Ó dùn gbọ́ àmọ́. Wọ́n lè pé o ṣe Nàìjíríà
3: bóyá. Wọ́n lè fẹ́ tí balẹ̀ ó ti wà kárí. Aya àtọmọ ń kọ́.
0: Kọ́. Aládọ́lá Yinka o.
4: Àṣọjú Mọ́sà.
0: Yẹ́sà.
4: Ìfẹ́ pàṣẹ ìjọba sí ọ̀nà kan tí a bá lọ ní ìyanu wo tàbí ìjà sọ́nà ọ̀nà tó ọjọ́ ló kún mi tàbí ìjà sọ́nà oṣù òjúrò
0: ni ẹ.
4: Ibi kan wà ní ọwọ́ ọ̀tún báyìí. Ibẹ̀ ẹ máa rò pé wọ́n gbẹ́kàn ga ti jẹ̀ ni. Bẹ̀tà wa láti gbọ́ bẹ́ẹ̀ sí ọtí ìjà ẹ̀pẹ́ bí.
0: ilese bond 92.9 ejenwo ilajimo ti fun yen ron je pe alagba lare o
5: e ko jimo o
0: oga mi bolede o
5: mo wa ni alapere
0: alapere o ya yin
5: o ya mi ona wa da ni gbogbo ikorodu road yen wa oke
0: olohun se
5: apato mama class ya jesule
0: yes sir
5: ati myself se bo ona yen si wa oke bayi
0: olohun se olohun se
5: awon sakusaku yen boya te yin na ora ko sama ti abi ti le wi
0: kin be fi Oya, oya, oh, le duro ori wo sinbe. Madamo, abeli pe oto mo nbere lo mi salare ni o oto de limit kon zo a lo mo na mi salare ti wa ya kon mo mi lowo o e wa leyin dani se leyin mi salare abi leyin temi eh eyin
6: tin gogo
0: ni mo wa se wa pa ma
6: adupe ka ro
0: se alapo leyin na de
6: rara o ato wa lori talk me lambre
0: bo nto mi lambre je laaro e
6: o wa o wa fi
0: se de rotutu
6: ko po ni
0: se rotutu moju
6: Odabo.
0: Ileje bond 92.9. Hello. Mama. Ya loja akotu. Ki mo se mama?
6: Ni ma bere se.
0: A ki mo se?
6: E gbogbo n to nso ni mo ngba.
0: Nipa kini mi o se gogo mama?
6: Inu ba wori. Gbogbo baba iya la je fun
0: e. Ilé-iṣẹ́ bọ́ọ̀lù 2009.

0: ìyá akíkẹ́ lọmọ ebi lọ dé tá ìwọ gba gbogbo ilé kan lórí àti yarun ọmọdé báyìí
1: ẹyin náà wí bẹẹ kò sí bàtà yarun kíkẹ́ lọmọ tí kìí sunkún torí ṣe ló máa ń kan bẹẹ kẹ irun àwọn òkúrò lójú kan
0: a jẹ wípé o tí gbọ nípa mediana zero to tin living growth conditioning milk nìyẹn láti ìgbà tí mo ti ń lò fún àwọn ọmọ mi ni irun ò ti kan wọn mọ ọmọ tó bá lo mediana zero to tin living conditioning milk ò ní sunkún bí wọn bá ń ba yarun ẹ bẹẹ ni irun wọn máa bùn sí i tó bá tún wá lo mediana zero to tin hair booster cream ìyẹn gan fúnra ẹ odógún ni bó ṣe ń ṣiṣẹ fún irun láti rọ ni yóò tún máa mú kún tí yóò sì máa gùn sí i irun ń rẹjẹ níwájú tàbí nípàkọ ọmọdé ò sí níbi tí mediana zero to tin hair booster cream bá wà
1: bó ni màá ti wá rí àwọn èròjà àtúnṣe mediana ọmọdé yìí
0: gbogbo èròjà àtúnṣe mediana wà káàkiri pé wọn sórí 0702-500-7861 àti 0809-179-9333 mediana
2: gbogbo ohun tí irun rẹ nílò.
3: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and

0: Wait, Kazakhstan, Algeria àti Oman, wọ́n ni wọ́n ṣe ìpàdé ní ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún tá a wà yìí tó sì jẹ́ pé nínú ìṣe ìpàdé wọn náà lọ jẹ́ pé wọ́n ti foríko sọ́ọ̀dún wípé wọ́n láǹfààní láti pé wọ́n tún gbé epo jáde sí i ju eléyìí tó yẹ pé wọ́n ń gbé jáde bọ̀ tẹ́lẹ̀ lọ. Wọ́n ní àjọṣepọ̀ àti àdéhùn àsọyé yìí náà lọ jẹ́ pé wọ́n ni wọ́n fẹ́ ṣe lọ́nà tó jẹ́ pé ètò epo lágbàáyé kò ní jẹ́ nǹkan tí wọ́n máa sọ pé torí pé ìjà ń ṣẹlẹ̀ ní apá yìí kan kò jẹ́ kí wọ́n rí epo rà wọ́n ni wọ́n fẹ́ kéèyàn wáyé mọ́. Wọ́n ní wọ́n sì kéde nínú oṣù kẹrin ọdún 2023 ń gbà ní pé tó bá dàbí ẹni pé bọ́yẹ kó fẹ́ wá gbogbo àgbáyé pé àwọn máa fi ara jì láti pé àwọn ti dá sí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní ara nǹkan tí wọ́n fi gbé ìgbésẹ̀ yìí kalẹ̀ rere òun àwọn àjọ fẹ́ kí wá sọ ìròyìn nígbàtí lánàá òde wọn gbé jáde lópin ìpàdé kan tí wọ́n ṣe gẹ́gẹ́ bí ìjábọ̀ ìròyìn náà ṣe sọ dímọ̀. Wọ́n ní ọjọ́ nínú oṣù kẹfà 2026 tá a wà yìí wọ́n lóun ló jẹ́ pé wọ́n kú parí gbogbo ètò náà ni pé àfikún epo tí àwọn orílẹ̀-èdè àgbáyé fẹ́ ṣe yìí wọ́n máa bẹ̀rẹ̀ sí gbé jáde kí epo bá lè pọ̀ lọ́pọ̀ yanturu káàkiri àgbáyé kọ́ bá sì pé bóyá à ń lálà ṣe epo mọ́ ni o. Ẹ náà gbọ́ ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí.
1: Nínú ìwé ìròyìn Leadership tó jáde láàárọ̀ tòní wọ́n ní àyàn gba ajádùn kí la fẹ́ máa jẹ kájá kó tó gbẹ o. Ó máa ní ọ̀rọ̀ tí wọ́n fi ń dá àwọn àjọ OPEC lóhùn o pàápàá àwọn olùgbé olùlẹ̀wà Àbújá o. Jẹ́bi a ṣe ń gbọ́ o wọ́n ní bí owó epo tún ṣe lọ sókè láwọn ilé ìtajà epo tó ń bẹ ní olùlẹ̀wà Àbújá ó ti bẹ̀rẹ̀ sí kọ́ ọ̀pọ̀lọpọ̀ lóminú. Wọ́n ní owó epo ó ti lọ láti bí 1,100 naira lọ sí 1,400 naira ó lé 40 naira 1,440 naira jẹ́ bó ṣe ń sọ dímọ̀. Wọ́n ní kò ṣàìdédé rí bẹ́ẹ̀ o ìpè bó ṣe ń ṣẹlẹ̀ lákè náà ló ń ṣẹlẹ̀ lóko bí epo ṣe wọ́n ní orílẹ̀-èdè amẹ́ríkà èyí tí ó jẹ́ pé Dangote ti lọ ń kó epo náà ní bàbá náà ti fi náírà 75 kún iye tó ń tà fún àwọn oníbàárà ẹ̀ láti 1,200 naira lọ sí 1,275 naira jẹ́ bó ṣe ṣàlàyé o. Wọ́n ní wọ́n dé àwọn ilé epo jákèjádò olúlẹ̀ wa Àbújá wọ́n náà dé NNPCL wọ́n ní àwọn báyìí 1,364 naira ni wọ́n ń ta epo. Wọ́n ní MRS Bovas AP tí ó ń jẹ́ Andover bá àti Mobil wọ́n láwọn láàrin iye tí wọ́n ń ta ní 1,370 naira. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé Àbújá náà ni wọ́n ń kéra pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní kà wọ́n ti gbé kà wọn sílé o jẹ́ pé wọn mọ́tò ni wọ́n ń wọ̀ lọ sí ibi iṣẹ́ wọn. Wọ́n láwọn tó wá wọ mọ́tò náà owó mọ́tò náà wá lọ sókè gegege pé ọ̀rọ̀ Amẹ́ríkà ti ráyìí ojo tó rọ̀ tí ò tí ì dá ni ọlọ́run ọba ló mọyẹ ẹni tí ó pa o. Nínú ìwé ìròyìn Leadership wọ́n ní owó epo tí wọ́n ní olúlẹ̀wà Àbújá èmi ò mọ̀ tẹ̀ kó o.
0: Kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú Monday FM lọ́wọ́ ara ẹ̀tún .9 rédíò fẹsọ̀rọ̀pọ̀ tó kárí ayé. Wọ́n ní bí ìjà bá ṣẹlẹ̀ ẹni tí ó rà wọ́n ní yóò padà san. Ẹni ọ̀rọ̀ bá sì kọ̀ọ̀kan náà ni máa dúdú èkúté mo gbọ́ fún bẹ́ẹ̀ náà lórí gbogbo ní máa kọ lọ́rọ̀. Ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ti epo àgbáyé gbogbo apáta náà lọ́kàn o. Torí pé bẹ́ẹ̀ bá lóun ò ní ọkọ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ ohun èèlò eléyìí tó yẹ pé wọ́n lòun kọ́ nígbà tí epo bá ti wọ́n gbogbo ẹ̀ náà lọ jẹ́ pé yóò fara ko kò sẹ́ni tí ó jẹ́ pé kò ní jẹun oúnjẹ náà wà ńbẹ̀. Ìyájábọ̀ ìkọ́lọ̀ nípa epo àgbáyé wọ́n ní ìrètí máa wà fún kíkà akẹ́ lórí ìrètí bẹ́ẹ̀ fún kíkà akẹ́ lulẹ̀ tó bá ilé gbóòórùn mi wọ́n yọ padà sọ jáde. Lọ́rọ̀ nípa ẹ̀rọ epo yìí náà ni wọ́n sọ nímọ̀ ládọ́ oṣù Jẹ̀tì Friday wọ́n lẹ́yìn tí orílẹ̀-èdè Iran tọ́ pé wọ́n ti gbà láti jọ́ kó àgbẹ̀rò pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà sójẹ́ pẹ́ra ẹ̀ pé ìjókòsọ̀rọ̀ wọn ti máa bá a sọ èso rẹ̀ báyìí. Wọ́n ní ìrètí wà yìí pé ó ṣe kí owó epo kọ́ wálẹ̀. Wọ́n ní torí pé ohun tó fà á tí owó epo tó jà rí pé ó tún wá sá lọ sókè ju bá a ṣe lérò lọ òun náà ni pé ogun tí ń gbà tó wáyé láàrin orílẹ̀-èdè Iran àti Amẹ́ríkà tó jẹ́ pé wọ́n tún wá ń ti àwọn ojú òpó tó yẹ pé epo máa ń gbà jáde káàkiri àgbáyé wọ́n níbi tí wàhálà ṣẹlẹ̀ ṣùgbọ́n nípa àsọyépọ̀ nípa ìsọ̀rọ̀pọ̀ wọ́n láyé pé ohun gbogbo yóò padà dẹ̀rùn. Wọ́n ní owó epo tí wọ́n ìrètí wà pé yóò wálẹ̀ yìí wọ́n ó ṣe kí orílẹ̀-èdè wa Nàìjíríà fúnra wọn kọ́ pé wọ́n fẹ́ fara gbá. Ìdí ni pé wọ́n ní bí epo ṣe wọ́n lágbàáyé wọ́n ní ǹjẹ́ jẹ́bọ̀ pé Nàìjíríà pé à ń tà o pé owó wọlé sí àpò Nàìjíríà tọ́jú owó epo. Wọ́n sì wọ́n wáyé pé wọ́n bá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ ń jẹ́ àsọkúnná bá ṣe kí owó tí wọlé sí àpò Nàìjíríà kí ọmọ wọlé. Àwọn ọmọ pé àti ẹ̀ tún jẹ́rìí pẹ̀lú bí ogun ṣe lọ wọ́n wáyé sọ nímọ̀ báyìí. Wọ́n ní ó dàbí ẹni pé ó ṣe kí àwọn owó ọkọ̀ àti owó oúnjẹ kó tún wálẹ̀ tí ìjókòó sọ̀rọ̀pọ̀ tó ti bẹ̀rẹ̀ báyìí láàrin Amẹ́ríkà àti Iran tó wà lè sọ ẹ̀ṣọ́ ayọ̀. Wọ́n nígbà tá a fi ọjọ́ mélòó kan wọ́n ní a jẹ́ pé ara ó tù wá kọ́lá ọ̀bọ̀ lọ́jọ́ kọ́dá kò fi ara tu gbogbo wọn. Ẹ náà bá ìwé ìròyìn Nigeria Tribune láàárọ̀ ẹ bá ròyìn yìí ń bẹ̀.
1: Kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ ẹ́ síwájú. Nínú ìwé ìròyìn New Telegram tó jáde láàárọ̀ tòní wọ́n ní igbó etílé tòun tẹ̀gbin àdàpọ̀ owó tóun ti yà èmi ò jọ́ ìwé òjù mi ní mú ara alẹ́ ní fojú di ni o owó yìí máa ṣe ní ìpínlẹ̀ ti Èkó. Wọ́n ní ẹni tí ó jẹ́ igbákejì alága yanyan fún ẹgbẹ́ òṣèlú PDP fún ti ẹkùn ìwọ oòrùn Adédèjì Dọ́hátì ó máa ń nàka sí bàbá olóhùn nàka sí atọ́nà Oòdùà ni ẹni tó ti gbà fẹ́ jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ti Ondo bàbá tó ti ṣiṣẹ́ gẹgẹ bi oga agba ni ile ise amunawa fun olede wa naija to nbe ni kanji o baba to ti fi gba ko je adari fun gbogbo egbe oselu pdp ni gusu orilede deputy lawon

0: Repair and recover with Astimin, a blend of amino acids and multivitamins.
1: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GT Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and data loan.
2: Ilé arákùnrin mi kí gan ló ṣe ọ tí ò jẹ́ kó gbádùn àgọ́ ara rẹ tó mú kó máa pòyì balùwẹ̀ léraléra láti tọ̀ bóyá ó sì ní ìrora nísàlẹ̀ ẹkùn rẹ tó bá rí bẹ́ẹ̀ àwọn àdójúkọ wọ̀nyí lè jẹ́ àmì àìlera prostate enlargement ìsétọ̀ ṣùgbọ́n ẹ má mikàn rárá ọ̀kín prostate wà fún yín ọ̀kín prostate jẹ́ èròjà ìlera láti wá ojútùú pátápátá fún àìsàn ìsétọ̀ prostate enlargement a máa ràn yín lọ́wọ́ láti mú àdínkù bá ìrora ká lè tọ̀ kó já gaara kára wá sì lè bọ́ sípò gẹ́gẹ́ bí ọmọkùnrin prostate la gbé jáde pẹ̀lú ewé àti egbò tí ò ní kẹ́mí kanu rara èyí tó lè fúnni ní side effect bó ṣe ń dènà àìsàn ìsétọ̀ lára ọkùnrin tọ̀ kó já gaara kára wá sì lè bọ́ sípò gẹ́gẹ́ bí ọmọkùnrin prostate la gbé jáde pẹ̀lú ewé àti egbò tí ò ní kẹ́mí kanu rara èyí tó lè fúnni ní side effect bó ṣe ń dènà àìsàn ìsétọ̀ lára ọkùnrin ló tún wá gbo dẹ́kun fún pátápátá bẹ́ẹ̀ ni o àlàáfíà prostate jẹ́ nǹkan pàtàkì má ṣe wò ó níran o bẹ̀rẹ̀ ìtọ́jú ara rẹ pẹ̀lú ọ̀kín prostate ẹ kàn sí ọ̀kín herbal mixture ní 296 Murtala Mohammed Way opposite Mobolaji train station Yaba Lagos ẹ sì lè pè wá lórí +234 810-0098-105 website www.okinherbal.com Oki Prostate ilera prostate re alafia re
3: APC Progress lónìí ni kò ní dọ̀la gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní Sogunle Ward E1 à ń kí ọ̀nàrẹ́bù Mayowa Alákíjà aka Bíbíire ọmọoyè tó fẹ́ díje dupò ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Èkó láti lọ sojú Osodi Sọlọ Constituency 1 àti ọ̀nàrẹ́bù Lawrence Ọlárẹ̀wájú Ìyèrè ọmọoyè tí ó fẹ́ díje dupò ọmọ ilé ìgbìmọ̀ asojúṣòfin nílùú Abuja láti lọ sojú Osodi Sọlọ Constituency 1 káàbọ̀ sí ìpàdé àti ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn stakeholders tí yóò wáyé lónìí ọjọ́ ajé ọjọ́ kẹrin oṣù ìkarùn-ún ọdún 2026 bẹ̀rẹ̀ ní aago mẹ́ta ọ̀sán ní Olori Street ni yóò ti wáyé kí ẹsẹ̀ gbogbo wa ó pé Sógúnlẹ̀ lápapọ̀ àwáǹfẹ̀mí ìmoore wa hàn sí alága Osodi Sọlọ local government Ọ̀túnba Kehinde Olóyédè Kendu fún iṣẹ́ takun

0: takun ti won se APC Progress E1 Excellence.
1: Sínítọ̀ wa tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó, Lagos Central, Sínítọ̀ Wàsíù Sanni Ẹ̀ṣinlókun fẹ́ ṣe ìpolongo àtìlẹ́yìn sáà ẹlẹ́ẹ̀kejì fún ààrẹ wa, èèyàn wa, aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, GCFR. Bákan náà, Sínítọ̀ Wàsíù Ẹ̀ṣinlókun a ṣe ìpàdé ẹlẹ́ẹ̀kọkànlá pẹ̀lú àwọn ará ìlú ní ẹkùn ìdìbò àárín gbùngbùn Lagos Central ní Oníkan Stadium láago mẹ́wàá àárọ̀ lọ́jọ́ kọkànlá oṣù karùn-ún ọdún 2026. Níbi ìpàdé yìí, Sínítọ̀ Ẹ̀ṣinlókun máa pín mílíọ̀nù ìwé kan lọ́fẹ̀ẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ jákèjádò ilé ẹ̀kọ́ ìjọba. 163 ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọ̀ọ́dúnrún akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga. Ètò ìrónilágbára fún àwọn 150 olùgbé àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó, Lagos Central. Olórin ọjọ́ náà ni King Wasiu Ayinde Marshal. Bẹ́ ẹ bá fẹ́ mọ̀ sí nípa ètò àtayéṣe yìí, ẹ pe olórí òṣìṣẹ́ sí nọ́mbà yìí 0802-301-5234. Ẹ máa bọ̀ kájọ ṣètò táyéṣe ọmọ ẹ̀dá àti àtúntò ọjọ́ ọ̀la ní àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó, Lagos Central. Olùkéde Olóyè Àbáyọ̀mí Dáramọ́lá. Ìgbìmọ̀ elétò.
2: Alhaji Wasiu Afolabi Askari ma dupe lọ odua ni mi tokotokan omo odua ni mi tokotokan omo odua ni mi tokan tara Yoruba bo won ni un tagbalagba ri lori ijoko bo mode ba gori igiko leri lo mu apapo megbe odua late Dr. Frederick Fashion founder APC labi are won Alhaji Wasiu Afolabi Askari ma dupe lọ baba wa Asiwaju Bola Ahmed Tinubu jagaba nbo gu GCFR President Federal Republic of Nigeria lati fowon si yiyan Dr. Kadri Obafemi Amzat igbakeji gomina ipinle Eko gege bi eni ti o dije dupo labi ase egbe onigbale ele je ka mo daju wipe mudumudu ijoba wara wa labe dari Babajide Olusola Sanwo-Olu le fe ko tesiwaju ni ipinle Eko adupe amolore baba wa Siwaju Bola Ahmed Tinubu agbayin adale lase awon alale Dr. Kadri Obafemi Amzat na te wa ti leyin bi won se nwopo na ni waju a bo sowo won ni rorun olukede Alhaji Lukman Olasukomi aka Luku, National Monitoring Commander, OPC, ti late Dr. Frederick Fashion, omo odua ni mi, tokan tara.
3: Ile arakunrin mi, ki gan lo se o ti.
4: Ile-iṣẹ́ Rainbow Tech lábẹ́ àkóso Ogos Investment Nigeria Limited tún gbé ìfẹ́ kàǹkà wọ̀lú o. Nílé ìtajà ńlá wọn Rainbow Complex tó wà ní 41/43 Ìga Ìdúgbọ̀ràn along Oba of Lagos Palace by Ido-Oluwo Street. Níbi tí ẹrù ọmọ sọ̀kalẹ̀ sí tó ti ń ní ní Brilliant Kiddies tí wọ́n wà ní Shop 311/114 nínú Rainbow Shopping Complex. Níbi tí ẹ ó ti máa sà tí ẹ ó máa rọ̀. Kàn sí rí ọmọdé lóríṣiríṣi bíi wòrowòrò kẹ̀kẹ́ ọmọdé tanátaná bèbí lóríṣiríṣi bébí wí. Yes, to jojú gbèsè tọkùnrin tóbìnrin ọmọdé lasọ wọn kúnlẹ̀ bàbí baby cup feeding bottles lónìrànràn bàtà tó yááyì fìlà àwọn aṣọ gidi baby net gbogbo ẹ̀ designer ni ẹ máa lọ sí Rainbow Shopping Complex níbi tí Brilliant Kiddies ti ń dẹ̀rín pa àwọn òbí 41/43 Ìga Ìdúgbọ̀ràn along Oba of Lagos Palace by Ido-Oluwo Street fún ẹrù ọmọ tiẹ 0803-559-5376 tàbí 0812-871-5048 Rainbow Shop.

0: from jollof to stews, from soups to sauce. Make a seasoning powder. Makes everything taste so good. Sprinkle, stir, serve.
1: Ọ̀gá ṣe é dù, ó ti sú mi o. Rẹ̀lẹ́ tí mo ra yẹn tó ti ń jò. Oníbàárà ti ń pè mí. Wọ́n ti bínú. Ṣé bí mo ti sọ fún ẹ ọ̀rẹ́?
2: Ọ̀dọ̀ Homeport lèmi ti ń ra òrùlé. Ṣé lóòótọ́?
1: Bẹ́ẹ̀ ni o, òrùlé Homeport nípọn. Ó gbọ́, ó sì kún wọ́ gidi. Kì í dògún, kì í ṣá, kò sì ní tẹ̀ ní tòjò tẹ̀rùn. Tí mo bá so Homeport fi kàn mọ́lẹ̀, ńṣe ló máa dúró digbí. Òjò ìbá máa rọ̀nà, tí jì líle ń jò, kò ní tẹ̀, kò sì ní fòyọ. Gbogbo oníbàárà mi ló gba tiẹ̀. Àsopọ̀ tó yọ.
2: Ọ̀gá ṣe é dù, èmi náà lọ ra Homeport báyìí.
1: Gbogbo òrùlé kọ́ lẹgbẹ́ ẹ̀, torí ẹ̀ láti lè Homeport fún àlòkọ́rin kése, torí pé ó nípọn ni kì í jẹ́. Jò ìṣó Homeport ní agbára àkànmọ́lẹ̀ òrùlé láì yára dógún. Bọ́dún ṣe ń rí ọdún àti bí ìgbà òjò ṣe ń bá ìgbà òjò, kò sí ṣòro. Ẹ yẹ̀bá fún gbàǹtu ẹ̀ pẹ̀lú Homeport. Ìbàlẹ̀ ọkọ̀ dájú. Ra ohun ìkọ́lé Homeport lónìí. Tọ́wà sórí 08055553779. Homeport, òrùlé tó ṣe é gbáralé. Bọ́dún ṣe ń gorí ọdún.
3: Southwestern University, a private university officially accredited and recognized by the National University Commission, is open for admission into certificate, diploma, foundation, and bachelor's degree programs. We also run master's degree and PhD level at various courses of study. At Southwestern University, we provide the missing link between research, development, and the industry, a fully residential and equipped learning environment. Admission is open into all our faculties. Instrumental payment plans are available. For inquiries, visit Kilometer 20 Shagamu Bini Expressway, Okwo Ijebuode, Ogun State. Visit our website, www.southwesternuniversity.edu.ng. Call 0802860298. That is 0802860298. Southwestern University. In God, we trust.
4: Why?
5: Nurses say this big bull price not get the new big bull holographic seal.
4: That's true.
6: Introducing the big bull holographic seal tape. Your authentic big bull rice, 50 kg and 25 kg. Now with holographic, this is to ensure you get the premium product from big bull rice. Do not buy holographic seal tape is not on the bag or is broken. Big bull rice, tasty rice, nourished you.
7: Ọpẹ́ ọpẹ́ bá mo ti ń pẹ aago rẹ ọjọ́ ti pẹ́.
8: Má bínú, ojú òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kò dáa tó ní àdúgbò wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìdí ni wípé àwọn ọba yìí jẹ́ tún kan lọ lára òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa.
7: Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ní àdúgbò wa lọ́jọ́ sí. Àwọn wa ló ń dáàbò bò láti ìgbà yẹn ni ojú òpó wa ti já gaara.
8: Ìgbésẹ̀ tó ń bọ́ dání ni màá sọ fún ọkọ mi kí wọ́n dábàá irú ìgbésẹ̀ yìí nínú ìpàdé àdúgbò kí àwa náà lè mú èlò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àdúgbò wa.
7: Ìgbàkúgbà tí wọ́n bá jí nǹkan tú tàbí káwáyà lọ rí òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀, gbogbo àwọn ohun nǹkan amáyédẹrùn ló ń ṣàkóbá fún. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ a dẹnu kọlẹ̀. Ewu ńlá ni mímú àkùdé bá ohun èrò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ jẹ́ ìlú tó fi mọ́ ìwọ àti èmi. Nítorí náà 10622 sórí èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ̀, tàbí kí o fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí ojú ímeèlì protect@ncc.gov.ng àbí láti fi ìṣesí àbùkù ṣìkà ní àdúgbò rẹ̀ tó àwọn agbófinró létí.
9: Ìkéde wa láti ọ̀dọ̀ operators and tower co pẹ̀lú àtìlẹyìn Nigerian Communication Commission.

0: ẹyin ọlọ́ọba àlà a máa ràn yín lọ́wọ́ àjọ jamba àti àwọn olórí iléèwé gíga university polytechnic àti college of education àlà àfà hamzat láti dodo baga ẹ ṣe.
1: olóyè john jẹlẹ́jẹ tó bá ẹlẹ́tì ìlú ìjẹdodo àwọn àjọ jambu ti ń ṣe ètò ọmọ ṣe máa gba máàkì torí àwọn ni wọ́n ṣe ètò ìdánwò níṣẹ́ ló yẹ kí ọmọ ní máa péye tó bá gbàre o ṣé mọ̀ pé ọmọ á ti fi ilé ẹ̀kọ́ tó fẹ́ lọ síbẹ̀ kí ìyókù wá wà ní ọwọ́ ilé ẹ̀kọ́ tí ọmọ fẹ́ lọ tí ọmọ bẹ́ pé tó mo ti gba máàkì mi mo gbé e dé o kí ilé ẹ̀kọ́ sì wò ó pé máàkì tí a nílò láti wọlé náà lọ́gbà tí ọba ti rí bẹ́ẹ̀ ọmọ kó tún ìṣe ni o God save Nigeria. olóyè john yẹlẹ agbóró john ọtílù ìjẹrìndó.
0: àáfàá ṣéwù alágbó láti òròmọ làárọ tẹ mọ làárọ gini o ohun tó yẹ kó ṣẹlẹ náà ni pé kí ìjọba pèsè àwọn iléèwé lókòtò balẹ ẹni ọgbà létí bọgbà lójú gba nímú kò balẹ náà ni o àìsí iléèwé tó tó ló yẹ kí ìjọba máa dá oríṣiríṣi ọgbọn ètí wọn dá.
1: ẹ káàárọ alàgbà àtijọ́ lálẹ́ kan bàbá ìjì o kì í ti gbé o kí ju tó o torí pé ọwọ́ ìjọba náà ni gbogbo rẹ̀ wà tí a bá ní kí ìjọba tún gbé àwọn ìgbésẹ̀ míì àwọn aráàlú tún lè máa pariwo tó ṣe pàtàkì pé kí ìjọba sábà wà mójútó God bless our land ọmọ bá wà ààbò bí olórí ọ̀dọ̀ ẹgbẹ́ dá akéwì jẹ ṣàṣà kingdom.
0: ṣé ẹ fẹ́ wáyàn fún un nígbà tó tún yẹ kí ti gbé fún ìjì o mọ́yàn kan kura ẹ pọ̀ lágbára ẹ káríta pọ̀ náà.
1: ṣé wọn làwọn ọ̀pọ̀ tí àwọn ẹ̀pá wọn pọ̀ ni
0: èmi ò mọ
1: bí mi
0: òkè ẹ ọ̀kọ̀kọ̀rọ̀ làwọn sọ àtàtìlẹ́yìn
1: àti kan
0: wáyàn
1: fún un
0: àti kan wáyàn
1: fún un. ìyàwó kábíyèsí máa dé tó wá sí pé mi ni mo bú àwórí èmi ò bú àwórí o.
0: pásítọ̀ tó yẹ alábí jọ́sẹ̀ àwórí lèmi náà ìṣẹ̀rí op tó yẹ alábí jọ́sẹ̀ jp kò yẹ èmi ò kọ́ àmọ́ bí táwọ̀ orí sí ni bóyá opic ni bóyá inú alágbálúgbó omi ìdúmọ̀ta ni àbí àgbòyíkẹ́tu àwọn kan tún nǹkan tí ò jẹ́ kí n máa lò dédé nìyẹn tó yàwó àwò pé ọ̀dọ̀ wáyé sí orí sí ni bọ́dẹ̀ fẹ́ kú ojúmọ́ pásítọ̀ tó yẹ alábí jọ́sẹ̀ jp kò yé wa o kí àtúntò bá àjọ já wọn ń ṣàkóbá fún àwọn ọmọ wa ire o.
1: àlífà ismaila ní ọmọ mísì láti rẹsí pàṣẹ àjùwọ̀n myjp doctor àti ọ̀gbẹ́ni abiodun ṣe rí ń ṣe ló yẹ kí àjọ jambu kí ọ̀rọ̀ ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ dáadáa torí pé ṣe ni àwọn akẹ́kọ̀ọ́ sọ pé ìgbà táwọn débẹ̀ àwọn kọ̀m̀pútà tí wọ́n fẹ́ lò kò ṣiṣẹ́ àti pé wọ́n tún àwọn nǹkan kan láti fi dí àwọn ọmọ lọ́wọ́ wọn wà ní fún ọ ní máàkì tó dáa tó wọn máa sọ pé ọmọ tó mọ̀wé wọn sọ pé kò mọ̀wé mọ́ ó kù díẹ̀ káàtó nàìjíríà àní ìlú ìlọrin.
0: a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ tí ẹ ti bá wa dá sí gbogbo ẹ̀ náà tìjọba ń gbọ́ ọlọ́run ràn wá lọ́wọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ lótú àti ọlọ́wọ́ bọ́tìnì.
1: mo rí tèmi tọ́ pé àjàyè
0: ó dẹ̀ wà á
1: ó
0: dúró ó dísà credit olóòtú tó bá wà rà ó dísà credit. bákan náà yeye mẹ́ẹ̀tò ọ̀rẹ́ olúwa ògùn náìkè àwọn náà ń bí báyìí láìgbàgbé adéolú adéfọlárìn okùn adé ìyálọ́jà kò wọ́n làwọn fẹ́ máa wúre fún ẹ lára àárọ̀ ṣùgbọ́n wọ́n máa láàlì ìyàmọ́.
1: sọ pé àwọn máa ń wúre fún ṣùgbọ́n pẹ̀lú tó ṣe pé táwọn bá lọ pàùndà tó lè lò wọ́n máa má pàùndà
0: ilé lọ́jà ìfẹ́ má pàùndà
1: ẹjọ́ tó yọ lọ́wọ́
0: wọ́n jẹ́ ti nífàyàwọ́ lọ́n ṣe báwọn onífàyàwọ́ ṣe máa ń ṣe ni ẹlẹ́rìí mẹ́ta
1: wọ́n
0: ṣàjẹun
1: ọsẹ yóò dùn fún aláṣẹ ìdùmọ̀rẹ́ ire.

0: Orúkọ mi ni Yeye Lua Toyin Adegbola. Mo sì ti lé ní 50 ọdún. Igbokegbodo mi pọ̀ nínú iṣẹ́ tí mo yàn láàyò. Gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Àwọ̀ mi sì jí pépépé síbi tọmọ tuntun. Ẹ fẹ́ mọ̀ di abájọ. Atẹ́jẹ́ ṣe ògùn tán epo ẹja cod liver oil ṣe joy full supplement ni. Èròjà ẹ pẹ̀lẹ́ ó ń tara ṣe, ó ń máradán. Ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa. Ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé.
1: Fún èròjà tó ń tún inú ara ṣe. Lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀, a tún fi èròjà cod liver oil epo ẹja sí i. Ó fi wá di ìta àpapọ̀ sínú ẹyọ kan ṣoṣo. La fi ń pè é ní Monomin Plus. Ní Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lẹ́ níbi kápò òyìnbó ló ṣe é. Monomin Plus.

0: gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ àwọn àkíyèsí tá a ṣe ó pọ̀ rẹpẹtẹ àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a ti gbé gbèsè àwọn kan bẹ́ẹ̀ tá a ti gbé gbèsè àmọ́ torí pé oníjọ́ ọjọ́ ajé monday mo lè má lè sọ púpọ̀ jù lọ́rọ̀ lórí ẹ̀ pé àwọn kan tá a rí ní kẹjà long bẹ̀rẹ̀ láti national padà sí gbogbo ìkẹjà bus stop ajayi farm lọ sí lezig a rí ohun tó pọ̀ gan o lọ́tún àtòsí o ó pọ̀ gan o ká níbi tá a fẹ́ ṣe dáadáa ni ṣíṣá máa wa alájù wa àbòkúndé àti alàgbà kọlá òjò àtẹ̀yàn kan yẹ kán wá sílé agbára bóyá wọn dẹ̀ wá lọ́sẹ̀ kan wá sọ ohun tójú wọn rí bóyá máa gba àṣẹ látọ̀dọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ lasma kí zebra náà wá sọ ohun tójú ẹ̀ rí ìpàdé tá a ṣe ń bẹ̀ yẹn ò kéré o a sì pàdé bí ọ̀nà mẹ́ta pẹ̀lú àwọn tọrọ kan ní national bí ọ̀nà mẹ́ta la ṣe a ṣeré níjọ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ o tẹ́ ẹ bá gbàgbé lórí ètò bọ́ náà ṣe rí tá a ṣe láago mẹ́fà ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún dájí òní mo ní bí aago márùn kọjá ìṣẹ́jú mẹ́wàá mo kẹ́fun sún àbàkírọ̀ kọ̀ láàrin ìkẹjà long mo ní àmọ́ mo lọ sọ́wọ́ wájú dé national kò sí nǹkan kan bẹ́ẹ̀ kódà kò tí ì ju ìṣẹ́jú márùn lọ tá a parí ètò láago mẹ́fà ìṣẹ́jú márùn àbí ìṣẹ́jú mẹ́ta ni zebra ti pè mí pé oní lọ́jọ́ ajé monday ọkọ̀ ti rọ́ wá síta rẹpẹtẹ sún àbàkírọ̀ kò tíì dé ajayi farm àwọn wá ń ta o àwọn ṣiṣẹ́ àwọn bó ti tó àti bó ti yẹ àmọ́ ọkọ̀ yìí pọ̀ jù àwọn nìkan dẹ̀ kọ́ wọ́n pè àsákèsì bẹ́ẹ̀ làwọn èèyàn pè àsákèsì mo mọ̀ pé sún àbàkírọ̀ kọ̀ kẹjà long láti national báyìí bí ò bá tí ì dé mangoro àsìkò ọjà mangoro bí ò bá tí ì dé mangoro ó dá mi lójú yóò ti fẹ́ dé cement báyìí ẹ má gbàgbé zebra tó wà ń bẹ̀ pẹ̀lú àwọn last man bẹ̀ wọ́n ṣiṣẹ́ o àmọ́ omi fẹ́ pọ̀jọ kà lọ ni alàbàkọ́ ọ̀dọ́ lábàjọ́ ń pè alàgbà joseph kan náà ń pè mí àmọ́ mi ò gbọ́dọ̀ gbàgbé lára àròyìn tó tún tabi wa jù láàárọ̀ yìí tí mo láti tó wa létí mo bèrè lórí ètò bọ́ọ̀lù ṣeré àkọ́kọ́ mo ní mo rí ilé epo kan tí wọ́n tún kọ́ láàrin cement mangoro tá a bá ń lọ ọ̀nà ìyànà pàjá pé pánù ẹ̀ afẹ́fẹ́ òjò àná ìjì yẹn ti mú pánù yẹn ó ti wó bí ìlàjì ẹ̀ mo ní ṣé kò sí wàhálà lójú pópó wa nígbà tá a wá parí ètò tán mo rò pé lára àwọn tó ń tiraka àti pé ni wọ́n á pè mí sá kíyèsí wọ́n lé mẹ́ta tí wọ́n ní mr pilot o ti gbòǹgbò sí gbòǹgbò ní àwọn igi yẹn ti wú ní ìlú péjú bypass gbogbo ẹni tẹ́ ń lọ sí mushike ẹ̀ ń bọ̀ láti mushin jàre ẹ fẹ́ gba bypass lọ sí ìkòròdú road àbẹ́ ń bọ̀ láti oṣòdì ẹ fẹ́ gba bypass lọ sí ìkòròdú road àbí yóòhùn tẹ bá ń bọ̀ ẹ fẹ́ gba bypass ẹ jìnà sí ìlú péjú bypass lónìí tí wọ́n á fi gbé àwọn igi yẹn ẹ dáhùn bá dẹ̀ sí ń gbé àwọn igi yẹn tẹ́ ẹ bá pè mí tí mi ò bá gbé ẹ lọ sórí whatsapp tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ oní náírà mẹ́fà 6 náírà sms bá a ṣe wà lórí ètò mo fẹ́ mọ̀ bóyá wọ́n ti ń gbé àwọn igi yẹn last park iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ́ òwò dé ọmọ aláṣẹ láo ẹ ní láti lọ sí ìlú péjú bypass wọ́n ní ti gbòǹgbò sí gbòǹgbò àwọn ọkọ̀ wá ń yà fúnra wọn wọ́n ń rí mọ́ ọ̀nà kan ṣoṣo láti ìdájí ni ìṣòro yẹn ti dé bí ọwọ́ aago márùn kọjá ni ìṣòro yẹn ti dé fún àwọn tó ń wa ọkọ̀ kọjá ní ìlú péjú bypass ẹ dákun ojú àná ó wú ọ̀pọ̀lọpọ̀ àwọn igi tó ń bẹ lọ́wọ́ ọ̀tún jẹ́ bí àwọn ṣe ṣàlàyé ó wù sí gbòǹgbò sí gbòǹgbò ni o alàbàkọ́ ọ̀dọ́ alàgbàdo láti high court ó yá o àsìkò tẹ́ máa pè lóde yìí kí n sì bẹ̀rẹ̀ sí ní báyìí sọ̀rọ̀ ní kíákíá iléeṣẹ́ bond 92.9 ẹ̀kaàrọ̀ sà ẹ̀kaàrọ̀ mà ẹ̀kaàbọ̀ sórí ètò bọ́ọ̀nà ṣerí apá kejì iléeṣẹ́ bond 92.9 ọjọ́ monday àkọ́kọ́ ọjọ́ kẹrin oṣù karùn-ún ọdún 2026 aago mẹ́jọ ti ku ìṣẹ́jú mélòó mẹ́tàlá a ṣe nǹkan ọjọ́ ti lọ o hello.
1: Ìbọn tẹ́mi iná jù sáà tó ní àwọn igi ńláńlá lágbára lásáàkì lóde ọ̀dẹ̀ ti kó ti di àtọ́ní òkè ẹ̀kọ́ láti lọ kọ̀nẹ́tì sí ìkòròdú road. So àlọ́dá ti sọ fún àwọn mẹ́rin pé ṣe rí ibi tá a ti máa kọ̀nẹ́tì sí ìkòròdú road láti àtọ́ní òkè láti máa farabọ̀ ní Maryland. So ibi tá a ti máa kọ̀nẹ́tì ẹ̀ gọ́gọ́gọ́gọ́.
0: Ti ilé ìfowópamọ́ ọjí ti wà nígbà kan àbí? Bẹ́ẹ̀ni mi n'o ṣàkíyèsí ẹ mọ o.
1: Alágabi school ibi school line. Kò tó kọ́ kékeré ni tẹ́lẹ̀ ojú ajé ńlá sí. Òjò tó wà lánàá ti jẹ́ kòtò ẹ di ńlá. Ṣé kọ̀ǹtínà tó bá gbẹ́rù tó bá tẹ̀sẹ̀ bọ́ kòtò ẹ ó lè da kọ̀ǹtínà nù.
0: Ẹ̀jọ̀
1: bá kégbà jàre sáwọn Lagos
0: Public. Ẹ ṣe mo dúpẹ́ ọmọ àṣẹ àwọn náà ti gbọ́ Lagos Public Works ti gbọ́ ẹ má bínú èrò pọ̀ lórí ìlà ní kíákíá mo ti ń láti máa ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ o. Alàgbà Joseph kí lẹ sọ pé ṣẹlẹ̀.
2: Ààrẹ Ọlálékan láti Èjìgbò.
0: Ẹni sùn sà orúkọ yẹn ṣe Joseph ni.
2: Joseph
0: náà
2: Joseph
0: Ọlálékan
2: ẹ rí five star ẹni mo tẹ àtẹ̀jẹ́ sí ní last week yẹn jẹ́rí over bridge yẹn mọ́tò ń pa àwọn èèyàn jù ń bẹ̀ yẹn. Wọ́n ṣe bá ṣe over bridge yẹn láti jọ tó ti wó So eba kisa on to ba kon kon titi bon kon ta ma titi fun wa e jo to itolorun
0: koda ile je bond 92.9 sake miss tun baba dope se ti je pada seku eyan ara ile hausa lohun se de pada seku ka ti ya mo bi ona koro duro se ri o ona koro duro se ri o ala baba yo kilo tun se le sa yes sir
3: mo to pa titi na o na gbe da o
0: Oda.
3: Abadi mo, abadi ekweta ta secho e, ta bi kiwa me.
0: Oda.
3: Abadi ya mi be na lo se na ko ojo, da ba ba se cha na ba se.
0: Oda.
3: Amaji o fun o ta bi kila ti me.
0: Oda.
3: Ta ti be de se ti pada o si dana.
0: O se mu dupe. E se mu dupe. E se mu dupe. Ah, mu wa un alagba e je ngbo yo.
4: E karo Mr. Pilot, o ko ni jegede Olabodi.
0: Yes sir.
4: Mo baba jegede ni Sogunle. E jo mo mo gba
0: e ma binu e je nsari yin oju call to wole mu ma pada bi bi ti ala gbadu nbo le wa sa moshalashi moshalashi ni express
5: moshalashi kola
0: ehn
5: won to ja me bayo ati moshalashi ra ko bayo
0: be mo pe won ni moshalashi yen ni awon oko tin jare pada won ni kin se kaso ba se so lori eto akoko won ni moshalashi lo ko tin jare pada to ba gba won we
5: ba
0: ba ti mo se la si ni awon oko tin jare pada won ni kin se kaso ba se so lori eto akoko won ni mo se la si lo ko tin jare pada ton ba gba won we
5: won
0: gba won we bayi si awon commercial boss yen ko da e lo gba won we won audio won che won we
5: ni
0: won gba ni abi be Talu be mu won. Eni su talu e ko mu won.
5: Ah. Ah, te wa mo bayi last month.
0: Last month le ko ju awon ta dan photo gba won we yi, won moto pa last month danu. Awon te wo yi. Task force lo ko ya won. Ta ba pe task force jade. Awon ko te ko ni task force ma se niyan. Yi ti o bayi ko won se ko ma se. Ka so fin pe ba ba ba, en ba ti gba won we mu. Ewo. Ewo. Olorun ma e ko pa yin se na be eleni. E ja gba kamu. Mi o ni mo le bi lona do. Yes sir. Inu o wa le go to yen ni mo so rashin yen ni.
5: O le o le o. Ari ni wa wa ko ta gba o re so ra ti on to, ko lo n to pada n gba o re ti. So, ya ko ta ba ja ti e so ti gba o re yen, o ma di ni ko ja ti jare fa wa bayi.
0: Mi wa la o ni ba se ri ko se fun mo. A ti je gugu e baje. Ko si beru mo. Se n gbo ma yen, se n gbo, lo ton ko si beru mo. Ala ba je ra mi se ja o ya mu, e pe pada o.
4: Towards Ale Laro ni. So tabari awon olopako to ba duro sibi junction end e pe bi link road ye lati sharatin to ba mo ni moto ise legal lo nse
0: ise legal mi o
4: ti mo se ti mo send sin mo jidi gba ibe laro ni ki lo fi die mule boya lo to lo to U-turn wa nbe
0: U-turn wa nbe mo ti address oro te n pada sori e yi legal ni olopako kun o le se nbe mo olopako ba se nbe je ki mo ka pe oga awon ta so sakere le ko wa mu won illegal chain won se mo so mo gbe te pa yi mo ti so lori e mo se lori e mo so mo gbe mo gba be papa sake
6: hello baka re pojumo
0: se wa
6: be di ba mo gba wa ta se amulo iko duro du lati ko yi ona ye kun die o
0: hmm
6: ni mi my self o ga ma kere wa me a bi ma ti ko to ko so fe ata ko die wa wa ti ke du lati o ni ta na ma ma ti ko kere ma kere ti ke
0: Hello, hello, Sake, kini kon du pala lodo en ti o je agba idu yan agba mi dada o. Lati Anthony de Fade yi. Ni ko ni ko.
6: Ona ye ja gerege wa ti yaba. Wo ta ba ti po ni yaba ti waju bi e. To ke ba kere wa ti de oje gbo post office. Ni post office to ni bo ye.
0: Lati yaba. Ki lo de?
6: Wa ba po yaba ti waju aba.
0: Ah eh.
6: Ba ba ta ko so sa bo ye.
0: Ah eh. Ah.
6: To so ke ba kere ye po die. O po die laaro ye gbo ri bidi oje gbo ye na. O
0: ma kun. Ah.
6: Ah,
0: o da sake ese ese ese e ko ma mi le leni o mo wa voice note alaji wa abugun ji olori odo gbe dani mama e ka roma
7: e ta ronbe yan
0: yes ma mama bo ni o se ojo yan o da npele lona odo yin lo ma
7: ah ojo ron ni
0: olohun seun olohun seun olohun seun
7: o kan je pe o si wa la kan kan lojo na wa olohun seun je npe ni pe titi ti alawon se fun ta di titi la ro so mi japa
0: mama ji be ni o si wa la gogo lojo odo yin le so
7: ah,
0: ko si wa la moto wa lo mi toni. E do mama. Se ko si ko to da mu ni to ma gbo mi lo ni.

0: the protection that pays today. Call 0700 AXA Mansa to get a motor insurance that pays. AXA, know you can.
1: APC Progress. Lọ́nà ni kò ní tẹ̀lá. Gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní Sọ́gúnlẹ̀ World E1. À ń kí ọ̀nàrẹ́bù Mayowa Alákíjà AKA Bíbíire Ọmọoyè tó fẹ́ díje dupò ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó láti lọ sojú Oṣòdì Sọ́lọ̀ Constituency 1 àti ọ̀nàrẹ́bù Lawrence Ọlárẹ̀wájú Ìgbèrè Ọmọoyè tí ó fẹ́ díje dupò ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin nílùú Àbújá láti lọ sojú Oṣòdì Sọ́lọ̀ Constituency 1. Káàbọ̀ sí ìpàdé àti ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn stakeholders tí yóò wáyé lónìí ọjọ́ Ajé ọjọ́ kẹrin oṣù Ìkarùn-ún ọdún 2026 bẹ̀rẹ̀ ní aago mẹ́ta ọ̀sán ní Olórí Street ni yóò ti wáyé. Kí ẹsẹ̀ gbogbo wa ó pé Sọ́gúnlẹ̀ lápapọ̀ Awáńfẹ̀mí Ìmoore wá ọ̀ sí alága Oṣòdì Sọ́lọ̀ lókú gọ́ọ̀mẹ̀ntì Ọ̀túnba Kehinde Olóyédè Kẹ́dù fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. APC Progress E1 Excellence.
2: Oríyàwó àti ìyá rere bí Mují Dat Olamiji aya Dr. Fred Omojole ó dọ̀run alákejì la fi kéde ètò ìsìnkú Mrs. Mují Dat Fred Omojole tó jáde láyé ní ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2026 ní ẹni ọdún 78 years. Báyìí ni ètò ìsìnkú yóò ṣe lọ ọjọ́ Wednesday ọjọ́ kẹta oṣù kẹfà 3rd June 2026 ní ìtẹ́ ẹ̀yẹ Wẹ́ẹ̀kì tó bá wá dọjọ́ Thursday ọjọ́ kẹrin oṣù kẹfà 4th June 2026 fífi ara olóògbé hàn ní gbangba Line Estate ní ilé olóògbé. Lẹ́yìn èyí ni ètò ilé ìjọsìn fún olóògbé church service láago mẹ́wàá àárọ̀ sí aago méjìlá ọ̀sán ní RCCG Rose of Sharon Center 65 Adékúnlé Fàdí Ìwé Ìkẹjà GRA by PWD Bus Stop Lagos State. Lẹ́yìn èyí ni ìfẹ́rúfẹ́rú ìfìyẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ kí wẹ̀jẹ̀wẹ̀mú àti ìgbàlejò tó tẹ̀lé. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ máa pe 0802-831-5907 tàbí 0707-255-7280. Ọkọ, ọmọ àti ọmọọmọ ló gbẹ̀yìn màmá wọ nínú re Mrs. Mují Dat Fred Omojole ọmọ Alhaji Ahmed Mọ́tọ́lá ní Sàlàkọ́ ọmọ òrónà ọmọ ìyá àná Àṣàbọ̀ Kẹ́gẹ̀ ọmọ òjìlóru kẹrìnrin ọmọ ògbẹ́rìnrìn lókùn ọmọ òṣùpálẹ̀ àní ògún ọmọ agbóró ajé bàbá mi ló ní ẹni ọwọ́ ẹ̀ bá tó kó tún ṣe ọmọ ọ̀kọ́lé fìdíbọ̀dí bàbá mi lọmọ alára bí ẹni ṣàwọn ròde àtàwọ̀ àtọ̀gbẹ̀rì pa wọ́n pọ̀. Mují Dat Olamiji sunre o olùkéde ọkọ̀ olóògbé Dr. Fred Omojole.

0: out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? 737. The GT Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and data loan. 737.
1: Dédé wòyí o, ẹ̀yin ará Èkó. Ìjọba ìlú Èkó ti ṣe ìpinnu láti dáàbò bo ẹ̀tọ́ àti iyì àwọn ènìyàn tó ní ìpèníjà ara. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àkíyèsí pàtàkì sí àwọn ìlànà pàtàkì wọ̀nyí. Àkọ́kọ́, ààbò látara àwọn ìṣe tí ó ń fa ìpalára. Ẹ kò gbọdọ̀ fa ẹnikẹ́ni tí ó bá ní ìpèníjà ara sínú àwọn ìdánwò tí ó ní ṣe pẹ̀lú ìtọ́jú àìlera tàbí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì láì ṣe pé irú ẹni bẹ́ẹ̀ fàyè gbà á. Ẹ̀kejì, gbígbẹ́sẹ̀ lé fífi àwọn tó ní ìpèníjà ara ṣiṣẹ́ àgbẹ̀. Òfin ò fàyè gba ìmáfi ènìyàn tó ní ìpèníjà ara ṣe oníbàárà. Àwọn tó ní ìpèníjà ara ní ẹ̀tọ́ láti gbé ayé tí ó níyì. Ìkẹta, àwọn ìjìyà fún ìlòdì sí òfin wọ̀nyí. Ìjìyà tó lágbára wà fún ẹnikẹ́ni tó bá rú òfin pẹ̀lú owó ìtanràn bíi ₦100,000, ìyẹn ₦100,000. Bẹ́ẹ̀ sì ni ẹni náà yóò wà ní àhámọ́ fún odidi oṣù mẹ́ta tàbí méjèèjì lápapọ̀ lẹ́yìn ìdájọ́. À ń pe gbogbo ènìyàn tí ó ń gbé ní ìlú Èkó àti agbègbè rẹ̀ láti bọ̀wọ̀ fún àwọn ìlànà wọ̀nyí fún ìbáṣepọ̀ àwọn tó ní ìpèníjà ara láì ṣe ìyàsọ́tọ̀. Ẹ ṣeun fún òye àti ìtẹ̀lé ìlànà wọ̀nyí. Ìkéde yìí wá látọ̀dọ̀ ìjọba ìlú Èkó tí ó ń ṣe àkóso àti àlámọ̀re àwọn tó ní ìpèníjà ara. Yàsódà

0: sí university ti won se
1: ile yoruba
0: address wa ni kilometer 24 Ibadan Lagos expressway city of faith Ibadan Oyo state pa o ba nbo lati Eko so fun Java pe Dominion University le nlo Dominion University is just by the right side of the road coming into Ibadan ko to yeko bi we ta o ba nbo lati Ibadan a jo pe ni mo pe Dominion University le nlo phone number wa is 090 6000 5252 17 17
2: ti won je muslimi aku mura odun leya ile ti o nbo koran da kojo kojo kan ba ni aye ati alafia bi onisola livestock ma ji ma se ni odun ti won niyan ile ti yo fi ogbo awon eyan lorun gbogbo la fe pe elomi ti wa nu iwonu lati gba ti lati ku ti ati ma ibale elomi ti wa nu iwonu ti eje yan ba de fe pe o na ni keyan o gbe ju ko pe ran ti a ba ti tan pa se wa ile yoruba awon baba wa awon yawa o ma n gbe kankan ti ojo ngba ti wa ikere won niyan boya e fe ka ba yin eyan odun e ba ti fe ka ba yin odun boya e de fe je pe aso ni e fe ki ara awon mo demo so nba o ibada na wanda wa gba kini ngodo dopin bo ni meje josi ma se se n lo fa igbese le ti aso pa nse yen afojusun wa lori enu ba wa la je won awon eyan se ni se tori ti ba ti ko osun meji bo se ku awon eyan ma lo si north ni bi ti eyan ti ma chip tawon ti mo mo wa tun ta nile yoruba ta ti ma lo nra so ibe la won lo to ba ti de ibe yin tan ka je ni pe a ma pe number ti awon eyan message si ta awon ma pe fun won so to ba ti message number yen ma send di group link wa si won ni marketplace te ti ma ma ri live and direct oja tan fe ra so iye ta wo ta ba pe ba wo ta negotiate elo lo fe ta malu re elo lo fe ta agbo re o ni 200 lo fe ta gbo won na o ya gba 180 o ni o da re mo wa so awon post en 180 yen sinu marketplace ni ti wo kan se n to ba ti ah mo like en yo wo video yo wo photo da da pe se n tun se ebi an to mo npa ni o ba ti wa pick e lawun en yen wa je 200 o pick e bayi o je 200 abi so awon nkan to ku ti yo je additional charges ti o gun o na ni akoko moto de mi se wa fun ara re lati noti ni last year de re ni sin o transport ta fun eran 10,000 ni olodun ni se n da to ku ti lia ko su melo ka tun bo gbo e tun ti o ti gara si so ko ti won so owo moto ti o gbe eran lati beyen dele yoruba o je 30,000 naira owo moto owo lada ti owo okun ti a ti na ku loja 1,000 ni kankan won le gbe eran 5,000 kale to lada 5,000 oni ta fun omo won ta fe lomi so owo lada ati owo okun ti o na ku loja o je 5,000 naira owo iso ile yoruba tawon tela ba ti duro pepe jeran ni ka ba yen mo bili ti o la ni iyen je 2,000 naira lori eran eyo kan to ra o je 20,000 naira owo ise onisola gangan pe je 10,000 naira tori a se ni akoyawo to ba eran 200 lodo wa ti 30,000 gbelele eran eyo je 230,000 naira abana la ko ti meme ni pe owó ẹran tó bá láàfin àtọdọ wa ẹlẹẹkejì wa ni pé ẹran tó bá àdọdọ wa tó jẹ 230,000 ẹran tó bá délẹ yorùbá níbàyí yóò tó wọ́pọ̀ tó wà láàtún ta ẹran tán máa dá 400 tẹsẹ̀ mọ́ná 6350 tẹsẹ̀ mọ́ná 300.
3: báwo
2: wa ni wọ́n ṣe sanwó ṣé tẹ bá gbẹ̀rẹ̀ dé ni wọ́n sanwó fún yín ni. àwùjọ ni fẹ́ràn
3: lẹ́ẹ̀ka
2: gbẹ̀rẹ̀ dé ni pe yen pelu rorun enu ni wa ile gbe eran kale si. bẹẹni tí a bá dé náà tí ẹnlẹ bá fẹ yẹran ẹyọ kúrò nílé ẹjọ lọ sí kára.
3: bẹẹni
2: so kára tó bá súnmọ ọdọ wọn ibẹ ni bẹẹni ibẹ ló ń dálúkó ti lọ gba ẹran tó bá dẹ ti sọ wí ẹran ìtọ́jú wọn fẹ ní tag number ẹran ò lè dàpọ̀ lọ́dọ̀ wa ẹlẹ́ẹ̀kejì ni pé complain wa wọ́n ṣètò fẹ́ẹ́tì kí ẹ̀ so wọ́n á tìtì àwọn ẹran wọn dáadáa kó tó di pé wọ́n bùra kúrò ní mọ́ọ̀tì tí ò ní sí pé ẹran bóyá ẹran kan ti sàárẹ̀ àb Oníṣọ̀lá Livestock Farm ó bá ń bẹ̀. Facebook wa Oníṣọ̀lá Livestock Farm ó bá ń bẹ̀.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ owó gan-an ni wọ́n lè pè é sí.
2: Kọ́mọ́ pè wá kán dákun tó dáwọ́ ti wà ní mọ́ọ̀tì nọ́mbà yẹn sáfìsì ò ní da. Tọ́wọ́ ti mẹ́sẹ̀jì wa ní WhatsApp. A máa bá mẹ́sẹ̀jì wọn wọ́n ṣe sẹ́ndì ní group link sí wọn. So nọ́mbà ilé ma mẹ́sẹ̀jì ní WhatsApp 091-18-33-32-00.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi bá wọn sọ̀rọ̀ bí owó alẹ́ kẹ́ ẹ lè láǹfààní àti gbọ́ wọn yékéyéké. O ní 091-18-33-32-00. Ẹni tó bá sọ pé irọ́ ni kò tí ì dáhùn tọ́wọ́ mi o. Ẹ dá wọn wò kí ọdún ilé àtọ́dún yìí ó lè jẹ́ ìrọ̀rùn fẹ́yìn. Àti mọ̀lẹ́bí yín ẹ dágbére fáwọn aráalé.
2: Orúkọ mi ni Mama Kọ́sùn Tọ́yìn Ọláyínká ọdún Ayọ̀lá sí.
4: Mo fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lé kọ àdírẹ́sì yìí sílẹ̀. Suit 86 Ọgbà Shopping Arcade Caterpillar Bus Stop Ọgbà Flymate Travels lórúkọ iléeṣẹ́ yẹn. Ẹ wò pẹ́ sí Gbọ́rí àbí? Nọ́mbà wọn àbí 070-44-13-2787. Nọ́mbà wọn kejì ni 0911-94-88-133. Gbogbo ẹnikẹ́ni tó bá ń gbọ́ mi tó jẹ́ oníṣẹ́ ọwọ́ àbí ó kàwé àmọ́ òrìṣẹ́ tó ṣe é yangàn fi ṣe nílẹ̀ yìí mo má bínú o kì í sọ̀rọ̀ ìbẹnu àtẹ́lu ẹ̀dá àmọ́ mò ń pe àkíyèsí rẹ sí oríire tí ọlọ́run bá fẹ́ bí ẹ ṣe ni. Àbí òbí kan ló ń gbọ́ mi tàbí alágbàtọ́ wọn náà ń gbọ́ pé àwọn ọmọ ń lọ ń kàwé lókè òkun inú rẹ̀ á sì dùn ayọ̀ rẹ̀ òkun kí wọ́n pé ọmọ rẹ̀ ń kàwé ní Germany UK gbọ́jẹ́ Australia àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà ń bẹ̀ dáadáa tí wọ́n kàwé bọ́ máa padà dé bí ilé iṣẹ́ ńlá kan bá máa gbà wọ́n lórílẹ̀-èdè wa ni we have an expatriate bẹ́ẹ̀ dẹ̀ kẹ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni àwọn lọ kàwé lókè òkun. Aláṣẹ àti olùdarí Flymate Travels mo kì í yẹ káàárọ̀ sà.
5: Ẹ kú ojú wọn sá o.
4: Gbogbo ilé kọ́
5: àláfíà ni o.
4: Bàbá ẹja bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí wọ́n fẹ́ lọ kàwé lókè òkun. Ìrànlọ́wọ́ lẹ́ṣẹ̀ fún wa sà. Flymate.
5: Orúkọ mi ni Gbenga Badmus. Aláṣẹ ilé iṣẹ́ Flymate Travels Limited. Nípa ti ìwé kíkà lókè òkun United Kingdom ni Canada ni Australia ni US ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fúlẹ́ni tó jẹ́ pé ó ti parí WAEC tó wá fẹ́ lọ continue university ẹ̀ lọ́hùn ó rọ̀ wá lọ́rùn gan nílé iṣẹ́ tiwa. Àǹdẹ̀ kejì ni ẹni tó jẹ́ pé ó ti parí university ń bíbà ó wá fẹ́ lọ ṣe masters ẹ̀ nínú òyìnbó. Ó fẹ́ lọ ṣiṣẹ́ láńpẹ́ ní graduate fi yẹ ẹ̀ ṣiṣẹ́ láńpẹ́ ní work and study tó kíkọ́ ti ń kàwé.
4: Àṣìṣe ìyẹn bẹ̀dá o.
5: Bẹ́ẹ̀ni.
4: Tó bá jẹ́ pé ọkọ tàbí ìyàwó ló fẹ́ lọ kàwé náà. Bíbélì kò fọwọ́ sí pé ohun tó ń bá ti sopọ̀ kéèyàn kan máa yá. Flymate Travel ẹgbẹ́ pùtà sọ́ndà nù.
5: No family program ni. Tẹ́lí the moment ma ti fún ìyàwó ní fisa. Ó lè kun ọmọ àti ọkọ wọn jọ ń lọ nìyẹn.
4: Family bá ń dọ̀hún.
5: Tó bá dẹ̀jẹ̀ pọ̀ kọ́nà fún ó lè kun ìyàwó wọn jọ ń lọ.
4: Bàbá ẹni tó ń gbọ́ wa báyìí tó fẹ́ lọ kàwé sí kí ló máa ṣe.
5: Ìwé nọmba wọn tó máa ti ní international passport àkọ́kọ́ nìyẹn. Ẹni tó fẹ́ lọ ṣe masters àti ní resort school tó ti ṣe tán.
4: Ojú bẹ́ẹ̀ lọ.
5: Ojú bẹ́ẹ̀ lọ.
4: Kọ́ máa kóbọ̀ ní Flymate
5: Travel.
4: Tó pé àwọn ọmọ kéékèèké àwọn òbí wọn dé wàá Nàìjíríà ṣé ẹ̀tọ́ òbí wọn tẹ̀lé wọn tó bá tún fẹ́ mọ láti sọ̀rọ̀.
5: Àánú ọmọ ló máa lọ kàwé. Mo tán bá fẹ́ ṣe graduation àwọn òbí wọn máa.
4: Wọ́n máa fún àwọn òbí náà láǹfààní
5: àti lọ.
4: Ṣé ilé iṣẹ́ Flymate ni ó sọ fún àwọn ọmọ yẹn ni àbí.
5: Rárá o, wọ́n máa san owó iléèwé wọn fúnra wọn ni o. Láti ìṣọ́ máa ti bọ́ sí i, oníjẹ̀ pọ́n lẹ́yìn ìpínlẹ̀ Kọ́ńtún bíi 10% or 20%.
4: Sàdúbà wà gbìjọ.
5: Àwa la máa ṣe gbogbo láti òkè délẹ̀.
4: Bí táwọn ọmọ yẹn máa gbé lọ́nà kan ṣe ó fẹ́ fásitì aláwọ̀ lè yẹn
5: ló gbogbo ẹ̀ tí máa wà nínú school parking.
4: Bàbá
5: àmúṣe ọwọ́.
4: Tẹ bá ọmọ Nàìjíríà mi tó bá ṣiṣẹ́ fọ́nítọ̀ tó gbé àga kalẹ̀ ẹ mọ̀ pé tọ́wọ́ òyìnbó bá tẹ ọ̀gbẹ́ni yẹn tó bùjọ́ wàá fi ọpẹlẹ ọ̀pọ̀ ọpẹlẹ ẹ mọ̀ pé mọ̀ṣẹ́. Ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ ó kàwé ó ṣiṣẹ́ o àmọ́ kò ká bẹ́ẹ̀ kò sì láá ó wà pé nvolo ṣiṣẹ́ lókè òkun Flymate ẹ̀ létò fún wa rárá ni.
5: A ní o ìyẹn là ń pè ní sponsorship program.
4: Sponsorship program.
5: Ìyẹn ò ní wàhálà rárá. Tọ́ba ti wá sọ́dọ̀ wa pẹ̀lú passport ẹ̀. Wọ́n láwọn ìgbésẹ̀ kan tó máa gbé pásán fisa fi. Ìtókù àti tíkẹ́ẹ̀tì ni o tó máa fi fún ni o. Àti bó ṣe máa ríṣẹ́ lọ́wọ́ bó ṣe máa gbé ọrùn wa nìyẹn wa.
4: Ẹyin lẹ́tùbà wáṣẹ́ lókè òkun.
5: Àbálá máa bá wáṣẹ́. So tó bá ti wá débẹ̀ tó bá ti ń ṣiṣẹ́ 18 months.
4: Oṣù méjìdínlógún.
5: Méjìdínlógún. Kò sọ pé bí ara wọn máa gba pásítọ̀tì ẹ̀ sílẹ̀ òun fẹ́ lọ ṣẹ́rú irọ́ o. Ìfọ̀ tó bá nẹ́bí ń bẹ̀ ó lè má bí táwọn ní kò lọ ó lè má lọ ṣe kó lọ bá ẹ̀wọ̀n ẹbí ẹ̀ tó bá wùn. Bọ̀ ṣùgbọ́n tó wà ń bẹ̀.
4: Kí ni sọ̀rọ̀
5: fún wọn gara ntọ́
4: tí orílẹ̀-èdè Nàìjíríà
5: tó tó lọ. Bí àwọn tó bá sọ pé àwọn bó ṣe máa sanwó o máa dọ̀rọ̀ wa.
4: Ó tán.
5: A máa open in 9 AM and a man close in 5 PM Monday to Friday. Phone number wa ni 070-44-13-2787. Lẹ́ẹ̀kan sí 070-44-13-2787. Ẹ lè pè wá lórí ẹ̀rọ WhatsApp wa to WhatsApp la man ni fe tun dada
4: number keji
5: 091 194 88 133 then kan si 091 194 88 133 e ma gbagbe o anfani ti o wopo ni o e ba yara lo gbe a ma re ti o
6: ite meji omi ro gbo lenu re si le duko ati nje kilo popo kilo de ti eju se ku gbogbo ile bayi apopo si mo fi fun yin ni ni o o fi se abi e gbagbe apopo yi o se de natural charcoal whitening toothpaste tuntun ni o lo be ni check eyin re fofun lona adaye ba pelu ohun ifoyin excellent natural charcoal whitening toothpaste tuntun a se pelu iru adaye ba ti o je ki eyin re fofun ati omi ogbo lemoni ti o fo yin re jile excellent charcoal iru adaye ba e fofun dada.

0: Àlàáfíà wa ṣe pàtàkì, ó ṣe kókó tó bá wa rí bẹ́ẹ̀. Kí ẹ̀yin ti gbọ́ nípa àwọn ìgbógi tó ń jáde láti ilé-iṣẹ́ Tèmítayọ Tribal Medical Nigeria Limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́ sí. Ọ̀kan lára ìgbógi bẹ́ẹ̀ ni Morphic Capsule tí òkìkí rẹ̀ ń kàn dé ẹ̀kárí ayé tó ń gbani lọ́wọ́ egungun ara tó ń sanni, oríkèéríkèé ara tó ń dunni, ìbàdí tó ń fani so, ìbàdí pé ìgbàrúkú ronú gbogbo, kẹ́yìn máa ìdàgbà tó nǹkan kó ti máa tẹ̀pá, kẹ́yìn máa lè rìn láti òpó nọkan dé ìkejì, kẹ́yìn máa rìn kẹ̀gẹ́kẹ̀gẹ́ bí arúgbó, orúnkún tó ń mì tí ó ṣe é, kí àti bẹ̀rẹ̀ tàbí dìde sókè kó di gbọmọ ti kó. Morphic Capsule ni egbògi tẹ̀yìn lè lo tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómìí. Morphic Capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Àgbẹ̀ ọ̀fọ̀ pàyájọ́
2: àárẹ̀ ò lọ.
1: Àbírú kí ti ẹni gbà
2: ẹlẹ́gbọ̀n wá ń di ọ̀rọ̀ mi.
1: Orí ara rẹ̀ ni ó fi rú.
3: Ẹ̀gbọ́n mi ẹnìkan ò ṣe yín ilẹ̀ àárẹ̀ ara ló ń bá yín gbà ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
1: Ẹgbọ̀n ọ̀rọ̀ mọ sẹ́ mi, ìṣòro ń fà mí so, oríkèéríkèé ara ń dùn mí, ìbàdí tòun ìgbàrúgbó jẹ́ tèmi, ìlérí ògbó lọ́sọ̀ọ́sẹ̀ kejì
3: mọ́. Àárẹ̀ ara ni, òògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́.

0: Nigeria Limited ló ń ṣe Morphic capsule jáde láti mọ pharmacy tó súnmọ́ yín ẹ pé 08103369434 egbògi ní ìní BNC capsule tí òkìkí ẹ̀ ń kàgé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani tàbí tó ń yúnni nǹkan tó ń rìn tàbí buni jẹ káàkiri ara pajápajá tó ń múni lọ́wọ́ lẹ́sẹ̀ BNC capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí àrùn ara tó máa ń yọ lẹ́yìn ìwẹ̀ ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjàpara lè wò ó.
2: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
1: Gbogbogbò ogun téèyàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́lò ní ìbísí dára tó ní BNC capsule. Yóò mú òkè dé bá ara tó ń ta ni, ara tó ń yún ni. Iṣan ara tó fẹ́rẹ̀ ewé àti ibo ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ mọ́bí àti ìfọwọ́ sí i. Iléeṣẹ́ Sumitayo Trade Medical Nigeria Limited ló ṣe BNC capsule jáde. Láti mú pharmacy tó súnmọ́ yín

0: protection that pays today. Call 0700 AXA Mansa to get a motor insurance that pays. AXA, know you can.
1: Ọmọ Nàìjíríà ewolewo ẹ káàbọ̀ ẹ káàárọ̀ ẹ ojúmọ́ níbi tíbi tẹ bá wà tẹ ti ń gbọ́ iléeṣẹ́ wa Bond FM 92.9 lórí pápá náà lètò tàtú gbèsè ti gbọ́ yín láàárọ̀ tòní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tí ò bá tí ì sí lórí pápá kókó onúwèé ìròyìn ò tí ì parí ni. Ẹ a tún mú àwọn ìròyìn yẹn wá fún yín lọ́lọ́kan òjọ̀kan. Báwo ni òpin ọ̀sẹ̀ yín ṣe rí? Ṣé ẹ gbádùn ẹ̀ dáadáa? Ẹ̀yin ti Man U, Up Man U, ẹ̀yin ti Chelsea, wọ́n ní ká ní sùúrù kó di Monday ká tó gbá bọ́ọ̀lù ni. Up Gunners, Gunners náà tún ṣe kinní yẹn látàrí pé àwọn náà jẹ́ káwọn èèyàn mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn làwọn fẹ́ wà lókè yẹn. Ife ẹyẹ yìí àwọn fẹ́ gbé ní sẹ̀. 76 points ni Arsenal wà báyìí tó ń fi 6 points odidi 6 points gérégé òun náà fi ń la Man City tó yẹ pé Man City náà ní ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ oríṣiríṣi ìròyìn pọ̀ ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Manchester United yẹn náà ni látàrí pé yàtọ̀ sí pé wọ́n na Liverpool báyìí sí tó yẹ pé back to back iná fi ṣe látàrí pé wọ́n lo Liverpool ní first leg àti second leg tó yẹ pé eléyìí ó tún mú ìdùnnú wá fún àwọn olólùfẹ́ Manchester United torí ó ti pẹ́ tí ó yẹ pé wọ́n ti mú Liverpool báyìí tó ti lù ú báyìí gbẹ̀yìn tó yẹ pé báyìí sìn. Michael Carrick agbọ́dọ̀ ní iṣẹ́ gidi ló ń ṣe látàrí pé báyìí sìn òun náà ti gbé ìdùnnú àwọn olólùfẹ́ Manchester United ó ti gbé jáde padà báyìí sìn jáde tí máa sọ fún yín pé bí Manchester United ṣe lu Liverpool lánàá ẹ̀ ó ti jẹ́ pé wọ́n pegedé sí ìfeyẹ̀yẹ Champions League ti ọdún tó ń bọ̀. Welcome back Manchester United ní Champions League. Bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ máa sọ fún yín pé ọmọ kan Bruno Fernandes tó ń dá gọ̀jọ̀gọ̀jọ̀. Ẹ jẹ́ máa sọ fún yín pé òun ló ní most chances created ní sáà tá a wà yìí pẹ̀lú 120. Ẹni tó tún súnmọ́ òun ni Dominic Szoboszlai pẹ̀lú 65. Anton Starch ló tún tẹ̀lé 61. Then Declan Rice òun náà ní 61. Bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n sáré gbé yín kúrò ní England kí n gbé yín lọ sí Switzerland. Ẹ máa ní kí ló fẹ́ ṣẹlẹ̀ ní Switzerland. Switzerland yẹn ó ní ikọ̀ kan tó ń pè ní FC Thun. Ikọ̀ yìí ṣe nǹkan àràmì ìrírí ni látàrí pé ó wá láti tábáwo FC Thun yẹn tábá ní kọ́ dárúkọ Switzerland. Ibẹ̀ kẹ tó ní kẹ dárúkọ ikọ̀ ẹ máa kọ́kọ́ ní Basel. Ẹ máa ní pé kí lorúkọ ẹ Young Boys. Bẹ́ẹ̀ ni àwọn ikọ̀ méjì tó ẹgbẹ́ ó fi bẹ́ẹ̀ làmìlaka ń bẹ̀ nìyẹn. Ṣùgbọ́n FC Thun òun ṣe kí ni òun jẹ́ kọ́ mọ̀ pé òun náà wà ń bẹ látàrí pé ó wá láti relegation. Ìgbà tó dé láti relegation yẹn sáà àkọ́kọ́ tó máa kọ́kọ́ wà ń bẹ̀ náà ni sáà tá a wà yìí òun dẹ̀ ló gbé fi ẹ̀yẹ yẹn ẹ rí pé àrà yí da. Bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀.

ẹjọ́ ẹgbẹ́ ó ní fẹ́ ọ máa pè ní fairy tale ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ wá mú yín lọ sí abala àwọn obìnrin níbi tí fc barcelona obìnrin wọn wọ́n lu ikọ̀ bayern munich lánà 4-2 tó yẹ pé ní aggregate ó jẹ́ 5-3 eléyìí tó yẹ pé ó mú wọn pegedé sí ife ẹ̀yẹ champions league final eléyìí àjẹ́ ẹlẹ́kẹfà rú ẹ̀ léra wọn tí wọ́n wọ̀ eléyìí tó yẹ pé wọ́n ti gba mẹ́ta wọ́n dẹ̀ ṣe second ipò kejì lẹ́ẹ̀mẹta bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ẹ́ ẹ rí pé ikọ̀ barcelona bó ṣe ń kó wọn lẹ́rú ní la liga tiwọn obìnrin bẹ́ẹ̀ náà ló tún ń kó wọn lẹ́rú ní champions league náà bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ẹ́ ẹ̀jẹ̀ wá fàyín lọ sí saudi arabia níbi tí ikọ̀ al-nassr tó yẹ pé a ti ń wò pé ikọ̀ al-nassr ó dàbí pé sáà yìí ni àwọn àti ronaldo ẹ̀mọ ronaldo náà òróró àti wò pé bóyá sáà yìí ni ó máa ṣe kinní yẹn tó yẹ pé ó máa gba ife ẹ̀yẹ tó ti ń wá látọjọ́ látìgbà tó ti dé saudi arabia ṣùgbọ́n pẹ̀lú bí ikọ̀ ẹ ṣe jákulẹ̀ lánàá tó yẹ pé wọ́n lù wọ́n ó pàdánù sí al-qaṣia pẹ̀lú ayò mẹ́ta sí ẹyọ kan báyìí sì ó tún jẹ́ kí al-hilal tó wà lẹ́yìn wọn kó máa mí sí wọn létí pé ìwọ tó bá lọ ṣe mí ṣe kájẹ̀ má gbàgbé pé al-hilal yìí náà ó jẹ́ ikọ̀ tó yẹ pé ó tún ní outstanding tó yẹ pé dámọ̀ sí pé ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ kan tó yẹ pé al-nassr ti gbà jù lọ báyìí sì òun dábàdẹ ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tó dẹ̀ tún ń bọ̀ báyìí sì al-nassr àti al-hilal ni eléyìí jẹ́ pé tí al-hilal tí al-nassr jáde tí ò bá lu al-hilal nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tàbí kó tiẹ̀ gbá ọ̀mì ṣùgbọ́n èyí tó máa fẹ́ lè dáa jù òun ni pé kó lù torí tó bá fi lè lu al-hilal yẹn á jẹ́ pé kó jẹ́ pé ó dàbí pé ife ẹ̀yẹ yìí ó fẹ́ gbà ni torí ó máa ṣe ni láàánú látàrí pé ikọ̀ ní sáà tá a wà al-hilal al-nassr ó ṣe nǹkan kan látàrí pé wọ́n lu ìfẹsẹ̀wọnsẹ̀ ogún léra wọn kò sí dúrọ̀ o wọ́n kàn lu àwọn ikọ̀ tó bá pàdé lọ ni ṣùgbọ́n ìpàdánù tó pàdánù lánàá yìí ó wá fẹ́ já wọn kulẹ̀ kò dẹ̀ lè má rí bẹ́ẹ̀ tẹ́ bá máa wo pé ikọ̀ tó ń win 20 games in a row báwo wá ni al-hilal ṣe wá bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé al-hilal yẹn náà àwọn náà wọ́n lu ní sáà tá a wà yìí wọ́n tí ì lose game kankan ṣùgbọ́n wọ́n ti ta ọ̀mì lẹ́ẹ̀mẹjọ léra wọn nǹkan tó fà á nìyẹn báyìí 79 points ni al-nassr wà 74 points òun ni al-hilal wà so ẹni tó bá ní ìfẹ́ ẹni tó bá ẹni tí ó bá padà jámọ́ lọ́wọ́ a máa padà mọ̀ tí sáà yìí bá kọjá bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ẹ́ má jẹun fọ̀rọ̀ rù ní bẹ́ẹ̀ ẹ jẹ́ máa sọ fún yín ẹ jẹ́ sáré lọ sí ìtàló kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ jẹ́ sọ fún yín pé inter milan wọ́n ṣe kinní yẹn lánàá látàrí pé bí wọ́n ṣe lu ikọ̀ parma pẹ̀lú ayò méjì sódò wọ́n dẹ̀ gbé ife ẹ̀yẹ serie a yẹn lánàá alánàá yẹn náà eléyìí tá jẹ́ 21st time tó máa gbé ife ẹ̀yẹ serie a yẹn tó jẹ́ pé ogún lẹ́yọkan tó máa gbé ife ẹ̀yẹ serie a ẹni tó ti gbé ife ẹ̀yẹ serie a yẹn jù òun ni juventus oníjùkújù ló ti gbé ní 36 times inter milan ló tẹ̀lé pẹ̀lú 21 ac milan àwọn ó wà ní 19 tó jẹ́ pé àwọn ni neighbor city rival inter milan 19 làwọn wà genoa ó wà ní 9 torino 7 ni bologna náà ẹ̀ẹ́méje ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn náà ti gbé ikọ̀ tó tún wá wà ńbẹ̀ tó tún wá dàbẹ̀ ni pé ikọ̀ yìí èmi mo ò tíì rí pro vecali òun ni serie a méje lòun náà dẹ̀ ti gbé ẹ má máa wò tí mọ́ yẹn ń ka àwọn ikọ̀ yìí ẹ rí pé kò sí napoli ńbẹ̀ ó yè mí náà lẹ́nu ṣùgbọ́n bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ ẹ jẹ́ kúrò ńbẹ̀ ẹ jẹ́ máa sọ fún yín pé ọ̀rọ̀ kan kún kùnkùn látàrí pé àwọn èèyàn sọ pé referee afcon tó kọjá yìí àwọn èèyàn sọ pé kò ṣe dáadáa látàrí àwọn bó ṣe fún fèrè ẹ bó ṣe ṣe kinní ṣùgbọ́n ọ̀tọ̀ nìkan táwọn wò ọ̀tọ̀ nìkan tí àjọ fifa wò látàrí pé nínú àwọn referee tó máa lọ sí ife ẹ̀yẹ àgbáyé jean jacques ndala tó yẹ pé òun ni referee final afcon tó kọjá yìí òun náà wà lára àwọn ẹni tó máa lọ sí ife ẹ̀yẹ world cup àbẹ́ẹ̀ rí pé eléyìí ó pàkàso bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ yẹn ẹ jẹ́ mú kò wá ní ìdá kí n má fún yín ní àwọn àbájáde àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kó má dàbí pé mò ń jayín tọ̀mọ̀ ní npfl ọ̀ní ilé latin kẹsàn-án ròde ẹ jẹ́ sọ fún yín pé barawa united wọ́n lu elkanami warriors pẹ̀lú ayò mẹ́ta sí òdo bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ yẹn bayelsa united náà jìyà lọ́wọ́ enugu rangers tó dàlejò ọ̀ràn sí lọ́rùn pẹ̀lú ayò méjì sódò bẹ́ẹ̀ ló ṣe lọ ẹ̀yìn bá ó fi àjẹ remo stars ó fọ̀ gáràn 2-1 ayò méjì sí ẹyọkan ni ẹ̀yìn bá fi lu remo stars con calivers náà fi àjẹ kano pillars pẹ̀lú ayò méjì sí ẹyọkan niger tornadoes òun àti kwara united ọ̀mì làwọn méjì jọta 2-2 kò sí èèyàn kan tó lè lu ara wọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ rivers united ńkọ́ ó fi àjẹ abia warriors ayò mẹ́ta sódò shooting stars ọ̀jù kìíní yẹn fún nasarawa united ayò mẹ́ta sí méjì
no lo lo ni ben Warri Wolves ati play to United ayo kan so do ni Warri Wolves ti don play to United oya ofe ti n ba kuro nbe je n lo si England nibi ti Bournemouth o ti fi aje Crystal Palace ayo meta si odo Manchester United olu Liverpool ayo meji ayo meta si meji Aston Villa fi aje Aston Villa jiya lowo Tottenham pelu ayo meji si eyo kan ni Spanish La Liga nko Celta Vigo o fi aje Elche ayo meta si eyo kan Getafe o si aje lowo Vallecano ayo meji sodu be lo se lo nbe Real Betis fi aje o fo ga won Real Oviedo pelu ayo meta sodu awon mo mi alaso funfun ti Espanyol gbalejo Real Madrid awon ti Vinicius Junior ayo meji lo gba sawon nu fe se won se won lu Espanyol pelu ayo meji sodu bo ti e pe iko Barcelona we o ti gbe ife eye bayi kokko gba loku Germany Germany nko ki lo sele nbe Saint Pauli o jiya lowo Mainz Wolves to dale joran si oyan pelu ayo meji ayo eyo kan si meji 2-1 lo lo nbe Mönchengladbach ati Borussia Dortmund Battle of Borussia Mönchengladbach lo jawe olubori nigbati o lu Dortmund to wa kisile pelu ayo kan si odo Freiburg ati Wolfsburg ayo kokan lawon meji jo ta sile ara won oseyan ko so ganu fese won seyan oya aja lo si Italo nibi ti Bologna ati Cagliari odo odo lawon meji jo ta oseyan kan to jo ganbe Sassuolo fi aje AC Milan ayo meji sodo be lo se lo nbe Juventus oni jukuju koriju leni ladari koriju lanu ladari pe bi Hellas Verona o se tatan si lorun 1-1 na jo gba ninu ifese won se Inter Milan fo ga won Parma to de re pe inu ifese won se na lo ti gbe ife eye Serie A pelu 2-0 lolu Parma ni France League 1 ti ma fi kase nle e je ma so fun pe Lille ati Avery ayo kokon la won meji jo ta sile ara won ko so ga ninu ifese won se Oze fi aje Rangers Angers pelu ayo meta si eyo kan Iko Paris o fi aje Brest ayo merin sodo Strasbourg si aje lowo Toulouse to wa ki sile pelu ayo kan si meji be lo se lo nbe Lyon Lyon ninu Lyon yi o ni agbabolu kan Hendrick to je ayalo lati ti Iko Madrid ni ko lo se IT ni Lyon omo Hendrick yen omo yen dagojogojo ninu fese won se ladari pe o gba o ba iko e Lyon o lu Rennes ayo merin si meji be lo se lo nbe e je wa so fun yin pe Oye, omo wa agbabolu wa ikeleti iyana cho inogije tawe lo mi ma pe ni senior man o se kini yen o fi ran Iko Ibenheim pelu bi won bo se gba bolu sa won to pe won lo gba bolu ti won fi jawe olubori nu fese won sen lati sunmo ati gbe ife eye ti Scotland yen lati ran Celtic lowo beni tori pe Iko bobo iyana cho yi igba to ko de Iko Celtic yi awon eyan tin fi be wo pe bobo yi ki lo nse e se o ti tan lara ni sugbon bayin sin ohun na tin get form e pada latari pe enujo meta o tin dagojogojo to tin gba Iko Celtic yen le 2-1 na ni abajade to pe ohun ninu fese won se o gba ball elekeje e sinu awon ninu ni start awa yi pelu fun Iko e pelu pe boye je pe ninu meje to gba sa won yen mefa nu e ohun wa lati bench ni super sub if oro ti mo tun wa fe so ifese won se meji kan ni mo fe mu dani ni ifese won se Manchester United yen ati Liverpool ti Iko Manchester United to lu Liverpool ni ayo meta si meji ninu ifese won se within 40 minutes Manchester United shy shake ni yen fun Liverpool ti emi ti en wo pe o da gbe Liverpool ma fe da agbo Manchester United ni o sugbon Iko Man U ni pe ayrose Michael Carrick yi o ti fun wa ni kini nkan to tun wa dun mo mi ninu ifese won se yen ni pe Kobe Mino agbabolu lowo arin to ye pe odomode ni to ye pe akodi mo gba won ti tele Ruben Amorim o tin fe ti abi ni pe o ni fe si bobo yen ko kin lu to ye pe omo yen gan ti fe ma wo pe ohun tin lo jare tori iko yi iko ti o ba sa luyan iyan sa fi le ni be ni sugbon igba ti Michael Carrick yi to ti de pada o persuade omo yen ati gba yen omo yen tin gba bolu dara to ye pe omo Kobe Mino yen gan ba ni last week o sign the contract weekend omo e o tu ohun lo e pe ohun lo tu gba winning goal sawon e ri pe o se dada iyen be e je am tun ikeji ti mo tu wa be soro npa ohun ni Iko Tottenham latari pe o lu Iko Aston Villa pelu ayo meji si eyo kan ninu ifese won se bi mo ti e kokko ri 2-0 ifese am o pe abi Tottenham fe lu Aston Villa yi se lese ni sugbon 2-1 yen na pada gba lo
nkan ti mo fe yo nbe gangan ni pe ibi ikan to ti amu se lu Aston Villa bayin sin o tu wa je kan wa soke si tori 18 no wa tele sugbon bayin sin o ti wa 117 to je pe 1 point no fin la eni ton awon ati e ti jo nja to jo nju bo ti e je pe awon meta lo wa nbe ikan Nottingham Forest o wa 39 points ikan Tottenham 37 ikan West Ham iyen 36 so aarin awon meteta ri pe point yen ko jura won lo aarin awon meteta yen en to ba show off to ba wo pe in Premier League yi ohun fe duro sibe aarin awon meteta yen lo wa bo ti e pe tori Arsenal West Ham bayi ifese won se less next game we Arsenal ni to e pe Arsenal gele be se mo pe Arsenal wa on wa Champions League o de so wa league West Ham yo de ni fe lo relegation e de tun mo pe London rival ni amo bo ba se lo nbe yen sha ama mo orisirisi o dun mi pe oro po sugbon a tun ma so e je ma so fun yin pe leni awon ifese won se tun ma waye tori ifese won se n bo lona Chelsea ati Nottingham Forest ago meta ele ya wa len tori pe a mo pe normal 8 PM ni Monday match ma je sugbon eni ifese won se meji ni Chelsea Nottingham Forest o ma gba o ma bara won gba bo ni ago meta Everton ati Man City awon na ma mu nkan le ni Spanish La Liga Sevilla ati Real Sociedad awon na ma mu nkan le bayi lo se lo nbe e je ma fi yen ki oba Adeyemi Oluwa Segun Ajasa Oligbongbo Awuse Tonigbongbo beni oni pe ka ma ki Oba Suleiman Adesina Asade Oniba Ekun ipe igba odun odun kan ni o happy birthday more years in life Adeopelu Inki Adeopelu ri ki bata opelese beni adupe lowo Olorun Oba to ba bere to de ba pare opo pataki lowo eyin ololufe wa na te fi gba kan fi wa sile mo dupe lowo Olorun Oba tin mi pilot Olorun Olotu eto ni Tunji Olalekan Ibrahim Olalekan loruko temi e seun

0: ogójì ẹkẹrìjì gbọra tànọ́dànù sẹ́ńpín náírà lẹ́yìn iṣẹ́ òjò tó wá kẹ́fì ìrora tó lè fa ìrora sùn bó ṣe ń fẹ́ tí o bá wojú àbùtò rí pé ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó fẹ́ sùn bí sẹ́ńpín náírà ó rí méjì lura wẹ́rẹ́wẹ́rẹ́ ni sẹ́ńpín yóò máa ṣiṣẹ́ lágọ̀ ara rẹ̀ nígbà tó bá ń sùn lọ́wọ́ tí ìlera pípé yóò sì jẹ́ tiẹ̀ tó bá ti jí láì látàtì sẹ́ńpín náírà iléeṣẹ́ ti New Pharmaceutical Industries Limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká pé oògùn òyìnbó ló ṣe é bára rẹ̀ ò bá ṣe wúre lẹ́yìn ọjọ́ kẹta kàn sí dókítà rẹ̀ sẹ́ńpín
1: náírà.
2: Yes, oh, this is Jolly Tony on the streets. How well do you know Mangi Chicken Flavor? We are spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want turn to salary? Okay, spell turmeric.
3: C-U-R-N-E-R-I-C.
2: Yes, oh.
3: Turmeric.
2: Correct. One carton of Mangi Chicken Flavor for you. Mangi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.

0: go there.
1: Mom, you didn't add milk.
0: No need to. Taste it and see why.

sì tún ní gìrì máa pa òun o. Ó ti dà mí lójú ẹbí ní ọ̀pọ̀lú wa ẹ̀ o. Ṣiṣẹ́ ṣiṣẹ́ o.

0: Ìròyìn yálẹ̀ta ló ń dé sí ìtì ìgbọ̀nyìn láti iléeṣẹ́ wa. Ẹ kú ìyálẹ̀ta o. Ọrọ̀lúwà Ògúnnáìkè ló ní ìròyìn yín. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe ìfilọ́lẹ̀ ilé ẹ̀kọ́ tuntun Nene Junior Secondary School ní agbègbè Ṣógúnlẹ̀, èyí tí ó jẹ́ àṣeyọrí gbòógì nínú ìpèsè ẹ̀kọ́ tó péye fún àwọn akẹ́kọ̀ọ́ ní Oshodi Isọlọ Federal Constituency 1. Nígbà tí wọ́n sọ̀rọ̀ níbi ayẹyẹ ọ̀hún, Commissioner fún ètò ẹ̀kọ́ Basic àti Secondary Alàgbà Jamiu Tolani Ali Balogun, Títútọ́ General tó tún jẹ́ akọ̀wé àgbà ètò ẹ̀kọ́ District 6 Abilékọ Mojisola Yusuf lọ́ṣojú wọn níbi ètò ọ̀hún gbé òṣùbà sàràkátà fún ètò náà. Alàgbà Tolani tí wọ́n ṣàpèjúwe iléèwé náà gẹ́gẹ́ bí àṣeyọrí tó lóòrìn tí yóò kópa tó pọ̀ nínú ìtẹ̀síwájú ìkẹ́kọ̀ọ́ ní Ṣógúnlẹ̀ àti agbègbè ẹ̀ tún tẹnu mọ́ ipa ribiribi tí ilé ẹ̀kọ́ náà yóò kó nínú ayé àwọn akẹ́kọ̀ọ́ ní agbègbè ọ̀hún. Ó wá ṣàlàyé ìgbaradì ìjọba ilẹ̀ yìí láti rí i pé wọ́n túbọ̀ ń pèsè àwọn ohun amáyédẹrùn sí àwọn ilé ẹ̀kọ́ àti ìtọ́jú àwọn olùkọ́ tó ṣiṣẹ́ níbẹ̀ láti rí i pé ẹ̀kọ́ di ìrọ̀rùn tí ó sì súnmọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí kò sì sí ìyàsọ́tọ̀ ẹnì kankan bí ó ti wulẹ̀ kí ó jẹ́. Alàgbà Bashir Daudu tí wọ́n jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tó ń ṣojú Oshodi Isọlọ ẹkùn kínní nínú ìgbìmọ̀ aṣojúṣòfin tí wọ́n jẹ́ agbátẹrù kíkọ ilé ẹ̀kọ́ náà, wọ́n máa tẹnu bọ̀rọ̀. Wọ́n ṣàlàyé pé ilé ẹ̀kọ́ náà ti di dandan láti kọ́ látàrí wàhálà àti ìdààmú tí àwọn akẹ́kọ̀ọ́ ń kojú láti lọ sí ilé ẹ̀kọ́ ní àwọn ọ̀nà tó jìrere sí agbègbè wọn lábẹ́ ètò ààbò eléyìí tó yinjin. Iléèwé tuntun Ṣógúnlẹ̀ Junior Secondary School ni ó ṣe àkóónú yàrá ìkẹ́kọ̀ọ́ mẹ́wàá tí ó kún bámúbámú fún àwọn ohun ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé. Iléèwé yìí ni ìròyìn tún fi yé wa pé àwọn akẹ́kọ̀ọ́ á bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀kọ́ níbẹ̀ bẹ̀rẹ̀ láti sáà 2026-2027. Ìròyìn yálẹ̀ta ló ń tẹ̀síwájú láti iléeṣẹ́ Bond FM 92.9. Bí àjọ ayédáadé àwọn òṣìṣẹ́ ṣe ń gbáradì láti lọ dúnàádúrà pẹ̀lú ìjọba lórí owó oṣù àwọn òṣìṣẹ́ tuntun, àwọn àjọ yìí ti ń ṣàlàyé pé àwọn ò kàn lọ láti lọ tàkúrọ̀sọ lórí èèlò ni ajé kò gbà, ṣùgbọ́n láti lọ sọ̀rọ̀ àti dúnàádúrà lórí bí nǹkan ṣe ń lọ ní ẹ̀ka ọ̀rọ̀ ajé ní sáà tí a wà yìí. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú ààrẹ àjọ ayédáadé àwọn òṣìṣẹ́ ìyẹn Comrade Joe Ajaero, bàbá náà sọ di mímọ̀ pé bí ayé bá ṣe ń yí òun náà ni kí a máa báyé yí o, pé owó oṣù òṣìṣẹ́ ó gbọ́dọ̀ máa tẹ̀lé bí nǹkan ṣe ń gbówó lórí láwùjọ wa ni. Ọ̀rọ̀ yìí ni ó jẹ jáde bí ẹgbẹ́ NLC ìyẹn àjọ àwọn òṣìṣẹ́ àti ẹgbẹ́ Trade Union Congress of Nigeria TUC lábẹ́ alága àwọn alàgbà Festus Osifo bí ó ṣe ń gbáradì láti lọ bẹ̀rẹ̀ ìdúnàádúrà fún owó oṣù tuntun fún àwọn òṣìṣẹ́, eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ ní oṣù kejì ọdún yìí kí àdéhùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yóò tẹnubípo ní ọdún tó ń bọ̀ kí ó tó tẹnubípo. Ìjẹ́ ó tán lẹ́nu ó kù níkùn. Ìròyìn tán báyìí yóò pọ̀ bàbàrì nígbà tí ó bá di aago méjìlá nígbà tí àwọn ẹlẹgbẹ́ mi yóò máa mú ìròyìn kálékako wá sí etí ìgbọ̀nyìn. Tọ́pẹ́ Ajayi òun náà ni olótù ìròyìn yìí nígbà tí èmi ọ̀rẹ́ Olúwa Ògúnnáìkè tí mo tú sí èdè Yorùbá tí mo kà sí wa ní etí. Ọ̀rẹ́ Olúwa Ògúnnáìkè lorúkọ tèmi, ẹ máa yáṣẹ́ ní gbogbo ibi tá a bá wà ó dìgbà kan náà.
1: Ìdìmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fákùkọ́ o.
2: Ìdìmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fákùkọ́.
1: Ọba òkè lọ́dí rí.

0: àwọn àgbà bọ̀ wọ́n ní ìwọ̀n oníwọ̀n ọ̀la òmọ̀ bó bá yẹ pé tẹni ni ó yẹ ká mọ̀ òun ara ẹni mọ̀ òun ara ẹ ohun tó bá mọ̀ pé o ní lè jẹ débi tó gbé mi má jẹ ẹnu ohun tó fẹ́ bẹ̀rẹ̀ yìí ṣé wàá lè parí ẹ̀ mọ̀ òun ara rẹ ìmọ̀ òun ara ẹni láyé yìí mọ̀ òun ara rẹ o.
1: What's up with you? Can I take a look at you?
0: Lo je ki oruko yen jade pe se bi o ti mo elewa asapon. Wura kan lori eto afefe ti fe lo ninu. Mo won ara re, so mo won ara re. Egbe mi raso egberun lona 100 naira 100,000 naira. Emi no ara afaimo ko ma je gbese. Mo won ara re wo iwon oniwon la ki mo to ba je kiteni ni ama mo. Wura kan látorí ètò wa ètò yín afẹ́fẹ́ ti fẹ́ ni láàárọ̀ ọjọ́ ajé monday àkọ́kọ́ nínú oṣù karùn-ún ọdún 2026 èmi kọ́ la tọ́kùn ètò adelé atọ́kùn ètò lèmi o.

0: ẹkú oríire kábíyèsí. Wednesday 6th of May ni ètò gbọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ètùtù rú títí di ọjọ́ keje oṣù karùn-ún. Friday 8 ni bíbọ ifá. Saturday 9 ni jíjẹ oyè àwọn ọmọ ìlú. Sunday 10 ni jíjẹ oyè ìdánilọ́lá. Tuesday 12 ni gbígbàlejò àwọn ìyàwó ilé. Thursday 14 ni gbígbàlejò ìyálọ́jà bàbálájẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kó tó di pé àṣekágbá wáyé ní ọjọ́ Sunday 17th of May 2026 níbi tí Alhaji Muslim Haruna Ìṣọ̀lá ti máa dàlúbọ̀lẹ̀ fún gbogbo lọ́balọ́ba.
1: Ọ̀pẹ́ ni káàbí adá, ijó ni káàbí ajó, ayọ̀ ni káàbí ayọ̀.
0: Gbogbo ọmọ ìlú kò tún ẹ kú oríire. Àṣeyíṣàmọ́dún.

0: Road, Agege, Ipinle Eko. Bákan náà ni wọ́n wà ní Shop F3064. Tẹ́jú Oṣoyè Àbá Ìpínlẹ̀ Èkó. Wọ́n wà ní Ìyànà Pájà Complex, Old Ìyànà Pájà Road, Ìyànà Pájà Lagos. Tàbí kẹ́ pé àwọn ojú òpó wọ̀nyí: 0915-5929-085 tàbí 0808-4599-454. Vista Brick Nigeria Limited. Báwọn dòwò pọ̀, kọ́kàn yóò balẹ̀.
1: A ti wà ní ipele ilé-iṣẹ́ Vista Bricks Nigeria Limited láàárọ̀ òní lórí ètò afẹ́fẹ́ tífẹ́ náà tó ń tẹ̀ síwájú ni. Bá a bá sì ti rí arábìnrin yìí, àwọn kan á pè ní obìnrin kókókó, àwọn kan á pè ní ẹ̀sẹ̀hún lioness, pé kìnìúbìnrin méje, pé iṣẹ́ tọkùnrin ò lè ṣe ni obìnrin yìí ń ṣe. Mo fi láǹfààní àti kéde fún gbogbo wa pé kéèyàn bá jẹ́ agbẹjọ́rò tó mòye, tó sì tún wá ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn tó wá gùn lórí pé àní ẹ̀tọ́ rẹ lórí ilẹ̀ ìwọ ló ń jèrè iṣẹ́ ọwọ́ rẹ irú obìnrin bẹ́ẹ̀ bàbá kan sára sí tá a lù lọ́gọ̀ ẹnu tá a dìde tá a pàtẹ́ fún obìnrin bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kí n fi àǹfààní kí n gba ọ̀nà tó tọ́ kí n fi kí àlejò mi wọ ilé agbára aláṣẹ àti olùdarí Vista Bricks Nigeria Limited kí assalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh kí ká bọ̀ mọ́.
2: Sálàfíà lẹ́bá yín òní tó jọ́jọ́ ajé máa wá wa rí o a máa rí ti wá ṣe níbẹ̀ torí ẹ̀ náà la fi fẹ́ kàn tí níbi tá a bá dé last week lọ́sẹ̀ tó lọ nípa land banking kí ni wọ́n pè ní land banking mo fẹ́ báǹkì lórí ilé.
1: Ẹ ṣe jẹ́ apin méjì land ilẹ̀
2: báǹkì ilé ìfowópamọ́ so awakọ̀ pọ̀ a fẹ́ fi owó pamọ́ sórí ilẹ̀ ẹ jẹ́ kí n lo language yẹn.
1: Ẹ má bínú bọ́ọ̀rọ̀ yín bá yé mi a fẹ́ padà sáyé àtijọ́ tá a lọ gbẹ́ kò tó tọ́jú owó ẹyọ sí
2: o ti yé
1: ṣébú ẹ̀ ni àbí ìyàtọ̀ bá.
2: Ìyàtọ̀ bá díẹ̀ bí kẹ́lẹ́ yìí ni pé owó tó yẹ ká kó sí
1: létí ilẹ̀ tó ń wó yìí
2: o ti yé
1: wúrà àti pàtàkà
2: ńbẹ nínú ẹ̀ bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ lówó ní báǹkì tó yẹ pé interest kéékèèké ló ń gorí ẹ̀ bọ́ land bank ní pé ilẹ̀ yìí mo fẹ́ rà mi ò kọ́ o mo fẹ́ fi owó pamọ́ sórí ẹ̀ ni tó bá ti lẹ́yìn oṣù mẹ́fà lẹ́yìn ọdún kan mo fẹ́ tún tà padà ewé bẹ̀ màá tún lọ fi ṣe nǹkan míì ojú owó màá tún dà padà sí orí ilẹ̀. Tó bí lábí tó lẹ́yìn ọ̀sẹ̀ tó kọjá wípé níbi táwọn àti fojú sùnùkùn wò àwọn bíi tí ẹlẹ kówó lé lórí ilẹ̀ níta ẹnì kábà mọ̀ ó lògùn sí àgàgà yé wa tí a bá pè wá yìí tó bá máa fi di gọ́vnà ilé ẹbẹ̀ máa wọ́n jùlẹ̀ Lagos State lọ with the plan the man is bringing on ground. Gbogbo ẹ tẹ bá nílẹ̀ ládùúgbò yẹn máa ta
1: o
2: ilẹ̀ tẹ bá wà lọ́wọ́ yìí ní bóyá 1 million. Tó bá dórí àléfà ò lè wọ 10 million.
1: Bóyá lẹ́yìn ọdún méjì báyìí.
2: Bẹ́ẹ̀ni mo mọ èèyàn kan tá a fọ́ọ̀sì ẹnìyẹn lè máa gbọ́ mi a fọ́ọ̀sì ẹ̀rá ní 7 years ago níbi lẹ́yìn àdúgbò kan 100,000 ló wà plus mẹ́wàá 1 million kan nìyẹn. Ó pè mí lọ́sẹ̀ tó lọ pé òun fẹ́ dáṣì mi lówó má lówó kíni mi ò ṣiṣẹ́ fún yín. Ilẹ̀ yẹn ti di 10 million per plot báyìí.
1: Láti 1 million àdúrà.
2: Ara ọ̀rẹ́ mọ̀ sí gbogbo 100 million. He bought a plot for 100,000 naira. 9 million. What did he now? Yes.
1: 99 million.
2: Bẹ́ẹ̀ lọ ṣe rí. Ẹ ní lọ fẹ́ kó sí bank tó lè rí wẹ̀rẹ̀ báyẹn. Ọ̀pọ̀lọpọ̀ yín sì lówó nílé. Ló yẹ kí n máa béèrè.
1: Ẹ má jẹ̀bẹ̀jọ báńkì mi. Ẹ má jàdí báńkì lẹ́nu. N bá tẹ̀ lọ báńkì yìí tẹ̀mí o. Báńkì mo sì máa lọ fọlọ́pàá kó ogun báńkì yẹn gbẹ̀rẹ̀ o. Mo fọ́ọ̀mù o ti yọjọ́.
2: Bá ṣe ń ṣe nìyẹn.
1: SMS alert.
2: Bẹ́ ṣe ń ṣe nìyẹn.
1: Wọ́n yọ SMS alert yẹn. Wọ́n rí pé ọ̀gbẹ́ni yóò kún bílẹ̀ mọ́tò apá àti
2: ní.
1: Wọ́n tún wá yọ̀ mí pé mistake làwọn ṣe o. Wọ́n kò lórúkọ kan kì í pẹ́ SMS alert. Ẹ̀yin conclusive letter àwọn náà kà á yẹ́yìn o. Ẹ̀yin báàgì kà á yẹ́yìn o. Bí báàgì bá fọ abọ́, òun wà ní òtún yòówù.
2: Bẹ́ẹ̀ni.
1: Bọ́bá ra bàtà mí, òun wà ní òtún.
2: Kí làwọn akọ́wọ́ sí báǹkì fún? Ìtúbẹ̀ nílé iṣẹ́ Vista bíi nǹkan táwọn àwọn yẹn ti wá bá àwọn yẹn ti pè mí lọ́sẹ̀ tó lọ gan o. Ìwọ́ tó bá lówó ṣe eré mi, mi ò ní jẹ́ ara mi anybody. Bring your money, ẹ gbọ́ mi dáadáa kí epo bóyá wà á gbọ́ ètò pé àwa fẹ́ bá yín tọ́jú lẹ́yìn ni. After 3 months, a máa sọ fún ẹ tó bá wà níbi oṣù yìí. In the next 3 months, a máa pè é, a máa attach yẹn kan mẹ́ tó máa sọ fún ẹ pé iye tí ilé ẹ ti wọ́ sí ní sí níye o. Bẹ́ẹ̀ ni wọ́n tó ti dá tó bá tó di after 6 months, bàbá ilé yìí ti diye báyìí o. Ṣé ẹ fẹ́ tà àbẹ̀jì fẹ́ fi sílẹ̀? Every 3 months, a máa sọ progress iye tó ti ń gorí ilẹ̀ yẹn fún yín. Tẹ bá fẹ́ tà àbẹ̀ bá fẹ́ fi sílẹ̀. Jẹ́yìn tẹ bá fẹ́ bọ́ wa du opo mo fe be lebe kan te ba gbo mi e jo tori olohun e lowo te fi se survey plan lowo ke de lowo ta ma fi se corner piece se gbo te ba nme lori ile yi yo tun je ki value le tun lo soke ni o so gbo te ba gbo wa nile te lowo lowo te fe se land bank pelu wa mo le ba yin so pe le kabamo 6 months after Emma Shadua for me.
1: Pe malu ta shata.
2: Benny, because if me cut our waje, it be the country day. Oh, women are gonna fetch 10 million. They told the government to pay 2 million ever again in the next 6 months. It be the lude lan. It be the way the country is now. Oh, they guarantee 2 million. Lobby 10 million never investment. So bad with business. But you can guarantee yourself 100% gain lori le. So land banking is only to tell you ko wole bank gbe te bank gbo mi nile. Ogun amọ ti be ni lu oyinbo tan sise ise to ti fe pa wawo. E je kan ma send owo sile kan fun awon ni target odun ma odun mewa. Nkan ta fe wa de ba ta n ba de niyi. So gbe te bank gbo mi nile je pe won ba ni so wa. Awon awon soju saju we have a registered of it. A old building belongs to the company. Ah be ti e o. Awa lo lon jogo efun so ko si bi ta fe sa lo
1: abere yin lokun di
2: then office wa ise rented off ko possible awa lo lon jogo so ko si bi ta fe owo yin lo if you bring your money on board e get you want to tie lo lobo kan do awon obirin kan wa ti o ma n gba yan but ta ko po awon te to ma se 400 ju adin left we obirin ti saba ma se because
1: o goro gavaru ngo eyan o kire
2: mi no awon bi mi o let me to yen
1: awon okunrin awon fata gavaru
2: eyan ko mi let me jawa
1: awon okunrin e ba ko
2: se ba wo obirin a si tun so obirin de lemi ti mo ba yin so abo yin
1: lemi ni mo ti dobirin
2: e wa dowo po mo wa le se fi sabic le gba limited bring your money for land banking I will attack somebody to you se do egbo ile se ta wa yi se tin gbo mi won mo pe mo lokun di ko sibi ti mo fe sa lo pelu owo yin
1: aja e sai ba pe awon ero ba
2: so e ko e ba ni so wa wa ni 070 33 59 4556 is 070 070 33 33 59 59 45 45 56 56
1: is 070 070 33 59 59 45 45 56 56
2: number na ni yi e le pe mi ke busy because that last week me I was phone me ti di OTD so everybody has been calling bad me so be le send WhatsApp and gbe te ba le ti te ba ti to bi tade to fe te ba ti to bi meta merin am afin ladugo kan so me be ma tun de phone number ara yin lowo to be using it to monitor what about the 1 million adugo ni
1: to buy 500,000
2: fa le fi bere se bi gba te e mo pa wo ki se bi le state je ti wa ni pa fe ba yin wa re ki pa fe jere lori yin ke to le se nkan kan fu wa gba ti owo gba te ba fe ta le ba so fa wa na ni nkan yes na wo ki se bi you are not it to be a kan fe help yin ni in helping you to have a future plan la fini ke ba se land bank Ben. Gbogbo la ti monitor.
1: Won wa lo
2: kuta. Ko pass koda.
1: O ni gbetu se ba ni.
2: Be ko ti gbetu gbetu but gbogbo necessary ati partner pelu so be general office. Je mo ni ka lowo survey lowo. Ka to ni ke ko ta lati ko wa gan. Ka wa gan tun lo ko fa an to ni leye. A ma ti mu representative lati survey general office lo ti be. E kokko ba wa yewo. So I'm register immediately. And the man near want I'm a fit be. So my man law wo. Law be ko. So eh le fall into our 419 te ba di pelu wa. Office wa wa the number 4. Market Street off Capitol Road, Agege ni ilu Eko. Number 4, Market Street off Capitol Road, Agege ni ilu Eko. Head office wa ni e. Sangwas Market beside Mandela's. Suba Market ni Lagos Island ni branch wa tun wa. Bi meji tan lo for na ni e. A bi mejeji ki te pa be nti e o Fista Big Nigeria mi lo lon jogo efun so ko ti ta fe gbowo yin lo e tete ta wa sasa millions to ko pa mo si bank yen tan kan fowo e se business o se wa fi se land bank pelu wa millions to ko si bank yen tan ba e ja tan di doctor lo re ko mi wa fi se land bank
1: life lifea o wa de ma guri le yen
2: exactly ti mo so le wa kan ma so sile awa lo ma ni se Not at all. Bẹ́ẹ̀ni. Kò sí anything wọ́n sòsílẹ̀. Bẹ́ẹ̀ni sòsílẹ̀ invest 1 million. Ní mo lè bá yín sógun ẹ tẹ bá invest sí Ogun State lọ́wọ́ àgàgà ní Yewa side. Tó bá mú 1 million wà létí. In the next 6 months, I can guarantee pé lè ti di 5 million. Because ibẹ̀ ni gómìnà tó ń bọ̀ yìí ti wá. Yẹ́yìn máa ń mẹ́sọ̀ pé gbogbo títí gbogbo amenities wà níbẹ̀ yẹn. Future plan làwọn sọ fún tẹ bá wà nílé ẹgbẹ́ ẹ̀pẹ́ ọba ní sọ mi. Ẹ wá bá mi lọ́fíìsì gbogbo owó tẹ kọ́ sí bá àkẹ́jẹ́ kálọ̀ ṣe land banking.
3: Ẹ wọ́n tún mi dùn sí ọ̀rọ̀ yìí láàárọ̀ yìí.
2: Bẹ́ẹ̀ni.
3: Ṣé ẹ fún wa láǹfààní àti wá bá yín lọ́fíìsì ká fojú rí dúpẹ́?
2: Bẹ́ẹ̀ni kì í rẹ́mi ọ̀sán ọ̀rọ̀ bẹ́ẹ̀ni.
3: Bẹ́ẹ̀ni.
2: Ẹ máa bọ̀ bẹ́ẹ̀ni.
3: Bí
2: exactly ẹ máa bọ̀. Ẹni tí a bá ra lé 100,000 yìí, ọmọ rẹ̀ wà ní secondary school nígbà yẹn. Ọmọ yẹn ti fẹ́ parí university bẹ́ẹ̀ ló fi ṣàdúrà fún mi. Owó yẹn ló fẹ́ fi wọ́n ọmọ yẹn lọ sílùú òyìnbó. Ilé 100,000 tí mò ń sọ wípé di 10 million naira nísìnyìí. The guy was in secondary school when the man bought it. Ẹjẹ́ tún ṣọ́ọ̀kì ẹ mọ́ lọ́jẹ̀ níwájú ọ́fíìsì ti fita bíkì wà. Èèyàn kan ra ilẹ̀ ní 3 years ago for 40 million. Kì í ṣe pé wọ́n ní I'm part of it. Ó fẹ́ tà ní early this year for 200 million. Bẹ́ẹ̀ mo kì í ṣe pé wọ́n ní. Kí ló wá kó pamọ́ sí báǹkì fún? Wà á kó sí ìwé lẹ́sẹ̀ tí wà á máa sùn. Ẹ máa bá ní sọ ẹgbẹ́ tó pè. Ok. Oya, is 070-33-59-4556.
3: Ẹ pé nọ́mbà yẹn bẹ lórí WhatsApp.
2: No, WhatsApp number náà nìyẹn. Is 070-33-59-4556. Gbogbo ẹ tẹ bá dẹ̀ ní property tẹ fẹ́ tà ẹgbẹ́ wa. Àjọ àníkàtà fẹ́tà ní Sango. It's true if it's in fact if ẹ̀kẹ́ ni ẹgbẹ́ tà. Bọ́lá ń fẹ́tà because gbogbo títí yẹn ni yáyì máa ṣe nísì. And it's great for just 24 million naira. A ní bíi mẹ́fà ní atán lẹ́gbẹ̀ẹ́ títì tí ẹ bá wà interested. 070-33-59-4556. Èyí tí ẹ bá pè mí tí mi ìbá rí gbé ẹjọ́ ẹ send WhatsApp torí tráfíìkì ti mú fóònù yẹn gan. Ẹjọ́ tráfíìkì ti wà lórí fóònù. O ló ń dún báyìí. So ẹjọ́ ẹ lè send WhatsApp 070-33-59-4556. It's me, Mushrafa Ọmọ Isola. Ẹ ṣe gan o.
3: Abdul Fatah Gafar, ọmọ ọba gbogbo ìyàwó ilẹ̀ pàdé láti pẹ̀lú. Ó dàbọ̀ sáré dàbọ̀.

0: orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà ìdá 80 àìsàn tó ń ṣe wá ní ayé òde òní àti ìdí tí èmi ò fi gùn bí ìgbà kan mọ́. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain. Gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádìí títí dé ẹsẹ̀. Orúnkún dídùn bóyá osteoarthritis ni àbí osteoporosis, pajápajá ọwọ́ àti ẹsẹ̀ kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí ó lè fa àìsàn àìrọ́mọbí fún ọkùnrin gẹ́gẹ́ bí low sperm count, zero sperm count, varicocele, hydrocele. Ó lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ni ó lè fa àìrọ́mọbí fún obìnrin náà gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà ìdá 80 àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain. Gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádìí títí dé ẹsẹ̀. Orúnkún dídùn pajápajá ọwọ́ àti ẹsẹ̀ kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí ó lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. Ó lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ni ó lè fa àìrọ́mọbí fún obìnrin náà gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa high blood pressure, diabetes, àìsàn ojú, àìsàn inú àtàwọn àìsàn míì bẹ́ẹ̀ torí àsìkò. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àbójókòó pé, ó lè fà á. Kí èèyàn overstress ara, ìgbésí ayé tí à ń gbé, fún àpẹẹrẹ kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, ìmá mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí mo ní ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé-ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé, day and night medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni akupọ́ńtọ̀. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ìjàmà. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akólẹ̀kọ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Environmental sanitation inú ara ni a fi ń ṣe tí àlàáfíà yóò ṣe máa sọ̀kalẹ̀ sínú ara yín. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé-ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣe ìtọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ilà gùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé-ìwòsàn wa. Àwọn ìtọ́jú ní ìrírí wọ̀nyí ni mo kọ́ láti ilé ẹ̀kọ́ gíga títí tí mo fi gba oyè PhD ní ilẹ̀ aláwọ̀ funfun tí mi ò dẹ̀ jápa lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé-ìwòsàn balẹ̀ sí Abúlé Ẹ̀gbá àti Ìkòròdú. Torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba le bo lowo aisan to nda yin laamu ile iwosan wa wa ni True Test Medical Diagnosis Building legbe gendo Uton bus stop gangan ni abule egbaleko call our WhatsApp number wa ohun ni 0803 869 0104 0803 869 0104 asi ni eka ile iwosan wa ni Ikorodu ni number 2 Daniel Somani Street, High School Junction, Sagamu Ikorodu Road, Ikorodu. Call our WhatsApp number Ikorodu ni 0816-585-8582. 0816-585-8582. Eh, ni lati lo si oke okun mo fun itoju tori pe ati gbe itoju oke okun wa ka yin mo ni. Anfani aye wa ara lati ori titi de ese si tun wa ni ile iwosan wa ati anfani fun awon nimo ilera ti won fe tesiwaju lati gba imo kun imo fun ekunrele alaye lori orisirisi awon itoju ti a ni ni ile iwosan wa ti mi ti menuba e ori won lori website wa www.iasnaturalmedicare.com ti mo to yin ba yonu mechanic ni e o kesi ti aisan kan ba n da yin laamu awa ni mechanic ara e kan so wa fun itoju to peye a ma reti yin
1: Allahu min ash-shaytan ar-rajim ilayshe al-firdaus nora mesiyi labe al-aj abdul latif ekundayo pelu iro ile makkah 20 madina ati awon aye miran ti a o le se ka ma sabe wo si ti a ba lo si orilede saudi arabia fun ise asepin arafa irorun pelu ruko eto yi laarin iseju bi melo kan o ma fi funra wa awon iroyin to se pataki to ye ka mo nipa awon ibi ma le gbagbe ti o ba lo si orilede saudi arabia yala fun ise aj tabi ise umra abdullah sayyid salahuddin omo to lo kolo na loruko ti emi nje leni a ma menuba ile alalubarika ni ile ti gbogbo eyan jera e lati lo re foju kan ile gbigbadua ile aani ile ike ti olorun oba ala gbe sorile fun gbogbo musulumi lokunrin ati lobinrin kaaba tẹ̀lé olóyè rẹ̀ fún yẹn tó fi kalẹ̀ sílùú alápọ̀nlé tí í ṣèlú mọ́kà ìlú alábọ̀wá muhammad sallallahu alaihi wasallam kò sí bá ṣe sọ̀rọ̀ kaaba táà ní sọ nípa babala babawa anabi ibrahim alayhi salatu wasalam lágbàgbé ọmọ rẹ̀ anabi ismail alayhi salatu wasalam ìyàwó ajara alábọ̀wá ibrahim fi ìpìlẹ̀ ilé alálùbáríkà tí mò ń rìn yẹn fún yìí kaaba ń wá fi lélẹ̀ ó sì péyepe ti gbogbo agbagbọ wípé àwa tí a lọ sí hajj káàbọ tí ọlọrun sì ṣe ní alátẹwọgbà tá a jẹ ìkan nínú àwọn tó jẹ ìpè ọhún láàrin àlàfo tí anabuwa ibrahim anabi ismail tí wọn lò kó tó di pé anabuwa muhammad sallallahu alaihi wasallam dé àwọn aláìgbàgbọ wọn sọ àyíká kaaba di ibùdó tí wọn kó àwọn òòṣà wọn sí kó tó di pé anabuwa muhammad sallallahu alaihi wasallam wá dé ó ṣe àyípadà àti àmójútó tó pé bá kaaba tẹlẹyìn tí ó sì jẹ pé bí ọjọ ṣe gorí ọjọ tí ìgbà ń gorí ìgbà náà ni kaaba bẹrẹ sí ní dàgbà sí lẹyìn ìgbà tí anabuwa muhammad sallallahu alaihi wasallam tó ṣe hajj àkọkọ hajj náà wá ṣe kíni ó di òpó kan pàtàkì fún gbogbo àwa mùsùlùmí tí í ṣe òpó ẹlẹ́ẹ̀karùn-ún tó gbẹ̀yìn nínú àwọn òpó márààrún tí a rí nínú ẹ̀sìn islam ṣẹwárí kaaba yìí àwọn àfáà jẹ kó yọ pé ẹgbẹgbẹrún lọnà ẹgbẹgbẹrún àwọn màláìkà náà ni wọn máa ń yípo rẹ nígbà tí àwa ọmọ èèyàn táwa náà bá ń tà wá fu ààyè yìí lọ́wọ́ ó fi jẹ pé tá a bá lọ tá a bá bọ̀ tá a bá débi iná aláwọ̀ ewé tí a mọ̀ sí green yẹn a ó tọrọ rọ̀bánà àti iná fi ìdùnnú yà sanatan wàfẹ̀lẹ̀ àkẹrọ̀tọ̀ àsanatan wákìnnà àzẹ́bẹ̀nàrẹ̀ ṣẹ́rí kaaba àti mò ń rí yẹn fún yìí tẹ́fọ̀ pé ó yẹ kí èmi àti ẹ náà kọ́lá òun mú ìgbàláàyè wá láti lè débẹ̀ ìkan nínú àwọn akọ̀ròyìn tó jẹ́ aládarí tí orúkọ rẹ̀ ń jẹ́ gulami ut ó ṣe àgbéjáde iṣẹ́ ìwádìí kan tó sọ pé láàrin ilé tó wọ́n jù káàkiri gbogbo àgbà ńlá ayé tó jẹ́ mẹ́wàá kaaba ó jẹ́ ọ̀kan nínú ẹ̀ ṣẹwárí kaaba tí mò ń rí rẹ̀ fún yìí rí mọ́ṣáláṣí lápapọ̀ wọ́n ní ó worth $100 billion ilé tó tún tẹ̀lé ìyẹn wà ní orílẹ̀-èdè France ilé yìí ni Etat Civil Nuclear Fusion Research Reactor ìyẹn jẹ́ $25 billion. Ṣé rí pé àlàfo tó wà nbẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ torí onírúurú àwọn ohun mèremère ni ìjọba Saudi Arabia ti dá lára sí ara Kaaba pápánbárí ẹ̀ náà ni gbígbàdúrà tí mo sọ fún yín yẹn. Bẹ́ẹ̀ náà bá wa fẹ́ ṣe Hajj tàbí Umrah alálàáfíà tó fẹnu lọ́kàn balẹ̀ lọ́ba, Alfredaus Hajj and Umrah Services Limited náà lè ṣe alálùbáríkà tẹ́ lè bá lọ. Iléeṣẹ́ Alfredaus fẹ́ gbé gègéni lórí gègéni pẹ̀lú Umrah ọdún 2026 yìí. Special Umrah Package máa wà nínú oṣù September àti December. ₦5.2 million ni fún àwọn tó fẹ́ tẹ̀lé wa ní September, ₦6 million nínú December. Ó máa yà lára ọ̀tọ̀ torí pé ìyàtọ̀ sí àwọn àyè tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ nínú oṣù September. Iléeṣẹ́ Alfredaus máa kó àwọn èrò wọn ṣàbẹ̀wò sí Tohid. Tohif yìí ni ìwádìí jẹ́ kó yí wa, ó jẹ́ ìlú kan tó kún fún àwọn òdòdó olóòórùn dídùn, eléyìí tó máa ń pèsè àwọn èròjà ohun àmúṣeun olóòórùn dídùn bíi $650 million lọ́dọọdún. Bákan náà làyè yìí jẹ́ ààyè tó lápẹẹrẹ níbi tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣe àbẹ̀wò sí, tó ti ṣe àmúlò ìwà ìfaradà rẹ̀, ẹ̀mí sùúrù, ṣíṣe àmójúkúrò, àánú fún àwọn ènìyàn tó ṣohun tó kù díẹ̀ káàtó fún. Tẹ̀lé Alfredaus lọ sí Special Umrah inú oṣù September àti December ọdún 2026 tá a wà yìí. Lẹ́yìn àwọn ibi tó ti mọ̀ tẹ́lẹ̀, kò tún ṣàbẹ̀wò sí Tohid. Ẹ láǹfààní àti máa san owó yín sílẹ̀ díẹ̀díẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ pé iléeṣẹ́ Alfredaus 08034105710 08034105710 tàbí kí ẹ kàn sí wọn ní nọmba 90 Ìkòròdú Road, Friday bus stop ní ìpínlẹ̀ Èkó. A ó pàdé lọ́jọ́ mi. Abdulwasan Salahuddin Omotumokolo. Salamu alaykum.

gẹ́gẹ́ laago méjìlá ọ̀sán lù ẹ̀ka sàn án àkójọpọ̀ ìròyìn ló ń dé sétí gbà yín láti lè ṣe bond fm 92.9 ìkẹjà ìpínlẹ̀ èkó ṣáájú ẹgbọ́ àwọn kòkónú ẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó ṣí ilé ẹ̀kọ́ girama onípele kìíní sí ìkẹta tuntun fún ìdúró re ètò ẹ̀kọ́ olórí àjọ ìṣọ̀kan àgbáyé kìlọ̀ lórí àlékún àkọlù sáwọn akọ̀ròyìn lágbàáyé ìjọba àpapọ̀ sọ pé ọmọ nàìjíríà tàbí dúkìá àwọn kankan kò farapa nínú ìfẹ̀hónúhàn tó wáyé ní ilẹ̀ south africa orílẹ̀-èdè botswana já iná ọba tí wọ́n pèsè fún ilẹ̀ south africa tí wọ́n sì ti àwọn bodè tó pa wọ́n pọ̀ pa látàrí àkọlù sí àwọn ọmọ botswana tó ń gbé níbẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀rẹ́ látẹnu bilkis abdulrahim lawal ìjọba ìpínlẹ̀ èkó ti ṣíde ilé ẹ̀kọ́ girama onípele kìíní sí ìkẹta tuntun ní agbègbè ṣógúnlẹ̀ ìlú èkó kọmíṣánná fún ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ọ̀gbẹ́ni jamiu ali balogun ẹni tí akọ̀wé àgbà abilékọ mojísọ́lá yusuf ṣojú fún ṣàpèjúwe ilé ẹ̀kọ́ tuntun náà gẹ́gẹ́ bí ohun tí ó túbọ̀ mú kí ètò ẹ̀kọ́ kó rinlẹ̀ dáadáa ní ṣógúnlẹ̀ àti agbègbè ẹ̀ oníjọba kò ní rẹ́pẹ̀tì lórí ìpèsè gbogbo ohun tí ẹ̀ka ẹ̀kọ́ nílò kí ó lè túbọ̀ gòkè àgbà nínú ọ̀rọ̀ ọ̀gbẹ́ni bashir daudu tó ṣojú ẹkùn ìdìbò ṣòdì sọ̀lọ̀ ní ilé aṣojúṣòfin ìlú àbújá tó tún jẹ́ ẹni tó ṣe atọ́nà bí wọ́n ṣe kọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún sọ pé lójú náà ti wá ojútùú sí ìṣòro tó ń kojú àwọn akẹ́kọ̀ọ́ láti rí pé wọ́n lọ sí ilé ẹ̀kọ́ ní ọ̀nà tó jìn lọ́kàwé ni wọ́n ṣe kọ́ ilé ẹ̀kọ́ náà ó ṣàlàyé pé ilé ẹ̀kọ́ tuntun ọ̀hún ó ní yàrá ìkẹ́kọ̀ọ́ mẹ́wàá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí nílò fún ètò ẹ̀kọ́ ní sáà tuntun ti ọdún yìí tí ó wáyé nínú oṣù kẹsàn-án ọdún yìí ẹwẹ̀ alága ìjọba ìdàgbàsókè badagry west ibrahim yemaran ti ṣetán láti pín ìwé ẹgbẹ̀rún mẹ́wàá fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mẹ́jọ lábẹ́ ìṣèjọba ẹ̀ ọ̀gbẹ́ni yemaran sọ pé òun fẹ́ pín ìwé náà láti fi gbárùkù ti àwọn akẹ́kọ̀ọ́ kí ara lè dẹ àwọn òbí wọn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sáà ètò ẹ̀kọ́ tuntun lónìí ó ní gbogbo àwọn ọmọdé ló lẹ́tọ̀ọ́ sí ètò ẹ̀kọ́ tó yanrantí fún ọjọ́ iwájú tó dára tó sì ṣèlérí pé òun ó túbọ̀ máa gbárùkù ti wọn kí wọ́n lè ṣe àṣeyọrí olórí ìjọ rìdíìmù ẹni ọ̀wọ̀ ẹnọ̀ka adébóyè ti ṣètò àkànṣe àdúrà fáwọn akọ̀ròyìn lórílẹ̀‐èdè yìí látàrí paribiribi tí wọ́n ń kó láwùjọ tó sì pè fún àtìlẹyìn káwọn oníṣẹ́ ìròyìn lè máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ẹni ọ̀wọ̀ adébóyè ṣètò àkànṣe àdúrà àti ìdúpẹ́ fún àwọn akọ̀ròyìn ní olú ilé ìjọsìn náà tó wà ní èbúté mẹ́ta ìlú èkó pẹ̀lú àkòrí adáo láti lápa tó ga nínú ayé nínú ọ̀rọ̀ alága ẹgbẹ́ akọ̀ròyìn nuj ẹ̀ka ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni adeleye ajayi àti akẹgbẹ́ ti ẹgbẹ́ àwọn akọ̀ròyìn lóbìnrin abilékọ jumoke johnson dúpẹ́ lọ́wọ́ ilé ìjọsìn náà wọ́n sì ṣèlérí pé àwọn akọ̀ròyìn kò ní rẹ̀pẹ̀tì láti máa ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ìpèníjà ló ń kojú wọn láwùjọ àṣojú kọ̀ròyìn wá jábọ̀ pé ọ̀pọ̀ àwọn akọ̀ròyìn ló péjú síbi ètò àdúrà náà lára wọn ni igbákejì ọ̀gá ẹ̀ka ẹ̀rọ ayélujára iléeṣẹ́ rédíò nàìjíríà arábìnrin julie kong àti igbákejì ẹ̀ka ìròyìn ọ̀gbẹ́ni gbenga fatilé akọ̀wé àgbà àjọ ìṣọ̀kan àgbáyé antonio guterres sọ pé ìdá 85% àwọn ìwà ọ̀daràn tí wọ́n hù sáwọn akọ̀ròyìn lágbàáyé ni wọn ò kí ń ṣèwádìí tàbí fìyà jẹ àwọn ọ̀daràn tí eléyìí kò sì bojú mu antonio ẹni tó léde ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ ẹ̀ fún àyájọ́ òmìnira fáwọn oníròyìn tí wọ́n máa ń ṣe ní gbogbo ọjọ́ kẹta oṣù karùn-ún sọ pàtàkì ààbò tó pọn àti òmìnira fún àwọn akọ̀ròyìn lágbàáyé òní ọ̀pákùtẹ̀lẹ̀ ìjọba àwarawa ni òmìnira àwọn oníròyìn jẹ́ ó kìlọ̀ pé wàhálà ọrọ̀ ajé ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé mímọ̀mọ̀ máa da ojú ìròyìn bọlẹ̀ ó jẹ́ ìkan lára ohun tó ń ṣàkóbá fún òmìnira àwọn oníròyìn lágbàáyé àti pé àwọn oníròyìn ló máa ń kọ́kọ́ fara kásá rògbòdìyàn tí ó bá ń ṣẹlẹ̀ káàkiri ó fàjúrò sí bí òǹkà àwọn oníròyìn tó ń pàdánù ẹ̀mí wọn bí ó ṣe ń pe léke sí ní gbogbo àwọn orílẹ̀-èdè tí ò fararọ àjọ tó mójútó ọkọ̀ ojú irin nrc ti bu ẹnu àtẹ́ lu báwọn ọ̀daràn ṣe ń kọlu ọkọ̀ ojú irin tí wọ́n sì ń jin àwọn irin tí wọ́n fi so ọ̀nà yìí mọ́lẹ̀ lẹ́yìn òpópónà àbújá sílùú kaduna
eleyi ti won pe fun eto abo eni labo ilu ajo na fi gbeta latari bawon odaran kan se bere si ni le oko mo oko ojurin to n koja lopopona abuja si kaduna leyi to ba jigi awon oko ojurin ohun je won ni laarin ose meji irufe isele yi ti waye le meji ototo ni abule gudambusa si sarikingora ati ilu kakao ni ijoba ibile chikun ipinle kaduna leyi ti won ni ole wu pupo fun emi awon tun wo oko ojurin ajo n so pe awon ko ni repeti lori ipese eto abo to dara fun awon ero tun wo oko yi akojopo iroyin lengbo lati le se bond fm 92.9 keja ilu eko

igeti ega no ke ismaele onye isi ojo kana akpochi ama

bẹ́ẹ̀ni ayọ̀ ta fi bẹ̀rẹ̀ ọdún yìí àkúkú ní fìbànújẹ́ parí ẹ̀ oṣù kínní lọ ìkejì lọ ìkẹta lọ ìkẹyìn lọ ìkarùn-ún lélẹ́yìí tó a ti tún bẹ̀rẹ̀ a ti tún ka ẹni èjì o tún pé ọjọ́ kẹrin lé ní ẹni ọjọ́ kẹrin oṣù karùn-ún ọdún 2026 tó a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá tó ń fún wa ṣe níléeṣẹ́ bọ́n tẹ́fẹ́ 92.9 tó àfi ilé náà kí o gbẹ̀yìn olólùfẹ́ ilé iṣẹ́ bond fm pé ẹkúrọ̀ lẹ́sẹ̀ ẹkúrọ̀ lẹ́mọ̀ ẹkúrọ̀ lẹ́mọ̀ gbogbo tẹ̀ ti ń gbẹ ilé iṣẹ́ wa ẹ má bínú pé bàṣẹ tún gbaṣẹ asáré tún kúrò lórí afẹ́fẹ́ àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná àwọn náà lọ́n ṣe mọ̀nàmọ́ná ẹ ṣe gbogbo àwọn èèyàn ọ̀gá mi tẹ̀ ń pè mí ṣàkíyèsí àwa nílé agudo tó àwọn ètò wa yóò máa tẹ̀síwájú láìpẹ́ láì jìnà á lọ sí abala gbàgede ọ̀rọ̀ níbi tí ẹ ti máa tẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín lọ́lọ́kan òjọ̀kan tá a ti máa bá yín kà á sí ètí ìgbọ́ ìjọba aago márùn-ún lọmọ oníkọgó ètò ojúṣe ìtani tó jẹ́ ètò láti yà láròyìn àti ọ̀rọ̀ tó ń lọ òun náà ni yóò máa gọrí afẹ́fẹ́ pẹ̀lú àwọn atọ́kùn ètò náà abiodun olùgbàjọ àtòun àtàwọn olùkọ́ ẹ̀ a gbé lọ títí di aago márùn-ún àbọ̀ aago márùn-ún àbọ̀ a fún yín lámọ̀ polówó ètò ẹ̀sánwó fún ní kété lẹ́yìn polówó tí aago mẹ́fà bá ti ku ìṣẹ́jú 15 ètò gbá bọ́ọ̀lù sáwọn òun náà ni yóò máa gorí afẹ́fẹ́ ẹ̀ máa pàdé Nuruddin Salawudeen lórí akọ̀tún ètò náà aago mẹ́fà lọmọ ní kọ́ńgò a máa pàdé bàbá awóore ni lórí ètò yín ètò wa tiwantiwa nípele láyé ọjọ́ sí a gbé lọ títí di aago mẹ́fà àbọ̀ aago mẹ́fà àbọ̀ eré oríṣiríṣi onírúurú rédíò pẹ̀lú

olóòtú wọn àbọ̀ṣẹ̀dé ṣókùbí tó bá ti ní aago méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀rọ ayélujára ti ìrọ̀rùn náà ni yóò máa lẹ́ máa gbọ́ èyí tí ẹ máa tẹ́tí sí láti iléeṣẹ́ wa. Wàṣíù Sàlàudíìn yóò máa wà níkàlẹ̀ àtòun àti ẹnì kejì rẹ̀, wọ́n máa tún kọ ètò náà. Lọ́ba ti di ní aago méje àwọ̀ yàrá ìròyìn wa lọ láti mú ìròyìn wá sí etí ìgbọ̀yìn ìyẹn ìròyìn àgbáyé òun náà láàmú wá sí etí ìgbọ̀yìn. Lọ́ba ti di ní kété lẹ́yìn ìròyìn àtúmá fún yín láwọn ètò ọlọ́kọ̀ ìjọ̀kan fún ìgbàládùn yín títí di aago mẹ́jọ alẹ́. Ẹ má yìí kó ilé iṣẹ́ Bond FM 92.9 ìgbádùn tí yín òun náà ni iṣẹ́ tiwa níbí. Lórúkọ ẹnìkejì mi tí a jọ tukọ̀ àwọn ètò wa lónìí ìyẹn blessing àlòkò blikiza ẹpọlá ibrahim lórúkọ tẹ̀mí tí wọ́n kí apá akúrọ̀lẹ́sà akúrọ̀lẹ́mà akúrọ̀lẹ́ gbogbo bíi ṣe ti ń gbọ́ ilé iṣẹ́ bond 92.9 kọ́ mọ́ lọ sí abala gbàgede ọ̀rọ̀ yín tẹ̀gbọ́ fún ìgbà àkọ́kọ́ ṣe ti mọ bọ́ ṣe náà ń tẹ̀ whatsapp number náà ni ẹ máa tàtẹ̀jíṣẹ́ yín sí 08152361963 whatsapp number tẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ yín sí nìyẹn ẹ máa bá bọ̀ lórí abala gbàgede ọ̀rọ̀ fún ti ìrọ̀lẹ́ tòní.

Gagede Oro ń tẹ̀síwájú láti lè ṣe Bond FM 92.9. WhatsApp number 081-523-61963. Òun náà ni ẹ̀ta àtẹ̀jíṣẹ́ yìí sí. Wọ́n ní gbàgede owó ní ẹ̀kú iṣẹ́ Ọlọ́run á fi èrè sínú iṣẹ́ yín àmì. Orúkọ tí wọ́n ní Alhaji Taiwo kọjú láti alága Glorious ọ̀nà alága Glorious Guiding Estate Ìkòròdú gbogbo Ìkòròdú. Ẹ jọ̀wọ́ ẹ bá wa sọ fún àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n fún wa ní iná electric ní àdúgbò wa ní Selewu onímàálù títí dé Liverpool. Ọlọ́run kò ní fi yín sí òkun ayé o àmì o. Wọ́n ti ní ẹ̀kú iṣẹ́ o. Orúkọ tí wọ́n ní àbò olómi láti Àpárá Dìjà Ayétòrò ẹ̀bá àbẹ́ ìjọba Adó Odò-Ọ̀tá àti gómìnà ìpínlẹ̀ Ògùn kí wọ́n bá wa ṣe ọ̀nà wa láti Mọ̀pó Junction lọ sí Àpárá Dìjà Ayétòrò Ìtèlè lọ sí Ọ̀tá kí òjò tó bẹ̀rẹ̀ o. Wọ́n ní tí ẹ bá bá wọn ṣe àwọn àmọ́ lóore o. Àwọn adúpẹ́ o. Lọ́kàn náà Pastor Taiwo Afọlábí láti Ìkọ̀tún wọ́n ní ẹjọ́ ẹ bá wa bẹ alága Ìgàndó Ìkọ̀tún sínú Kọmri Làṣíṣẹ́ Akínsọ̀yà àti Kọmri àti Gómìnà Sanwó-Olu kí wọ́n bá wọn gbàgbé ìlérí tí wọ́n ṣe fún àwa olùgbé Ìdòwà ní Sheree Street off Governor Road ní Ìkọ̀tún. Ọ̀nà yìí ni wọ́n darí omi gbà nígbà tí wọ́n ń ṣe Governor Road Ìkọ̀tún. Ẹ jọ̀wọ́ ẹ ṣàánú fún wa o. Ẹ wá bá wa ṣe ọ̀nà Ìdòwà ní Sheree Street off Governor Road Ìkọ̀tún. Pastor Taiwo Afọlábí láti Ìkọ̀tún. Àwọn náà ni wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ yẹn sí wa.

ilé iṣẹ́ bonde fm 92.9 balagbagede ọ̀rọ̀ tẹ̀síwájú wọn ní gbàgede ọ̀rọ̀ orúkọ tí wọn ní kabiru láti ogun ṣe mọ̀wé wọn ní àwọn rawọ́ ẹ̀bẹ̀ sí ibedc ìbàdàn nìyẹn company láti wá ṣe wọn ní kí wọn gbé iná sí orí ẹ̀rọ amúnáwá àwọn tuntun táwọn ṣẹ̀ṣẹ̀ rà ní Atala Estate off Adesan Road ní Mọ̀wé Ogun State. Wọ́n ní kí wọ́n jọ náà wọn làwọn rà fúnra wọn. Ọ́nà kan tó wá gbéná sí ó tún diṣẹ́ fún wọn báyìí. Ọ́nà tí ń lọ bí oṣù mẹ́rin tí àwọn ti ra ẹ̀rọ apúná káyìí. Wọ́n ní àwọn òṣìṣẹ́ mọ̀nàmọ́ná wọ́n kọ̀ wọn wá bá wọn faná sí. Ẹ dákun ẹ bá wọn faná sí o. Ọlọ́run oníjọ sọ gbogbo wa sí òkun alẹ́ o. Iléeṣẹ́ bond láwà 92.9. Bákan náà ni Ọ̀nàlẹ́bí Lucy Ibrahim Arówọ́ra tíra wọ́n dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Èkó fún àtúnṣe ọ̀nà àwọn ọ̀nà àrúbàbà ìbínú tolúwa ni àti ọ̀nà tí wọ́n ń ṣe láwọn àgbègbè yìí ìyẹn Omaran Street àtàwọn àgbègbè rẹ̀ tó yẹ pé wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ti fẹ́ parí ẹ̀. Wọ́n wá ní kọ́ndàkùnkọ́ndàbọ̀ kán máa tí kó ẹ̀wọ̀n katakata iṣẹ́ wọn yìí kán máa tí kó kó láwọn àdúgbò yìí wọ́n ní kọ́ndàkùnkọ́ máa báwọn kó lọ sí àwọn àdúgbò tó kù lágbègbè yìí ìyẹn àdúgbò bíi Alhaji Kosa Street, Akinbolaja Street, Olayinka Olugoke Street àti Asabe Street. Wọ́n ní kọ́ndàkùn wọn ní kí àwọn náà káwọn lè dúpẹ́ lọ́wọ́ ìjọba káwọn náà lè rí mùdùmùdù ìjọba àwọn ara wa jẹ́ wọn ní kán bá wọn ṣe àwọn àdúgbò tá a mẹ́nu bá yọ́nà rẹ́bùrúfì Ibrahim Arówọ́ra tíra ni wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ ìsíwà. Bákan náà ni àtúrí àtẹ̀jíṣẹ́ gbà ní àwọn olùgbé Ṣoore Close àti Jibohun Street ní ìjọba ìbílẹ̀ Orílẹ̀ Agége. Wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Èkó àti alága ìjọba ìbílẹ̀ Orílẹ̀ Agége wípé kí wọ́n dákun kán dábọ̀ kán bá wọn ṣe ọ̀nà àwọn o. Bákan náà làwọn tún fẹ́ kòtò ìdáminù ní Ṣoore Close ní Jibo àti Jibohun Street ní Orílẹ̀ Agége. Ọlọ́run kò ní gbàgbé ẹ̀yìn náà o. Iléeṣẹ́ bond láwà 92.9 tó kò ní jùbọ́ ìlọ́lá balagbàgede ọ̀rọ̀ fún ti àkókò yìí. Ọlálékẹ́ tún pàdé àwọn èèyàn wa nígbà tí wọ́n tún máa bá yín ka àwọn àtẹ̀jíṣẹ́ yín ètí ẹ bá fi ṣọwọ́ sí wa. Lórúkọ olóòtú ìyẹn Bísọ́lá Balógun Bílíkìsì Ayọ̀kọ́lá Ibrahim lórúkọ tẹ̀wọ́n wò tó wá ń tẹ̀síwájú tágo márùn-ún bá ti lù á mọ̀ lọ sórí ètò yín ètò wa ètò ojúṣe tani láti ilé iṣẹ́ Bond FM 92.9.

0: bẹ́ẹ̀ni bí èèyàn tí ò bá ti la nǹkan kọjá kò ní ní ìrírí ìdí náà dáhùn àgbà àti ọ̀jọ̀gbọ́n sọ pé ìrírí làgbà
1: bẹ́ẹ̀ni
0: ohun tẹwa ńlá kọjá lónìí tó dàbí ẹni pé oyún tó máa gbọ́n sí nílé ìyọ́ ni
1: bẹ́ẹ̀ni mo rí bọ́
0: ó máa sì máa dẹrùn olórin kan sọ pé ohun tó bá dé ń bọ̀ wá dẹ̀ o ìgbà yá dára mo róye o kó o dìgbà bẹ̀rẹ̀ sí
1: báyìí tẹ́kọ̀
0: ọ̀bẹ síbẹ̀ sí kọrin ó tẹ̀mí sọ pé bóun ṣe rí ọ̀la ò ní rí bẹ́ẹ̀ àti pé ìwé mímọ́ tèmi gbàgbọ́ sọ fún mi pé ọ̀la mi á dára jù ní lọ
1: àtẹ̀mí náà
0: ọ̀la tí ẹyin náà ó máa dára jù ní lọ bó ti kò rí àgbà ọ̀la bó ti kọ́ dẹ̀rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tó bá le koko títí tó ó sì gbọ́ adẹ̀ náà ni adẹ̀ fún ya adẹ̀ fún wa orílẹ̀-èdè ya adẹ̀ fún wa lápapọ̀ gbogbo àpáta lájèrè á sì fèrè jẹ́kọ̀ọ́ ọ̀la ọlọ́run ọba àláwùrà akin káàbọ̀ sórí ètò ojúṣe ta ni láti bond fm
1: 92.9
0: iléeṣẹ́
1: alára àgbà ìdá
0: tó ń lọ níwájú táwọn yòókù tó ń tẹ̀lé ọgbùgbà náà máa ń káwọ́ sókè máa káwọ́ méjì sókè
1: tuwálé
0: wọ́n ní àwa náà kọ́ o ọlọ́run ọba ló dire ẹwà fákùkọ ẹ ṣe tẹ ń gbọ wa nítorí bíbá sí ọba sí kí ni bàá
1: láfẹ́ la
0: nítorí pẹ̀yìn wà ń bẹ̀ ni àwa náà ti wà ń bí àdúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú àwọn alátìlẹyìn wa àwọn bàbá wa tí bá ti dárúkọ bàbá wa bàbá wa àkọ́kọ́ kábíyèsí aláìlúwà ọba
1: iléwánu babatunde oṣù ọlálé
0: abáyélóyà
1: àrẹmọ akelu the first
0: ìjọba rẹ làwà ọ àti gbogbo àwọn lọbalọba ìjòyè níjòyè tó kù ṣé bàbá onígbòǹgbò ní ká sọ ìṣàṣà àti bẹẹ bẹẹ bẹẹ lọ ẹ ṣe kó àtìlẹyìn wa ọ ẹyin màmá wa náà ẹ ṣe kó àtìlẹyìn wa elúgbàjú abiodun lèmi jẹ.
1: Adesanya Adeyemi lorúkọ tèmi o.
0: Aki màmá wa náà tó pé wà wọlé o kò sí kékeré màmá o ó lè lo agbára agbára pọ balikis ayepola àti ìyá nìyẹn ìyá òun jẹ màmá ìyá nù. Pẹ̀lú àtìlẹyìn ọ̀gá wa Alhaj Abdul Wahab
1: Alade
0: akọ́ṣílẹ̀ ọmọ bàbá aláṣọ akínyìn tètúntúmọ̀ ojúṣe ta ni Adeyemi ètò yìí ó ti kúrò ní ó ti kúrò ní wọn ni wọn pé wọn ó ti di ọjà tí gbogbo ayé ná àǹfààní ni fún yín láti gbé
1: ìpolówó yín ètò yìí
0: ètò yìí tó níbi tó ń lọ ó kí lẹ́yìn fẹ́ ṣe ẹ fẹ́ tó ládùúgbò yín ni o ẹ fẹ́ takàngbọ̀n ni o ẹ fẹ́ jíde ni o ẹ fẹ́ díje fún pò kan ẹ máa bọ̀ ká lè mọ tẹ ti ṣe rí pé ibi tẹ́ ń lọ ẹ̀gàn tẹ tó máa fẹ́ ṣe
1: níbẹ̀ ẹ̀
0: gbé bọ̀ á ní ìyàn náà gbogbo aráyé wọn lè bá wa gbọ́
1: ká dẹ̀dá sí
0: i eégún tó bá tẹ̀ ti wá jáde ó ti kò ní
1: àyíwò
0: Adeyemi lónìí ibi tá ń lọ kò jìnnà púpọ̀ náà ibi tá kàn ń yà ló tẹ̀mú jẹ́ kó pẹ́ ní àná tí í ṣe ọjọ́ kẹta oṣù karùn-ún oníjọba àgbáyé wọ́n yà sọ́tọ̀ fún òmìnira àwọn ní àwọn
1: àwa ọjọ́
0: tí wọ́n yà sọ́tọ̀
1: láti
0: òmìnira fún àwa oníṣẹ́
1: oníròyìn ìta ń pè ní press freedom day
0: pé ó ti ẹ̀tọ́ ni òfin ni lábẹ́ òfin ni a ní ẹ̀tọ́ láti
1: yẹ̀wò ṣe iṣẹ́ wa láìsí pé bóyá
0: a ń dẹ̀yẹ sí èmi tẹ̀ sọ fẹ́ni kan pé wọ́n ní pé iṣẹ́ kan wọ́n ní iṣẹ́ iṣẹ́ tiwa o tí ọlọ́mọ ẹ̀ka rí o tí màá mi ìyá mi tó dẹ̀jẹ̀ sí mi lójú tó bí mi tó bá ṣe àṣeṣe mọ́ṣe kan tí ò dá mo ní ẹ̀tọ́ mi ni láti jẹ́ kí gbogbo ayé mọ̀
1: bẹ́ẹ̀ni
0: tí n bá wá ṣe
1: tí n bá pè family meeting yẹn
0: tí n bá ṣe tìyá mi ó túbọ̀ sí pé kò sí tẹni tí mi ò lè
1: tó ní lè ṣe
0: gẹ́gẹ́ bí
1: oyèmí
0: gẹ́gẹ́ bí ìṣẹ́ wa
1: nìyẹn
0: o tọ́ Adeyemi lónìí a ń gbé iṣẹ́ àgbéyẹ̀wò ẹ̀ àwọn kí ni.
1: Ẹnigba ti a bá ń sọ̀rọ̀ wípé òmìnira láti ṣe iṣẹ́ láìsí wàhálà
0: tàbá
1: ń wo nígbà ayé àwọn ológun ọ̀pọ̀lọpọ̀ ohun ló ṣẹlẹ̀ sí àwọn oníròyìn àpọ̀ àwọn kan ti ẹ̀wà tó jẹ́ pé ńgbà tí ibi tí wọ́n ti ń tẹ ìwé wọn ìwé ìròyìn wọn ń ṣe ni ìjọba gbẹ́sẹ̀ lé tó jẹ́ pé ń ṣe ni wọ́n sá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mú tí wọ́n tì mọ́lé ṣùgbọ́n àwọn àwòrán pé bó ṣe jẹ́ pé àwọn onímọ̀ nipa oro to nlo ati igbohun si afefe je ki a mo wipe ko si bi o ti a le so wipe ominira oniroyin pe gbogbo e o da nto itan pe 100% there is no absolute press freedom anywhere in the world pe boya
0: to ba ri igba kan laye awon ologun gba e won pe kan ni highly classified information.
1: Information, Ben. Ben.
0: Ele yo gbe.
1: Ele yo gbe da jade.
0: Highly classified. Pe bon ti odo ba ti de.
1: Ode.
0: Kotori ta won.
1: Kotori ta won.
0: Sugbo awon lo yi sori oju ti wa na ngbo a fe mo to wa labe odo.
1: Eh nitori pe ise wa niyan. Eh an lati mu ya awon eyan ki won le gbo.
0: To ba
1: won le mo.
0: To ba ba yan soro bayi. To ba gbe bayi to wa ri pe ku gba be ibi ta ko ka
1: tun gbe ba. A ma
0: gbe ba bo mi. Ibere kan la be wa ni.
1: Aye lona meji
0: won ni o lo mi nu
1: won lo mi fun titi to n fi so nkan ti o ye ko n so
0: ati pe awon nisuru yin ibi ti asiriwa wa to ba pe o o wa nu asiriwa ibi to ba o ni anfani lati so source of your information
1: pe ibi ti awon eyan boya o mi la la mi o lo se le
0: o le je security o le je me guard o le je ni whatsapp polopolopolo wari etise ododo
1: ohun ti awa n gbe yewo ni pe se a le so pe awon niro ise won ni ominira to gagara gbogbo ya laye ologun amo pe ologun gbogbo kan ogun ni sugbon sin aye alagbada oni awa o ti ngba ti mo se wa didi e to yinbo n pe ni research won ni number 121 ni Nigeria wa laarin awon 180 awon ibi ti awon ilu ti awon
0: oniroyin
1: itan lominera bo se je pe tele a wa ni iwaju sugbon o da pe sin won wa nsalaye nbe pe o da bi pe laye oni alagbada yi awon oniroyin ri lati le se ise won
0: o bo ti kori gan o fi le wa nle o on ta ba fe ko mo lo mo
1: ben
0: o kan sawo nbi kan awon ni o to ba gba won se ipade won ni ipade da konko
1: eh
0: awon le lo si ipade da konko o ni ba ta to jade pe ah eyo excellency baba kile so ngba
1: ki o je ranti mo je o te mu mi ranti gba kan nkan to sele ni lara awon ilu eto wa ni apa odo wa ni salembi ni karo ojire to ba ran ti dada eti mi o fe daruko ni bi odun kan seyin ibi ti won tin gbohun sa fe fe kan ile radio kan to je pe nigbati won pe awon alatako lati wa soro lori eto ti won se gomina nigba yen won ni won kan dide ni pe wike o ti koja o ti ko ile koja ibi ti o ye ko ko awon yan wa bere ga ni ti wa nbe tele o jo je pe si le ri
0: orisisi o lo deje pe egba yen o so
1: ibi bayi la jo ko
0: ile eni kan tolo tolo eni kan da ma o da o ma pa da wo tolo tolo se bi awon tolo awon da ba ona re o ola lone o ta n gbe wo ani ojogbon
1: be
0: ni awon to ko wa tan mo nipa oriroyin awon na o ki se awon da wa ni ori afefe ta ba ko kini awon kan lo ko wa nigbati ya wa ni school oga kan wa a pe ni Innocent Okoye o ti di professors if you give do wa ile re o ni I was arrested I was papa like a new wedded wife they gave me food I did not eat only what I was asking for paper to write study o lo wa nu we won to do si o na tun wa iwe lati ko study
1: no I ran lowo
0: awon abe pe alagba wa Dr. Richard Adeyinka Emmanuel oga ni won awon loluko awa akoroyin a fe wo ba lo se ri oju wo na fi wo bolade
1: ti e ba se ndara pon mo wa ohun ti a n gbe yewo na ni ojo ayajo e ti won ya soto lati e ku ole o
2: e ku ole
1: sa o e ku ole o e ka bo zori eto ojuse ta ni o
2: awon yin e o
1: e daruko yin lori eto kan le mo gbo yin le wa lori la o
2: aruko mi ni Richard Adeyinka o Mo lati yin ni lago.
1: Aya.
0: E se o seun e ku se.
1: Ana ni ayajo ojo eti won awon eyan ti won fi tun dupe
0: soto.
1: Ton ya soto. Eh lati tun tepele mo kini
0: ominira
1: awon oniroyin e tan pe ni Press Freedom Day. Awon wo pe se a le so wi pe ominira wa fun awon oniroyin nitori pe opolopo gba boya awon to wa ni joba ni o abi won ma nwo bi ko boya pe eyan to fe tu mi fun abi ko boya pe eto yinbo npe ni threat we oniroyin o ati awon gomina kan gba kan to je pe won didi yo awon kan kuro ninu awon ti o ma ba won rin gege bi oniroyin ta npe ni press crew nitori pe o da bi ko won lo gbe nkan jade tirun inu odo npa e ta ba ti e wo gan ni ile iti awon eyan ma ni God's own country la America president Trump ngba to kokko wa ni sakini mo iranti dada won se o nba awon oniroyin soro bi CNN ni se so pe lo ba bere ibere lowe ki a lo ki gbe lo ni fake news ni ere se so pe president answer the question lo ni fake news o wa je ka mo pe ki se ko boya ni ile adurawo ni kan ati awon to de dabi pe won ti lami laka gan o dabi pe awon gogo wa ti awon oniroyin ti won la koja
0: bojo ala kedan lo wa loko ani ka wo kini oju sele oju wo le fi wo gege bi agba ati oluko ni oniroyin te si wa ninu ise yi na
1: sa ni so pa awon oniroyin pe won sise won lai se ke boya nkan ifoya abi nkan kan nko won lese lowo abe lese lati sise won
2: e se won eyin olotu mejeje e se ri ta ba so wi pe
3: Tiri Bosa.

0: Ο Φέτρος.
1: Σε ρίχοντα πριν είναι τόι. Ατσι, κι, ηλούμα, τι αμό, η τζόμπα, τι αμό, το τέκουι, ο νιρούδι. Φον πλήρου, η γιάντι, ον σωό, τζόμπα, νικό. Αγγελιά, τα ζηλίνι, ον σε πετουρί, τζόμπα, νικό. Λούμα, τον κοκουμά, ο νιρούδι. Ήβου να μου το κινσί, τζόμπα. Μόνο σου φουν αρπί, αμόνο, μα τον κοκουμά, ο νιρούδι. Λάζει μάγια κονσίσε, μου. Νικόμα την σκυλούμα, τι μου. Όταν πίνει, non-state actors. Εμά είπε κανεί, το πάσο είπε πω ο Φιεούλου, ο
0: Μέντιο,
1: σε βόδι. Εμά είπε αμόκο, ο Βάσο Λόπαο, ο Βάσο Μοτάνι, ο Μάγιο Γκου, ο Μάγιο Μπέ, ο Μάγιο Αντά, ο Μάμα Φιλί, ο Κάκιρι, πήγε τώρα στη Σεπίλινη. Η Ρουε Νό, ο Τουρτόσι, ο Τουρσόνι Παϊνόπι. Ετόι, Τούνι Ρουνίνι, Λάζι μα μπέρονι το πάμε μου γιατί όσοι πει ιτζόμπα νικό λουμπάγουι όν πάμε το κινσί ιτζόμπα νόγου αμό το πτζέ αμόν πάνε πέ μόν τον πάμε σισε αμό νό μάν σι το μάν το μάν ακού αμό νιλούνι το μάν ιμό λόγω σε εγώ σο πως ογόταν πέ νι πρέσ φιντομ γι όσοι πει πέ το πάντα αμό δούρου νικό. Ngoda pini ayebu ke yo to gbero ni jade iyan to pini censorship
0: beni
1: ki awon oniroyin to gbero ni jade won ma ti kokoko won ma ti fi ho ijoba ijoba wa fowo si pe oke e lo gbe jade ara eni iru ye a ni ni orilede wa bi atera wo gbogbo orilede atahe na ko se be si mo. Aye ba kan ti aye Ibrahim bi ile akeko a pe di authoritarian totalitarian period ipa to je pe ijo iru oba oyinbo ohun lo pase fawon oniroyin gbogbo awon oniroyin ati ise won oba oyinbo nonsin to kan to le gbe nkan jade awon yen lo ma koko so pe je awo boye o se dada bo se dada o to je kan se.
0: Ọ̀jọ̀gbọ́n àwọn kọ̀ọ̀kan báyìí wọ́n lè máa sí ní Nàìjíríà àwọn ìlú bíi méjì mẹ́ta kan báyìí wà tó jẹ́ pé àwọn ìjọba ló ní gbogbo ìwé ìròyìn tó wà ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ ti iléeṣẹ́ ìjọba bíi irú State TV or State Radio.
2: Ó dà án State Newspaper. Ṣé wọ́n
1: ṣiṣẹ́ bíi oníṣẹ́ ìjọba
0: ni? Bẹ́ẹ̀ni.
1: Ben. So under Ministry of Information no wa.
0: Ben.
1: So commissioner lo nseto won.
0: Ben.
1: So iru yen ati mo pe won dale lati ma ki ijoba leyin.
0: Ko ma fon rere ijoba.
1: Ko ma ri be ni. But awon to je ti aladani ko si ru e. Iru awon AIT punch gbogbo won. Won le se nkan to ba hun won. Pelu royin won o yo wo fi faaye ta. Kò dẹ̀ ṣe ń tó máa dá wọn dúró. Bọ́s irú ọ̀nà míì wà tó ń dá wọn dúró. Irú ìlú ẹ̀ láti sọ pé ìjọba wò pé ìgbà míì àwọn ìjọba míì máa wò pé ọ̀nà tabáníkà máa wòfin ọlọ́pàá kìíní kan ọ̀nà yìí máa ó máa jìnà gan. Ẹ jẹ́ á lo àwọn tá a máa ń ránṣẹ́ ká fi dá wọn dúró kán má lè ṣiṣẹ́ ọwọ́ wọn. So wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ and ó pọ̀ dáadáa tó ti ṣe lọ́nà kọ̀nà tó jẹ́ pé ayéhùn àwọn ọlọ́pàá wọ́n ti takò àwọn oníròyìn ìgbà míì gan wọ́n máa fọ́ wọn lórí ìyẹn wà àti dé àwọn nǹkan bẹ́ẹ̀ náà tó ti ṣe. So ó ń ṣẹlẹ̀ láọ̀dọ̀ wá bí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ òkun náà kò síbi tí ò ti ń ṣẹlẹ̀ wọ́n ń pa àwọn oníròyìn míì gan ṣe. Wọ́n bá ká àwọn ọmọ ọwọ́ jẹ́rí wọn máa pa wọ́n ó ló ń ṣẹlẹ̀ káàkiri.
2: Tabanka wo Dr. Adeyinka ọ̀nà wo ni oníròyìn lè gbà ṣẹ́hun pé a máa dẹ̀ pé àwa náà o iṣẹ́ ti wa ni o ṣùgbọ́n Adam kò ojú mi tó àwa láti fẹ́ yẹn pé kí nìkan ni exclusive tó rẹ pé àwa ní scoop tá à ń wà yìí pé ó tẹ̀mí lọ́wọ́ pàtẹ́tẹ̀ gbé ese
0: breaking news breaking news
2: that le je ki mo gba mi eye abi se ona wo la oni buroyin fi ngba je pe ko so pe a nfi eta nu gberoyin wa jade
1: okay ese se ri nkan da tan pe ni igbo iwe iroyin na o pin si ona meji o
0: ben
1: ona meji to pin si ni pe se rawo ni royin o ma wo pe awon ni eto lati gbe royin to ba mu won jade awon ko omo je anybody lowo awon le gbe jade so but as far back as early 40s eto tan sorry ni theory kan ni theory kan tan pe libertarian theory
2: libertarian theory
1: awon gbe jade pe kawon ni royin ni eto kon ni anfani lati ti nkan to mu won lẹ́yìn yẹn not to ask for wípé William must be socially responsible that is tó bá ṣe nǹkan tó ń ṣe yẹ o máa rántí pé
2: àwùjọ o
1: jẹ àwùjọ
2: ní ipa tó ní láwùjọ
1: láti sọ nǹkan tó jóòótọ́ láti ṣiṣẹ́ pè lẹ́tọ̀ọ́ tí owó kan ní máa ṣe bó ṣe mú ẹ o lẹ́tọ̀ọ́ lóòótọ́ but ẹ̀tọ́ ẹ̀ ó níbi tó dé o máa ṣì lò ó so ìyẹn ló yẹ kí àwọn táwọn bá ń gbèrò yìí jáde ká máa wò pé òmìnira ta ní kò ń ṣòmìnira tí ò ní.
0: Tí ò lókun ń di.
1: Ó lókun dì ó láàlà ó níbi tó dé.
2: Tó dé.
1: Mo ṣe pa lómìnira láti ṣe nǹkan tó wù wá. Ká máa dàgbé wípé àwa gan a jẹ ìlú ní gbèsè. Gbèsè láti sọ òótọ́ nínú nǹkan tá a bá gbé jáde. Kò sí nǹkan tá a fẹ́ fi ṣe pé a fẹ́ ṣe skúù pé mi mo kọ́kọ́ gbé jáde mi mo kọ́kọ́ ṣe irú yẹn ẹ̀tẹ́ ló máa mú wá òun ló máa jẹ́ ká gbéròyìn ti bí ìjáde tó jẹ́ pé irọ́ la máa bá ń di ẹ̀
2: tá máa
1: padà wá níta tá máa máa apologize tá máa ní pé ẹjọ́ o àmì ìmọ̀ọ́mọ̀ o má ṣe sì mu dání tó bá gbọ́ròyìn kan mu dání kó tọpinpin ẹ̀ kó rí kó tọ́ ni.
2: Rọ́dọ̀ bàbá nítorí láti gbà tí ayélujára ti dàpọ̀ mọ́ tó ti jẹ́ kankan nínú ìròyìn lórílẹ̀‐èdè Nàìjíríà a máa ń wò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn kó wà tí ò fi gbogbo ara bẹ́ẹ̀ wá kété ńlẹ̀ tó yẹ pé kùbákùgbé ọ̀rọ̀ ni bí ẹn pé unverified information ẹnu mi ago mọ́sọ̀ òyìnbó pé já wádìí tó tó kí wá ni àkóbá tí ayélujára ń ṣe pẹ̀lú ìròyìn gidi.
1: Ẹ ṣe olóòtú ṣe rí ọ̀rọ̀ ayélujára ó tún pín sọ́nà méjì ọ̀nà méjì tó pín sí ẹ ni pé ó fún gbogbo èèyàn lómìnira láti sọ nǹkan tó wù ọdún òdúgbò àwọn tó ń sọ nǹkan tó wù wọn yẹn wọn mọ pé àláwà o ó ní nǹkan kan tó gbọdọ sọ tó bá sọ ẹǹtẹ sọ torí ẹ tí ò bá ń ṣòótọ ó lè gbé yín lọ sílé ẹjọ pé ó yá wá sọ nǹkan tó rí
0: tó sọ
1: yìí wá sọ níṣẹjọ adájọ but àwọn nǹkan tó ń ṣe kò ń ṣe nǹkan kékeré o wọn nǹkan tó ń pè ní wọn ṣe okùnfà nǹkan táwọn èèyàn ò ṣe ń gba ìròyìn míì o ṣẹ́rí bàbá ń sọ pé a fẹ́ tẹ̀lé àwọn èèyàn wà ó mọ́ gbogbo nǹkan yìí náà púpọ̀ pé tá a bá tiẹ̀ ń wá ìròyìn tó dojú ń gbèsè ìròyìn gidi a sì rí àwọn iléeṣẹ́ ṣẹ́rí yàtọ̀ gbọrọgbọrọ ni pé mo gbọ́rọ̀ ní iléeṣẹ́ yínsìn
0: lẹ́gbẹ̀ẹ́
1: nàìjíríà àti mo gbọ́ ìròyìn lẹ́nu mr amedu mr lágbájá kò sẹ́ni tó máa mú kò lókun kì ọ̀pọ̀ àwọn tó wà nílé iṣẹ́
2: ìjọba
1: àwọn lókun kì
2: bẹ́ẹ̀ni
1: àwọn tó wà ní channels wọ́n lókun kì àwọn tó wà pont wọ́n lókun kì pont tẹ gbogbo newspaper tẹ bá rí abẹ ẹ máa rórúkọ editor ẹ máa rí phone number ẹ kò síbi tó ń sá lọ so kó tó lè gbéròyìn jáde tí ò ń ṣèròyìn gidi ó máa pẹ́ so táwọn èèyàn wa tó bá fẹ́ ní ìdí ìròyìn gidi irú àwọn tọ́lókun dì àwọn tó ń pè gangan ní media organization àwọn ilé iṣẹ́ tó ń tìjọba fún ní certificate láti máa gbèrò ìjáde àwọn ló yẹ kó máa tẹ̀lé torí gbogbo ọ̀rọ̀ látẹnu dẹnu táwọn èèyàn wá ń sọ púpọ̀ nú ẹ̀ irọ́ ni o kò ń sòótọ́ o nǹkan tó bá ti rí tí àwọn ilé iṣẹ́ kìí tìjọba fóun tẹ̀tẹ̀ tí wọn bá ti gbé jáde bá máa gbàgbọ́ ìjọ ló máa ń pọ̀ ń bẹ̀ wọ́n ń ṣe ìfà àbùkù ìdílé tó ń ṣe fún ìdílé tó ń ṣe fún àwọn kìnnì wa
2: àwùjọ wa tọ́
0: ẹ ṣeun
2: ọlọ́pàá yínká ẹ ṣeun
0: o ti ẹ̀rọ tí ààrẹ kan ó ti dúró lóògbé sí tó jẹ́ pé wọ́n gbé fọ́nrán sí wọ́n ti ẹ̀ ní à wọ́n ní sudan ni pé ìtú wa tẹ̀tẹ̀lẹ̀ pé sudan ni àwọn èèyàn dẹ̀ gbàgbọ́ pé sudan ni o ṣe jubrin àgbẹ̀lọpẹ̀ wọ́n ní jubrin ni kinní kan sudan ni àwọn tá a ti ẹ̀rọ kó bóyá tó wá yẹ kó lóye àwọn náà máa gbà bí ẹni gbàgbọ́ tí o pé kinní kan ti lọ tipẹ́tipẹ́
2: jubrin ni ọwọ́ ti ní ẹ ṣe wọn alàgbà
0: adéyínká
2: a máa rí bá o
0: ẹ ṣe
2: wọn lọ ọha àdìrá yìí gba ìpè lónìí
0: tó
2: ọkọ pàtàkì lọ ọlọrun tó fún wa ní ètò tó ní ṣe dr adéyínká àlejò wa náà ni wọn ti sọ pé kákíyèsára fún àwọn ìròyìn tó jẹ òfegè
0: ìròyìn ẹlẹjẹ
2: ìròyìn tó jẹ òfegè dùkọ tó ní pé tó bá sì máa pọn wá pọn léwé wá pọn wá pọn
0: léwé wọn
2: gbé kalẹ
0: àwọn yẹn dẹ máa ń bá gbọ náà ni
2: wọn fọtún jẹ fòsì jẹ yàn fún yàn
0: mọ ṣẹ. mo ti ẹ̀rọ tí ààrẹ kan náà ní ìlú yìí náà ni tí wọn sọ pé ó fẹ́ fẹ́ èèyàn kan ní o ní national mosque làbújá wọn tún tẹ invitation pàápàá. Nàdé bá ló buzẹ́ rí pé lágbo mélòó ìyàwó kẹ̀ jẹ́jẹ́ ló kọ̀
2: báyìí
0: àwọn èèyàn dẹ̀ lọ sí national mosque wọn lọ dúró dè pé ìyàwó àtọkọ ń bọ̀ wá ṣe nìka ẹ̀.
2: so àwọn ìròyìn yẹn ẹ̀tọ́ wa ni láti máa ká máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ká tó máa gbé sí ìta kọ́nà ní ọgbọ́n ìbùkún ní fún ọmọ ọ̀dọ́ náà tó fọ ọgbọ́n ṣe é àwọn amúrò yẹn ń ká fọgbọ́n ṣe é.
0: bẹẹni
2: a ní bọ́ sọ́wọ́ iṣẹ́ wa kò ní ìdíṣẹ́ mu alọ́run àárín lọ́jọ́ tẹ̀bí ń pọ̀ náà lẹ́yìn tẹ́ ń gbọ́ wa ẹni sí wa gbọ́ àwa tá a ń gbọ́ náà àgbà àwọn náà elúgbàjọ abiodun nèmíjà ó tún dìgbà míì ká tó parí lórí ètò ojúṣe ta ni ṣùgbọn ẹ mọ gbàgbé o ẹ mọ ṣeun tẹmí ò ní ṣe o èmi ò ní ṣe tí ó bo kò bá mi jẹ o
0: ọdà bẹ
2: ire o.

dókítà tó ń ṣe ìwòsàn eyín lórílẹ̀ Nàìjíríà àtàjọ NAFDAC fóun tẹ̀tẹ̀ ó sì lè rírà káàkiri àwọn ilé ìtajà ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ó nílè fún ọ ní.

0: ọlọ́run gbogbo ọtí ní ẹja kì í ṣe fẹ́ntẹ́ni tí ó ti pẹ̀lú ọdún méjìdínlógún tàbẹ́ ẹ̀ ti pẹ̀lú ọdún bẹ́ẹ̀nàjà trúlẹ̀ nàìjà.
1: Pọ́ńdé fẹ́ mú ọ̀gá ni wọ́n jẹ́, olúwa ló ti rí ẹwà àfakùkọ̀ pọ́ńdé fẹ́ mú pàwọ́ dùn.

0: Dedicated and Therapy, Jehovah Adonai International Ministry, Fortress of Power, Member, Agbojesu Conference Worldwide, Kepepe, Etwayeyo, Lugasile, Onukan, Dilogoji, 35 years founder day anniversary Thanksgiving service, Olojo Mejibaku, Ojo Mwende Ojo Keri Oshukaru, 4th May, at Tuesday, 5th May 2026, Ni Soji Mama Fiwaye, Ni Agome Faborone, Si Agome Jwale, Ojo Wezi Ojo Kefa Oshukaru, 6th May, Ni Special Shiloh Service, Ni Agome Waro, Si Agome Jilabonson, Prophetic Night Vigil, Ojo Ibakono, Ni Agome Kalale, Si Agome Nidaji, Tumara Di Thursday, Visitation to Motherless Baby Homes and Elderly Homes, Ojo Friday Ojo Kejo, 8th May, The Press Night, Tumara Di Saturday, 9th May, Ni Oma Atua Yika Ile Joshu She, Ojo Sunday Ojo Kewa Oshukaru, 10th May, Founders Day Anniversary Thanksgiving Service, Ni Agome Waro, Ni Bodo Ile Joshu Won, Elder Senior Superintendent Apostle Prophet Festus Ojo JP, Ni Oma Shishen Ron Shalo Jono, Ni Vice Pastor Adeyika O Awosoya, Prelate in Charge, Jehovah Adonai International Ministry, Nigbagbe, Levite Prophet Dr. Michael O. Evitobi, Founder Jehovah Adonai International, Vice Reverend Dr. Bishop Amos Olariwaju Awolemi, pẹ̀lú àwọn àgbààgbà inú pẹpẹ ìjọ Adonai lóòlù kéde.
1: Bẹ́ẹ̀ni, àfàìmọ́nú asọ́yò ní kò tẹ lọ́jẹ̀ gbádùn ayé láì kíra ẹni kú oríire. Ilé ìtura ìgbàlódé mi ní owó ọlọ́ọ̀rí tí gbàdúrà ẹ kọjá àfi ti gbọ́ lásán. Àfìgbà tí mi náà débẹ̀ kì í torí kọ kọjá afẹ́lóyè. Ní ilẹ̀ yìí tàbí tòkè òkú gbóhùn oríṣiríṣi ọjà sara lóore tàbí jẹ̀ gbádùn ayé. Orí ẹ̀mí yàrá wọn tẹ̀lé ríku rè ní bàbá ti fẹ́ sí. Ẹ tó máa wo tí bá ń ṣẹlẹ̀ jákèjádò àgbáyé. Àsọdò kọ́hún asọ́yò ní kò tẹ̀ lájò tó dàbí ilé fún gbogbo aré àjò. Bọ́ Adébáyọ̀ Adéfọ́yà Street ní Garage Gbàgádà Lagos ni wọ́n kalẹ̀ sí. Àwọn ológun lóríṣiríṣi wà níbẹ̀ fún ààbò dúkìá àti ẹ̀mí. Ẹ̀rín àtọ̀yàyàwó òṣìṣẹ́ wọn ẹlẹ́yin dúdú rege sóní bàárà. Ẹ̀rẹ̀ bẹ́ntẹ́ ni Sábà jẹnẹrétọ̀ wà sẹ́fẹ́. Bẹ́ẹ̀ ló wọ wọn ga ni lára. Ẹ̀ ló wọn 091-360-558-99.
2: Àánú la rí gbà o, àánú lèmi àtẹ̀yìn rí gbà. Níbi ọrọ̀ ajé tá a jókòó sí, àánú la rí gbà o. Torí ẹ tó bá ń bẹ láyé tó bẹ láàyè náà ní tajà tí ń jèrè. Ẹni tí bá ń bẹ nínú wọ́n á ní ẹgbẹ́ lọ ní ìwòsàn láti lọ rí tọ́jú. Bàbá tí ò jẹ́ kémi àtẹ̀yìn ká dẹrù àrùká. Bàbá tí ò jẹ́ kémi àtẹ̀yìn ká jẹ àbẹ̀gbé. Bàbá tí ò jẹ́ ká wà níbi ohun ta ní ó romí. Tó jẹ́ pé ìdí ọrọ̀ ajé wa ni ètò wa ayé máa ń wákàtí àti àsìkò yìí. Ẹ̀rí ká àánú la rí dà. Àánú tọ́ ya rí báyìí náà Ọlọ́run ní gbà lọ́wọ́ wa o. A ti wá wo inú oṣù tuntun báyìí àti bọ́nú àkàsọ̀ karùn-ún nínú ọdún tá a wà nù rẹ̀ yìí. Eré ni àwàdà ni. Ní ò bá ní ọjọ́ sáré títí ọjọ́ ògbọ́jọ́. Oṣù náà rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ oṣù òmùbóṣù. Ẹsẹ̀ méjèèjì ní ti jàdù ọ̀nà kúrúnà kúrúnà tí wọ́n ní bára wọn. Tó túmọ̀ sí wípé ìta tó wọ̀ nínú oṣù tuntun yìí. Oṣù tí ó pè wá ní lágbára ní ìdùnnú rẹ̀. Yọ san wájú oṣù ta lò tán lọ. Ìwọ ìyá ìwọ bàbá tó ń gbọ́ mí di ọjà rẹ̀ nínú oṣù tó wà nù rẹ̀ yọ san ju oṣù tó lò tán lọ. Bàbá alájẹ́ ìyá lọ́jà oṣù tó wà nù rẹ̀ yọ san ju oṣù tó lò tán lọ. Àánú Ọlọ́run fọ̀n lórí ọjà ajé rẹ o. Ẹ má wà káwọ́ bera. Ẹ̀rí láàrin kò náà tí ẹ má sọ yàyà. Bí ẹ̀rá ti sọ yàyà ń jẹ ọrọ̀ ajé ẹni. Kò sí lẹ́ńtọ̀ ń tiẹ̀ fẹ́ rà tẹ́lẹ̀ yọ rà. Ṣùgbọ́n tá a bá ṣojú kokokokoko ẹni tó bá ṣojú kokoko ajé ìyá àsọdọ̀ ọdún wọn o. Yóò pò sọnù nílé ìmọ̀jẹ rẹ̀ bá nájà. Ṣùgbọ́n ẹ tó bá ti lọ́yàyà wọn ti ní aláwàdà lórí sọ̀rí ayé. Ẹjẹ́ alọ́yàyà ká sì mọ ṣàwàdà gbogbo ìgbà. Ẹ rí i pé ajé wa yóò mọ tẹ̀síwájú náà ni. Eléyìí ni mo fi kí n pín ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa. Láyé ọjọ́ sí. Láyé ọjọ́ sí. Léyìí tó gbé sí etí gbọ́nyá láti iléeṣẹ́ Yorùbá Heritage Communication tí iléeṣẹ́ Bond FM sì ń bá wa gbin sáfẹ́fẹ́ ní ọjọ́ ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Tí iléeṣẹ́ Mopsin Pharmaceutical táwọn náà ti so nígbọ̀wọ́ rẹ̀ látọjọ́ tó ti pẹ́ tí wọ́n padà lẹ́yìn wa. Ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀yin náà o. Bàbá wa Dr. Emo Paul bóun ni àpò ọjọ́ mẹ́ta dúkìí ti náà lé ojú òní tì í o. Ṣé màmá wa Mary Paul ń bẹ́ tòsí wọ́n bá mi tọ́jú yìí mi náà rí pẹ́ ìdánlọ́wọ́. Láì wá gbàgbé àwọn lókọ̀ lẹ́kàn-lẹ́kàn ní iléeṣẹ́ Mopsin tó ṣe pé àwọn náà jẹ́ bíi di lẹ́yìn ọgbà ń bẹ̀ bẹ̀ látòrí Mr. Phillips, Mr. Oputa, Justice, Julius, Pharmacy Uche, Àǹtí Táyé, Bọ̀dá Túnjí àti Àǹtí Tóyìn. Gbogbo yín ni mo kí o àánú Ọlọ́run ló fẹ́ nìkọ̀ọ̀kan wálẹ̀. À ń tẹ̀síwájú lórí ètò wa gẹ́gẹ́ bí ìṣe wa. Ṣùgbọ́n kí ni ká mo fẹ́ kẹ́ mú dá ra yín lójú o. Tí ẹ bá fi di pé ẹ wúkọ́ bí ọjọ́ méjì ọdún mẹ́ta tá a ti ń wúkọ́ àwúdá mi lójú. ẹni gbàgbé pé kò sí nǹkan méjì tẹ́ gbé lura o kọjá ni o fi ní cough syrup bó tún gbọ́ ikọ́ náà ní gbọ́ òtútù ní gbọ́ kàtá tábà pé ìyàn lọ́mọ kàtá kọ̀dá o tí kàtá bá mú yàn ẹ mú mulẹ̀ sáré lọ ibi kankan mọ́ ẹ̀sán ànáwọ́ sí o fi ní cough syrup lọ́wọ́ kan ní kàtá òun lọ. Àwọn àtúbẹ̀rẹ̀ sí ní jẹ́ àjẹ́ ju ajé àjẹ́ pọ̀ ajé kì á lọ bí ayẹyẹ ajẹ́ bí a ṣe bá ń bẹ̀ làwọn padà délé nínú kú gbùrù supermag antacid láti lè ṣe bufsin pharmaceutical ó ní kẹ́ ẹ gbé lura o tẹ́ ẹ bá ti gbé lura báyìí ní aláboyún ló péye wà ní oyún ọgbọdọ ló kò sẹ́ni tí ọba lára mu ṣùgbọ́n méjèèjì tẹ́ ẹ bá ti wá lò láàrin ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tẹ́ ẹ̀ rí ìjì padà ẹ̀yẹ àkànṣe dókítà yín o gẹ́gẹ́ bí ìmọ̀ràn tó ń fún ẹnikẹ́ni tó bá ń lò ó láàrin iwájú awóre mi lè ní jẹ́ ọmọ wọn nífẹ̀ẹ́ òní ọmọ wọn nífẹ̀ẹ́ òní làgbọ́n mi tójú máa rí fi mọ́ wá wọn kì í dúró kí wa nífẹ̀ẹ́ òní wọn ìbẹ̀rẹ̀ kí wa nífẹ̀ẹ́ òní làgbọ́n tó dúró kí wọ́n tábẹ́rẹ́ ìgbónogún ẹ̀bọ mú wọn fi wọ́n ṣe ọmọ ọ̀pálógún ọ̀sìn ọ̀pálómi lé ọ̀pálólókọ ọ̀pálólédìmọ̀dọ̀ níjọ́ mo ti mọ́pa mọ́kọ́ máyé àbáyé náà láti gbọ́ pé ọ̀pá ti ń bàyàn ẹni tí ò tí gbòkè ẹ̀sìn ìrìn tán tó lẹ́rù ṣẹ̀jì ń pàrun ọmọ onígbìn ìtìtì ìjàtì àti ti dé lórí ètò wa lónìí o. Wọ́n ní àdémọ́lẹ̀ kan kì í pàdé kódékódé náà la sì mọ́ tàkòtó ẹni abá wá pè mọ̀dé náà ni wọ́n jẹ́ ni. Níbo là ń lọ lẹ́nìí ṣé ìgbàgbé tí mo ní ìta mẹ́nu bà ní ọ̀sẹ̀ tí ó kọjá mo ní mo ò nẹ́kọ́ oyé ọ̀sẹ̀ lọ́nà mi tí mo fi kúrò lórí ẹ̀ ẹ jáde kàpẹ́lú ọjà níṣẹ́ mo sì náà mo bọ̀.

I'm going to go to the hospital.

yọ́ mọ̀dá.

0: alókun àrújẹ ká ń bọ́ bẹ́ẹ̀ ká jẹ ká mu kálàfíà òde tọ̀ mo bá jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹni tó múlẹ̀ tó nìkan dàyàde tí ń sako lọ tí ń sako lọ tó gbóngbó láti níyàwó tọ̀ tọ́kùnrin dípé wọn bá wáyàwó ẹni gbàgbé láyọjọ́ sí nǹkan ni ó wáyàwó fúnra rẹ àwọn òbí rẹ ni ó bá wáyàwó àwọn ni ó gbégbèsè tó níbo lọmọ yìí ti wá ìta nìyá rẹ sí lórúkọ aṣọ ti ẹmí aláró kìí kàn sí pé ọkùnrin náà mọ lọ pé mo rí dòdò kan tó rẹ wà mo fẹ jà kí ní jódòdò nígbà náà lọhùnún ìyá ọkùnrin àti bàbá rẹ àwọn ni ó fojú léde tí wọn bá wáyàwó nígbà má ti gba wáyàwó wọn ti ní ká tó bá ọmọ wáyàwó ó ti tó ojúbọ òun náà ti ń lówó àwọn oko kan tí agbára rẹ ò ká mọ tó ti ń tóbi jù lọ sẹ́ẹ̀ gbàgbé wípé obìnrin lọ́wọ́ lobìnrin jẹ́ fún ọkùnrin láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni tá a bá ti wá bá sáyàn ìgbéyàwó tó náà ti fẹ́ yàwó tán kò ní gbèsù gbẹ̀gbà yóò mú kan ẹ̀ lọ síbi tí ó ti múlẹ̀ tó fi ń dákun lò wọ́n jọ mọ kó inú ahírí wọn tàbí abà torí ilé ò tíì fi bẹ́ẹ̀ wọ́pọ̀ nígbà náà lọ́hùn ìyàtọ̀ ń bẹnu ahéré ìyàtọ̀ ń bẹnu abà ìyàtọ̀ náà sì ń bẹ nínú nǹkan pè nílé ká tó rẹni tí mọ lé ngbà náà tàbí kọ́ lé ngbà náà ó ti di ìdílé ńlá tó ti gbòòrò bóyá ìyàwó ti ń lọ bíi mẹ́ta mẹ́rin láwọn ọmọ náà ti ń lọ bíi méjìlá ó ti mọ̀ pé abà ò gba àwọn mọ́ ìlélòkù tí wọ́n kọ̀ tàbí tí wọ́n mọ nígbà náà ni ayé òsèlè ńlá kọ́ ni tó ẹni tó ti wá ń jí pé wọ́n ti fún níyàwó tán ti jọ ń roko lọ àrùjẹ náà ni kì í ṣe àrùkà nínú kílà fẹ́ kílà ń tà nígbà náà tá ń jẹ́ sáráta ẹ̀yin dẹ̀ ń jẹ́ sáráta ẹ̀ má bínú kálukú àti jẹ́ àtinú ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jẹ́ wá lójú ó ti wá fúnyàwó náà wọ́n jọ ń roko ibẹ̀ náà wọ́n dùnmọ̀ sí tọ́lọ́ ń bá fẹ́ kí sí àgbẹ̀ kó jinlẹ̀ dáadáa dì í yọmọ bó ṣe ń bímọ yọmọ fọmọ rẹ̀ bọ́kùnrin ni lẹ́wọ̀n dé akọ akọlù gìdán bí ó ti wá bí ọmọkùnrin táwọn ọyún náà tó ti ń gbà lájà mọ lára wọn jọ mọ ṣiṣẹ́ àgbẹ̀ yìí ni sọ̀rọ̀ mi ni wọ́n mọ ṣiṣẹ́ àgbẹ̀ yìí ni nígbà tí n tá n pè ní ajé tí ò tó wọlé ni yorùbá tó mọ̀ wípé wọ́n ń ta ọjà nígbà tí ajé dé ni wọn ò tí ì lọ sórí tá n pè lájé mo kàn sáré yàbàrá ẹ wà lọ pé tó dáko tọ́ pọ̀ báyìí ṣé ẹnu ẹnìkan náà ẹnu ò jẹ́ wípé bọ́lọ̀ bá ṣe yọ̀ǹda fún wọn nígbà náà wọ́n ṣe ń bímọ wọn àsì fẹ́ kọ́ mọ àwọn kó lọ yé kejì lọ́mọ wọn gbogbo tí wọ́n ti ń jẹun kí ló ń bẹ nílé oṣù tí ò sì yí ọjọ́ ẹ̀yẹ ẹ̀dẹ́ka pé ọjà.
1: Oh my God!
2: That's so funny.
1: Let's see what this guy is.
3: Very, very funny. Such guys.
1: Oh my, how far? Fish is ready now.
3: Eat something.
1: I'm not in the mood. My tongue is hot. You haven't had burn.
2: You have had burn too?
1: I don't know. I don't understand. This is serious. Like I will leave.
3: No.
2: Don't worry. I have something to make you feel better.
4: Supermag is effective and instant relief of hyperacidity, heartburn, and stomach discomfort. It contains a combination of agents that give fast and sustained relief.
2: It is pleasantly sweetened. Doesn't purge or cause diarrhea.
4: Supermag is suitable for children, adults, and pregnant women. So whenever you feel stomach discomfort, heartburn, and hyperacidity, use Supermag. It is manufactured by Mopsin Pharmaceutical Limited, 47 Osolowe, Ajawa Estate, Oshodi, Lagos.
5: If symptoms persist after 3 days, consult your doctor.
6: Wait, sir. One more plate, please.
7: Wow. What you told us you wanted to leave.
6: With Supermag, I'm okay.
8: Daddy, it's still disturbing me, Daddy.
6: You, your coffee. You, your coffee. You people will not kill me with coffee in this house. Let me call your mother.
2: Hello, honey.
6: Don't honey me any day. Let me remain in the village. You forgot that you left children at home. All the children have been coughing and crying. And you know I'm not a doctor.
2: Honey, calm down. Why not give them Neophylline cough syrup? Neophylline cough syrup is a cough linctus that puts an end to cough, cold, and catarrh. It's very fast in action. It has been tested and trusted for adults and children.
6: Okay, let me try. Did you say Neophylline?
2: Yes, Neophylline cough syrup.
8: Daddy, good morning, Daddy. A normal cough.
6: Neophylline has done it.
2: Neophylline cough syrup is manufactured by Mopsin Pharmaceutical Limited, 47 Osolowe, Ajawa Estate, Oshodi, Lagos. If symptoms persist after 3 days, consult your doctor.
0: Wọ́n ní nígbà tí ajé tó dé la túbọ̀ pa ntajà o àìtajà ọ̀nà tí wọ́n gbé àtajà nígbà náà yàtọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ nǹkan nìyí mọ́ ẹ wá wọn ni tí òun náà ti bímọ tí ó sì ń dáko lọ wọ́n wá rí i pé sí àgbẹ̀ ń bẹ lára rẹ̀ yẹn ọlọ́run fi hàn gbogbo tó gbìn nígbà náà ló dúró déédé ẹlòmíì náà tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí agbára ti ò fi bẹ́ẹ̀ ká nǹkan ògùn tó ní ó lè pé ọ̀rẹ́ mi wá bá ń ṣiṣẹ́ níbi bàbá ti wá pè lọ o le je pe be ji na si to si nle tabe ko to je to si nle na mo ba de be e mo gba de wi pe nigba ti agbara re o kata na kokko mo lori ife ya mu be na won mo tolorun dubu fun awon ni won dubu ko ta na kokko won ele keji o ti di dandan o tun wa le mi na ti o gbe mu lowo lori ile mo ba de bo tutun ni ba kan na to be le na tutun wole se bo ti di yawo ji e awon wa ni jin si awon bayi to si mo wa tan ba jo si tan won do pada wa saba won jo sun ito mo le ba tin koja bi leta merin won bewe laarin ara won owo mi pe e dapun ran lowo mo fe ko ni won ko ni bamu bamu eni o ni e alabara won ko ngba na lohun tan pe ni dana mo ba ko ni o ti di pe idile ti idile bo ti e di e koja omo meji meta se wa ri anfani to wa nbe tawon iya wa o tenu mo me ni pe e obirin akoko ibi ta fi fun pe lawon omo ti e ogun aye raye ni o ti jogun ni obirin elekeji na ibi ta fun na si ogun aye raye ni o ko se nti o badun aye gba na ko ti si gidi lelu ni baba fi sile ko to di pe olojo de nka pera kanu buku ba ka lori si agbe to se lori ile to wa na won mo dogun gba kan lohun awon to gbe enu pe won fi ya awon aya wa se ngba na won ro ti o bu ti won fun omo wa ya na okunrin abi obirin teni teni le gba lohun mo eje fun ni apere te ba n gbo awon itan ka ti le yoruba tabi le ka ruji enu mi ani ibi ta won wa yi o de la won si bibe ni fe la won ti wa sugbon bi ta won de gba le ni o de ni baba mo si debe se nda to de n kuro ni fe so be ile leri ko bi le leri o ro de bi ti olorun ni o te bi si to de ta to gbe langa na won le be bi mi ta won fun ni e ko so fun mo pe e te si waju mo si nbo lori won na won to bi fa to to ma ti wa di pe won de ru le be ta han ti di pe boya ba le won fi bere nbe abi loja won fi bere nbe ta na wa doba ti won ba pata ni iye baba won re e da ko ni ki baba baba re so de lati fe de ibi kan wa won ile mi ni lugu lu ndo wa de be awon iyawo to na ba fe ti won bi mo nbe ti won di agbalagba samo ni o ni papa pe ile baba won ni nje ru ja won so wi pe eru na fi wa si to bi de ile bi ti won fe mu si ṣùgbọ́n ibi tí gbólóhùn ẹrú ti wọlé àtúnlé kan ojú jíjẹ ara obìnrin ló jẹ́ kí wọ́n sọ pé àwọn baba wa ọjọ́ wọn àná wọ́n fi àwòrán ṣẹ́wú ṣùgbọ́n ẹjẹ́ a máa bọ̀ lẹ́sẹẹsẹ torí àlàyé bàbá ọ̀rọ̀ lọ̀rọ̀ tó wà lẹ́yìn ìwé àṣàyètò ọmọ mi kan a ní àlàyé ni bàbá ọ̀rọ̀ ibi tí àlàyé wá dé a fi débẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan òjijì tí ó sì wá yin dáadáa ẹ rí i pé gbólóhùn ẹrú ni pé àwọn bàbá wa ń fi àwọn ìyá wa ṣe ẹrú láyé ọjọ́ sí àwọn èrè àti àǹfààní tó wọ́n níbẹ̀ wọn ká o ṣe wá rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan táwọn obìnrin wọ̀nyí ti gbà tí ọmọ wọn ju bí àwọn àlùmọ́ nìkan bẹ́ẹ̀ wípé látọwọ́ ọlọ́run tí ì sáwọn olóbìnrin kó tó di pé ayé wa dayé pé à ń gbé nǹkan pẹ̀lá jíjí ní ìsìn ibi tí ọ̀pẹ bá ti tó ti lálẹ̀ wò ilé ẹ̀ mo rí adúrú táàmù jáde lára ọ̀pẹ ibi tí obì bá ti lálẹ̀ wò kò sẹ́ni tó bi wá látọ̀run.

I'm going to go to the hospital.

0: mọ̀mọ̀ ìpín ẹ̀ ń fi ọkàn àti làákà yìí bá ní lọ bá ṣe ń sùn ní àdédé àdédé. A mọ̀ wípé ọ̀rọ̀ ń ti jáde lọ tí gbogbo ayé sì ti gbà á tó ti di tá à ń múlò lóde òní. Ṣùgbọ́n tí n bá yí kúrò ní láyọjọ́ sí gbogbo sí ayé lọ à ń tọ̀, àwọn àwo ta ló ń fi ara ṣe ẹrú lóde tòní, sọ́kọ ló ń fi ìyàwó ṣẹ́wú ni, àbíyàwó ló wá ń fi ọkọ rẹ̀ ṣẹ́wú. Ẹdẹ ní ilẹ̀ báwọn ẹdẹ ní ọmọdé Sálọ́mọ lọ́wọ́. Àwa ń tẹ̀ síwájú, ẹni èyí ó jẹ́ ẹni tó jẹ́ akíkanjú. Ní ibi tó ti ń ṣiṣẹ́ yìí ní àṣekára láti máa rí ìdílé yìí wípé arákùnrin ìmọ̀ṣẹ́ rẹ̀ níṣẹ́. Ìyàwó méjì tó fẹ́ yìí, kò sí ìtọ́wọ́ ìyá ń bẹ lára wọn. Àwọn ọmọ rẹ̀ náà ni wọ́n yọ gọlọtọ̀gọlọtọ̀ bí àgbọ̀gbìn tíjò yìí. Ẹni ìtọ́ mọṣẹ́ ìṣẹ́ yìí kò sí tó burúkú jù táwa náà bá fi ọmọ wa ta lọ rẹ̀ ibi ò ní pa á. Yóò ti yàn rí náà nù. Ẹ mọ́ gbàgbé o láyé ìgbà náà lọ́hùn-ún kò sí tá à ń lé o. Wọn à lé aṣọ ìgbàlódé. Ìgbàlódé náà sì wà lọ́dọ̀ wọn gbà náà lọ́hùn-ún. Àwọn aṣọ tí wọ́n wọ̀ ngbà náà olówó iyebíye ni. Nígbà tí aṣọ yìí dé, à ń bọ̀ lórí mi o. Ṣùgbọ́n láyé ìgbà tó rẹ̀ pé wọ́n kàn fi aṣọ pakájà, wọ́n kàn mú aṣọ kan tí wọ́n sì bí tòbí tí wọ́n ṣe àlàbò ara wọn. Tí wọ́n bá ṣe lọ kárakára làwọn bí yìí o. Tábà wá fi arákùnrin ìtàn tó fi ta táwọn fobìnrin ní ìta lọ́rẹ tó náà sì ní sọ pé rárá iṣẹ́ ẹgbẹ́ ni. Ẹkùnrin tó bá jẹ́ alágbára ọkùnrin tó ń ṣiṣẹ́ dáadáa nígbà náà tíṣẹ́ rẹ̀ ṣe mú yangàn irú wọn ikọ̀ obìnrin irọ́ wọn ikọ̀ obìnrin o. Àgàgọ́ tó wájú ọmọ tó rẹwà wọn pé ọmọdé ìwọ ni kò fẹ́. Nígbà ọba fẹ ní èsì ẹwà rẹ̀ tá a rí kékeré ìlọ́pù jáde dáadáa. Bóò náà tún ṣe máa fẹ́ nù. Eré ni àwàdà ni ìyàwó ti ń di bíi mẹ́ta lọ. Láàrin bẹ́ẹ̀ ẹlòmíràn tó pè é wá oko wájú yìí sóyè bá ń ṣe. Sóyè bá ń ṣe àbí ká rọjú wa náà wọn jẹ ká mọ inú. Ọlọ́run ti dá wa ní alápá tí ò lè ṣiṣẹ́ alápá tẹ́rín làwa. Tí wọ́n bá gbá ọkọ mú lè ṣe ibi ìtọ́ba kọ àwọn ò lè kọ́. Ayé ìgbà náà lọ́hùn wọ́n mọ fi ṣe àgbẹ̀ yangàn pé tí bá mú ẹran oko ṣọba dáńtẹ̀ lẹ́rùn wọn ni ìyẹn kọ̀ọ̀kan yá kọ ìgbà ẹran. Ìyẹn ni pé tí wọ́n bá kọ ibì láyé ìgbà náà lọ́hùn ní nǹkan bí aago mẹ́fà tẹ́lòmíì bá fi máa di aago méje ó ti lè kọ igba ìyẹn táwọn sí 200 ó ti lè kọ 400 táwọn sí irínwó. Irú ọkùnrin bẹ́ẹ̀ ọkùnrin ni láwùjọ o. Ibi bá jókòó sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní òyìnká ìbá àṣọkùnrin ìbá àṣọbìnrin. Kí wọ́n máa fi iṣẹ́ yìí máa yangàn táwọn tó ti fún lóbìnrin lọ ibẹ̀rùn ṣe é mọ̀ yìí pé ó ti fẹ́ mẹ́ta ní ẹyọkan tó fún oko iwájú nínú nǹkan rẹ̀ lọ. Wọ́n bá tó wá dóko iwájú òun ẹ̀ ni wọ́n gbé wá bẹ́ẹ̀rẹ̀ oko ní pẹrẹu. Tọ́lá ọba tó wá gbéṣẹ́ ń ga máa lọ́wọ́ àwọn tí wọ́n mọ ibi tó ti ń wọ̀ tí wọ́n mọ iye ìyàwó tó fẹ́ sílé tí wọ́n mọ iye ọmọ tó bí ju ẹyọkan yìí lọ. Iṣẹ́ tí bẹ́ẹ̀ bí agbára wọn àtìyàwó rẹ̀ nìkan ò ní nìka. Nípa abẹ́ ẹlòmíì náà fẹ́ tì tó rí i pé ẹni ìmọ̀ṣẹ́ àgbẹ̀ ṣe ó jẹ́ alákìkanjú alágbára ọkùnrin ni wọ́n tún fọ ọmọ fún ọ. A sì gbọ́ pé aládé kọ ọmọ rí o ọkùnrin kan ò lè kó aya lálẹ́ ilé ọ̀dọ́ pọ́kùnrin kan kò aya rí pé ẹ fẹ́ ọmọ mi. Ayé ìfọmọdọ́ rẹ̀ láyé ìgbà náà lọ́hùn tí wọ́n bá ti fún yàn torí iṣẹ́ pàtàkì tó ń tọ̀ ní lọ́wọ́. Bí ẹni tó ní iṣẹ́ ńlá ni tó ti ṣiṣẹ́ lẹ̀ tó láwọn ọmọṣẹ́ tó pọ̀. Láàrin bẹ̀ náà wọ́n tún ní kọ́ mọ àwọn ọkùnrin yìí máa kọ́ṣẹ́ bóò ló ṣe ń roko bóò ló ṣe gbé nǹkan tiẹ̀ tí ń lọ bọ̀kùà ju ti àgbẹ̀gbẹ́ rẹ̀ lọ. Ẹ̀wọ̀ ọkùnrin yìí ní ìṣẹ́ àti sí àwùjọ iléèlọ́sọ̀ nìkan lọ́rùn ó ti lọ síbi mẹ́rin sí márùn-ún. Àwọn tó bá sì wá ń ṣiṣẹ́ yìí sí ẹ̀rú ni wọ́n jẹ́ wọ́n ń ṣẹ́rú. Ejẹ́jẹ́ kà pé wọ̀jà.
1: Oh my God.
2: That's so funny.
1: Let's see what this guy is. Very, very funny. Such guys. Oh boy, how far? Fish is ready now.
2: Eat something.
1: I'm not in the mood. My tummy is hot. You haven't had heartburn.
2: You have heartburn too?
1: I don't know. I don't understand. This is serious. Like I will leave. No.
2: Don't worry. I have something to make you feel better.
3: Supermax gives effective and instant relief of hyperacidity, heartburn, and stomach discomfort. It contains a combination of agents that give fast and sustained relief.
2: It is pleasantly sweetened. Doesn't purge or cause diarrhea. area.
3: Supermax suitable for children, adults, and pregnant women. So
2: whenever you feel stomach discomfort,
3: heartburn, and hyperacidity, use Supermax.
2: It is manufactured by Mopsin Pharmaceutical Limited, 47 Osoloway, Ajawa Estate, Oshodi, Lagos.
3: If symptoms persist after 3 days, consult your doctor.
4: Wait up! One more plate, please.
5: Wow. What you told us you wanted to leave.
4: With Supermax, I'm okay.
6: Daddy, it's stabbing me, Daddy.
4: You are coughing. You are coughing. You people will not kill me with cough in this house. Let me call your mother.
2: Hello, honey.
4: Don't honey me anything. You better remain in the village. You forgot that you left children at home. All the children have been coughing. I'm tired. And you know I'm not a doctor. I don't know.
2: Honey, calm down. Why not give them Neophylline cough syrup? Neophylline cough syrup is a cough linctus that puts an end to cough, cold, and catarrh. It's very fast in action. It has been tested and trusted for adults and children.
4: Okay, let me try. Did you say Neophylline?
2: Yes, Neophylline cough syrup.
6: Daddy, good morning, Daddy. I'm not my cough.
4: Neophylline has done it.
2: Neophylline cough syrup is manufactured by Mopsin Pharmaceutical Limited, 47 Osoloye, Ajawa Estate, Oshodi, Lagos. If symptoms persist after 3 days, consult your doctor.
0: Modukolo wa kule na o ma ti fowa laba je titi ante su waju e mo ba ni die e de wi pe igbengbe yi ko si enikeni to fi enikan seru ire ti ka luku ri nbe ni mo je ka mo ati orujije to be gbe wo nbo lu mu ti wole nbo ona wo lu gba wole o ba dojo mejo amo te su waju o ko ta ki lo wa le ise mo si pharmaceutical ti won be ni osolowe loshodi adupe lowo yin o lai gbagbe lowo bo ti alaje abalisis ibrahim
7: The Cherubim and Seraphim, Jehova Adonai International Ministry, Fortress of Power, member at Bojesu Conference Worldwide. Kepepe, Etwayo Ludasile, Odukarun, Dilogoji, 35 years standard day anniversary Thanksgiving service. Olojo Mejibaku, Ojo Monday, Ojo Kerio Shikaru, 4th May, at Tuesday, 5th May 2026. Ni Soji Mama Fiwaye, Ni Agomefa Borone, Si Agomejo Ale, Ojo Wednesday, Ojo Kerfa Ushikaru, 6th May, Ni Special Shilo Service. Ni Agomewa Aro, Si Agomeji Abonso, Prophetic Night Vigil, Ojo Ibako No, Ni Agomoko Lale, Si Agomemi Daji, Tumaradi Thursday, Visitation to Motherless Baby Homes and Elderly Homes, Ojo Friday, Ojo Kejo, 8th May, The Press Night, Tumaradi Saturday, 9th May, Noma Tua Yika Ile Joshishi, Ojo Sunday, Ojo Kewa, Oshukaro, 10th May, Founders Day Anniversary Thanksgiving Service, Na Agomewa Aro, Vibodo Ile Joshiwa, Elder Senior Superintendent Apostle Prophet Festus Ojo JP, Noma Shishenro Inshallah Jono, Divide Pastor Adeyika O Awosoya, Pilate in Charge, Jehova Adonai International Ministry, Naidabe, Levi Prophet Dr. Michael O. Evitobi, founder Jehova Adonai International, Vice Reverend Dr. Bishop Emerson Olariwaju Aworemi, pẹlu awọn agbagba inu pepe ijo Adonai, lo lu kede.

Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìlera lo oògùn ọ̀rọ̀. Ká tó débi tá à ń lọ, a ó gbàbí tí a ò lọ kọjá. Má gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Gbogbo problem ló ní solution. Àfi tí a ò bá tí débi tí a ó ti rí ojútùú rẹ̀. Solution bus stop fún gbogbo àìsàn. Yóò wù tó bá lè máa dá ọ láàmú tó lè máa dá ọ láàmú tó lè máa dá ọ lára ó wà ní ilé ìwòsàn ìgbàlódé ni IA&S Natural Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD. Ajá sẹ́yìn òun náà ló mọ ehoro ìsẹ́yìn ilé o. Ìlànà ìwòsàn tí àwọn bàbá ńlá wa tí wọ́n ń lò tí wọ́n fi ń gùn lẹ́mí pẹ̀lú àlàáfíà tó pọ̀ àti okun ara èyí tí ó le dáadáa. O ní àrí ní ilé ìwòsàn ìgbàlódé níbi tí wọ́n ti ń fi ìwòsàn ìgbàlódé ṣe ní ọ̀dọ̀ Dr. Idris Ajibade PhD àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà tí ó yí wọn ká tí wọ́n fi ń ṣe ìwòsàn. Má jẹ́ kí àwọn ìjákulẹ̀ èyí tí o ti pàdé ní gbogbo ibikíbi tí o bá ti lọ má jẹ́ kí o discourage rẹ o. Nǹkan kan tí o ṣe náà ni kí o lọ sí ilé ìwòsàn èyí tí wọ́n ti ṣe ọ́ dáadáa. Olú ilé iṣẹ́ wọn ó wà ní True Test Medical Diagnostics Limited lẹ́gbẹ̀ẹ́ Jandor. Ibẹ̀ ni a ó ti rí olú ilé iṣẹ́ wọn èyí tí ó jẹ́ True Test Medical Diagnostics Building ní ẹ̀gbẹ́ Jandor ní U-turn bus stop gangan lábúlé Ẹ̀gbá. Ṣé ẹ pè wọ́n ni àbí ẹ WhatsApp wọn ní orí 080-3869-0104 lẹ́ẹ̀kan sí 080-3869-0104 tàbí kí ẹ lọ sí orí ayélujára láti bá wọn sọ̀rọ̀ ní www.iasnaturalmedicare.com www.iasnaturalmedicare.com. A máa retí yín o.

0: Ekaabo, sori efe yi efe wa ewe onise. A se nfe efe wa ju ni akole wa ta akpe ni makonju ola. Wese fe koja, ni profesor abanise fun makonju ola ni alale meta ema abawabo. Abo sori, shokumbi, ni uke omi.
1: Baba, simba wale se koto di agomeji la onko. Kino ma shele? Mo pe ite so yi oro bi amo mi ba le se kini esele
2: ari babu o kodoro to wa leni yo ibi kini to ba lo o ti gbodo wa le ka go meji la owo to lu bibe ko ah bibe ko ah o de aje gba akutu awu la la olu ha ka po po po di ka tops. This is for information. Information calculation. Oh! Yeah. Kapiriri! Wa posuma! Yes, over!
1: Nunu awon alale meta yi ora pe itoke yen le na ogun fe so yen pe ka ma dele ko to di babu meju la lu fu yen lo ma fe ba mi lara mo du e o ti gba kan na e koko wo de oru mo gima lo ma wa awon alagbe ka ti gbogbo lo iye o le sise ara ibo ni ma ti bere gan owo ti o ti ati to na gan ibo ni mo ti fe bere na
2: n ti o yi owo be to ba ti le toju awon alagbe yen onibara won to ba ti le ma bo won yen gangan lo ogun owo bo ti n bo won si be lowo re n po si bo ti n bo won si lowo re mo buga lowo buya koda ọrẹ rẹ yóò mọ tó lára ẹgbẹ bàbá ẹ wá sí orí èyí débi náà ni.
1: lóòótọ́ ẹ̀wọ́ ẹ jẹ́ fara mọ́ yìí pé ká má rí di oòrùn máa ti máa wọ ilé kó tó di aago méjìlá ìyẹn bá mi lára mu.
2: pàkí ti mọ́ra kó o gbégbèsè kó o máa tètè dé lábẹ́ bó ti rí rí ìjà kùmọ̀ kí ni di ọ̀sán ẹni abíire kì í rí di oòrùn wàhálì tó bá ti ń wá. Kí aago méjìlá tó lù wá ti ń délé kaago méjìlá tó lù kóòrò tó lù díẹ̀díẹ̀ nǹkan ọmọ bú jáde ó sì lè ní farajì ó wá dé ó sì dá láàfíà àti ìfọkànbalẹ̀.
1: Bàràwá yóò dá àfẹ́rẹ́ ẹni ní àfẹ́rẹ́ báyìí.
2: Wo máa ti ìbùn kankan wá báyìí fún mímọ bẹ́ni pé kínú rẹ dùn kó sì pé àríntà máa wọ́n rí bá ṣe fẹ́. Bá ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí ohun tó fi retí lọ́dọ̀ rẹ nù mo fẹ́ kó wá débí kó wá máa ṣàwáwí awuyewuye gbogbo ẹni tó tèmi ń ṣiṣẹ́ kí nìyí fún kàkà búrúdà yìí kàtà èèpò kóde.

Ẹ jẹ́ máa wá bọ́nà pọ̀ báyìí, torí pé ìlú Èkó jẹ́.

Ni ago mẹ́sàn-án aṣálẹ̀ nígbà míì bóyá ago mẹ́wàá tiẹ̀ ni.

0: ɛsɛ sɛ mo ne bɛyɛ dako rɛwa wallahi wallahi mo bɛni dako so me lai yɛka hyɛ wo tɔfɛ kyaka bi fo
1: ɔrɛwɛ ɔba ti sɔ fun mi pa ne toritori ko temi la ko bemi lara mu
0: kai ɔrɛwa owo to se yi ɔya bi wɔtɔkɛ ma fi bi sumiri o rɛ ni o wogba to ba mo ri kinɛ ke tusi si bayi
1: wo ma beno mi totɔ totɔ inú mi dùn fún gbogbo ìrànlọ́wọ́ tó ń ṣe fún mi ṣùgbọ́n sórí ó yẹ kí n fi wà ní pẹ̀lú ẹbí mi ó pẹ́ mi jù apátápẹ́ aago mẹ́wàá lẹ́.
0: ọ̀rọ̀ àdúnà ṣé ìpàdé ìbámu wa lọ gùn ju aago méjìlá òru lọ àwọn ilé ìtura olówó pọ́ọ́kú tó ń bọ̀ náà mọ́tò rẹ̀ tó wò lè fò tó sì wà ọrùn tó àìsí di àrọ́jọ́ kejì ó mú ọ̀rọ̀ lé rẹ̀ pọ́ pàápàá
1: o ma ni fi n pe o ma gbaradi fun ipade ti a o si ni ola ni a ma sọrọ baya. o ni wa ala yẹn mi fẹ wa kọ ara si da ye o nitori ọrọ wo. Nba ti mọ ni nba ma fi gbọ si tabarisẹlẹ
2: nu nba ti dode bi asiko temi o bi omo ọgba ta fẹ se le ida o. Njẹ kí ló dé báyìí? Kí ni ìṣòro yín? Ẹ ń dárúkọ ro o bá mi sọ̀rọ̀ bóyá mo lè rí ẹ̀rù àbáyọ fún yín nítorí pé èmi ìyàwó yín kò dẹ̀ yẹ kẹ́ ẹ fi nǹkan kan pamọ́ fún mi.
1: Adétòrò ọ̀rọ̀ owó ò ní wọ́n ń sọ báyìí ẹ́ bí ẹni ta ló fi gbọ́ abániṣe.
2: Èmi sì sì lè wà lórí ẹ̀rọ ìpè tẹ́ ẹ̀ bá ọ̀rọ̀ yín lè kúdú sọ̀rọ̀ ẹ̀yìn mo dẹ̀ mọ́ pé nìkan lè darí ọ̀rọ̀ yẹn sí ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ pátá gbogbo ẹ̀ ni mo gbẹ́ ló hàn síta.
1: Má dọ̀ra ẹlẹ́nu ọ̀nà àkọwà mọ̀ ṣe àbá yọrí gbogbo wàhálà tó wà wájú má yọra ẹlẹ́nu ẹ.
2: Ṣé ẹ wà ókè ṣá dájí? Ẹ̀rú ń bà mí o torí mo rí pé tọ́lọ̀ yìí tó bá jẹ́ pé ó gba àwẹ̀ àti àdúrà. Mo ṣetán láti ṣe fún ìdílé wa torí ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ o.
1: Ó ṣe jàre aya mi kí ọwọ́ tí mo fi àìbùwà yìí kò sí ìyọnu ní nǹkan tí ẹ lè máa sọ gbogbo tó ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ ẹ fún ẹ ni ṣá máa gbàdúrà fún mi má dákẹ́ àdúrà o torí pé ní báyìí tó gbúlò fún mi jù gan-an nìyẹn.
2: Èmi ò fi ẹ̀lẹ́ dákẹ́ àdúrà lọ́wọ́ tí mo wà yìí ẹ̀yìn náà ṣàmọ̀ pé láti di ara kan ṣé màá dẹ̀ máa wọ iye tí ìpèrúurú ọkàn kó mú yín ni mi ò lè dákẹ́ àdúrà o.
1: Ìyàwó mi, ibi mo ṣáà fẹ́ máa ń wú ẹ̀ báyìí ni pé kò máa gbàdúrà fún mi láìsinmi àti láìṣàárẹ̀. Gbọ́dọ̀ máa rán mi létí pé mi ò gbúdọ̀ di aago méjìlá síta o.
2: Mo sọ bẹ́ẹ̀ náà. Mo sọ pé nǹkan ṣẹlẹ̀ sọmọkùnrin yìí. Ẹ̀rọ ń bí fún lẹ́nkan inú ìwé orin yẹn lọ́kànjú ọ̀la. Ẹni ìyàwó ẹ̀ àdẹ̀dá kò sọ̀rọ̀ sọ́n tó ń ṣẹlẹ̀ gangan fún mi má fi nǹkan kan pamọ́ fún mi mo fẹ́ lọ́wọ́ bẹ̀ ẹ́ kò sí nǹkan tó ń bẹ̀ lókè báyìí tí lóò bà ẹ́ ọlọ́run nìkan ló lè bá wa yanjú ọ̀run á dá kó tètè sọ fún mi o n tó bá jẹ́ o.
1: Kí ló dé tètè máa ń gbọ́ràn mi mo ní kò sí nǹkan kan n ti kan ṣoṣo ṣáà nílò látọ̀dọ̀ ẹni pé máa rán mi létí pé ìgbìyànjú òun síta mo mọ̀ ọ́ lórí gbogbo ìsáréṣókè ẹ̀ sódò ẹ̀ lórí mi bí aya rere mo mọ̀ ọ́ lóore ṣáà máa rán mi létí pé ìgbìyànjú òun síta.
2: Tó bá ti jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn kò sí wàhálà nítorí pé wọ́n ní èyí ò lé ní ọ̀wọ̀ ẹ̀ ṣáà ṣe jẹ́jẹ́ èmi mi ní ọ̀rọ̀ ẹ̀ ṣe jẹ́jẹ́ o.
3: Ìjàkùmọ̀ kì í rìndé ọ̀sán ẹni abíire kì í rìndé òru àmọ́ ìgbà tí wọ́n pọ́njú ọ láti wá kánjú ọ̀la báyìí ẹ jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ńlá.

0: pẹlu ko be ri obobo so pe won pe leyin odi oro na lo gba be e ku ole sa e ku gbeyanju atuko ataro akabo so ni eto igbe aye iroyin ni kan di bond fm 93.9 radio alara agba ida ibi ojo ba bojo mo na ni ma pa si ka sare se ni pa pa pa o ti an ba bo lati ijejo nipa smart tv kila ku ni smart tv awon kini ohun to fara se si ala smart tv to ye ka mo kila awon features ti a le ba pade lori smart tv abdul wasu salaudin mo to mo ko lo ko tebi ye
1: salaudin nu amo bukola mr smart lo nki yin pe se n gbegbe si aye iroran ni le nbi te tin bo wa lese kese bayi e ka bo sori eto
0: kila awon kan to ye ki a wo awon awo awon amuye to ye ka wo ko to le pa ba ara smart tv pa pa pa
1: gẹ́gẹ́ bí àsìkò ṣe kó à ń papá mọ́ra tí ẹ̀ bá bẹ̀rẹ̀ smart tv àwọn nǹkan tó kọ́kọ́ ṣe pàtàkì lákọ̀ọ́kọ́ náà ni pé ká wo kí ni size ibi tí a fẹ́ gbé smart tv yẹn sí ẹlòmíì kan máa ń wo pé ẹ̀jẹ̀ ń ra eléyìí tó tóbi tó bó ṣe tó bá tèmi mọ àbí kankan nígbà míì dẹ̀ rèé tó bá wo space ibi tí o fẹ́ gbé sí àkọ́kọ́ náà kò níbi fi ti ilé yẹn ẹlẹ́ẹ̀kejì wa ni pé intensity iná ẹ̀ náà bó bá ṣe close ẹlòmíì tó bá lọ ra bóyá bí 50 something inches ní yàrá kólóbó ẹ mọ̀ brightness ẹ̀ ó máa bo gbogbo environment yẹn ó dẹ̀ ṣeé ṣe kó affect irú ẹni bẹ́ẹ̀ bákan náà tí a bá fẹ́ ẹ mọ̀ pé smart tv a sọ pé ara tó fi yàtọ̀ sí àwọn normal regular tv ni pé ó ṣe connect mọ internet so a gbọdọ wo speed yẹ eget a gbọdọ wo processor speed báwo ló ṣe fi le process internet sí kó tó di pé bóyá a máa rà nítorí kò sáǹfààní nínú smart tv tíyàn rà tí ó wá jẹ́ wípé at the end of the day internet ẹ kò connect dáadáa ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ó ní operating system a ṣàlàyé yẹn náà púpọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá pé àwọn kan máa ń sọ pé android tv smart tv tí mo fi sọ pé marketing òun ni ó ṣe yàtọ̀ méjèèjì torí pé gbogbo ẹ̀ náà smart tv ni ṣùgbọ́n operating system ni àwọn èèyàn fi orúkọ kan pè kan pé android àbí bóyá kan so kí ẹ wo eléyìí tó jẹ́ pé operating system ẹ ó máa bá ìníyàn ntí nídìyàn ó máa bá mu so ẹlẹ́ẹ̀kẹrin ó ní wá lẹ́sẹ̀ kan ilé tí àwọn èèyàn máa ń sábà wo jù òun lẹ́sẹ̀ wa kan picture quality àti sound tí èèyàn bá fẹ́ra smart tv tí kò gbé nǹkan tó yẹ kó gbé jáde dáadáa ṣe mọ̀ kò ní jẹ́ kí smart tv yẹn gan kò ní èèyàn ní gbádùn ẹ̀ eléyìí tó wá pa ń bá rẹ̀ ni pé availability of application ṣe mọ̀ àwọn app kan wà tó yẹ pé a nílò ní orí smart tv so eléyìí tí o bá fẹ́ rà o gbọ́dọ̀ mọ̀ pé ok nǹkan tí mo fẹ́ máa wò lórí smart tv yìí rè ṣé particular one tí mo fẹ́ rà yìí ṣó ní àwọn applications yẹn so tí ò bá ní ṣó ní source tí mo lè fi sáré generate ibi tí android tv tó ti ń sábà máa ń na ọ̀pọ̀lọpọ̀ wọn nìyẹn torí pé ṣe mọ̀ ọpọlọ smartphone android phone ni wọ́n fi ṣe android tv so ó wà more flexible dáadáa tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ kódà àwọn normal social media application wa tá a máa ń lò so àǹfààní ẹ̀ wà láti lè lò lórí android tv so ó jẹ́ nǹkan bí márùn-ún gbòógì tá a gbọ́dọ̀ kọ́kọ́ wò tá a bá fẹ́ ra any smart tv.
0: Kí wá làwọn ohun àmúyẹ eléyìí tó farasin tí ọ̀pọ̀lọpọ̀ sábà ṣe àkíyèsí ẹ̀ tí a bá fẹ́ ra smart tv kí làwọn bí hidden features.
1: Ọ̀pọ̀lọpọ̀ gan tiẹ̀ ń wá díẹ̀ kó tó di pé bóyá wọ́n tiẹ̀ ra smart tv rárá ni ẹlòmíì kàn ní smart tv inú ilé ni àwọn regular kiní tá ń lò fún bí streaming pé bóyá ká wo netflix ká mú flash drive ká fi connect ẹlòmíì gan ká fi flash drive connect tv yẹn gan ẹlòmíì ò ń sábà lò ẹlòmíì kò mọ purpose ẹ̀ okan wo ko wa nbe ni awon regular bi pe ka fi decoder sori TV ka fi antenna si ka wo terrestrial TV so awon kan ti an lati le wo ni pe okay smart TV ti a fe ra yi o tun lawon anfani mi to fara pamo iru e ni split screen se pe bi smart TV ba si je eyo kan yen to di di yen anfani ati split screen e wa
0: we ka pe
1: o le se multi function bi apolopo awon tan ma n saba lo split screen yen awon tan ma n lo CCTV
0: okay
1: she get boya mall ni boya ibi taja kan ni boya company kan ni tan fe ma wo situation of thing won ma n lo won ma make use of that split screen sugbon awa ta ba n lo domestically ta n lo nile opolopo wa an wo boya boya ma anfani ta le lo fun ni she get iba mi wa o le ma wo program kan to wa very important bi wa fi ma monitor boya bi WhatsApp e pe nkan to nlo ko de si phone en to si e o le lo o le make use of that split screen function ki an de se ko ma se ko pin iworan yen ko pin si meji ko de ma wo program e lo at the same time o ma lanfani notification fun WhatsApp abi any social media andu bakan na ni a le lo smart screen TV wa pelu webcam forget boya a fe se virtual meeting so virtual meeting yen ta de fe se a fe kawon yan ma ri wa at the same time a fe ma display nkan ti an se na e mo bi bigba ta nse presentation ta nse powerpoint presentation so a le lo anfani smart screen so the vision of screen yen na lo tun le sise nbe iru gba kan wa te pe a ma organize boya event to ni se pelu bi awon eyan pupo nibi kan so awon okay biru ejen lo example se kan da lo se ni kopekope ti a lo se wedding shoot fa won eyan so awon ta se wedding fun won si nle so awon ebi lo wa nle okay okun ni awon ti a nse
0: tokotaya
1: wa won a lo anfani smart TV yen lati split screen ba se wo activity ta nse ni mi bayi bo se nwo lohun lawa na nwo ti won ni bi bayi a de wa split screen yen so everybody nwo gbogbo e papo lekan na iru anfani ta tun le lo fun smart TV boya igba mi wa de pe event kan lo nbi kan awon fe make sure pe a monitor event yen bi bayi na so smart TV o le se awon kan nitori asiko
0: iyen lo ni multiple function ele ti e pe a kan akankan tan ni a mele ora na anfani si sile lati wa polo oja lori eto yi awon nkan kan si po repete ti a fe gbe so to je pe ti eyin ba la anfani ati darapo mo wa te fe ka so nipa particular brand ali shibe eyin na anfani ati pe oju opo ile eto 0806335507 0806335507 etun lo wo Onec Digital Studio lati lo wo awon eto ta ti se seyin aba won mi na to nbo leyin Onec Digital Studio lori our social media handle colorful presenter no wa nbe e like e love e follow wa lori Onec Digital Studio and colorful presenter loruko obligisa epo la Ibrahim olowo dan sister blessing aluko oba nu asalahuddin abdulwan sin salahuddin omo to mo kolo loruko temi nje tawakout adeola adeniran congratulations award media partner ti awon good culture awon good culture ile ti won fun ni Lagos Island emi ala award gbo tawa count adeola adeniran congratulations my sister bye for now apa de lojo.

0: gbẹrẹgẹ lago meje ilu
1: e ku ajale iroyin agbaye lo ndi seti igboyin lati le ise bond fm 92.9 ka ti radio nigeria oni gbongbo nipile eko lati iroyin lati nu blikiza e pola ibrahim seju egbon kokoto sodo sinu iroyin na egbe oselu apc yo faye gba eso idibo gbangbala shanta ninu eto idibo abele ni jake jado orilede yi won fagile yan sipo ondije dopo ajo ton ri si wole jade ile yi tako iroyin to so pe won ti si oju opo miran fun sisanwo iwe irina won ti gboriyin fun antoni joshua bi o se pada si ori irin ija orilede ukraine so ado loro si ikoja oja nilu moscow wayo iroyin na re lekunrere egbe oselu all progressive congress apc ti kede rongba won pe awon yo seto idibo abele ti o je ti gbangbala shanta ni sibutoro ipinle 44 to wa lorilede yi ati orile wa abuja saju eto idibo odun 2027 ninu atejade won ti won fi sowo si ajo eleto idibo ile yi inec ati awon omo egbe won jakejado orilede nigeria awon asaju egbe oselu so di mimo pe ko saye fun iyan sipo o tenumo pe awon yo ten pele mo igbiyanju won lati ri pe won ko fi dudu pe funfun ati lati ri pe ijoba awara wa labele o saseyori egbe oselu na fi da awon olundije dupo ni gbogbo ipele loju pe won yo fun won lanfani lati kopa ninu eto idibo gbangbala shanta egbe kan ti won je omo bibi ipinle eko ti won pe ni isokan yoruba group ti fi atileyin won han fun igbakeji gomina ipinle eko dokita obafemi amsat gege bi gomina ipinle eko to nbo lona egbe na tun ro egbe oselu progressive congress apc lati di pe won gbe ipo igbakeji gomina fun omo bibi ipinle eko soto ninu atijade ti won tari sita nilu eko are egbe isokan yoruba omoba adekunle adegoroye ni awon soro yi leyin fikunlukun pelu awon oba alade olori ilu ati awon omo bibi ile yi toro kan ti won wa jakejado ekun isakoso marun ipile yi iyen ikeja badagri ikorodu lagos island ati epe omoba adekunle adegoroye gbe oriyin fun dokita amza fun ilaka ilakaki iriri ati isafihan ijomoluabi ebi re oni lati seto botito ati botiye igbakeji gomina ipinle eko gbodo je omo bibi ipinle eko ninu oro ti akowe egbe isokan yoruba kambisola omololá oke si are bola ame tinubu gege bi agba adari egbe oselu apc ati olori oloselu nipinle eko pelu awon asaju egbe oselu apc pe ki won ri pe won gba oro awon yewo egbore ni yewoye ni ojo aje ni ile ejo federal high court nilu abuja bi awon eniyan se fehonuwon ti won se ikilo fun are bola ahmed tinubu pe ki o ma se lowo ninu eto idajo ati eto awon eleto idibo ile yi awon fehonuwon ti won jade labe awon ti oro kan ni apa ariwa ile yi yan lo si enu ona ile ejo to wa ni use nilu abuja ti won korin ti won si gbe card pelebe lowo eyi ti won ko orisirisi akole si bi tinubu je ki eso ijoba warawa mi ati be lo awon eso alabu leyo ajo dss sile won kun enu abawole ohun won ko si faye sile fun awon afe oniwon lati wole sinu ile ejo nigbati won ba awon oniroyin soro olori egbe na banki se Sharif ke tantan lori ohun to sapejuwe re gege bi idukoko labe ominira idajo ati eka ijoba warawa o fesun kan ijoba apapo gege bi eni to lowo ninu awon eto na labele awon afehonuwon kilo pe ijoba warawa ko le sise bo ti ye labe idukoko mo ni ati sise madaru pelu afikun pe igbiyanju lati fidi egbe oselu alatako jole ni eyi to safihan pe ko si igboya ninu isejoba oni ijoba warawa yo fese mule ti won ba gba orogun laye egbe awon akeko nipinle eko ni awon ile iwe giga to wa nipinle eko ti siso loju eto elekarun ru e ti won pe ni eko legislative conference eyi ti won gbe kale lati fi segbe laruge fun eto ije asaju ètò ìṣèjọba àti ìpolongo àṣà láàrin àwọn akẹ́kọ̀ọ́ níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn agbẹnusọ àwọn akẹ́kọ̀ọ́ àjọ náà ọ̀gbẹ́ni Mustapha Ìṣọ̀lá ó ní ètò náà làwọn yóò ṣe àkóónú ètò lóríṣiríṣi bíi ìrìn ìpolongo àríyànjiyàn tó rọ̀ mọ́ òfin ṣíṣe nígbà tí àṣekágbá rẹ̀ yóò kan àwọn aṣòfin àti àwọn tí ọ̀rọ̀ kàn ó ní ètò yìí làwọn gbé kalẹ̀ láti lè jẹ́ kí àwọn ọ̀dọ́ gbaradì fún ipò aṣáájú àti láti dáàbò bo àṣà ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Ìṣọ̀lá gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Èkó lórí owó ìrànwọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti ètò ẹ̀bùn ẹ̀kọ́ ọ̀fẹ́ ṣùgbọ́n ó kọminú lórí bí owó ìrànwọ́ yìí ṣe ń pẹ́ àti ìpèníjà tó ń kojú pínpín rẹ̀ ó pè fún àlékún iṣẹ́ lọ́nà tí kò farasin òfin ìgbáyégbádùn tó jíire àti ṣàmúlò aṣojú àwọn akẹ́kọ̀ọ́ nínú àgbékalẹ̀ wọn ọ̀gbẹ́ni Ìṣọ̀lá ṣàfikún pé àpérò náà jẹ́ ọ̀nà fún ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ ìjọba àti ìdàgbàsókè àwọn alájọṣepọ̀ ìjọba ìpínlẹ̀ èkó ti gbé ìgbésẹ̀ àrà ọ̀tọ̀ láti ṣàtìlẹ́yìn fún àwọn ọmọdé tí wọ́n ní ìpèníjà àrà nípasẹ̀ títẹ́wọ́ gba wíṣẹ́ àrà ọ̀tọ̀ 72 àti àwọn ohun èlò mìíràn bíi igi ìrìn 125 jígí ojú irinwó dín díẹ̀ àti àwọn ohun ìṣeré tí àjọ kan tí wọ́n pè ní Clinton Health Access Initiative ṣàgbékalẹ̀ rẹ̀ lójú náà ti pèsè ohun tí àwọn ọmọdé tí ẹ̀yà ara pèníjà tí wọ́n wà nípìnlẹ̀ yìí nílò ètò náà ni wọ́n gbé kalẹ̀ fún ṣíṣèrànlọ́wọ́ tí wọ́n bá tètè kẹ́ fi ìpèníjà náà títọ́jú wọn àti ṣíṣe àtìlẹ́yìn fún àwọn ọmọdé tí wọ́n ní ìpèníjà nípìnlẹ̀ èkó nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà èyí tó wáyé nílùú oshodi akọ̀wé àgbà àjọ tó ń rí sí ètò ìlera nípìnlẹ̀ èkó dókítà dayo lajide ẹni tí dókítà ismaila abdulsalam ṣojú fún ó ní ètò náà ṣàfihàn ìgbìyànjú ìjọba lábala ìlera ó ní gbogbo ọmọ ni wọ́n lẹ́tọ̀ọ́ láti gbé ìgbé ayé ìrọ̀rùn lọ sílé ìwé kí wọ́n sì rí ẹ̀bùn wọn lò láìwo ti ipò tí wọ́n wà bákan náà ọ̀gá àgbà ẹ̀ka ètò nílé iṣẹ́ náà dókítà chizoba fàṣánú ó ní àwọn nǹkan táwọn kó wá ṣàfihàn ìlọsíwájú àjọṣepọ̀ àwọn pẹ̀lú ìjọba ó ṣàlàyé pé ètò bawop gùnlé títí ṣàyẹ̀wò níní àǹfààní sáwọn ohun èlò tó yẹ àti ìpèsè ohun àmúṣeré láti ṣèrànlọ́wọ́ fún ìdàgbàsókè àwọn ọmọ tí ẹ̀yà ara pèníjà nínú ọ̀rọ̀ tí ọ̀gá àgbà lẹ́ka apògùn pharmacy ọlábísí òkè wọlé sọ pé ètò náà ṣàfihàn ìgbìyànjú láti mú àgbéga bá ẹ̀ka ètò ìlera àti láti ṣàtìlẹ́yìn fún àwọn tí ẹ̀yà ara pèníjà nínú ọ̀rọ̀ rẹ̀ gígbó àjọ tó ń rí sí àwọn tí ẹ̀yà ara pèníjà nípìnlẹ̀ èkó dókítà adẹnìkẹ oyetunde lawal ẹni tí dókítà olúwàfúnmilayọ adékọlá ṣojú fún ó ní rántí àwọn tí ẹ̀yà ara pèníjà jẹ́ ìpìlẹ̀ ẹ̀tọ́ ọmọ ènìyàn pẹ̀lú àfikún pé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ yóò jẹ́ kí àwọn ọmọdé tí wọ́n nípèníjà lọ́wọ́ nínú ètò ìjọba. ìròyìn àgbáyé lẹ́ǹtẹ́tí sí láti iléeṣẹ́ bond fm 92.9 ẹ̀ka ti rédíò nàìjíríà.

0: adupe pe esi nte ti si wa iroyin agbaye nte si waju ajo to ri si igbokegbodo oko nipile eko last month so pe awon yo fi kun igbiyanju won lati dena jabo oko to demi awon olokada to ngbe agolo seyin yen dispatch rider ni awon oju na marose to wa ndake jado orilede yi giwa ajo last month gbe na lale kan bakare oki lo soro yi ninu iforoworo ti o se pelu awon niroyin agbeni bakare oki ni ile ise awon ti kowe si awon ajo to nri to soju awon dispatch da yi gege bi ara ipolongo awon lori idabobo oju popo ati ilana ogbon inu lati tele ofin oga agbajo lasma ni ijoba ipinle eko si duro lori ipinu won loju na ti ri pe idabobo so pe ye wa fun emi ati dukia awon ara ilu gege bo se so aporo to mo lona yo ise akojopo awon ti oro kan na iwe egbe ati awon olupese ise sile lati wa ojutu si isoro ati lati mu agega bayi tele ofin to ran mo irin oju popo oni ajo awon abala ti o seto ipolongo fun ofin ina yo samulo awon odo lati se agbega fun eto ilaniloye idabobo oju popo ati awon iwa to je ojuse won be de ni won ri pe awon olugbe ilu eko mu eto idabobo lokukudun giwa ajo lasma soka si pe ajo na ti mu nise lati je ki awon ara ilu ri pe ojuse won ni lati ri wi pe idabobo to peye wa loju popo wa nipile eko nipase fifa ọkọ àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ yìí mọ́ra àjọ tó ń rí sí ìwọlé jáde ilé wa Nigeria Immigration Service NIS ti jẹ́ kó di mímọ̀ fáwọn ará ìlú pé àwọn kò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀rọ ayélujára tí ó jẹ́ orúkọ ẹgbẹ́ ẹ̀sìn tó ń béèrè owó fún ṣíṣe ìwé ìrìnnà wọn wọ́n ṣe ìkìlọ̀ fún àwọn ará ìlú pé kí wọ́n má ṣe gba ọ̀nà tí àwọn kò fọwọ́ sí wọ́n rọ àwọn tí wọ́n fẹ́ ṣe ìwé ìrìnnà pé kí wọ́n ṣàmúlò ẹ̀rọ ayélujára tí àwọn fọwọ́ sí tí ó sì jẹ́ ti ilé iṣẹ́ NIS nínú àtẹ̀jáde tó jáde nílùú Abuja alūkkóró àjọ náà ọ̀gbẹ́ni Akinṣọlá Akinlabi tako ìròyìn tó lu ìgboro pa pé àwọn pèsè ọ̀nà mìíràn fún gbígba ìwé ìrìnnà àti sísanwó rẹ̀ ó ní àjọ NIS ṣàgbékalẹ̀ ọ̀nà tó ń láàbò tí kò ní kọnukọ́ nínú tí ìjọba tó sì fọwọ́ sí eré ìdárayá ẹdẹ Eran ti gbóríyìn fún Anthony Joshua tí ó jẹ́ abẹ̀ṣẹ́kù bí òjò bí ó ṣe fẹ́ padà sí orí orin ìjà. Anthony Joshua ni ó ní òun yóò padà ní oṣù kejì ọdún. Ìpadàbọ̀ rẹ̀ yóò wáyé lẹ́yìn oṣù méje tí ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà. Ìjàmbá ọkọ̀ tó wáyé ní oṣù kejìlá ọdún tó kọjá ni ó gbẹ̀mí àwọn méjì nínú àwọn ikọ̀ rẹ̀. Joshua ni wọ́n ní yóò jà pẹ̀lú Christian Brigand nílùú Riyan lórílẹ̀-èdè Saudi Arabia ní ọjọ́ 25 oṣù keje ọdún yìí. Ìròyìn ilẹ̀ òkèèrè orílẹ̀-èdè Ukraine sọ àdó olóró sí ìkọjá ọjà nílùú Moscow ní kùtù àárọ̀ ọjọ́ ajé ṣùgbọ́n kò sẹ́ni tó farapa. Bẹ́ẹ̀ dẹ̀ ni ó ba àwọn ilé tó wà níbẹ̀ jẹ́ ìgbà kẹta lèyí tí wọ́n máa kọlu olú ilẹ̀ Russia fọ́nrán tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀ tó lu orí ẹ̀rọ ayélujára pa ṣàfihàn àwọn agbébọnrin tí wọ́n wọ ilé tí wọ́n kọlù náà èyí tó kún fún kùrukùru nígbà tí òmíràn ṣàfihàn àwọn ilé tí wọ́n kọlù níbi tí wọ́n ti dàwó lulẹ̀. Ẹ̀yin ará ìlọsíwájú orílẹ̀-èdè yìí ọwọ́ tolórí tẹlẹ́mù wa ló wà jẹ́ ka kópa tiwa kí àlàyé orílẹ̀-èdè yìí lè wá sí ìmúṣẹ a ṣe ṣe fún wa o kí a tó mú ìròyìn náà wá sópin ẹjẹ́ a gbọ́ àwọn kókó tó ṣiyọ nínú ìròyìn náà lẹ́kọ̀ọ́ sí ẹgbẹ́ òṣèlú APC yóò fààyè gba ètò ìdìbò gbangba làṣàǹtà nínú ètò ìdìbò abẹ́lé ní jákèjádò orílẹ̀-èdè yìí wọ́n ń wọ́gi lé èèyàn sípò òǹdíje dupò. Àjọ tó ń rí sí ìwọlé jáde ilẹ̀ yìí tako ìròyìn tó sọ pé wọ́n ṣí ojú òpó mìíràn fún sísanwó ìwé ìrìnnà. Bákan náà mú ìwà sí etí ìgbẹ́ pé wọ́n ti gbóríyìn fún Anthony Joshua bí ó ṣe padà sí orí orin ìjà. Orílẹ̀-èdè Ukraine sọ àdó olóró sí ìkọjá ọjà nílùú Moscow. Èyí ló pin ìròyìn tó tún dé sítì gbé láti iléeṣẹ́ Bond FM 92.9 àti Radio Nigeria. Ọpẹ́ lọ́wọ́ olóòtú ìròyìn tèmítọ́pẹ́ Ajayi. Bílíkìsì Ayọ̀pọ̀lá Ibrahim lórúkọ tèmi. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ní iléeṣẹ́ Bond FM 92.9.
1: Èdùmarè lọ́dírí ẹ̀wà fakuko
2: ijimare lojiri ewa fakuko.

0: out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan. 737.
1: Fẹ́lá ni kẹ́ play.
2: O ti aso lásẹ̀.
1: Hip hop ni kẹ́ play jọ.
3: Ṣẹ́yìn ilé ìjọ ni. Ẹ ń tiro, ẹ ń tẹ̀pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
2: Dèrò ǹkẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọ anu ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ̀.
1: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
3: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
1: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ṣe o. Mo lo egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀pánù.
2: Tó jẹ́ pọ́lọ́n ló yọ mí lọ́wọ́ à ń tẹ̀kọ̀lùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan afinipamọ́, àwọn afiniṣẹ̀sín, ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò.
4: Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà.
2: Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859. Lẹ́ẹ̀kan sí 08068216859. Dèrò ǹkẹ́ o sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
5: Gbogbo apátá la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lénìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kẹ̀ sì dárúkọ yín.
2: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú Maka oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àtegbò ṣọmọ ara ilóore. Mo kí gbogbo àwọn bàbá, màmá àtàwọn àbúrò wa wípé a ò ní fàìsàn lùgbà.
5: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859. 08068216859.
2: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹni, àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbí arọmọléegun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á. Torí pé lómi ò máa tó máa ń fà á bó ń ṣe ń rìn tàti rìn dógún. O ní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí. Abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí. Abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúrà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí, apáríro, ẹsẹ̀ kíkan, ẹlòmíì ó máa rìn lọ́ba ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́. Tó bá ti rí àwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn. Àti rìn ó dogun, ìbàdí kó máa bọ́ so ní gbogbo ìgbà. Káti rìn ó dogun, kétí ó máa pariwo, káyà ó máa lù pìpìpì, ẹlòmíì àyà rẹ̀ ó máa jáni, ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìta, ẹlòmíì gan gbogbo nǹkan ni ó máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ̀ tó bá ti rí àwọn nǹkan báyìí.
5: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ikọ̀tún. Gbogbo bí tẹ bá ti ń bọ̀, tẹ bá ti dé Ikọ̀tún roundabout. Ẹ̀wọ̀ Marwa tó ń lọ sí Abarajẹru. Tàbí tẹ bá ń gbọ́ kọ́ bọ́ Abarajẹru ni kẹ́ bèrè. Ẹ̀bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop, apá ọ̀tún yẹn lẹ́yà sí. Number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru nílùú Ikọ̀tún, Lẹ́kọ̀ọ́.
6: Bàbá àgbà tẹni bẹ́ dí lójú ni kẹ́ ẹ máa sọ pé Ikọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná. Kẹ́ ẹ gbéra fàáyò báyìí pé Ikọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ dí lójú ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru nílùú Ikọ̀tún. Ẹ bá ti dé Ikọ̀tún.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
1: 08068216859. 08068216859.
2: Ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn òta fojúbà. Àwọn àmì ò tiẹ̀ láwọn ò fẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ mọ́ sọ bẹ́ẹ̀. Ẹ mọ́ sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ǹjẹ́ àgọ́ ara rẹ̀ ǹjẹ́ ọtọ́jú ẹ̀. Tẹ̀bá wa dé mà ní nàláìnà. Má bá a sọ pé nàláìnà bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú bá ti dé nta kọ́ máa fún ẹ tó bá ti lónú àgọ́ ara mo lóògùn kò sí ṣé ò sí bẹ́ẹ̀ ìwọ náà dánwò kọ́ máa bọ̀.
5: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859.
2: ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewé tegbò.
5: Ní number 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abaranjẹ Road, Ikọ̀tún.
2: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ lójú, wá fún ìtọ́jú tó péye, ọ̀rìn wọ́nkú-wọ́nkú, ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà, àti ìrìn di ọ̀ràn fún wọn, ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà. Ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn báyìí, bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú, bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀. Tó bá ti rápẹrẹ kékèké tètè gbéra báyìí.
6: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
5: A wà ní number 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abaranjẹ Road, Ikọ̀tún.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821-6859. Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí, tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìndògún ni àti ṣègbọ̀nsẹ̀ dọ̀ràn ni. Tẹ́lòmíì tí bá bọ́lọ̀ ṣàánú wa. Tó bá gbọ́ wá ń gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ ṣe ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀rín lè bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ lòmíì ò lè náwó ságọ̀ọ́ rẹ̀ àfi oríṣi kò sí nítorí kó rà fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ́ máa bọ̀. Gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò tiẹ̀ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lọ́run ṣe máa kò sẹ́ni tí máa ń bọ̀ sọ́dọ̀ wa. Ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tọba ti rápẹ̀rẹ̀ pé bóyá ọ̀nrin bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ ń kan pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìndògún apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bábá ní patí àìwò ò lè lọ ogun lónìí ogun la ọmọ ní ọlọ́ọ̀bù òní já rogun à ń gbé ní ṣùgbénìtọ̀ à ń gbé ní ṣùgbénìtọ̀ àmì rí o à ń dìmọ́ gidi mọ́ ẹ̀ka tó rìn ọlọ́ọ̀ni jẹ́ kẹrí ṣùgbọ́n àdúrà lásán ràn jù ká gbé ìgbésẹ̀ ẹ̀kọ́ tó ń wojú ọlọ́run tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágọ̀ọ́ rẹ̀ tó ń fura sí tètè máa bọ̀.
5: Number 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abaranjẹ Road, Ikọ̀tún.
2: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821-6859.
2: Tètè kọ́ lẹ̀. Tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí. Tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹ fi máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí tewétegbò tí ó mú kára yín ó ṣe kébékébé ṣàgbàdéwé márúgbóta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú. Ìlú Màká oníṣègùn ìbílẹ̀ tó ń fewé àtegbò sọmara yín lóore ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yin lórí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ará dàbí mọ́tò ni. Tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà bíbí tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀mọ̀ pé ó lè takú sójú ọ̀nà. Ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ìjọ tọ́jú ara ẹ̀rí tán máa ń sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìn ra wa àwọn tí wọ́n jù jọ ìrọ̀ náà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o. Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ ni ara yín ẹni ọwọ́ nǹkan mí ni ẹgbẹ́ kara ronú ni. Tọ́ba ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara rẹ̀.
5: Ní number 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abaranjẹ Road, Ikọ̀tún.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821-6859.
4: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú. Ọ̀pọ̀ ló ti náwó náwó tówó ti tán kẹlẹ̀. Kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún? Torí ẹlòmíì máa sọ pé Ìkọ̀tún jìnà o.
6: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ dí lójú ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín mọ́. Kẹ́ ẹ gbéra fàánù báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ dí lójú.
2: Kí ló ń dọ̀ láàmú? Kí ni ìwọ ti náwó lérí? Àìsàn agbẹ́nilówó ọlọ́mọ jà á rí. Ogun wàhálà yà ń lu pìpìpì. Àyìn tó ẹjọ́ obìnrin ń lé tẹ̀ ń gbọ́ gbogbo tí mo sọ pátá. Àwọn alẹ́ àbí wọn ò sọ̀rọ̀ gbọ́ obìnrin ni. Gbogbo tọkùnrin tóbìnrin ló ní táà sọ yìí o. Ṣùgbọ́n ìwọ tó bá wọn àwọn ojú ọlọ́tọ̀ ń bẹ lọ́nà tó láìsàn kan sí kejì inú àgọ́ ara ìwọ kàn sí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú. Ọ̀nà àbáyọ ọlọ́run ló ń ṣe tọba ti dé lórí gbogbo nǹkan kọ́ la lè máa fẹnu bà. Gbogbo tí wọn náà bá jókòó tọ́ ọ ni pé ń ṣe ọ lọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀pá ẹ̀sà àtàrùn tán bá ti bímọ máa bọ̀ sí.
5: Number 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abaranjẹ Road, Ikọ̀tún.
2: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bù ò ní sọ wá dẹni tí ó máa tiro a to nse afi won se yeye sugbon kankan lo se okun fa e te ba tin ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idanari lori sirisi ti na ti gbogbo ara o ma fa kichara abi eja o ma nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fa ti won tete ma bo sagbade we marugo ta kebe lodo baba agba te ni be to ba ti de gan won no ah baba won ni itowo la ma do be a ki ngokere ma dunu obe te yan ba je obe labekuta loni to ba ngbe lu eko abibadan njo keji o ran ma lo pe lo ba ara wa to ba ti dani le ma ti foro oye koko loju eyin egbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se ngbo mi ba yen dide fia e ma bo pe ah o de je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo so do baba agba te nbe loju
5: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun
2: e wa ke wa jafani ewe ati gbe ni rafiji eyin na didi ke ma bo kino o se o kino yu elenu wahala ti damu oluwa nu agba re to ti fa isan boya ati ni dogun ati gbese di wahala gbogbo egbe karaku tai tai jenje ni bi ni ele iwo si bi ni olodbo ni je ka wa rogun ofa ofa buruku oni ba wa fefe buruku oni fe luwa orisirisi ona lo ngba wa elomi afefe ni ti e elomi ofa lo fa elomi ko tin ta ti chairman to ba ti de eyin na o mo lori ba sin bi ati ayewa tin to ba e ka si pe kilo fa ti leyi soju orun lo ti sele ni abi ngba te n lo ni kan kan ba e pi te mo boya boya awon le te ni mo to wa ti dagu ara to wa n bara je awon arun kan wa to de ko ma n bara je were were were ti o ma ba nu mi ara nu eje inu egungun olode je kari sugbon te yan ba ti wa ri eje ka tete gbe gbese ka mo pe odo baba agba se n be di loju
5: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun.
7: Me baba agba te ni be di loju wa.
8: Ero ibanisoro wa 08068216859. 08068216859.
2: E ma le ti na wa be ti de bi kan eyin e mu gbagbo yin dani. E won ni bi na o ba tan la so eje itan le kan na. E gba pe be ba ti ri mi lele te ba ti de bayi. Ogun ati wahala ataisan to na ilam o ti se. Lori awon nkan ta npariwo na ni ati so boya won ti sise egiri ojabo loke boya won ko pere ojabo elomi ma accident fun moto bi odun merin ma ko ni mo boya won fori abi nkin kankan gba bi kan a ma wa fa wahala ti damu nu agbo ara ngba to ba dojo waju bi e tun ranyan bo se ma le ni te yo ba wa mo a wa de arun sinu isan sinu egungun sinu omi ara sinu ejara a ma woka a ma rin ka imi wa to je pe ki de tun se to ba nu to le je pe ofa o le je tala fefe afefe buruku ni feluwa
5: a wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de ko to roundabout ewo marwa to nlo si Abara Jerol tabi te ba n gboko bo Abara Jerol ni ke bere e bole ni Daily Ara bus stop apo to yen le yasi number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol ni lu Ikotun leko nbi
2: ibe n baba gba wa ero bani soro te le fi pe mi
8: 08068216859 08068216859
7: and then was a quick to do the cotton juna. I want to our like that. I want to our car, don't want to get bullet and be a done your duty. If you're not laughing so far away, a month they can see a cuckoo in the la, and the day by a mob when you look cotton between a bag battery to sing number 20 Amoka Street. The Lara bus stop off a manager on the look cotton. Ikoto jina o amare ti o
9: ha ragbero wa wa ali e
10: am ebo na profession
9: o da se won lo ri bo se rin ni o ri tan te koloba o tun ri won ku won ku
10: ijo olu ma da bayi ah nkan kan ma ba eni yi fa
11: ma je ki ofo ojo pipe tabi awon isan to le fa ki ati gba pa gbese o dinira da owo le ori keri ki ara ro ni abo nwu ara tita ara njani je kori o ma gba ye o le ruku ati bere mu nkan nile dinira bo si se eyin didun abi egbe kara re nkuta ita lati oke dele ke yo ma ri ko da bi pe nkan ra lese bata ti bo lese lomi ko ni mo elomi amari amata gege bi keke mario alora isan ti gbon ni lowo tin dani wole ti finish esin baba gba te ni begi loju ero ba ni soro won 08068216859 abi ko lo kan si won baba gba wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun Lagos State ero ba ni soro baba gba 08068216859 08068216859 wa ka do foju nu wo ka se fititawo
12: baba gba te ni begi loju se o mo gbogi baba gbadura mi gba.

0: A7 Pro. Owó rẹ̀ kò ju 126,300 naira lọ.
1: Band FM.

0: ni o ro ji na sori o lo tu idakole oba parun idakole worldwide ti gbogbo yin mo si irorun abakia center e ti yeso to le ma bara wo ya ija to si ti sayewo re bi ayewo re ma do lodo irorun abakia center oba parun idakole worldwide olopun iba to wa ni number 25 odunlami street opposite access bank abiodun bus stop ni bajulaye somoru leko tabi ke pe won sori
1: 08068655884 lekan si 08068655884
0: ha irun oba care center baba oluguba oba parun idakole worldwide
2: ko se le
3: eku le la kara le eri wala kiri ona kan de sila ko balade mo ma ti yo gbogbo onisese mo ki yo gbogbo onisegun bile iwe ma je o oruko mi o yi pada olumide olalere loruko mi be pe mi ni olumaiti omi eko eko ni ro be se mo mi e mo kini o kin dede wa ta ba si ti wa ni e ke ti mo pe ati mu nkan to ma se lanfani wa mo ni alejo nla agbara pelu mi bi gbajumo ni won onisegun bile to danto to mo nto se to ko eko mako to lo sile okere ti won ti lo ko eko gbogbo le ma gbara tenu won ko bo la be ni pe mo nso asodun mo ki eko asiko yi o
4: eku dede asiko yi oruko temi ni Dr. Sikiru Lai Olayemi eyi ti gbogbo awon mo pe mi ni oba parun dakole worldwide lati ile ise irorun Abakia Center
3: oke baba irorun nigba ko yen mo ni kilo fa baba irorun
4: gege bi eyin oni iroyin be se ma to boyan lenu won ni amaran tan to tun bere ona oni ina ni eko yin fi poju baba irorun awon ti won wa ngba itoju lodo wa awon ni won so wa ni baba irorun uruko ti ile ise mi nje tele alpha and omega ni ile ise mi nje tele
3: alpha and omega
4: be ni te ba wo lati ko yi lati nba yin bo ribe ṣugbọn nigbati olorun wa so gbugbu e di rorun eni ti on woju oluwa pelu oyun nini oloyun eni ti jedijedi nba fa olorun so di rorun
3: lati le seyin
4: lati le se irorun eni ti o je pe ko le se dede olorun so di rorun eni ti o je pe owo nwo ese nwo
3: gbe kuriri okuyo
4: kuriri on kuriri olorun so di rorun eni ti o je pe on wo bye bye nise lara nta ti o je pe ati le se gbanse re ati le se yo re
3: wala
4: ni wala olorun so di rorun elomi yo ma rin lo nse ni bato ma bo lese re yo wa da bi wi pe eso wa ni bi bata re ti o bo lese re ni olorun so di rorun eni to je pe nkan osu re lobinrin eyin ma gbo ninu jingu wa arun tin se obinrin o yato se tin so okunrin dokita onisegun bile ti o ba de mo npa re ko le so ko ntoju obinrin ko ma toju okunrin o de ma ti rorun tori wi pe eko akotoko ati research asetun se ati ayewo to peye ni awa fi se ti wa lọlọ fi sọdi ọrun be
3: mo se wo pe baba irorun toru ko yi ko fi be wo po
4: awon
3: to se isegun bile
4: e kare
3: o da je bere bayi sir odun kere ori tati wa lenu se sir
4: e kare tori wi pe won ni eyin yoruba na ni oju la ma isiru enu la ma isiyo okere lati mo be o le poloju
3: okere lati mo be
4: ti o le poloju
3: yo fofun ni to be
4: den ni ayi ogoju odun ni
3: abis
4: ise ta se na ni
3: o ba wa ni se ise yi ta ba wo na 40 years ago se e ba le ni sir abi e ko yaba si ti e
4: ah ki se be o abale ni
3: ah
4: awon baba baba ti wa olode ni won e si mo wi pe awon olode laye ijon awon ni won ni ogun lowo ti a ma
3: so eyan very good
4: so ele fi jari pe gbogbo ogun ta nlo yato san babalawo gbogbo ogun ta nlo awon olode loni
3: bile
4: e bile olode loni
3: o
4: se le wadiwo
3: emi lo si gbori
4: yato san babalawo pe a ndifa a se kini
3: le
4: aye kan wo be ba be si ogun olode loni tori pe orisirisi iriri aye ni won ti ri ni gbe ode ti won lo won pade eranko abija won pade orisirisi ejo to le gbe eyan mi won pade alujanu e mo tin je iwin awon iwin yan awon yan orisirisi na ni won won pade won awon lode lo logun ti o fi clear pelu won
3: thank you very much
4: sir japa lode lo
3: baba iroro yi ele bi dun ti pade yin
4: e ka bo
3: e bawo ni omo bo ni gan na
4: omo ilu oju ala fi ojo pase ke won ati ba
3: kabisi e ka kare e ka bo sir okay e so se ni e ba ewi ati gbo nle ni
4: be ni
3: e da si wa lenu ise yin na ki se kekere leta
4: si akere mi o
3: adupe lowo olorun
4: alhamdulillah
3: e ba se robo iro o tun mo se pe gbogbo ese pata ohun na le ndi pelu
4: abi ba se olorun lagbara lowo olorun
3: ko se so hun
4: sari ti o fi je be ni wi pe e ri wi pe elomi ninu awon ti won si segun ibile o le so wi pe okunrin nikan elomi o le so wi pe obirin nikan elomi o le so poju nikan elomi o le so wi pe jedijedi nikan lo nji pelu
3: opa eyin
4: elomi opa eyin elomi isan se ri ti o fi ri be ni wi pe ikeko meko ati igba ogbonmogbon
3: iwe mo kun
4: ati iwa imo kun imo o lo fi ri be se si mo wi pe gbogbo wa ka to di pe abo sori feed yi te o to le ma soro eyan gboro se ayewu lodo ijoba eyan ti n pe ni course nigbati a lo si course ti en gbe wa ayewu ni ani ko si arun ti eni yi o le toju o ni pe omo npa eje atebo oro re o si danto
3: thank you sir emi kan ti mo n ba so mo ti gbe yewu pelu pe mo te se o to ni pe eyan pa nkan le o to ni pe kini yi
4: o pa ile mo pe dada
3: bi o ba ti elebu lo ogbodo tun wa imo kun imo
4: e
3: baba irorun
4: agbaye
3: mo dupe lowo pe mo tun ba nigba dile kan si
4: agbaye
3: awon eyan mo so pe aiso agbalagba wa ta ba de n gbadura mo so pe kekere aye mejo ko elo
4: agbaye
3: so mo so pe mejo sa agbalagba
4: bene
3: agbalagba fe ku omode o fe ku
4: le ko se ni to fe ku
3: eh se agbalagba ni ko lo lesson ni abi omode na lesson ti
4: e kare ni asiko ta wa yi atomode atagba ni lo lesson ko do omo ti an bi lowo bayi o lesson ituma re ni pe alakoko n ta n je ta mu o n lo fa gbogbo aisan to po bayi e ri pe laye ijo aisan to wa o niye o si nipele ṣugbọn nisin ayemoye aisan ti o nipele
3: ko jade
4: ti kan jade ti n jade tori pe n ta n je lọpọlọpọ nisin chemical ni
3: chemical
4: bẹẹ
3: ni jiba ounjẹ ni
4: wọn n jiba ounjẹ ni ṣe wa ri chemical ta n je oriṣiriṣi awọn chemical ti a fi n so ounjẹ yẹn o oriṣiriṣi aisan ni o ma fa si yan lara ẹ lẹfi wọn lomi o fi jẹ pe oju re o ma su ẹlomi apa re o ma gbọn ẹlomi ẹsẹ rẹ ni o ma gbọn ati le se gbọnsẹ alagbara ẹlomi
3: yóò kọ ọjọ bọbọ
4: lẹwọ ẹlomi kò ní le rìn dàbí alára iṣan yóò ma fa lẹsẹ rẹ so ibi ti chemical yẹn ba ṣiṣẹ si lara oníkaluku níbẹ ni aisan ti jade
3: lagbara
4: bẹẹni
3: ok kó tó di pé ọ̀rẹ́ ajá ṣe bẹ́ẹ̀ sà ẹ bá mi pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kan bá mi pé office address iná sà.
4: Mo wà ní number 25 Odunlami Street opposite Access Bank ní ìlú Somolu ní Bagilaye Abiodun bus stop 08008068656558584
3: lẹ́kọ̀ọ́ sà 08008068656558584 ẹ bá sọ kọ pé tẹ́lẹ̀ lọ nìyẹn sà
4: ni agbára lọ́wọ́ lọ tẹ bá pè ẹ rí wípé ọba parun ẹni
3: ọjọ́ ẹjọ́ kí àwọn èèyàn mọ̀ pé ẹ̀tọ́ bá ti wá sí iléeṣẹ́ yín ohunkóhun tó bá ń ṣe wọn lẹ́gbọ̀ ara tó bá ti rí pé nǹkan kó ṣà ń ṣe wọn tó ń ṣe kúlúkúlú àbí wọn rí pé apá àwọn wọn gbé kò rí bíbi tẹ́lẹ̀ àbí wọn sùn wọn jí àbí wọn rí kọ́kọ́ rí pé ojú wọn ń wò báyìí báyìí àbí kọ́kọ́ wò pé wọn rìn díẹ̀ ẹyin irun wọn wọn ń tẹ kolùbà kolùbà
4: àgbáyé
3: báwo ni ṣé tó bá ń jẹ ọdọ yín ẹ fi ń dá olójú sí pé kọ́ lọ fọkọ balẹ̀ sà.
4: Ní agbára lọ́wọ́ ọlọ́run ṣé ẹ rí wọn ní nǹkan díẹ̀ òun náà ni máa ṣọṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà ṣé rí gbogbo ìtẹ̀ ń sọ yìí àrùn ọ bẹ̀rẹ̀ látòrí kékeré ní ọ̀wà fi dì nílá.
3: Nígbà bíi kí mọ́tò bá ṣe kẹ́kẹ́
4: kẹ́kẹ́ ẹ̀tẹ́ ẹ̀ bá tètè mójútó àwà dì nílá. Ẹni wípé láti tọ́jú àrùn ó nídìí ọgbọ́n àtinúdá ó nídìí ìmọ̀ ìjìnlẹ̀ àti àyẹ̀wò tó péye gbogbo ẹ̀yẹn làwa fi ń ṣiṣẹ́. Tẹ́ ẹ bá sì dé àdúgbò mi ẹ lè fọwọ́ bu etí ẹ dẹ̀ lè béèrè kí wọ́n sọ pé bo lẹ́ ń lọ wọ́n mọ̀ sọ pé yà wẹ́kọ̀ mi.
3: Kẹ́kọ̀ọ́ béèrè pé bàbá ìrọ̀rùn
4: bàbá ìrọ̀rùn
3: ẹ̀mí àdúgbò ilé ẹ̀sán
4: gbogbo àdúgbò mi pátá so because nǹkan tá a mọ̀ ń pẹ̀ ni ẹnìkan ọ̀dẹ̀ wárí kọ́kàbàmọ́.
3: Thank you sir. Kò sí complain. Ìrọ̀ ojú padà
4: tàbí ojú
3: orúkọ ti bàjẹ́
4: orúkọ ti bàjẹ́
3: ó dáa ṣé iléeṣẹ́ bàbá ìrọ̀rùn tá a ń sọ̀rọ̀ ń pa yìí sà báwo ni ṣé irú àwọn ẹ̀rọ wo lẹ̀ ń lò ṣé tìgbàlódé ni àbí ẹ̀kọ́ wo.
4: Ẹ̀rọ ìgbàlódé òun la fi ń ṣe àyẹ̀wò
3: ìkọ́kọ́ ṣàyẹ̀wò fún wọn náà
4: a kọ́kọ́ ṣe àyẹ̀wò fún wọn náà ẹni tí ojú rẹ̀ ìrìnà rẹ̀ tí ò rìnà dáadáa ẹni tí ó jẹ́ wípé ọwọ́ ń gbọ̀n ẹsẹ̀ ń gbọ̀n ẹni tí ò lè ṣe kébé láti lè súnmọ́ obìnrin àbí ẹni tí ó jẹ́ wípé kò lè lọ sílé gbọ̀nsẹ̀ dàbí alára àbí ẹni tí ò lè ṣẹ̀yọ́ dàbí alára àbí ẹni tó jẹ́ wípé tí bá rìn lọ bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ tóun ò ní mọ̀ ẹlòmíì wà tó pé bàtà tọwọ bí èso ni ọmọ ogun irú gbogbo àwọn irú nǹkan báyẹn àrùn ni tí àwa bá ti tẹ́wọ́ gbà lágbára lọ́lọ́ yóò di rọrùn.
3: Arábìnrin kan ti pè mí rí tí mo rẹ̀ wò pé ṣé irú nǹkan báyìí lè máa ṣẹlẹ̀ àìmọye
4: àgbọ́yé
3: ṣùgbọ́n obìnrin yìí ó ní ti bá rí òun àwọn ọba àwọn èèyàn lálálálá to n da un lam ko n fe won
4: agbaye
3: mi susubo oko to n fe ohun ni fe mo fe file sugbon o ti bimo won ni ah ti o si ohun to ma fi le fi oko ohun le onoko won apara
4: ah tori kini
3: o ni ibi ti awon ti ra ogunde ibile ati ti oni gbogbo to n ti lo ohun kan mo kuri ele ohun to ba wa lori ohun ba yo ma sukun ni
4: ohun
3: ma sukun so mo wo pe we boya tin ba ta re siru odo yin ba baba irorun boya yo ro na bayo ile se yin o ikuri kan lo wa nsa
4: a wa ni ikorodu ni ilu ofin ile se wa wa nbe
3: sa de mo ni ofin sa fun gbogbo
4: ti a ba ti di ofin e be re church bus stop folusho adedeji
3: folusho
4: adedeji number 1617
3: okay ni bo wa nti ile se to wa ni to si wa nbi nko sa
4: number 25 odolami street opposite access bank ni ilu somolu gbogbo eyan lo mo wa nbe bata ero ba mi soro mi 08080 68 68 65 58 84 84
3: adupe lowo yin lowo baba irorun eyan te ba ngbo te ba sakisi ohun ni agbara yin lakun ejo asiko ta wa yo gba be bi o ma ti kesi kokon lagu ara ko si ti lo sayewo pe bi o ba dake ta wa yo ba dake ah si ni ndorun ka moto adupe lowo yin sa pe ape yin pe de je wa e ma je o ibo de ma je
4: iru oro ti e so le kan yen olubirin te so yen obirin kan na wa o wa ni pe ohun wo mo igba ti mo wa two question si o wa di pe ko se nkan osu re mo wa ni pe bawo le se wo mo o ni ohun ti nwo mo kaakiri ti kaakiri mu yen omo ko le gbo mo do ma wa ni sin nkan osu le kokon wa na te ba ti ri nkan
3: osu ti wa
4: a wa bo si level awon wo mo so o wa so pe won so ba fun gbogbo ti to lo ni won a le so be fun e gun kaluku se kose
3: ototo ni
4: so eleyi se pe a lo do baba kan ngba ti arun kan se wa iro ori be isegun bile o ti koja be emi ni mo n ja ewe ni mo n wa egbo ni mo n ka eso eyi to ba si je mo ki n gun ma gun eyi to ba je mo ki n lo ma lo eyi to ba je mo ki n se ma se agbo ti wale free ti en ni o ba dodo mi yo
3: adupe lowo olorun ko ju ba lo ori eto leni adupe lowo alejo wa baba
4: irorun abaki center to wa ni number 25 odolami street opposite access bank ni ilu somolu
3: bariga
4: ero ba mi soro mi lekan si
3: 08080 68 65 58 84 84 08080 68 65 58 84 84
2: ọ̀rẹ́ mi wọn ò máa rójú aya mi mọ́lẹ̀ mọ́jọ́ mẹ́ta yìí ojoojúmọ́ mà ní fòrò wọlé ìyábílíkì ń gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ òun ọ̀rẹ́ mi
5: kí ni òní ṣẹlẹ̀ ọ̀rọ̀ rẹ yìí ti sú mi ẹ wò wọn ò lè ṣe
2: irú àrò wo ni ṣe ọ́ tó lè jẹ́ ojúṣe rẹ lọ́dọ̀ aya rẹ ṣé ọ̀pá yìí ti rẹ ni bí àṣedéédé ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin àrùn ìbálòpọ̀ tó ti fẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àgbà ni ti ẹni àbí ibà lóríṣiríṣi àìlèmọ́kùrọ̀bù dáadáa wò ó má jẹ́ pàṣẹ omi òrò ó jìnà torí olóòtú ìdákọ́lẹ̀ ọba àpàrùn ìdákọ́lẹ̀ worldwide tí gbogbo ìwọ́n mọ̀ sí ìrọ̀rùn abakia center èyíkéyìí àìsàn tó lè máa bára wòyá ìjà tó sì ti ṣàyẹ̀wò rẹ̀ bí àyẹ̀wò rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ ìrọ̀rùn abakia center ọba àpàrùn ìdákọ́lẹ̀ worldwide olóòkun ibà tó wà ní number 25 odunlami street opposite access bank abiodun bus stop ní bàjẹ́ láyé sọmọlú lẹ́kọ̀ọ́ tàbí kẹ́ ẹ pè wọ́n sórí
1: 08068 65 58 84 lẹ́ẹ̀kan sí 08068 65 58 84
2: ká ìrọ̀rùn abakia center bàbá ológun bá ọba àpàrùn ìdákọ́lẹ̀ worldwide kò sẹ́lẹ̀.
6: إنه كان صديقا نبيا ورفعنا مكانا عليا
7: Band FM

Ẹyin èèyàn mi, ẹ̀mí ló mú pé yẹn mẹ́ta náà ni. Ẹ bá mọ̀ pé oṣù yìí oṣù àwọn òṣìṣẹ́ ni oṣù tó gbámúṣé. Oṣù fún àwọn èèyàn tó jẹ́ pé wọ́n bá lọ láàárọ̀ tán lọ sókè tán lọ sódò. Bọ́ bá tún dé tó tún dọjọ́ kejì ẹ̀ tún rí wọn. Wọ́n á tún dìde pàm gidi gbà ni. Ẹ nítorí kíni nítorí pé ara wọn le koko. Kí wá ní nǹkan náà tó yẹ pé ẹ nílò láti jẹ́ kí ara yín kó tún máa le sí. O ni 400 bitters èyí tí ẹ fi kulẹ̀ ara yín, èyí tí ẹ fi ṣègbádùn ara yín, èyí tí ẹ fi rí pé bí mo ṣe ń ṣiṣẹ́ sí bẹ́ẹ̀ náà ni okun mi tún ń gbéra sí. 400 bitters ọtí àtàtà ni èyí tí ó da tí ó ládùn tó sì ní gbọgbọ́n nínú. 400 bitters tí ẹ bá mú ẹ mọ̀ pé energy na water bẹ́ẹ̀ ni 400 bitters ṣe jẹ́ lára. 400 bitters wà wò ó pé ń gbà ṣe ń po gbogbo ẹ̀ pọ̀. Tí a da gbogbo ẹ̀ pọ̀ lọ́tún àti lọ́sì pẹ̀lú ewé àtegbò ilé wa tí a fi ń ṣe ara wa lóore kí wá nìkan tí a nílò ọpọlọ sí. Ọpọlọ náà la nídìí òun náà wà ló mú ọ ṣe the 400 bitters business money challenge ìfigagbága láti wo ọgbọ́n orí wa pé báwo ni a ṣe lè lò pẹ̀lú 400 bitters. Ẹni tó máa ṣe nínú ìfigagbága yìí ó láti jẹ́ ẹni tí ó mọ àgbékalẹ̀ nǹkan ẹni tí ó lè mú nǹkan tó jẹ́ pé tó wá ti gbé kalẹ̀ báyìí ṣe ló máa dàbí tòótọ́. Wọ́n ní pé ẹni tó wà creative ẹni tó wà realistic àti ẹni tí ó jẹ́ pé bí ohun tó dá ń pa ẹni tí ó jẹ́ pé ó wà hungry of good things òun náà ni ó lè ṣe ìfigagbága 400 bitters èyí tí a pè ní the 400 bitters business money challenge. Báwo lẹ ṣe máa wá ṣe ẹ fi ọpọlọ yín ṣe àgbékalẹ̀ kankan lórí ọ̀rọ̀ 400 bitters kí ẹ wá fi ṣọwọ́ sí orí ayélujára 400 bitters tàbí kí ẹ ti ẹ kọ́kọ́ lọ sí orí ayélujára ní at 400 bitters at a ẹ fi òdo gba lẹ́yìn ẹ wà kọ 400 bitters 4 ẹ̀rìn ẹ kọ ní nọ́mbà nígbà tẹ bá ti kọ ẹ kọ round bitters tí ẹ bá ti kọ gbogbo ẹ papọ̀ sí ojú kan náà kẹ wá lọ wò ó kẹ lọ wo àwọn ìwé ìléwọ́ àti gbogbo ọ̀rọ̀ tí ẹ tẹ̀lé láti ṣe ọ̀rọ̀ 400 bitters challenge tí à ń sọ yìí a pè ní the 400 bitters business money challenge kí ẹ ṣe kí ẹ wá wò ó bí ẹ ṣe jẹ ẹ̀bùrà bàtà tí ẹ ṣe ní àgbékalẹ̀ nǹkan ńláńlá tí ẹ fi ṣe ara yín lóore tí ẹ bá fẹ́ ṣe nínú àgbékalẹ̀ yìí tí a wí yìí nínú 400 bitters challenge yìí ẹ̀yẹn ṣáàti lọ sí at 400 bitters kí ẹ lọ wò ó bí gbogbo ẹ ṣe ń lọ ṣe wá rántí o púpọ̀ 400 bitters kì í ṣe fún àwọn aláboyún kì í dẹ̀ ṣe fún ọmọ èyí tí kò báyìí tí ì pé 20 ọdún ìyẹn ọmọ ọdún 18 ni wọn tó bá ti kọjá ọmọ ọdún 18 ló lè mu 400 bitters 400 bitters ọtí èyí tó jẹ́ pé tẹ bá mu ọgbọ́n orí yín gan àdìdè ni òdìndín 400 bitters ẹ jẹ́ kí a máa lò kí a máa fi ṣe ohun tó dáa.

èrò ìyàwó wo bẹ́ẹ̀ ni irú orin èwo là á tún kọ sí gbẹ̀dọ̀ lẹ́yìn èrò ìyàwó wo èrò ìyàmọ́ àbọ̀ ẹ wá wòre èrò ìyàmọ́ àbọ̀ ẹ wá wá dùn èrò ìyàmọ́ àbọ̀ ẹ wá gba ìwà àìnípẹ̀kún lọ́dọ̀ tiwa RSK The Rock bẹ́ẹ̀ ni RSK The Rock Venture ní nọmba 9 Ajésà Fair Close Council Power Line Road Ìdínú Lagos ibẹ̀ láti ń dá bí ẹni tá wà ń rọ̀ bí òwe egbògi ìgbàlódé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbòǹtẹ̀ ìjọba làwa fi ń ṣòmọ aráyé lóore ló fi tọ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ tí wọ́n sọ tewé tegbò bílẹ̀ dì tẹ́wọ́gbà fún gbogbo aráyé RSK The Rock ẹ̀ẹ̀ní dọ́lárẹ̀yìn láyéláyé torí pé iwájú iwájú báyìí lọ́pá ẹ̀bìtì wó sí ibi tá a wí la dé yìí o eegun tó jáde ti kúrò lẹ́nìkan kì í wò ó gbogbo ọ̀rọ̀ ọmọdé ń gbọ́ pátá ìrọ́ ló wà ńbẹ̀ ló fi tọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ò gbọ́ ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbòǹtẹ̀ ìjọba wọ̀nyí ayọ̀ ni ti gbogbo wa ṣẹ́ ẹ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni tàkọ́kọ́ ká lè bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bí ìsúnkì ojúra ìdásí ìdákọ́lẹ̀ arúbìnrin kú ẹ̀gbọ́n ṣigaṣiga àti ṣẹ̀ẹ̀kan sùn lọ. Ìkejì ni terminate prostate ká lè bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo. Ìkẹta ni kataglanko tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma àrùn ojú tó lè sọni di ta ń wọlé gbogbo ẹni bá dáni lójú àáfi gbárí ni. Èyí ló fún wa láǹfààní àti lè pe iléeṣẹ́ RSK The Rock Venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tọba rú wa lójú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ni 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 ẹsẹ̀ láǹfààní àti yọjú sí wọn ní iṣẹ́ wọn. Nọmba 9 Ajésà Fair Close Council Bus Stop Power Line Road Ìdínú Lagos kẹ́ẹ̀lẹ́mọ́jú àjẹkù ní sọ. Egbògi àkọ́kọ́ tó jẹ́ kò ṣeé mọ̀nà fún gbogbo ọkùnrin pátá ni wọ́n pè ní àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n. Bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ mi dáadáa àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò. Ẹ kúkú mọ̀ pé òde òní ti yàtọ̀ síta yé ijó sí láyé àwọn bàbá ńlá wa. Àwọn kì í jẹ̀jẹ̀kújẹ bẹ́ẹ̀ ni wọn kì í mùmúkúmu. Oúnjẹ òòjọ́ ni tiwọn. Ewébẹ̀ òòjọ́ ni ẹran ọ̀gbẹ́ tó sásẹ́nu ẹ̀gbẹ̀tì tàbí ti gbórógbé kódà títí dórí omi odò tàbí tìbùlẹ̀. Ohun gbogbo tòòjọ́ ni láyé àwọn bàbá ńlá wa. Yàtọ̀ sí èyí onírúurú egbògi pẹ̀lú àgbínú ni tiwọn láti gbàdégbà. Ọ̀tọ̀ la gbó ìdájí, ọ̀tọ̀ la gbó ọ̀sán, ọ̀tọ̀ ni talẹ́ pátápátá. Èyí ló mú wọn náà gùn lẹ́mìí nínú okun rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà tó jíire. Èyí ló fi yẹ ká dúpẹ́ pé níbi táyé dorí kodò dé lọ́jọ́ òní ọ̀gbọ́n ṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ẹni ló fi ṣe lóore. Egbògi àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kì í bara jẹ́ kì í jẹ̀ fún kì í jẹ̀dọ̀ kì í sọ ní dákúrẹ́ tẹ̀ nígbà kankan torí pé ewé àti bòbílẹ̀ pọ́n ń bélé ni. Ó sì lóhùndìrùn ó ní nílò tẹ́ni kì í fi ń lò kọjá bó ṣe yẹ torí gbogbo wa la mọ̀ pé àpọ̀jù ohun gbogbo ẹ̀tẹ́ ló wà níbẹ̀ kò sì lọ́tí ń rárá ewé àti bò pọ́n ń bélé ni. Gbogbo òjẹkújẹ òde òní ló ń ṣàkóbá fún bàbá àbejì gbogbo òmùkúmù àkókò yìí lélẹṣù lẹyìn ọ̀pá agbára ọmọkùnrin ló fi jẹ dandan fún wa láti bá ewé.

0: bó ṣe ń lọ àtẹkánlẹ gbọngbọngbọn ìjẹrí ayé nìjẹrí ọrọ ọrọ ẹnìkan ní jẹrọ bó bá di tọpọ ènìyàn ó dòdòdó ọrọ ṣùgbọn ẹ má gbàgbé àyẹwò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà ká lè yàgò fún fífọ oògùn ẹtẹwo làpálàpá ẹ gbìyànjú ẹ wò lónìí kẹ ẹ lè já mi nírọ torí pé òpùrọ ènìyàn ní pẹlẹrí òun wà ní jìnnàjìnnà ṣe ẹ rántí pé kókó leegun ní ṣe ẹ gbàgbé pé ṣùkù leegun àgbàdo ká sọrọ kó rí bẹẹ ni iye ẹdá ènìyàn àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé egbògi ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń ṣọmọ ènìyàn láǹfààní ní RSK The Rock Venture egbògi kejì ni wọ́n pè ní terminate prostate wọ́n sọ lórúkọ gẹ̀ẹ́sì kó lè nítumọ̀ sí gbogbo ènìyàn tòyìnbó ti yíbò pẹ̀lú haúsá ojú kékeré lọ́pọ̀ ènìyàn ń ro ṣùgbọ́n tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí wọn pé nǹkan ńlá ni ìtọ̀ títọ̀ yà ní gbogbo ìgbà ó léwu púpọ̀ fún ìlera ènìyàn ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni níjó lọ̀rọ̀ tiẹ̀ tó bá lókè tán ní bú yàyàyà ìgbà tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé iná ti bọ́ sínú aṣọ torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀méje láàrin ìlú kílẹ̀ ò tó mọ́ àkíyèsí ìlera ṣe pàtàkì bí tọ̀ bá ń jó ènìyàn nídìí kọjá bó ṣe yẹ débi pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtọ̀ ti ń jáde kí ènìyàn tó délé ìtọ̀ àkíyèsí ṣe pàtàkì bí tọ̀ ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì làwa fi ń sọ pé ààyè ọpẹ ti yọ torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ẹ mọ̀ mánéèjì ẹ̀ là ń gbọ́ kò ṣe é báwí kò ṣe é wòsàn ẹ ṣàmọ̀ kì í mílẹ̀ ẹ mọ̀ kì í mílẹ̀ títí lọ́jọ́ ọkú ṣùgbọ́n ní sáà yìí ààyè ọpẹ ti yọ kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tán ẹ bọ nígbà lọ́wọ́ ẹni ló fi ṣe pàtàkì fún wa láti mú egbògi àtàtà yìí ní pàtàkì terminate prostate wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ kí wọ́n tó lù ú lóǹtẹ̀ gbà bọ́n bá léwu lórí ìlera ènìyàn láyé ìjọba ò ní lù ú lóǹtẹ̀ gbogbo àlàyé lílo rẹ̀ ó ti wà nínú páálí ẹ̀ pèpèpè nígbà kankan bọ́n bá ń rí bẹ́ẹ̀ ó nílò àbójútó ojú ọ̀gbọ́dọ̀ mọ́ ṣo ni yàlàyòlò ní gbogbo ìgbà tó bá ń rí bẹ́ẹ̀ ó nílò àbójútó ojú ọ̀gbọ́dọ̀ mọ́ ro ní góórógó tó bá woní tàbí awo òòrùn tó bá ń rí bẹ́ẹ̀ àbójútó ṣe pàtàkì o ojú ọ̀gbọ́dọ̀ mọ́ ṣe pin ní gbogbo ìgbà tó bá ń rí bẹ́ẹ̀ ó ń fẹ́ àbójútó ojú tó ṣàdédé lẹ́pọ̀ bá a bá jí lójú oorun àbójútó ló ń béèrè ìlànà lílo kataglanco náà wà nínú páálí rẹ̀ bá a bá ti sà á gẹ́gẹ́ bí olóògùn dandan ni kò so dídùn fún mi ni ẹ̀mí gbàgbé kataglanco àbójúló wà fún lọ́wọ́ àwọn ìbàṣẹ̀jẹ́ àrùn pẹ̀lú àìsàn tí gbòjú lọ́wọ́ ẹni àlàyé lílo rẹ̀ wà nínú páálí rẹ̀ kò sì yọ ẹnì kankan sílẹ̀ tọmọdé tàgbà tọ̀dọ̀ pẹ̀lú arúgbó àtomidan ló wà fún ẹnu ìrántí pé ọ̀pọ̀lọpọ̀ wà láǹwò tó lè ṣàkóbá ojú wa bí àpẹẹrẹ kò tọ̀nà láti lo awo ojú ẹlòmíì o lè bani lójú jẹ́ kò tọ̀nà láti súnmọ́ tẹlifíṣàn àti kọ̀ǹpútà gbágbágbá ju bó ṣe yẹ lọ kò tọ̀nà láti wo tẹlifíṣàn àti ẹ̀rọ kọ̀ǹpútà fún àkókò gbọọrọ láláìdìde díẹ̀ kò tọ̀nà láti máa kàwé nínú òkùnkùn àtàwọn ìwà míì bẹ́ẹ̀ tá a fojú kékeré wò ṣùgbọ́n tí wọ́n ní ipa búburú ipa òdì lórí ojú wa èyí ló fi ṣe pàtàkì fún wa láti ní egbògi àtàtà tí ń jẹ́ kataglanco ẹ̀mí gbàgbé òpùrọ̀ ènìyàn ní ságọ sẹ́yìn ìka kan ṣoṣo àwọn egbògi àtàtà mẹ́tẹ̀ẹ̀ta tá a kà sílẹ̀ wọ̀nyí ń bẹ ní gbogbo ọjà ń wà lórí àtẹ ẹ̀sìn láǹfààní àti ra àwọn tá a rà tà jáde nínú iṣẹ́ wọn RSK The Rock Venture ní nọmba 9 Ajisafe Close Kansu Powerline Road Ìdímù Lagos alákọ̀ọ́kọ́ ni àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n bí nǹkan agbára ọmọkùnrin bá kéré ju ọjọ́ orí ẹ̀ lọ kò sí wàhálà bó ṣe dá sí bó ṣe dá kọ́lẹ̀ ojú ra ni arábìnrin kú àbíṣẹ̀ ẹ̀kan sùn lọ e lo fokan balẹ ekeji ni terminate prostate apoju to le meje le mejo laarin uru ito nta ni nidi bi omi ata o nse ni mo to ni seju iseju abi wakati wakati e lo fokan balẹ iketa ni kata glanco ala boju oju tin sojojo to fe re lede ni e lo mokan balẹ e lanfani ati pe ile ise RSK the Rock Venture suri ero bani soro 0802 948-1838 0802 948-1838 tabi 0704-886-6422 0704-886-6422 Wini lu alagbata yake jadu ule Nigeria bae bafe je alagbata nibi kibite bawa epe awen ro bani soro mwenyi fuma ekunere ala ye 0802-948-1838 tabi 0704-886-6422 inu yu du pe shibe mi kabamu pe shibe ili ishe RSK The Rock luki ipe alafi arara bubuwa kuni dibaje lai lai
1: Nigeria ti darapo mo aye digital. Iwo na ma gbe yin lati darapo mo awon to nje igbadun aye digital pelu free TV. To fun lanfani, anfani lati ma wo awon ikani mo mawuran to tu ogun niye to kun fun ere idaraya, ere itage ati iroyin lai sanwo kankan. O le ni oyin keyi decoder re ki o si gbe si ikani Nigecom Sat tabi ki o wo lori ikani app free TV. Ki o le fi sori ero ibani soro re. Ikede yi wa lati ile ise National Broadcasting Commission NBC ma duro ki duro wa fun iworan re je gbadun aye digital fe loni Waka, call fist at any time because of smoke and dust. Use comics, make you day relieved.
2: Oga chemist, I beg I need cough medicine. Where if you work, sharp, sharp.
1: Oya, try comics cough syrup. Yes, so comics get active ingredients. We will clear your cough. Just here, drink and day relieved. Comics now confirm. Cough, drink comics, e day relief cough. If symptoms persist after 3 days, go see your doctor.
3: Shale, Latin Ijo, the African Church, St. Peter's Blessed and Ladiga Mission Field, number 30 and Ladiga Street, and Jiggy. Pelu, the Right Reverend TJ Bamiguye, Bishop of Ladiga Mission Field. Oya, Ejen Batua.
4: Okay, hallelujah. Shout, hallelujah.
5: Okay, hallelujah.
4: Shout hallelujah. Let us worship God before we go into
5: prayer.
4: Let us thank him in song. The Lord who has preserved us in our journey today. Went safely and we returned back safely.
5: Glory
4: be

0: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin ènìyàn wa nlé, akéyín káàbọ̀ sí orí ètò ohun Islam ti ìjọ Mùsùlùmí Ahmadiyya ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó. Aago mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án alẹ́ gbogbo ọjọ́ Monday lẹ ó máa gbọ́ wa ní orí ètò yìí.
1: Àṣehádo Allah ilaha illallah wa dahula sharikala wa àṣehádo Allah Muhammadan abduhu wa rasulu amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akiyẹyin eyan wa nle lokunrin lobinrin lomode ati lagba kaabo sori eto ohun Islam ori eto yi òun náà láti máa ń ṣe àgbéyẹ̀wò oríṣiríṣi àwọn kókó ọ̀rọ̀ èyí tí a fi lálàáfíà láàrin ara wa gẹ́gẹ́ bí ẹ̀dá èèyàn tí àlàáfíà náà ó sì tún jọba láàrin àwa tá a jẹ́dá àti ọlọ́run ọba Allah. Láti rí ọjọ́ mélòó kan wá náà ni a ti ń ṣe àgbéyẹ̀wò kókó ọ̀rọ̀ pàtàkì kan èyí tó so ọjọ́ iwájú ìran ọmọnìyàn mọ́ àsìkò tá a ń lò lónìí tí okun rẹ̀ sì wá láti ẹ̀yìn wa náà tí ó jẹ́ pé orígun mẹ́ta òun náà ni okun rẹ̀ nígbà fi sokọ ara wọn àná òní àti ọjọ́ ọ̀la. Kí ni kókó ọ̀rọ̀ náà? Òun náà ni ilé aláyọ̀ báwo? Òun náà ni ilé wa ló fi lè jẹ́ ilé aláyọ̀ báwo ni a ṣe lè gbé ilé aláyọ̀ kalẹ̀? Nígbà tí àkọ́kọ́ wá sí orí ètò yìí tá a sì na ọ̀rọ̀ yìí sí afẹ́fẹ́, a ṣe àgbéyẹ̀wò pé ilé aláyọ̀ òun náà ni ilé tó ní àwòmọ́ ilé ànábìwá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Bákan náà ilé aláyọ̀ òun náà ni ilé tí ọkùnrin obìnrin àti gbogbo àwọn tó bá jọ wà nínú ilé tí wọ́n ti máa ń rí ìfẹ́ tí wọ́n ti máa ń rí àánú tí wọ́n sì máa ń rí ìfọ̀kànbalẹ̀ lóòrèkóòrè àti ní ìgbàkúùgbà tí wọ́n bá sì ń gbé ní inú ilé náà. A sì dá májẹ̀mú pé a máa tẹ̀síwájú níbi tí a wà gbó sí lọ́jọ́ náà lọ́hùn-ún pẹ̀lú ojú ọlọ́run ọba àti wá lónìí láti wá ṣe ìmúṣẹ àdéhùn náà. Níbi tí a bá tó forí ẹ̀tì sí lónìí a tún máa tẹ̀síwájú ńbẹ̀ insha allah. Àwọn tí wọ́n máa dá a lẹ́kọ̀ọ́ lórí kókó ọ̀rọ̀ tòní lábẹ́ agbede yìí kan náà ó ti wà ní ìkàlẹ̀ Mualim Muhammad Tirmidhi Adeniran. Ẹ máa kábọ̀ sórí ètò yìí o.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Mualim Abdul Qahar Olowomi ẹ kábọ̀ sórí ètò yìí.
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àkíwọ̀ kábọ̀ àdúpẹ́ lọ́wọ́ wọn pé a pè wọ́n wọ́n jẹ́ pé wà àlónìí pẹ̀lú ojúrẹ́ ọlọ́run ọba a máa ṣe àgbéyẹ̀wò kí ni ojúṣe ọkọ tàbí ọkùnrin tó gbé ilé kalẹ̀ tó sì ń fẹ́ kí ilé òun kó jẹ́ ilé aláyọ̀ kí ìyàwó máa rí kínú rẹ̀ máa dùn káwọn ọmọ náà máa rí kí inú wọn kó máa dùn kí tọ̀túntòsì níwájú lẹ́yìn àti láàrin kí inú wọn jọ máa dùn síra wọn kí wọ́n jọ ní ayọ̀ káyọ̀ wọ́n sì máa kún. Níbí òun náà ni a fẹ́ tọ̀ wò lónìí káwo báwo ni yóò ti ṣe rí kó lè yé ẹnìkankan wa. Ẹ jẹ́ a máa fi ọkọ̀ fara báwa bọ̀. Mualim Tirmidhi gẹ́gẹ́ bí a ṣe sọ ọkùnrin ló ń lé òun ló sì gbé ilé kalẹ̀. Ẹ jẹ́ ẹ bá wa ṣàgbéyẹ̀wò rẹ̀ kí ni àwọn ojúṣe tí a kó lé ọkùnrin lọ́wọ́ gẹ́gẹ́ bí ọkọ̀ àbí olórí ilé.
2: Àwọn bíláàjì ni ṣètò ọ̀nà ọ̀jìn bisimilayi rahman rahim. Ọpẹ́ ni fún ọlọ́run ọba tó ṣe wá ní ẹrú tó wà lábẹ́ ìtọ́sọ́nà. Ìbéèrè tí ẹ béèrè tàbí níta ẹ gbé wá sínú agodo lónìí kì í ṣe ilé ẹyọ kan nìkan ló wúlò fún. Lóòótọ́ lè pè ní ojúṣe ọkùnrin láti jẹ́ kí ilé rẹ̀ kó jẹ́ ilé aláyọ̀. Àmọ́ gbòjù bẹ́ẹ̀ lọ torí pé tí ilé bá jẹ́ ilé aláyọ̀ tọ́ọ̀dẹ̀ bá da ìgboro ọ̀dà tí ìgboro bá da gbogbo àgbáyé ni ó wà ní inú àlàáfíà. Kò sì sí tó lè mú léyìí wáyé bí ó ṣe pé nígbà tí ọkùnrin bá mọ pàtàkì ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí wa nìyí pẹ̀lú ìyọ̀nda pé ọlọ́run ọba tọ́ wa sọ́nà pẹ̀lú alukurani mímọ́ àti hadithi àti ọ̀jọ́lá muhammad sallallahu alaihi wasallam tí àwọn náà wá fi oríṣiríṣi ẹ̀kọ́ kọ́ wa ó jẹ́ ká wà ní ojú ọ̀nà tó tọ́ torí eku tó bá lójú òpó ni kì í ṣe eré sá. Ọlọ́run ọba pé ọ̀jọ́lá muhammad sallallahu alaihi wasallam fún wa ọlọ́run ọba fi wọ́n jìnkí wa. Nínú gbogbo àwọn ọ̀rọ̀ wọn àti ọ̀rọ̀ alukurani mímọ́ wọ́n ti kọ́ olúkúlùkù ọkùnrin ní ọ̀nà tó fi lè gbà sọ ilé rẹ̀ dílé aláyọ̀ tó sì jẹ́ pé eléyìí tó tàn ká dé ìletò dé ìlú àti dé orílẹ̀-èdè àti káàkiri gbogbo àgbáyé nínú ọ̀rọ̀ ìtọ́láwọn islam kan torí pé ẹni tí ó dáṣọ fún mi tọrùn rẹ̀ làáwò ànábì wọn ní ẹjẹ́dá tí ó dá sí àwọn ẹbí rẹ̀ torí pé èmi ànábì ni mo dáa jùlọ sí àwọn ẹbí mi lára àwọn ọ̀rọ̀ tí wọ́n wá fi kọ́ wa tó jẹ́ ọ̀rọ̀ ní oye bíye tá a fi mọ kí ni ojúṣe ọkùnrin sí ẹbí rẹ̀ nínú ọ̀rọ̀ wọn kan ọ̀sẹ́lá muhammad sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo yí pátápátá ni a dáná jẹ gbogbo yí láàsì bí bẹ́ẹ̀ bá ṣe dára yín jẹ̀ sí ọ̀rọ̀ igun wọ́n kọ́kọ́ mọ látòrí ẹni tó pera rẹ̀ lásíwájú ẹ̀sìn adáná jẹ ni wọ́n wọ́n mọ sí rárọ̀ yàtì

0: ti gún wọn tàbí tí wọn ti fara káásá
1: tẹranko búburú ti pa wọn
0: kò ní kó wọn dábẹ. Iṣẹ́ ọkùnrin ni láti jẹ́ pé ó ṣe léyìí fún àwọn ẹbí ẹ̀. Adáranjẹ̀ yóò da àwọn ẹran ẹ̀ lọ síbi tí wọn ó ti jẹ tí wọn ó ti mu. Iṣẹ́ ọkùnrin ni tó jẹ́ baálé ilé gẹ́gẹ́ bí ànábì ọ̀sẹ̀ islam ti sọ. Iṣẹ́ rẹ̀ ni láti jẹ́ pé ó darí àwọn ẹbí ẹ̀ lọ sí ìjẹ́ pé ó pèsè fún àwọn ẹbí ẹ̀ bí wọn ó ṣe jẹ bí wọn ó ṣe mu. Adáranjẹ̀ nígbà tó bá ń da àwọn ẹran ẹ̀jẹ̀ lọ yóò máa sọ wọn kúrò lọ́wọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ àti àwọn ẹranko búburú. Iṣẹ́ ọkùnrin ni láti máa dáàbò bo ilé rẹ̀ láti máa dáàbò bo ẹbí ẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ ojúṣe tí ọkùnrin gbọ́dọ̀ ní. Ó sì dìgbà tí ọkùnrin bá tó mọ̀ wípé tá a bá ń pé lọ́kọláya àbí mo jọ́kọ.

0: إنه كان صديقا نبيا ورفعنا مكانا عليا.
1: O ye ka tun seto bawo ni o se ma tesiwaju ni o ma nse loko o ma ba ni loko je bi pe opolopo okunrin yan ma wo pe ohun to bo se mura yen o ti gbesin moriju ko si ye ko ri be nitori pe ti obirin e ba leko esin to si mura esin to si nse daada ni ibaun pelu eto esin omo to ba tare e jade a iru awon eko yen na a han lara awon omo won so tori de yi okunrin o gbodo mo wi pe gbogbo ilana esin ni ko ma bi ko yawo ohun koma ko fa seyin aderewo si okan ba iyawo e nibi imura nibi isesi to ba ti je pe gbogbo ohun to wa nse wa ni ibamu pelu ti agbekale islam so ma oju se okunrin ni la oju se okun na ni pe ko tun nife iyawo e ko si ba iyawo e gbelona to rewa gbogbo obirin no ma no fe ki eyan nife awon bo lo ba ye dobirin ni e olo ma nfe ohun obirin ma nfe ki eyan nife awon ohun lo fe pe ko to di pa fe kuro nile baba e iya ati baba e atawon aburu e won nife e o si n ba se iwo wa mu ko nile awon obi e o mu wa sile titi e nibi won ti nife e nigba to mu dele titi e afo o do royan fun o na lati nife e iyen ni ilosiwaju a fi debagbeyawo yen ile yen a fi jele alayo to ba nife e ko fi be ba lo o ma nira kile lati jele alayo so gba awon nkan wonyi lo je ohun ta lati gbe ni gbogbo ona lati ri pe amojuto yato si eleyii a ri wipe ninu alquran olorun ba funra re je ko ye wa wipe o royan ni fokunrin lati láàánú obìnrin lójú láti fi àánú bá wọn gbé ọlọ́ba ni wà á ṣèrò una bíi maruf ẹ bá wọn aya yín gbé lọ́nà tó rẹwà kódà tẹ bá ṣàkíyèsí nkankan lára wọn tí ẹ fẹ́ ó ṣeéṣe kó jẹ́ pé dáadáa wà ń bẹ ọlọ́ba ni wà á zá antakurọ̀ ṣe án òyẹ́jẹ́ àlọ́lọ́ òfin ìkáìrọ́n kẹfì rọ nígbà míì ẹ̀yìn lè kó ìra nǹkan ṣùgbọ́n pọ̀pọ̀lọpọ̀ orí ló wà ń bẹ̀ ṣùgbọ́n tẹ bá fi ìfẹ́ tẹ bá fi bára yín gbé kódà àánú sọ̀rọ̀ náà ṣáájú kó yára yín pé kò bá mú fún mùsùlùmí kan láti kórìíra ìyàwó ẹ nítorí pé kó mọ̀ pé ìyàwó òun yẹn kò pé ó ní àwọn ìkùdìẹ̀kùdìẹ̀ titi ẹ̀ tó bá kórìíra àbẹ́bìnrin nkárí àmì ní àṣẹ an rọ́ọ̀dì àmì ní àṣẹ an àhàrọ̀ tó bá rí nǹkan kan tí ò fẹ́ lára ẹ̀ kó nífẹ̀ẹ́ sáwọn nǹkan míì tó ń ṣe tó ń da eléyìí náà ni àwọn tá a máa ṣe tí ilé ìwé máa fi jẹlé aláyọ̀.
2: ọ̀rọ̀ ojúṣe ọkọ ó gbọ́ngbọ́n bẹ́ẹ̀ sì ni ó kà mọ̀mọ́ pọ̀ a mọ̀ pé a ò lè rin ìrìn ẹ̀tọ́ lónìí a tún máa padà wá nígbà míì àmọ́ tí a bá wo ọ̀pọ̀ àwọn ọkùnrin a dáa níta má dáa nílé ni wọ́n ọ̀pọ̀ ọkùnrin níbẹ̀ tí wọ́n máa ń gbaṣọ lára àwọn aya wọn ní gbangba níwájú ẹbí láwọ́jú ọ̀rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ó yẹ kí ọkùnrin mọ̀ gẹ́gẹ́ bí ojúṣe rẹ̀ nàgbèdè yìí.
3: ẹ ṣe olóòtú ṣe rí nígbà tí ọkùnrin ò bá ti gbọ́ àgbọ́yé kí ni ti pàpà jùlọ ẹlẹ́sìn mùsùlùmí gbogbo ẹlẹ́sìn ni o lọ̀rọ̀ ìbáwí ṣùgbọ́n ní pàpà jùlọ mo fi pàpà jùlọ kun ẹlẹ́sìn mùsùlùmí tí ò bá ti gbọ́ àgbọ́yé kí ni àwọn àkíyèsí tàbí àwọn ìmọ̀ àwọn àṣẹ tọ́lọ́run ọba pa wá nínú àlùkòrán nípa ojúṣe wa fún obìnrin àṣìṣe tàbí àìṣedéédé kùdìẹ̀kudiẹ yóò máa wà níbi bó ṣe ń bá ìyàwó rẹ̀ lò fún àpẹẹrẹ nínú àlùkòrán mímọ́ ọlọ́run ọba yà ọ́ pè wá sákíyèsí kan ọlọ́run ọba ní húnà lè bá fìlà kó wà á ń tún lè bá fìlà húnà ọlọ́run ọba ní aṣọ òbúra ni wọ́n jẹ́ fún yín ẹ̀yìn náà sì jẹ́ aṣọ òbúra fún wọn kí là ń pè láṣọ òbúra kì í ṣe wùtá dá tí à ń fi ń búra bóyá ọyẹ́ múra bó tútù mí
2: tàbáṣọ àràn
3: kì í sì ṣe kíjì pa nta npe ni aso obura ni pe olugbo asiri lo kuri ye ko je si obirin olugbo asiri se wa lo yo ba ninu oro wa ni oju tore mi ko ti mi o to wo oju ti mi
2: ni rara
3: to ba se wi pe okunrin mo eleyi pe aso obura lo nje ko ni ma daye ye iyawo re le nta ko wa ma denu ile ko ma dasobu asiti ni okunrin be lara wo okunrin ti won moju se won pe awon ni won ni eto lati da lati dabo lati dasiri laso agba so asiri bo iyawo won akunrin ti gbo ninu tan tabi katirika obere okunrin to je pe ita gbangba lo ti na iyawo e ko moju se e ni ta lo ye ki won so pe won fe na iyawo won ti na o won fe na iyawo e to je ko bo so le pe emi le fe na to yi ba ni amajalo egbangi a je pe en to majalo gangan le ba gbangi ti o ba sajalo wo enu en ba ti na yawo eni tabi to se nkan kan si yawo eyan
2: ti o to
3: ti o to a je pe won n to ga oko gan ni won se si oko ni yawo iyawo loko oju se okunrin si aya re ni lati daso asiri bo ko bo ko to ami ko ko gbe ni ti o ni ma tun ni asiri ewu arakunrin kan o pe apeje awon eyan po nbe nigba ti won wa debi ti won ti fe se apeje yi won ti se nje le nigba to towo o ri pe iyoku de ka to nbe o tu awon iyawo re lasiri o wa fo gbo so fun gbogbo awon to wa nbe pe to ta lati gba ti o ti ni ailera kan ni onisegun oyinbo ti sọ pe ìwọn bá yọ díẹ ni kó wọn máa jẹ o so ta wá rí ẹni tó tọ oúnjẹ wò tó rí pé ìyọkù díẹ káàtó kó béèrè fún o wọn fi eléyìí fi bu ìyàwó rẹ láṣìírí àwọn nǹkan tó yẹ kí ọkọ ó mọ omi yìí lára ojúṣe ọkùnrin òun náà mà ní wípé àwọn tó jẹ ẹbí ará àti ojúlùmọ̀ ìyàwó ẹ̀ kó rí pé òun ń bọ̀wọ̀.

0: gbogbo ẹni bá gbaru ọ̀nà bẹ́ẹ̀ kanjá náà ni ó là nípa ọ̀rọ̀ arákùnrin tá à ń bá bọ̀ yìí arákùnrin ṣègbéyàwó lóòótọ́ nígbà tárákùnrin ṣègbéyàwó tán ó bẹ̀rẹ̀ sí ní bojú kọ wípé kò lè ṣàwọn tó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ọkọ fúnyàwó rẹ̀ ó rẹ̀ pé nígbà tí a ti kọ́kọ́ bí ni arákùnrin nígbà tó ń bá wa sọ̀rọ̀ ó fẹ́ lè máa wẹ̀kún mu ojú ó yẹ wá pé báyìí pé nígbà tí a bóun kóun má tiẹ̀ tí ìgbìyànjú àti tọ́ wò rárá ìbátiẹ̀sì sàn díẹ̀ àmọ́ òun mọ tí tòun ti pa sẹ́yìn ṣùgbọ́n bọ̀ wá tí àkókò tóun nínú àwọn nǹkan tí à ń wí yìí ìlódì pé òun bẹ̀rẹ̀ sí ní dojú òun bẹ̀rẹ̀ sí ní kojú àwọn oríṣiríṣi àwọn àdojúkọ ẹ̀yìn kọ́ yìí a pè sọ débi wípé a òun gbìyànjú ẹ̀ títí fún bí oṣù mẹ́ta oṣù mẹ́rin tóun a máa dọ́gbọ́n ẹ̀ fúnyàwó òun tí ó bá pé ó yá òun a máa dọ́gbọ́n dẹ̀mọ́ wẹ̀ òun tíráfù òun ṣe gbá lórí pé òun wá gbìyànjú sọ̀rọ̀ ara òun egbò yá òun ò ní ṣọ́ọ̀ṣì mọ́ bí àṣẹ léèbó ó pò ń pe ìyàwó òun kalẹ̀ pé ábìyìn yóò dákú wá ó ti dójú ẹ̀ ó yẹ káwọn ó ti máa kura àwọn bí èrùbọ́ nígbà wọn ti ṣe ìyàwó tó yẹ ká ti máa gbọ́ pé àwọn ti ń ṣe nǹkan o kí ni bolo kéjì bolo tó yẹ káwọn ó máa ṣe òun ò lè ṣe ló jẹ́ kóun ó máa kóun wá gbìyànjú àti yẹra àmọ́ kí ni tó wá ṣẹlẹ̀ ìjẹ́ rọ́nà àbáyọ ẹjẹ́ dúkì lẹ́hìn ní bàbá padà dé àmà tẹ̀síwájú.
1: àrítẹ́rítẹ́ ìmọ́tẹ́tẹ́ orójú kòkó báyìí.
2: ojú mi fi tí àwọn tí màá bọ̀ jẹ́.
1: ẹyin mi fi.
2: ẹni bá rí ọmọ ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí èyí ṣe kiri ilẹ̀ ká tọwọ́ bùkún. yóò gbé irinṣẹ́ kiri ilẹ̀ ńkọ́ lọ sí ìrere lánàá. bẹ́ẹ̀kẹ́ òkè tẹ̀ ẹ̀ òní ti sọ sàdédàjì ọ̀nà tí ò ti kárí wọ nídìí èkó ló tó fẹnu kọ́
1: wọ́n lọ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bọ̀ ọ́kẹ́ o kọ́ máa láyé tó gun jà lẹ́ẹ̀rẹ́ fún ìgbò jẹ ọ̀pọ̀ ìfún rogorogo ara títa jẹ ara títa ara yíyí tí nígbà tó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò fún wa tẹ́lẹ̀ máa ṣẹlẹ̀ ṣẹlẹ́ṣẹlẹ́ tàbí tó pọ̀ lápọ̀jù iṣẹ́ ara tó gun so bàbá ọ̀kẹ́ ò lè ní kò já tura lórí èyí bàbá òkè o èmi kò fi dògbẹ bèrè jẹ.
0: ọlọ́wọ́n ọba mi gbogbo àwọn tó ń bẹ nínú àhámọ́ ayé lásìkò yìí abiọ dákun dábọ̀ bá a túrò wọn lọ. ẹni tí kò bá tí ì ṣerí irú ẹni bí ò lè mọ bí ti ń ṣe ni lágọ̀ọ́. gẹ́gẹ́ bí ohun tí a máa bọ̀ nípa ìṣẹ̀lẹ̀ arákùnrin. arákùnrin ìjọ yẹ wá pé lóòótọ́ obìnrin yìí gbìyànjú ó dúró bí àárín oṣù mẹ́rin sóṣù márùn-ún ṣùgbọ́n ẹ̀yin kọ́ yìí nítorí pé bí gbogbo ọ̀rọ̀ táwọn ó máa fi pápọ̀ mọ́ ìgbà táwọn ṣèyàwó tó ti di pé gbogbo ẹ̀ ti ń lọ bí ọdún kan àbọ̀ tóun sì mọ̀ pé bí gbogbo nǹkan ṣe rí yìí ọwọ́ òun nìṣòro wà arákùnrin ìjọ yé mi pé ọbí tí ẹ fẹ́ dúró ṣùgbọ́n ẹ̀rù ń ba òun púpọ̀ nígbà òun ti mọ̀ pé báyìí ní nǹkan ṣeré báwo lèèyàn ti lóbìn lọ́dọ̀ tí èèyàn fẹ́ níṣu lọ́kà tó lọ́wọ́ ń jọ ìgbéyàwó tó wá jẹ́ pé ogun àti ṣírú obìnrin bẹ́ẹ̀ laṣọwẹ̀ náà ní gbàdéjà ṣé ẹ mọ̀ pa burú tó tó láyè yóò sí ọmọ ọba mi ò ní fi wú ẹ̀kẹ́ ní káàkà wá. ẹ̀mí arákùnrin pé fún ara òun lọ́kọ̀ òun lòun ń pẹ́ ọkọ̀ òun ò tú sóbìnrin yìí kó máa lọ bí òun mọ̀ nígbà tí ẹ ṣe pé obìnrin tí ò tí ì ṣerú ẹ̀ rí àbọ̀ òun ga fúnra òun òun ò tí ì ṣerú ẹ̀ rí káwọn ó jọ wá máa sùn lójoojúmọ́ oṣù kínní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún kó òun má fọkàn òun obìnrin bẹ́ẹ̀ tó jẹ́ gbogbo ìgbà tó òun bá ti ń gbìyànjú àti fẹ́ ṣe é gbogbo ìgbà náà lára òun a máa wálẹ̀. ẹni ó bá kàn ló mọ aburú ayé ò ní kẹnìkan kan wa ọkùnrin yìí jẹ́ oyè ni pé kódà lọ́kọ̀ mi ò ń wò pé kó jẹ́ Maria mímọ́ tí ń ṣèyá Jésù náà ló padà wá kó sínú ẹni tó ń tẹ́yàwó. Àwọn kan ò bá lámọ̀ràn àbú kó má wàá di pé ọ̀rọ̀ wàá yẹ̀ ẹ́ lẹ̀ fóun kóun ó kọ́kọ́ gbìyànjú àti mójútu sọ́rọ̀ ara òun ná èlò fi kókó bẹ̀rẹ̀ ní ọmọ rẹ̀. Ayé òun mí nìkan kan. Ọkùnrin ìjẹ́ ó yé mi pé ń bò di pé ìyàwó òun yóò ó fòun lẹ̀ ó lọ ń lọ tiẹ̀ òun náà wá dábẹ̀rẹ̀ sí ni kò bá ni mo fi ń pé ibi máa dẹ̀ ọ́ wà ibẹ̀ náà ni màá tù ọ́ wà bẹ́ẹ̀ni kan bá ń lérí pé ọ̀rọ̀ wà mí o àwọn kan náà nírú ọwọ́ bẹ̀ náà fi pé bẹ́ẹ̀yàn bá rọ́wọ́ kan ọwọ́ kan náà ni ó tù. Ọkùnrin ìjọ yẹ ni pé òun gbìyànjú káàkiri káàkiri ó ní síbẹ̀ àṣọ́tọ̀nà tó ṣòro. Ẹ wo ìnífẹ́ átú apá abẹ̀ ń wò ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń báa yín sọ̀rọ̀ yìí àlàáfíà pípé ó ti dé bá àákò ìta ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ẹ má gbàgbé bàbá òkè o shop 10A oyè Kọ́lá Plaza iwájú Deeper Life Church Jákòndé Gate Egbe Road nílùú Sọ̀lọ̀ ibẹ̀ ni bàbá yìí wà. Ẹyin tẹ́ ẹ máa ń pè mí lẹ́yìn ètò wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá lẹ́ẹ̀rí mú o 080-94-47-1143 tàbí 080-22-61-3442 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ láǹfààní àti pé bàbá ìsì rẹ̀ bàbá òkè o èmi náà ń bá yín dúpẹ́ nítorí bọ́pọ̀lọpọ̀ èèyàn bá ti ń dúpẹ́ lọ́wọ́ yín táwọn kan wá ń pè tẹ́ńpẹ́ àwọn ní nǹkan kan tó ṣẹlẹ̀ sáwọn o àwọn nìkan ò lè dá máa parú èyí mọ́ra àfi kí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ò gbọ́. Àmà ò pé ọlọ́run ọba ti ṣeun ọlọ́run ọba tó ń bá yín tù ní padà lẹ́yìn yín Edumare ti ń bá yín dé bàbá òkè o ọlọ́run ọba mi ò ní padà lẹ́yìn yín láṣẹ ọlọ́run ọba Edumare. A kò ita sọ̀rọ̀ rẹ̀ ojú oyè wà pé lẹ́yìn ìgbìyànjú lẹ́yìn ìgbésẹ̀ tó ń gbé tó ń dọ̀dọ̀ ẹni àwí yìí ti gbogbo ọ̀rọ̀ tó di pọ̀tò ó lòun padà rí ìyanjú sọ̀rọ̀ ògùn òun padà rí ìtúsílẹ̀ lọ́ọ́lọ́ báyìí arákùnrin ta wípé ìyàtọ̀ sí pé ìyàwó òun míì tó ń padà fẹ́ ó ti ń bẹ̀ nù yín. Mo á bilẹ̀ ìgbẹ́dàkùn ṣé kìí ṣe pé o tún wá padà síbò tí ń ṣe tẹ́lẹ̀ tó ń kù wọ́n tó yẹ pé gbogbo igi náà ló ń gùn. Òun ò ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ wo ẹja dókè lọ́hùn náà ẹja kan sílé iṣẹ́ bàbá òkè wọ́n bàbá padà dé á gbìyànjú láti tẹ̀síwájú lórí ètò ìfẹ́ ṣe.
3: Àlàáfíà ni bàbá ìgbéyàwó bá kọ́ ní kìí owó ọjọ́.
4: Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi-gbọ́mi kọ̀ọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe a ti mọ̀ yí pé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ bàbá ẹ bá mi kí ara alékẹ̀sì dárúkọ yín.
5: Ẹ ṣeun Natọ́kù orúkọ tèmi ni Taofik Ajiboro ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o òun náà ló ń kí wa pé ní àlàáfíà ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀ bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sú bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́ òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́lá o lórí nǹkan ẹyọ kan òun náà ni ṣara.
4: Kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìṣara.
5: Ẹ ṣeun Atọ́kùn àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé téèyàn bá ní àrùn gbajúmọ̀ rí tá à ń pè ní àtọ̀sí a máa ṣàkóbá fún ìṣúná ara. Ẹlẹ́ẹ̀kejì òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́ a máa ṣàkóbá fún ìṣúná ara. Ẹlẹ́ẹ̀kẹta òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta tilẹ̀ tó mọ́ àbí káyọ̀ tí wàá kó tiẹ̀ má jáde dáadáa kó máa jáde ṣeréṣeré a máa ṣàkóbá fún ìṣàánú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún ìṣàn inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Lórí àìṣàn ìṣàára yìí tó bá ti wọnú ara a máa fa àìlèṣe déédéé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ̀ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. abi bo to je pe o ti e nile ba obirin re sere le meji bi e meta kile to mo abi bo to ti e je pe ni ara ti o ti e ni gbira dada de po pe o le se ojuse re bi de le ma bo baba boke o ni shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ni Jakande Isolo Road ibe ni baboke o wa bayi ero banisoro to le ko baboke o si 080-944-71143 Bekanze 080-944-71143 Abi 080-226-1-3442 080-226-1-3442 Omo odun melo ni wo o ti ju omo 40 years lo o ti ju omo 50 years lo o ti ju omo 70 years lo to je pe laarin seju kan si meji o ti da to wa ile monito ba wa baba boke o iwo ge o mo ipe ni olohun be leyin baboke o lori isara ti baboke o so re pa yi nkan to ti sele se mi gan fura mi ri ni ti mo si lori siri si ogun lori nkan yi ti nkan ye lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe to ba dogo baboke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Isolo Road ibe ni baboke o baba yi pelu ase lodo olohun ti enu ni soro si ero ba ni soro baboke o 080-944-71143 lekanzi 080-944-71143 abi 080-226-1-3442 080-226-1-3442
4: Nle ti gbọ yen se mo wi pe Yoruba bo won ni iriri lagba on ti o ba ti se ni ri ki awosan a o le so pe bayi ni won se se iwosan re nle ti gbo lenu baba oke o yi on to ti se won fun ra won ri ni ki Olorun to lo eyan fun won eni t'Olorun wa lo fun won yi o tun wa je ki baba oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan onibe ta to ma nbara won rin ojura arabeku ati dakole kini yato to wa laarin meteta
5: ese wa tokun idakole ran tin ba obirin re sire to jaji pe ni yo le se ndede bo si ye ko si sugbo ko ni lagbara lati se elekeji arabeku arotide laarin seju kan si meji ara ti wale ojura nti te arotide ke yan fe ba obirin re sire yo da igba to ran ti nkan kan ara re o ba wale ti o ba ti ri be ndele ko ma bo wa kan si baboku lase lodo olohun lagbara lodo olohun to ba dogo baboku ogba olohun be lodo wa gbogbo alama ipe ni isan ni waya ninu ara nigbati eje o ba ti ribi lo bo si ye ko mo lo to ninu isan ninu ara yo bere ma mu awon ipinija kokan wa akoko ninu ipinija o sese ko je ti kwarin laarin seju kan si meji ka bere si ma mi elele elomi yo ma rin gege bi eni ti bata fe boyo ninu ese re kari ka ma terin elomi yo dabi gba to te igbo mole ni tori pe atele so mo kan gorogo paja paja lowo paja paja lese elomi owo mo gban be ni gbogbo aro bere si mo gban elomi nbe nko mo rin kakiri inu ara titi eni abi kinu ara bere si tayan elomi nbe o ti eni le rorun su dede kori ma fu elomi elomi ese re yo bere si wu ni abe kelomi o ti eni ri gbese se dede dada eyin yo ma fa elomi so ife ese ko ma fa elomi so isapa ko ma fa yan so awon nkan yi ipeneja isan inu ara ti ejo ri bi wole to ninu awon ise ni awon yi lo nsa ko ba fun awon ise yi pelu ogo lodo olohun to ba dodo baboke o iwo go gba pe ni olohun be leyin baboke o ijori baboke o mo nkan meji bu isan ara yi ti ma so omokunrin di ole ti ko ni je ki omokunrin le soju se dede abi to ma so ara di ole ti ko ni je ke yan rin dede dada to ba ti ni ipeneja yi pelu agbara lodo olohun to ba dodo baboke o iwo no gba pe olohun be leyin baboke o baboke o ti wa wa ni shop number 10A Oyekola Plaza niwaju Deeper Life Church ni Jakande Gate ni Isolo Road ibe ni baboke wa ero banisoro mi 080-944-71143 lekanzi 080-944 7-1-1-4-3 abi 080-22-61-3442 080-22-61-3442
4: ká tó máa ká sètò yìí ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹwà fún ajẹ́gun ẹwà fún ajẹ́gun ṣùgbọ́n mo rí i pé ẹ̀yìn máa ń fi nǹkan kan kún ajẹ́gun tọ̀dọ̀ tí ń pé ajẹ́gun àdáyébá sí ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gun lásán àti ajẹ́gun àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gun tọ̀dọ̀ tí ń.
5: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ ẹ máa tọkùn púpọ̀ ajẹ́gun àdáyébá tí mo ń sọ ẹ̀ bàbá tó bí bàbá bàbá mi ló ni ajẹ́gun yìí ọdẹ ni wọn àná ni ajẹ́gun àdáyébá yìí nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá a pàdé wọn ti sàṣọ tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin nìkan gbélé lọ́wọ́ o ni wọn fi wá pèpè bàbá òkè o àdìtú tó ń bẹ nínú ajẹ́gun ìdáyébá ti wá tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gun ìdáyébá ò ní wọ́n pè náà.
4: kábíyèsí eléyìí máa rí
5: tó fi já sí pé ní mo ti ná gbàrá mo ti ná gbòòrò mo ti lọ wá mo ti lẹ̀yìn tó bá dọ́dọ̀ bàbá òkè o àwọn náà máa rí i pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o tọ́rọ́ ló ń bá wa ṣe.
4: ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́ẹ̀dẹ̀ sọ ojú òpó.
5: bàbá òkè o ti wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsọ̀lọ̀ òròdì ibẹ̀ ni bàbá òkè o wà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe bàbá òkè o sí 080-944-71143 lẹ́ẹ̀kan sí 080-944-71143 àbí 080-22-61-3442 080-22-61-3442 a sì ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi ṣàyẹ̀wò tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara ó sì máa rí àwọn ìpèníjà tó bá bá ìṣàn kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ mo nígbà ògbó tiẹ̀ náà ní sọ̀rọ̀ sí.
1: ààrí kẹ́ ẹni tẹ̀ ẹ ní lọ́dọ̀ tó ń rojú kókó báyìí.
2: ojú mo sì rí tí àwọn tí ìmọ̀ àbọ̀ọ́jẹ́.
1: tó ń lé ṣe.
2: ẹni bá rí ọmọ ṣe ní fìlù kọ̀kọ́ fìlù kọ̀kọ́ bí ẹni fún iye ṣòkìdí lẹ̀ ká tó wọ̀gùn sí. yóò gbé irinṣẹ́ kiri ló ń kọ́ lọ sí ìdílé lánìí. bẹ́ẹ̀ kẹ̀ òkè tẹ̀yẹ òní ti tọ́ sàdédàjì ọ̀nà tí o ti kárí wọnú bí èkó ló tó gbẹnu kan rẹ̀.
1: àìsàtàrò ni màá ṣe nǹkan o. ìbí wa ni ṣiṣẹ
2: báyìí
1: ìwọ́lẹ̀ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bọ̀bọ̀ òkè o kọ́ máa láyé tó gun jalè rẹ fún lóko jẹ ọ̀pẹ́ yìí tó rogorogo ara títa jẹ ara títa ara yíyí kí n bà tá ó máa bọ́ lọ́sẹ̀ ọmọ ènìyàn tó fún ọ jáde máa ṣẹlọ sẹrẹsẹrẹ tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó gbúni ṣe bàbá òkè o lè nípò jẹ́ àtúrà lórí èyí tó ìyá àìsàn bàbá òkè o èmi kò yí jẹjẹ dúró.
6: ọlọ́run ọba mi èdùmarè dúpẹ́ fún ọ tó ń fún wa ṣe ń gbogbo ìgbà má padà lẹ́yìn wá o. bàbá òkè o elégbò gidigidibẹ ọlọ́run ọba mi ò ní padà lẹ́yìn ẹ̀yìn náà. gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ohun tó lè máa bá ní jà lágọ̀ọ́ ara bàbá yìí lọ́lọ́run gbé kalẹ̀ láti yanjú ẹ̀ nílànà ewé àtegbò táwọn èèyàn sì ń jẹ̀rù. ẹni tí ò bá wá sì tí ì gbé ìgbésẹ̀ tí ò tí ì tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ara ẹ̀rú ẹni bẹ́ẹ̀ ò lè máa játọ̀ máa fi kí èèyàn ó gbìyànjú láti gbé ìgbésẹ̀ ẹ yọjú sí bàbá òkè hò lónìí ní shop 10A Oyekola Plaza iwájú Deeper Life Church Jákàndé Gate Egbèrò Ìsọ̀lọ̀ nípínlẹ̀ Èkó ń bí ibẹ̀ ni ẹ wà ẹ máa pe 080-94-471-143 080-94-471-143 tàbí 080-22-61-3442 ọjọ́ mẹ́jọ láti máa pàdé lórí ọ̀tún ètò tápẹ́ ní ẹ̀fúra Máyọ̀wá Sanni Arewa ló kọ́.
7: asalaamaaleykum.
8: adu awo saito
7: in the morning.
8: Adura ni idamu ni ni odogo.
7: Lomu ijota people ila EU Islamic Foundation.
8: Mato ugwe ni otomo pataki adura. Ati amfanishishi asalatu fornisha la Muhammad sallallahu alayhi wa sallam. Sidi asalatu wa olotose. Weekly asalat. Ni gogwadwa iku. Sunday. La chagome wa uro. Siti jagomeji na oso. Bato no ni kigogo wama shegayi. Ni nutajude le tonosu wa. Ni gogwadwa jimo fwade tubakma yosu. Ni tajiri ima uwaye. Eji tuwaje bagambari ye. Oni atashi adura. Ti ijota people ila EU Islamic Foundation. Ni gogwadwa iku wa kokoni yosu. First Sunday of each month. Gogwe gogwe. Number 13. Jabari Street. Iji kashi ijade gwe ijegu. Leko, leti ma dara kwa mwono, labe ulu dasile, ala aj tafik ajiboro, eni gugwa yemo siba boke o, ati akwako ugwa wa mission board, fala yepe, 00-99-99-70-61, 080-99-99-70-61, ila iyu, kufaya kwa long, ni wongbeke ni,
9: adyo yu semolina, deni yu jobolo, afiko je tule yu, uishi isi semolo kureka, suga, adyo yu semolina, jota, I want you to go to the next one.

0: بسم الله الرحمن الرحيم.
1: فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون.
2: لئن تاتي دعوتا iṣẹ́ olóore ò lọ síbì kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì Muhammad tó sọ wípé afdhalul a'mal as-salatu fi awwal waqtiha, èyí tó fi ń lóore jù nínú iṣẹ́ olóore. Ìrún tá a kí lákọ̀ọ́kọ́ àkókò ẹ̀ ni alàgbàbá ọgbọ́n fi ń sọ pé ká má fìrun kíkí sílẹ̀ lẹ́yìn oṣù Ramadan, torí wípé iṣẹ́ ọ̀ràn ọ̀yàn ni. Bọ́lá ń ṣe wí iná sọ̀láta kánà ti alalmómi nínú kíkọ́ abamọ òkúta. Ẹ jẹ́ aṣàmójútó kíkí lásìkò, ẹ má jẹ́ àfiráre, ẹ má jẹ́ àfirálẹ̀. Torójúṣe gbogbo mùsùlùmí aláàwẹ̀ ni kò jẹni tó tún kírun. Lákọ̀ọ́kọ́ àkókò ẹ̀ Ọlọ́run kò gbà níbàádà fún wa, ẹni tó ràn wá létí ni Alhaji Mujahideen Ogunbọ́nà Baobab.
3: Bàbá Àdínì Aisha Ọlálóńpé Mosque
2: Egbe nípínlẹ̀ Èkó. Má salam.
4: Bọ́dá tó ń lọ, bọ́dá tó ń lọ. Ṣé lẹ́yìn là ń pè náà?
5: Ẹ má bínú, mi ò mọ̀ pé mi lẹ̀ ń pè. Àti wípé oúnjẹ tí mo fẹ́ lọ rà ló wà lọ́kàn mi.
4: Oúnjẹ lẹ fẹ́ lọ rà, lẹ wá dìge mọ́yà tó yìí.
5: Bàdà ẹni tí ò mọ ni ló fi ní ṣeré. Ilé oúnjẹ Twist Mother Food Cartel ó kọjá bẹ́ẹ̀. Ṣé ti àyíká wọn tó mọ́ tónítóní ni ká sọ, àbí ti ìmọ́tótó pẹ̀lú ọ̀yàyà tí àwọn ọmọọṣẹ́ wọn fi ń dáhùn èèyàn lóhùn? Àti wípé àwọn oúnjẹ àrímà lè lọ àjẹtújẹ oúnjẹ lóúnjẹ Twist Mother. Kò wá sí oúnjẹ tẹ́ wá níbẹ̀ tẹ́ ò rí bíi àràlà, fùfú, iyán, ẹ̀bà. Kó wá jẹ́ àwọn oúnjẹ bíi rice, jollof rice, fried rice. Tó bá wá jẹ́ pé ká sọ níbi tẹ̀wọ̀n àbẹ́já, àwọn assorted meat tó ní ìtumọ̀ pọ̀mọ́ tó kata sínú ìjà kíkà pẹ̀lú ẹja panla, ògúnfego, ògbẹ́yìn.
4: Ṣé lóòótọ́ ibo lọ̀dọ̀ wọn?
5: Ká mọ mi kì í sí ìbẹ̀rù fẹ́ sí i. Táwọn náà dáná bó jẹ́ Tinúlé àbí táwọn aláyẹyẹ, kàn sí wọn ní Twist Mother Food Cartel. Number 17 Oyinlọla Street,
6: Ṣàṣà Ọmọ Akọ́wọ́jọ́ Road, Sanni Ọlọ́pàá Lagos.
5: Tàbí kí o pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08038030036 08038030036. Twist Mother Food Cartel, Doctor of Stomachcare.
7: A ń fi àsìkò yìí kí gbogbo ẹbí late Mr. Àbáyọ̀mí Ògúnwálé àti Mrs. Fọláṣadé Ògúnwálé pẹ̀lú ẹbí Pastor Alimi Ọládìdí àti late Mrs. Oyinyadé Ọládìdí fún ìgbéyàwó àwọn ọmọ wọn láàrin Anna Bisola Ọmọwùmí àti Ezekiel Ojo Olúwaṣẹun fúnni. Eléyìí tí yóò wáyé lọ́jọ́ Sátidé 30 ọjọ́ oṣù 5 ọdún 2026 ní Jọ́desọ́lá Event and Suites, Former Army Barracks, Sawmill Off Brand Supermarket nílùú Ìbàdàn. Aago 2 àárọ̀ ni engagement yóò bẹ̀rẹ̀, nígbà tí ẹjẹ̀rẹ̀mú yóò tẹ̀lé nínú gbọ̀ngàn yìí kan náà. Àdúrà wa ni wípé kí Olúwa bá wa fi oore tó pọ̀, ìbùkún rẹ̀ tó pọ̀ látòkè sínú ìgbéyàwó náà. Àmì fún àlàyé síwájú sí ẹ lè pé 09058124212 tàbí 08106051062. Ẹ̀yìn ìyàwó ò ní mẹni o, ìyàwó abákọ ababo láìpẹ́ láì jìnà láṣẹ Ilédùmarè. Àmì àkú oríire náà. Olùkíni ni ẹbí ìyá ọkọ Alhaji Jimoh Adedeji Olúyege nírèfí ní Ìbàdàn.

Ilé kan bá ń dà wó lulẹ̀, tílé kan bá kan gbogbogbò, ọmọ ọlọ́mọ, ọmọ ọkọ, ọmọ ìyàyà, láàrin tọkọtaya, láyé àtijọ́. Àwọn bàbá wa ní ọmọ ọgbọ́n dà bí ẹyẹ, tí wọ́n kò kì í san bọ́, ọmọ ẹyẹ bá dàgbà tán, á di gbáadé àgbẹ̀, á fòlọ́lọ́, láyé àtijọ́. Ọmọ, ọmọ mi ń da lérò, àwọn ọmọ, tí wọ́n kò kù díẹ̀ káàtó, kọ́lọ́ba.

0: mọ́lẹ́ tó rọjú kòkó báyìí.
1: Ojú ló fi rí tí àwọn tí máa bọ̀ ẹ́ jẹ́.
0: Ẹni ló ṣe.
1: Ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí oye sòkè ìdílé ká tó wọ̀bù sùn. Yóò rò pé irinṣẹ́ ti di lóńkó lọ sí ìdílé lánìí. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀lé òní ti tọ́ sàdédàjì ọ̀nà. Tí o ti kárí wọnú bí èpò ló tó fẹnu kọ́
0: rò. Àìsàn
1: àtàrùn
0: ìwọlẹ̀ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ maláyé tó gbójà lẹ́ẹ̀rẹ́ fúnlùkù jẹ ọ̀pẹ́ ìfowórógórógó ara títa jẹ ara títa ara yíyí tí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn tó fún ọ fẹ́rẹ̀ máa ṣẹ̀yọ́ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó burú so bàbá òkè o lè nílò jẹ àtúrà lórí èyíkéyìí àìsàn Bàbá òkè o, èmi kò kí dẹ̀bẹ̀ dẹ̀bẹ̀.
2: Adé bí a ṣe ń dé o, ẹ̀dàkùn ẹ̀yà ẹ̀wà gbọ́ wa, adé bí a ṣe ń dé. Eléyìí ni mo fi kí.

0: tẹ́ ti ń gbọ́ wà yìí káàbọ̀ sórí ètò wa. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ ti mọ̀ wípé tẹ́ ẹ bá ti gbóhùn wa báyìí, a fẹ́ sọ̀rọ̀ nípa àlàáfíà, nítorí pé wọ́n ní àlàáfíà ni ògùn ọ̀rọ̀. Tí mo fi kí bàbá wa ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ bàbá Okeo káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wọn. Ẹ jọ ẹ bá mi dárúkọ yín, kẹ bá mi kí gbogbo àwọn èèyàn.
1: Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni, mo sì kí obìnrin. Èmi ọmọ yín olólùfẹ́ yín Taofik Ajiboro tí gbogbo àwọn èèyàn mọ̀ ní bàbá Okeo ló ń kí wa pé àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
0: Àmì bàbá Okeo, ẹ jọ ẹ má bínú, ọ̀rọ̀ kan wà tí ẹ máa ń sọ tó jẹ́ pé kò fi gbogbo ara kò kí ń yé mi. Ẹ máa ń sọ wípé iṣan ni wáyà, iṣan ni wáyà. Wọ́n rò pé iṣan wáyà, báwo ni iṣan tó wà nù ara ṣe papọ̀ mọ́ nǹkan tá à ń so mọ́lé tá à ń pè ní wáyà? Ẹ jọ ẹ bá wa yànnà náà kí gbogbo aráyé kí wọ́n lè mọ ìtumọ̀ ọ̀rọ̀.
1: Ẹ ṣeun atọ́kùn lórí pa dáńpè ní iṣan ní wáyà nínú ara. Gbogbo wa náà la mọ̀ wípé ní nǹkan kan ló so gbogbo ara papọ̀. Iṣan òun ló so gbogbo jointi wa papọ̀ mọ́ra wọn. Òun ló fà á tí a fi máa dáadáa pé rẹ̀ pé iṣan ni wáyà nínú ara, nítorí pé wáyà rèé kásù ka mọ́bì kan, kájọ́ ìmọ̀ ka mọ́bì kan. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iṣan tó wà nínú ara òun náà ló sì jẹ́ láti ń pè ní iṣan ni wáyà nínú ara. So ìwọ tó bá wá ní ìpèníjà nípa iṣan inú ara, ìwọ náà kọ ìdílé kọ gbọ́ ń tà ń sọ kọ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kọ́ sì yọjú sí wa pẹ̀lú
0: àṣẹ. Ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi wà yìí. Òun náà lẹ́yìn náà ti gbọ́yàn ẹ̀kọ́ kan nìyẹn o. Fẹ́ni tí ò bá mọ̀ iṣan ni wáyà nínú ara. Ẹ jẹ́ máa bínú àìsàn iṣan ara yìí. Kí ni àwọn nǹkan téèyàn máa rí bí ìpèníjà tí o fi mọ̀ wípé lọ́mọkùnrin o, òun ti lu ìgbàdí àìsàn iṣan ara?
1: Ẹ ṣeun atọ́kùn lórí àìsàn iṣan inú ara yìí. Torí pé kì í dédé wá sínú ara, ó láwọn kankan tó máa fà á. Àkọ́kọ́ nínú tó máa fa àìsàn iṣan inú ara fún ọmọkùnrin, tó máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin, tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ olólùfẹ́. Àkọ́kọ́ ńbẹ̀ òun ni pé ẹni tó bá ti ní àrùn gbajúmọ̀ rí tá à ń pè ní àtọ̀sí ẹ̀gbẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni ẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe aládàá rẹ̀ lọ́wọ́. Abẹni tó jẹ́ sí pé a máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Abẹni tó jẹ́ pé ẹ̀yọ́ tí ò ní jáde dáadáa tí ó máa jáde ṣeréṣeré. Abíntà pápàdé látara ilé ìgbọ̀nsẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣe àkóbá fún iṣan inú ara. Tí nǹkan yín bá wá wọlé sínú ara, àwọn ìpèníjà tí ọkùnrin lè rí a máa fa ń dáńpé ní ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin. Ìwọ ọmọkùnrin tó jẹ́ sí pé ní owó rẹ̀ tára rẹ̀ bá ti dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Abíwọ̀tọ́ tiẹ̀ nílò bá obìnrin rẹ̀ ṣeré bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Abíwọ̀tọ́ tiẹ̀ rí pé ní ara ti ò tiẹ̀ ní gbére dáadáa dépò pé ó lè ṣe ojúṣe rẹ̀. Mo ní tọ́ bá ti mọ̀ pé ó ti ní ìpèníjà tá ń pè ní ìdákọ́lẹ̀. Mo ní kọ́ dìde lẹ́kọ̀ọ́ ọmọ bò wá bàbá Okeo ní sub number 10A Oye Kola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsọlọ̀rọ̀ ibẹ̀ ni bàbá Okeo wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá Okeo 08094471143 08094471143 àbí 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni ọ́? Ọtí ìjọ ọmọ 40 years, ọtí ìjọ ọmọ 50 years, ọtí ìjọ ọmọ 70 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọtí parí sẹ́ni. Mo ní tọ́ bá dọ́dọ̀ bàbá Okeo, ìwọ náà mọ̀ ìpè ní Ọlọ́run bẹ lẹ́ni bàbá Okeo tó sì ń bá wa ṣe láti dọ́gba. Lórí ìdákọ́lẹ̀ tí mò ń sọ̀rọ̀ nípa yìí, ó jẹ́ nǹkan tó ti ṣe èmi gan fúnra mi rí, tí mo sì lo oríṣiríṣi nǹkan tí kinní yóò lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan, bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ fún mi lórí iṣan ara tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́ yìí. Bàbá yìí ló ṣètọ́jú rẹ̀ fún mi. Òun ló fi jásí pé ní gbogbo ẹni tó ń wá sọ́dọ̀ bàbá Okeo, àwọn náà gbà pé Ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá Okeo, ó sì ń bá wa ṣe láti yọrí. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ọba tó mú tiwa tó mú kúrò níbẹ̀, mo nígbà wípé tiẹ̀ náà níṣòro ṣe. Tí iṣan ara yìí tó bá wá pẹ́ lára, a máa dààmú ọkùnrin, bẹ́ẹ̀ náà ni a tún máa dààmú ọmọbìnrin. Gbogbo wa tó jásí pé ní ọ̀ lè rìn dáadáa, kọ́ rìn láàrin ìṣẹ́jú kan sí méjì, wọ́n ti bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́ẹlẹ́. Abíkọ́ máa rìn gẹ́gẹ́ bí ẹni tí bàtà fẹ́ bọyọ̀ sílẹ̀sẹ̀ rẹ̀, kí iṣẹ́ ẹsẹ̀ kó máa faniṣo. Táwọn èèyàn mọ̀lẹ́ ara gbágbé, ká mọ̀ rẹ̀ ṣègbé dáadáa. abi ko da bigba ta tegun mole ka telese ko ma gbe ni gogo ko ma da bigba ti yan tegun mole elomi nbe awo ma gbe ni ese o ma gbe elomi nbe ope yin ni o ma faso elomi nbe ori o ma fo elomi nbe ese re o bere si wu elomi nbe ojuro o bere si su ori fifo elomi o ni orun su dada ko su laarin wakati meji meta ko ti laju kalele nkan yo da monitor ba dogo baboke o pelu ase lodo olohun olohun o bawa mu ko nibe ko si ni ba kana mo moni ko ma bora e male e ma bora yin pa e didele ma bo wa baba boke o ni shop number 10A oye kola plaza ni waju deba life church ni jakande gate ni isolo ni eko ibe ni baba boke o wa pelu ase lodo olohun ti enu ni so so
0: amin o baba boke o ta ofoga ti nse ma lana Olorun ni je kini se gbogbo awo okunrin fe n gbo mi lasiko Olorun ni je lana okunrin mi wa ti je pe to ba ri ololufe re ara re o ti sare dide yo ti dabi pe ah je lo to ba ba sun mo ololufe re bayi a fi wo odo ba denu kole iru ki la fe pe eleyi
1: eseun atokun te ri awon nkan te daruko hun a n pe kan ni idakole otoni dakole otoni arabeku otoni ejora otoni teso ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta nǹkan ọmọkùnrin náà náà máa dà láàmú ìdákọ̀lẹ̀ ẹni tó ń bá obìnrin rẹ̀ ṣeré yóò ṣe ń dèdè tó yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì là ń pè ní arábẹ́kú láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta là ń pè ní ojora ara rẹ̀ ó dìde kẹ́nìyẹn fẹ́ bóbìnrin rẹ̀ ṣeré yóò dàbí ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ti wálẹ̀ tó bá ti wálẹ̀ ó ti parí sẹ́nu ṣùgbọ́n tó bá dọ́dọ̀ bàbókè o a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi ṣàyẹ̀wò tí wọn náà máa fojú rí gbogbo nǹkan tí ń ṣe nínú ara bàbá àṣẹ lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbókè o wà á gbà pé ní ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o.
0: Ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o ẹ̀yin tẹ́ ń gbọ́ nílé lóko ẹni tọ́lọ́run bá ti fún ní àṣẹ tọ́lọ́run dẹ̀ fún ní àǹfààní láti máa fi tewété gbòòwò yan sàn àìwọ́ náà má máa ronú pé máa fè ní dọ́là má máa fọ̀ ládọ́túnla torí ẹlòmíì bó ṣe ń gbọ́ wa báyìí ní ìsìn àìsàn yìí ó ti pẹ́ lára rẹ o ẹ má bínú ìyẹn gẹ́gẹ́ ní òmùmí lọ bí béèrè tí mo fẹ́ béèrè yìí tó rọ́pọ̀lọpọ̀ ẹlòmíà ni à òun ti lọ gbà òun ti lọ àwo òun ti lọ kòkó bábà sásùn ọkọ náà ló ń já sí mo rò pé lọ́dọ̀ bàbá òkè o ọlọ́run ti gbàdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ ni wọ́n fún bàbá òkè o ẹlòmíì báyìí tó bá gbé ṣòro lọ tọ́lọ́run bá bí ya rẹ̀ yóò ti wá dúpẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn ńláńlá mo ní lọ sọ́dọ̀ bàbá òkè o ohun tó wá ń tẹnu mọ́nà ni pé àti lọ gbá àti lọ àwo àti lọ kòkó bábà sásùn kọ náà ni kí ni n tó ń fa ilé àti pé kí ni ọ̀nà àbáyọ láti má jẹ́ kí nǹkan èkó ṣẹlẹ̀.
1: Ẹ̀sìn atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti lọ gbá tán wà láwùjọ ọlọ́run nìkan máa sábà wá sọ́dọ̀ bàbá òkè púpọ̀ ọlọ́run sì máa fún wa láṣeyọrí nítorí pé a ní ajẹ́gùn kan tí a ń pè ní ajẹ́gùn àdáyébá. Ajẹ́gùn àdáyébá yìí bàbá tó bí bàbá wa òun ló ní ajẹ́gùn yìí nítorí pé ọlọ́dẹ ni wọ́n. Nígbà tí wọ́n wá bí ọmọkùnrin bàbá wọn sọ pé ní ọmọkùnrin tó bá kọ́kọ́ bí òun ni kò gbé ajẹ́gùn yìí lọ́wọ́ òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ wa ọlọ́run bá wa ṣe ṣùgbọ́n ajẹ́gùn àdáyébá tá a wá ń pè é gbogbo ẹni tá a bá fún kò sẹ́ni tí òun ti sọ pé ní ọlọ́run ò gbàdúrà o.
0: Ẹ tún máa ń sọ nǹkan kan pé ẹ ní oríṣiríṣi ọ̀nà àti oògùn tẹ fi ń kojú àìsàn ìṣanú ara ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ bá wa ṣàlàyé.
1: Bẹ́ẹ̀ ni ẹ ṣe wọn atọ́kùn oògùn táwọn fi ń ṣe ìwòsàn fún ọmọ ara ọgọ́ta àti márùn-ún ni tá ń pè ní 65 òun là máa fi ṣe ìwòsàn fún ara ṣùgbọ́n ìlọ́dọ̀ ti bàbá òkè o èmi ò lóògùn ẹyọ kan tó máa ń wọgbà àrùn torí bẹ́ẹ̀ tó bá dọ́dọ̀ òwọ́kè o a sọ fún ní dèdè bá ti fẹ́ fún ológun ìgbà tó fi gbà láṣẹ lọ́dọ̀ ọlọ́run tí wọn náà bá lò ó wàá gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o tí sì ń ṣiṣẹ́ bí ibo ṣe yẹ kó ṣe.
0: Ṣẹ́yìn náà ti wá rí yàtọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí eré ṣùgbọ́n ẹ̀sìn tó ṣíwájú òun ló gba pò kíní bàbá òkè o wọ́n ti pẹ́ nínú ká ṣe oògùn ìwòsàn fún àwọn èèyàn lórí àìsàn ìṣanra tó ń da ọlọ́mọkùnrin láàmú kó wá pin lórí ọlọ́mọkùnrin nìkan ọlọ́mọbìnrin náà tí wọn náà bá ń rí oríṣiríṣi àwọn àpẹẹrẹ bóyá ẹlòmíì tí àládà rẹ gan sì wá dédé má fi ìgbàlà rẹ dọ́là kàn sí bàbá òkè òní shop number 10A oyekola plaza níwájú deeper life church mo máa ń ṣàlàyé lóòrèkóòrè pé tó bá jẹ́ pé ọ̀nà ìsọ̀lọ̀ ni wọ́n ń gbàbọ̀ tó bá ti dé jákàndé báyìí ká tó rí ṣọ́ọ̀bù kíní ṣọ́ọ̀bù kejì ẹ ti rí plaza yẹn ó tóbi báyìí níwájú deeper life church ni ibẹ̀ ni shop number 10A wà iwo sa ti bere baboke o eye meje o kin je asa baboke o ilu mo nka ni won e le pe won sori ero bani soro lati mutali le tori ro ma npo nitori pe ibi to lo ba tin gbo adura opolopo eyan lo ma nfe lo be baboke o ki le fe so nipa ero to ma npo se ko se pe boya e ma soju saju pe eni to ba gbo ko boloku wa abi nkankan
1: gbogbo aba kan na jo ni wa nde gbo to ba de meka aya to sira wa be yan ba se de una la se mu se dani lo fa won yan to ra won yan won po popo iwo na to ba tin wa de de le ko le ba de ti wa laaro ati wa nbe lati ago mejo aro dagun mefa oro le
0: awon akose mose yin
1: be na gbogbo awon akose mose wa na ni won wa nbe o ba gbogbo won pata apo nbe ti wa ti re ni kaluku na ti lo mo ise ara e ngba to ba dodo wa agba pe olohun be lodo wa boke to sin ba wa si
0: ameji to da juju ni pe bi baboke o bi awon akose mose se nda yin lo odo baboke o na ni e pada lo fi adaba eto ro si to rawo ni won pada da yin lo finally so mani foya pe akose mose na ma ti mi si baboke o gaga funra won awon ni won da awon eyan lohun gba oju opo baboke o ko ma ko won lese kese 0809447113 08094471143 tabi 08022613442 08022613442 a o ni saisan taisan fi tanle lase olorun ba edumare shop number 10A oyikola plaza niwaju deeper life on la mie o digba kana
2: a retail retail en mo beto roju koko bayi
3: oju mo si se mo si na boje
2: ah en mo se
3: en ba je mo si ni fun koko fun koko bi eni bi o le soki dile ka to wogun si yo ro pe ni se ti ni lo to la se de re lani deke o ke fe o ni ti to sade da ji ona se ti ka iwo ni bi ko lo to fe nu ko o
2: ah ai sa ta ru ni mo se ko o ibi wa ni si se bayi lo bu fe mi
3: se emi ni ma se so fun pe ka lo ju to ara yin mo re fa o fe ga ma kari o le mo gi baba o ke ho
2: so mi Ìwọ́nà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bọ̀ ókè o. Kọ́ màá láyé tó gbójà lẹ́ẹ̀rẹ́ fún gbò jẹ. Ọ̀pẹ́ ìfún rogo rogo. Ara títa jẹ, ara títa ara yíyí. Kípa àwọn máa bọ́ lẹ́sọ̀ ọmọ ènìyàn kò fún ọ. Fẹ́rẹ̀ máa ṣẹ̀yọ́ sérésére tàbí tó pọ̀ lápọ̀ jù. Ìṣara tó gbu so. Bàbá òkè ò lé nípò jẹ́ atura. Lórí èyí Four three. Oh, 0 9 4 4 7 1 1 4 3. Baboke, Elubogi.

todo terror. Ìgbẹ́ kílásìkò yìí orúkọ mi làkàn wo tí gbogbo ayé mọ̀ sí bàbá gbé ọ̀rà olótú sára àtolùtọ́jú ọlọ́mọ ọkùnrin ní iléeṣẹ́ wa láti mọ̀ lè wí àtegbò fi ṣe ìtọ́jú fáwọn ènìyàn tọ́lọ́run sì ń fún wa ṣe àti pé ká ṣe àlàyé fún ara wa ohun tí ó yẹ fún yín láti máa jẹ àti àwọn nǹkan tó yẹ kí ẹ yẹra fún pàápàá jùlọ tọ́jú orí bá ti ń dàgbà sókè. Ewé àtegbò yìí ni bàbá wa máa ń lò tí wọ́n sì ń pẹ́ láyé wà ní ìlera pípé di ọjọ́ ogbó wọn. Wọ́n sì lè fẹ́ pè mí 08037938308. Gbogbo wa náà ni àwọn àbáwọ̀ àtọmọ̀ máa wa láyé àtijọ́. Wọn kì í lárùn apá bẹ́ẹ̀ ni wọn kì í lárùn ẹsẹ̀ dídùn. Àrùn sáárà yìí a máa sọkùnrin bẹ́ẹ̀ la máa sobìnrin. A ti mú kó di ogun àti bẹ̀rẹ̀ kó di ìjẹ̀gbọ̀n. Ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ ká má lè bẹ̀rẹ̀ gbádùn. Ẹlòmíì kò lè bẹ̀rẹ̀ láti kí ìrun tàbí gbàdúà. Ọ̀sẹ̀ ìlera ti ń lọ nílé-iṣẹ́ wa sì ń tẹ̀síwájú torí pé ẹ̀bẹ̀ pọ̀ wọn ni ká fọjọ́ kun. Ṣùgbọ́n o ọjọ́ péréte náà la fi kún un ìwọ náà tètè dìde fúyà báyìí kọ́ máa bọ̀ torí àwọn tán ti jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera yìí tẹ́lẹ̀ wọ́n dúpẹ́ fọlọ́run fún àǹfààní ẹ̀yìn tẹ́ ẹ ti wá tẹ́lẹ̀. Bàbá Agboọra ti wà ní ọ́fíìsì tuntun ní nọmba 13 Akinwale Street off Thomas Alakọ lọ́gbà bus stop ọgbà Nìkẹjà nílùú Èkó bí ọ sì lè fẹ́ pè mí 08037938308. Oríṣiríṣi àǹfààní lẹ ò máa bá pàdé ní iléeṣẹ́ wa níbi ọ̀sẹ̀ ìlera tí ń lọ lọ́wọ́ yìí. Ẹ fojú rinjú pẹ̀lú èmi gangan bẹ́ẹ̀ ni a ṣàyẹ̀wò fún yín pẹ̀lú ẹ̀rọ àyẹ̀wò gbàlódé tí ó mọ sọ ibi tí àwọn nǹkan wọ̀nyí lúgọ sí nínú àgọ́ ara yín. Bóyá ẹ̀yin rí àpẹẹrẹ bí pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ ara kúkú ta ìta ẹni ti ẹlòmíì tàbí kó dàbí pé kò sí ẹ̀jẹ̀ nínú ẹsẹ̀ mọ́ tàbí gbogbo ara. Ọwọ́ gbígbọ̀n ẹsẹ̀ gbígbọ̀n tàbí gbogbo ara gbígbọ̀n ni tẹlòmíì. Ọ̀pọ̀ ló ti lọ káàkiri bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ti lo oríṣiríṣi ogun tí wọn kò rí ọ̀nà àbáyọ. Ẹlòmíì ti lo ogun tí ó ti fẹ́ sọ di oníṣègùn gbílẹ̀. Má sọ ìrètí rẹ nù. Ẹlòmíì wà tó jẹ́ pé ìṣẹ́pọ̀ apá ìṣẹ́pọ̀ ẹsẹ̀ ní títí ẹ̀ bẹ́ẹ̀ lẹ́lòmíì ò sẹ̀ lè dá àwọn ọmọka rẹ̀ sẹ́pọ̀ mọ́. Bẹ́ bá dé a tó fún yín ní ajá ogun tí ó máa jẹ́ tí gbogbo ogun tẹ́ bá ti lò nílé-iṣẹ́ wa kó mọ ṣiṣẹ́ nú àgọ́ ara yín. Lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́ ọba tí ń lògùn èmi àkànwó lẹ́ẹ̀tì máa yan ọlọ́run lógo. Ọ̀pọ̀ kò lè rí ibùsùn méjì bí sara máa fà á sọ bí kó máa rìn wọ́nkúwọ́nkú tàbí kó máa rìn tàgétàgé bí ẹni tó fẹ́ ṣubú kó rìn kó máa wá ibi tí yóò fìdílé. Ẹlòmíà máa rìn bí ọmọdé tó sẹ̀ ń kọ́ ìrìnrìn. Àrùn sára yìí ti ṣe ẹlòmíì darúgbọ̀ ọ̀sán gangan tètè dídé fúyà báyìí kọ́ wá sí iléeṣẹ́ wa. Ẹyin dúndùn ìbàrá àdí ríro orúnkún ni ti ẹlòmíì. Ẹsẹ̀ wúwú tàbí kó wúwo tàbí kó nira láti gbé ni tẹlòmíì. Kódà bí ìgbà tẹlòmíì ń tẹ ẹ̀gún mọ́lẹ̀ látẹlẹsẹ rẹ̀ títí tí bàtà ó fi bọ́ lẹ́sẹ̀ ẹlòmíì kò ní mọ̀. Ẹsẹ̀ ẹlòmíì yóò máa gbóná tàbí kó máa tá bí ẹni pé wọ́n fi àtara lẹ́sẹ̀ tàbí kí nǹkan máa ṣe wùnìwùnì nínú ẹsẹ̀ ẹlòmíì. Ẹgbẹ́ tara ẹlòmíì wúwo tàbí kó kúdélẹ̀ gbogbo nǹkan mi àrùn inú sára ni. Orúkọ oríṣiríṣi ni wọ́n ń pe àrùn sára wọ̀nyí. Àwọn míì àpè láwọ́ká inú egungun àwọ́ká inú sàn. Bẹ́ẹ̀ ni àwọn míì ń pè láàrùn ọmọlé egun tàbí sangun tàbí làkúrègbè. Bẹ́ẹ̀ ni àwọn míì ń pè ní rheumatism àbí arthritis. Tí àwọn eléyìí náà tún pín sóríṣiríṣi ọ̀nà. Tí àwọ́ká inú sàn ara bá lágbára tán a máa ba ẹ̀jẹ̀jẹ́ nínú sára. Tẹ́lòmíì ò máa tọ́jú ọfà bẹ́ẹ̀ ni àrùn àwọ́ká yìí ó ní dàgbà rẹ̀ láàmú kì í sọfà. Nítorí pé àpẹẹrẹ ọfà àti àpẹẹrẹ àwọ́ká inú ẹ̀jẹ̀ tó bá lágbára tán ó fojú jọra wọn àmọ́ kì í ṣe bákan náà. Àyẹ̀wò tá a bá ṣe fún yín iléeṣẹ́ wa ni ó fi hàn bóyá ọfà ni àbáwọ́ká. Ìsára ológun ẹ̀jẹ̀ àtomi káàkiri àgọ́ ara tí ìsára yìí bá lágbára tán ó lè kó bá ìríran ènìyàn bí kó máa rí kùrukùru tàbí kó máa rí bí ọyẹ. Ẹlòmíì ò rí nǹkan tó súnmọ kò ní rí nǹkan tó jìnà sí. Ẹlòmíì ò rí nǹkan tó jìnà sí kò ní rí nǹkan tó súnmọ. Ìsára yìí kò ní ti ń láàyẹ tó fi wá lọ kó bá ojú. Téèyàn ní àrùn ìtọ̀ ṣúgà a máa kó bá ìsára tí ó máa jẹ́ kí èèyàn máa rù tí ó máa gbẹ tí ó sì máa da ìsára láàmú. Bẹ́ẹ̀ làrùn ẹ̀jẹ̀ ríru a máa ṣàkóbá fún ìsára tí ó bá lágbára tán ó lè fa orí fífọ́ àbàdì tàbí káyẹ̀lómì máa lù pípípì tàbí kó fa àìlégbápá kan ẹsẹ̀ kan
fẹlọ mi ta mọ lawọn ro parose tabi arun ategun atebu buruku ko ni feluwa ṣugbọn e je ka mu oju to ra wa lasiko o ba la mo wi pe isara o n olomo okunrin fi je olomo okunrin lese isara balagbara tan lọpọ agba a mo ko ba olomo okunrin eni to tin se bi igba meta tabi ju be lo tele tele yo wa je ni ti o ni le se ki se ka je ka mu tabi ka wo so ni ko lobirin fe lọdọ ololufẹ rẹ ọlọmọ ọkùnrin gbọdọ tó ní ọmọ ọkùnrin ó sì lè fẹwọ sọyà rẹ pé ọkùnrin lòun ó sì lè lu ìlú àlùjọ tí ó kí ìwọ ọlọmọ ọkùnrin tí ìwọ náà wo ara rẹ dáadáa tó rí pé kíní yìí kì í rí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ sàdédé ló bẹ̀rẹ̀ lójijì tètè kan sí bàbá gbú ọrà láti wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní iléeṣẹ́ wa ní báyìí a ti wà ní nọmba 13 Akinwale Street off Thomas Alakọ ọgbà bus stop ọgbà níkẹjà nílùú Èkó ń bí. Ọpọ́ ti logunlogun tí kò rọ́nà àbáyọ tó ọba jẹ́ ọ̀dọ̀ ni àkànwó ọgbà pọ́lọ̀ fẹ́ nìkan ṣe ju ẹnìkan lọ. Orúkọ oríṣiríṣìí ni wọ́n ń pa ìlera tí máa ń dọkùnrin láàmú yìí ẹlòmíà pé ní ìdákọ́lẹ̀ ẹlòmíà pé ní ojora bẹ́ẹ̀ ni ẹlòmíà pé ní sẹ̀kọsùn lọ ẹlòmíà lásùkì ní ń dàún láàmú bẹ́ẹ̀ lẹ́rẹ̀ẹ́ lòmíì ara yẹn yóò le ṣùgbọ́n tó bá kòkó súnmọ́ lólùfẹ́ rẹ̀ yóò wálẹ̀ ni bẹ́ẹ̀ lẹ́ lòmíì ó gbìyànjú láti ṣe láàrin ìṣẹ́jú aya tó bá dé bẹ́ẹ̀ ara rẹ̀ yóò ti wálẹ̀ tí kò sì ní le ṣe ìmíì mọ́ ẹlòmíì ó gbìyànjú láti ṣe aya rẹ̀ ó lágbára nǹkan ọmọkùnrin ó wálẹ̀ eléyìí làwọn bàbá wa ń pè ní ojora bẹ́ẹ̀ lẹ́ lòmíì ó gbìyànjú láti ṣe níbìkan tó bá débò míì kò ní le ṣe eléyìí làwọn bàbá wa ń pè ní tẹ̀sọ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ọlọ́mọ ọkùnrin kò lè bọ́ra lẹ̀ níbi tọ́lọ́mọ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ wà nítorí nǹkan ọlọ́mọ ọkùnrin tiẹ̀ ó kéré sọ́jọ́ orí tẹ́lòmíì bá ṣe ìgbọ̀nsẹ̀ tán yóò mọ fọwọ́ ti kinní kan wọlé lójú ilé ìgbọ̀nsẹ̀ rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ṣàkóbá fọkùnrin ni kí ènìyàn dàgbà kò ní kó má ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́mọ ọkùnrin nínú ilé gbìyànjú kọ́ kàn sí bàbá gbọ́ ọ̀rọ̀ àpèmú sórí 08073338 08. ọpọ́ ti lùgbàdà oríṣiríṣi gẹ́gẹ́ bí àrùn ìbálòpọ̀ tí ọ̀pá máa pariwo ara síta ara jíjájẹ inú kíkún inú kíkùn tàbí inú kíkan tàbí kí nǹkan máa rìn káàkiri àgọ́ ara lòmíì ara gbígbóná láti mú tàbí orí fífọ́ lọ́pọ̀ ọgbà ní tẹlòmíì kí ó máa rẹ ènìyàn láti mú gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ń ṣàkóbá ó lè fà á kẹ́nìyàn máa wojú ọlọ́run fẹ́ẹ̀rẹ̀ ìgbéyàwó ìwọ ọlọ́mọ ọkùnrin tí ìwọ náà ti ṣe àyẹ̀wò tí wọ́n sọ fún ọ wípé ó ní tí ń bẹ lára ọmọ ọkùnrin tiẹ ti lẹ tàbí kò gbé ìwọ̀n tó tàbí kò ní ẹyìn kankan nínú kí ní fa ìdádúró wọ ọlọ́mọ obìnrin bóyá ìjù ni tàbí inú gbígbóná tàbí sàlẹ̀kùn dídùn tàbí nǹkan oṣù tiẹ ní ṣe ségesège tàbí ẹ̀dà ní ti tiẹ ọlọ́run yóò bá mi dùn ọ́nú ọ̀lẹ́ ayọ̀ yóò sì sọ nínú rẹ láìpẹ́ jọjọ akọ́kọ́ àtìyàwó ẹ kàn sí iléeṣẹ́ wa fún àyẹ̀wò àtọ̀nà àbáyọ lórí nǹkan tó fa ìdádúró fún yín ọ̀pọ̀ a máa tọ̀ látọ̀jù tàbí kó ní ìtọ̀ yìí kò jáde dáadáa tàbí ó ń ta òun tàbí ń dun òun tàbí kí ènìyàn máa tọ̀ bí ìgbà mẹ́fà mẹ́jọ lálẹ́ kílẹ̀ tó mọ́ tàbí kẹ́yọ ìmọ̀ jáde dáadáa kó máa ṣe séréséré tàbí kẹ́yọ ìmọ̀ pọ̀ lápọ̀jù tàbí kó dàbí wípé ẹ̀yọ yìí kò tán nínú tí eléyìnbó ń pè ní prostate enlargement a ti ṣe àwárí fún àrùn ìṣètọ̀ láàrin ọjọ́ márùn-ún tí ọmọ dúpẹ́ fọlọ́run kí ni ìdájú kan tiẹ nínú àgọ́ ara rẹ bóyá mo mẹ́nubà àbí mẹ́nubà àmọ́ wọ́n sàlẹ̀ ṣàlàyé bí ṣe ń ṣọ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ kì í rí oorun sùn dáadáa lẹ́lòmíì bá sùn lálẹ́ tó bá ti lajú kò sórun fún un mọ́ tí ilẹ̀ yóò fi mọ́ àwa tá a ní arúgbó ńlé ẹ jẹ́ ká mójútó àwọn arúgbó wa tètè gbé wọn wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní iléeṣẹ́ wa wọ́n sàmọ́ àwa gbọ́ ọ̀rà pé ọlọ́run fi ewé àtegbò jí nǹkan wa àti nílò rẹ̀ fún ọmọ ádámọ̀ òtítọ́ inú àti òdodo tá a fi ń ṣe iṣẹ́ níléeṣẹ́ wa ló sọ wá di aṣíwájú bí wọn náà bá dọ́dẹ̀ ní àkànwó bàbá gbọ́ ọ̀rà ọ́ dúpẹ́ fọlọ́run kàn sí mi níbi ọ̀sẹ̀ ìlera tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ọjọ́ péréte ló kù ìwọ náà tètè wá jàǹfààní rẹ̀ lọ́fíìsì wa ní nọmba 13 Akinwale Street off Thomas Alakọ ọgbà níkẹjà nílùú Èkó ń bí gbogbo ibi tá ọba ti ń bọ̀ wọ ọba ti dọ́gbà bus stop ìwọ bèrè nọmba 13 Akinwale Street lẹ́yìn tí wọ́n rí wa ọ sì lè fẹ́ pè mí 08073338 08073338 ọlọ́run kò ní fi àìsàn ara dè wá mọ́lẹ̀ o a ó máa retí yín ó dàbọ̀.

Shalom.

0: lọ́nà ìbẹ́, lọ́nà ọ̀rọ̀, lọ́nà ìṣáájú. Ọlọ́run ọba mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kó, alábẹ́là á sáàtọ̀. Tọ́dọ̀ bá wá kó, òmùwẹ̀ là á pè o. Tó bá wáyé ti pé tó ta bá gbàdé ni ká ṣètọ́jú ojú. Kójú ó mọ́lẹ̀ lékisí, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba mi dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gẹ́gẹ́ lọ́lọ́run ọba mi rán. Àwọn lọ́lọ́run ọba mi rán torí wípé ọlọ́run ọba mi fẹ́ nìkan sí jẹ nìkan lọ. Àmọ́ òun bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka pọ̀nà ọjà. Ẹ kú òkèlè.
1: Láti àti pariwo lọ́jọ́ tó ti fẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti jẹ́ ọ.
1: Àbágangan lẹ́wọ̀n abájọ́.
2: Gbogbo ènìyàn náà ń
1: sọ̀rọ̀ èyí kéyìí ti ń kojú ìríra ẹ̀dá.
2: Ó ti pẹ́ kàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó.
2: Ó ti sùn yí.
1: Ẹ ti fẹ́ gbà kẹ́wọ́.
2: Ẹ mà ní gbà
1: kẹ́wọ́ àbúrú wa.
2: Infection ló ń jọ wá lẹ́nu tó ti wá jẹ kan náà.
1: Tó ń ṣe àkóbá fojú wa.
2: Àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹjù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sọ̀rọ̀ ojú lè gbà wá.
1: Ṣé bàbá Fúlàní wúlà kéègbò fún tó fi lè kojú ẹ̀?
0: Bó sì jẹ́ gẹlẹ́ lẹ̀sẹ̀ gbọ́n. Ẹ pé bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ò mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé ó tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tó lọ́wọ́ bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin yìí àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bí kójú kójú dédé máa sú ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtúù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wọ bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe dégbù òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bẹ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Wọ́n lọ́wọ́ bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kù ni. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá lọ báyìí. Òun mọ̀ mọ́bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ̀débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbé ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn ó di ọ̀dọ̀ ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti rí bí ọyẹ tẹ́lẹ̀. Bàbá tó ti rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ lé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó. Ẹ̀yin ẹ máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yí o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Gbọ́, ìwọ tó o bá ti gbìyànjú gbìyànjú tó o ti lọ káàkiri o ti lọ gbá o ti làwọn nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbí pé o ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tó mojúlèjà rẹ̀ ni o. Àníṣe mo sì tún tẹnu mọ́ torí pé ohun tó bá dáni lójú àáfi gbáyà ni. Gbogbo àwọn tí wọ́n ti wá sílé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, gbogbo wọn lórí gbàlà. àrídájú lè rí jẹ́ o bó ṣe jẹ́nu ẹjẹ́ ká polówó ọjà náà mò ń bọ̀ o ẹ̀kú nǹkan.
3: Àwọn àgbàgbọ́ yìí sọ pé igi gbogbo máa gbọmọ lójú àtòkèrè máa ti ń lọ. Àmójútó ìlú rẹ̀ láṣẹ kókó ṣe pàtàkì. Kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wá. Bí bá bí ẹ pọ̀, tí o bá wá ń ṣe àkíyèsí yìí kí ní àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ̀. Tètè dìde fúyà kó tó pẹ́ jù. Ó ṣe é ṣe kó o ti ní ọ̀gbára lọ́gbọ̀dọ̀ tí wọ́n pe ìṣòro àìṣedéédé ìríran rẹ̀ lórúkọ oríṣiríṣi. Má tún fà kókó ṣòfò mọ́. Tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ̀. Tètè sọ síta láti lè jàjàbọ́. Tó bá wáyé bẹ́ẹ̀, máa bọ̀ lọ́dọ̀ Osuma Herbal. Òtítọ́ inú àti ìbẹ̀rẹ̀ Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tí wọn kò rújúra.
0: Ẹ káàbọ̀ padà. Fáìlì tẹ́lẹ̀ rí nọ́mbà Osuma Herbal mọ́. Nọ́mbà wọn rèé o 07031561 68 07031 61 58 90 16 091 57 58 90 16 091 57 58 90 16 nọmba tẹlẹ pe baba sina iwọ ti ri di oye tabi o ti ruku ruku oju lewo o n ta bayi bayi abi eyin oruko to wo ki won le ma pe fun o abi eyin tile ti fe gba kamu e ma mo gba kamu aburu e ma gba kamu yi e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado ẹ tètè dìde nlẹ ẹ máa bọ níléeṣẹ Osuma Herbal Eye Solution. Bàbá gangan ń bẹ pẹ̀lú ìmí nílé agodo. Ẹ̀yin tó bá yá ẹ gbóhùn mọ́ o. Èmi ń sọ fún yín pé tó bá jẹ́ tìka sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí ní igbó o. Kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ mẹ́jẹ̀ ń tàn yín àkọsẹ́ ní èso o. Màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ ọmọ inú wọn lẹ́nu wọn. Kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ náà ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara. Ó wọdà pa ó kó bá a pa ó wọdẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹlòmíì bá rìn díẹ̀ wá sinmi láì mọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mọ̀ ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀.

Awa oma, bubu awa oma.

0: ọba àdó ti dé gbìyànjú rẹ̀ ládé bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ òsúlá aba isolution ibẹ̀ ní kẹ́ ẹ lọ o ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀ ọlọ́run ọba àdó ò dé gbìyànjú yẹn ládé wọ́n fojú wọn rírà kedere káwọn náà ó fi àlàáfíà lórí ayé kéèyàn ó fẹ́ jẹun kórí náà ní n tó fẹ́ jẹ àbí kálejò ó wọlé ká tètè mẹni tó wọlé ọlọ́run mọ̀sẹ̀ wá lájá wọlé kàbí táwọn wá sọ pé kàbírù káàbọ̀ tí kàbírù ó wọlé táwà mẹ́wúrẹ́ ìwúrẹ́ jáde àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn án láìsùn tójú ò bá fọ́ ẹsẹ̀ ò ní sìnà àìṣedédé ojú ló ń mèèyàn sẹ̀sẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele ènìyàn tó lọ́wọ́ bá mi bá kádàrá pé ànádà mi wọ́n dópin lórí ojú wọn tó yọ wọ́n lẹ́nu lọ́lọ́wọ́ bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú o òsúlá aba isolution òpó ọlọ́wọ́ bá mi làwọn dìbú o òpó ọlọ́wọ́ ni wọ́n bá dúró bẹ́ẹ̀ sì rèé àwọn òkè ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí tá a bá pè wọ́n ní sẹ́yìn nínú alágbo nílẹ̀ yìí gáàsù sàmánì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ ṣé ìròyìn iléeṣẹ́ òsúlá aba isolution kò tí ì dé ṣé tí ìgbọ́ ti yín ni àbẹ́ ẹ̀ máa gbọ́ tantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri ipò àìrìnàkàwé tẹ wà yìí àìrìnàkà báìbù ẹ lè ka kùránì kòtù lẹ́yìn wò ojú yìí ó wá ń jọ gegele ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde só tipẹ́ ló ti yín lẹ́ti wà lẹ́nu ẹ̀ àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí ẹ̀yìn ẹ pe nọ́mbà yìí o àwọn lọ́lọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá láwọn ojú ó yá ẹ mú báyìí kẹ́ẹ̀kọ́ nọ́mbà ò kalẹ̀ báyìí 091 57 58 90 16 091 57 58 90 16 tàbí kẹ̀pẹ̀ 070 38 61 51 68 070 38 61 51 68 nọ́mbà bàbá òsúlà lọ. Bàbá òsúlà ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé táwọn ń bẹ lókè ìpẹ̀ kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀m̀pútà ìmọ̀ fìgò sójú kàwé ìmọ̀ fìgò sójú ka báìbù kì í jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú ẹ wò ó ohun tó ń yọni lẹ́nu nínú ojú la àbámójútó ka ìjẹ́ a ká fìgò sílẹ̀ ẹ wò ó ẹjẹ́ ń tú bàbá sílẹ̀ ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn ẹ kú kalẹ̀.
1: Ìlàjà tún pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti gé ọ.
1: Bàbá gangan lẹ́wọ̀n bá tí ò máa
2: dẹ́rù. Gbogbo ènìyàn náà ń
1: sọ̀rọ̀ èyíkéyìí ti ń kojú ìríra ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́
1: kàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
2: Ẹ ti náwó náwó.
1: Ó ti sùn
2: yí ẹ ti fẹ́ gbà kẹ́wọ́.
1: Àwọn àníyàn
2: kẹ́wọ́ àbúrú
1: wa. Infection ló ń jọ wá lẹ́nu tó ti wá jà kọ lẹ́nu.
2: Tó ń ṣe àkóbá fọ́jú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹjù ṣúgà ní òjẹ́ kojú wa ó kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sọ̀rọ̀ ojú lè gbà wá.
2: Ṣé bàbá òṣùlà léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀?
1: Lọ́rọ̀ lẹ́nu bàbá òṣùlà gangan.
2: Torí ẹnu ọlọ́fà
1: àti bá wọn ká o.
3: Tó o jẹ́ mo tún kí gbogbo etí tó láǹfààní àti gbọ́ wa pé a kò déédé àkókò yìí. Àkànṣe ètò ní látọ̀dọ̀ bàbá wa Ọláwálé Oṣù Ọlálé tí gbogbo ayé mọ̀ sí Òsúlà Haba. Ẹ bàbá kí wọn ó lè mọ̀ pé ẹ̀yin gangan lẹwà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ dárúkọ yín fún àmọ́ Nàìjíríà.
4: Ẹ kú déédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Ọláwálé Oṣù Ọlálé aláṣẹ iléeṣẹ́ Òsúlà Haba.
3: Bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun ó mójútó ojú ti fi ríran lágọ̀ọ́ ara.
4: Ẹsẹ̀ atọ́kùn tí èèyàn bá ti ń rí bí ọyẹ tí èèyàn ń rí kùrùkùrù tá ń wo kòtò tó ń jọ gegele tá a dẹni tí ń bọ̀ lọ́ọ̀kan tá a dojú wọn mọ̀mọ́ gbogbo ìgbà lẹ mọ́ wa mi lójú pòròpòrò gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe kin bíi funfun lẹlòmíì máa ń rí ọ yẹ ká tètè máa kíyèsára pé ìpè

0: sẹlẹ̀ sí ìríran wa nìyẹn ṣe mọ̀ wípé bẹ́ẹ̀yàn bá fẹ́ lówó ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé bẹ́ẹ̀yàn bá lówó tí ò fẹ́ kọ́ lọlẹ̀ ojú ni ó fi máa tọ́jú owó tó ní ó túmọ̀ sí pé ojú làbá kọ́kọ́ mójú tó lágọ̀ọ́ ara bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó o lẹ̀ ṣe ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágọ̀ọ́ ara nípa ìríran ọ̀nà wo lẹ̀ ń gbà ọgbọ́n wo lẹ̀ ń dá sí
1: ẹsẹ̀ atọ́kùn ọ̀rọ̀ wá dàbí ẹni pé nǹkan tí ọlọ́run bá ti yọnu sí tẹ̀yìn bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o ṣe ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí àgbékalẹ̀ lórí òdodo lórí káfíwé àti gbòsè ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá yìí bàbá ọlọ́run fi fún wa tẹnu
0: kọ́ òun tètè pọ̀lú kọ́ òun kí n tó gbà yín lálejò lórí ètò yìí èmi fúnra mi ti ṣèwádìí dáadáa bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọn ṣe lè rí.
2: N bí gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́ lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́ ẹ sọ pé ẹ ń lọ sí Asọ́lọ́ Bus Stop inú epo tó dojúkọ Asọ́lọ́ Bus Stop yẹn street tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa Street number 30 ẹ bèrè fún làbà ń bẹ̀ ẹ̀yìn ti fọ̀ tẹ́ ẹ bá ti dé fọ̀ ẹ bọ́ lẹ̀ ní Fresh Park Bus Stop ẹ bèrè Takuti Jesu Street ilé bàbá àgbòrò ẹ ti rí bánà wa ń bẹ̀ ẹ̀yìn ti Sadam ẹ lọ sí Ìláyè roundabout ẹ wọnú àkí wọn yẹn ẹ bèrè Fúláhàbà níwájú CAC Church tó wà ń bẹ̀.
0: Ẹlòmíì ìtìjú ni òjò jáde ìtìjú pé ṣé adúrú mi ṣé gbọ́dọ̀ gbọ́ pé mò ń wá ògùn ojú káàkiri àbí mi ò ríran dáadáa. Bàbá ìmọ̀ràn wo lẹni fúrú àwọn èèyàn bẹ́ẹ̀.
1: Ìbàrà mi fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n ní pami mara kí n pẹ́ lórúkọ àìsàn ń jẹ́ kí mi síta kí n fi ọ́ sílẹ̀ òun lórúkọ rẹ̀ kejì ntí bá ń se èèyàn tí ń bá fi mọ́ra ó ń tọ̀ wọn ò fẹ́ kó fohun sílẹ̀ nìyẹn ẹ tètè bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ mọ́ fìgbàlàdọ́là ẹ máa bọ̀ lórí iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ ọlọ́run ló fi rán wa o.
0: Bàbá kí làwọn àṣírí tí bàbá yìí ń lò torí pé kí n tó mọ̀ yín ni mo ti ń gbúrò yín òsúláàbà pàápàá jùlọ lórí ìtọ̀rọ̀ olójúdé yìí nípa pé kéèyàn ríran kedere tàbí tó bá jẹ bí ẹni pé ìríran èèyàn já gerege kò kílẹ̀ àpẹ́ ẹlòmíì ẹni tó bá súnmọ́ kò ní rí àfi tí wọ́n bá mú jìnnà sí ìṣọwọ́ wakọ̀ ẹlòmíì torí pé kò ríran ni òjò wakọ̀ mọ́ tó fi gba dráìvà ẹlòmíì ránṣọ́ránṣọ́ tí ò jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ mọ́ ni pé ojú yẹn kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ìyẹn bẹ́ẹ̀ o. Bàbá ṣé àjogún bá ni àbẹ́yìn náà lọ kọ.
1: Ẹsẹ̀ atọ́kùn ṣe rí iṣẹ́ ìtọ́jú ojú nílànà tìbílẹ̀ àti àwọn àìsàn míì tó ń fa sábàbí rẹ̀ ajogúnbá ni o iṣẹ́ ẹ̀gbọ́n bàbá tèmi ni. Nígbà náà lọ mú bọ́ wá lọ má wo wá a rò pé wọ́n ń fìyà jẹ wá nígbà náà.
0: Bákan náà yín ṣẹ́.
1: Ṣẹ wá rí ìgbà tí a wá bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ yìí tá a wá ń bá dára kékeré a wá dàbí dán nígbà ìlà tó wá mọ̀ yí pé àṣeódá kéèyàn ó farabalẹ̀ àṣeódá kéèyàn ó jókòó tàgbà.
0: Bàbá ẹ jẹ́ ń bèrè báyìí torí ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ bèrè lọ́wọ́ yín pé ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé téèyàn bá fẹ́ lò sójú ó láti kàn sínú ojú ṣùgbọ́n nígbà mo délé iṣẹ́ yín mo rí pé gbogbo ohun tẹ́ ẹ ṣe kalẹ̀ fún ìtọ́jú ojú yìí kò sí tí wọ́n ń kan sójú ń bẹ̀ mímu àti lílò ni.
1: Ẹ ṣeun. Tẹ bá rélo míì tó bá pè wá bàbá àwọn ti lọ táwọn ibìkan o ṣe ṣe pé táwọn bá dòdò yín òun kà kí ní sáwọn lójú ni àwa láwọn wa sọ fún ẹ pé ẹ lọ fọkàn balẹ̀ nílé iṣẹ́ ti wá o gbogbo ewé àti ègbò tá à ń lò ṣe ìtọ́jú ojú ẹnu báyìí lẹ ti gbà lóo ẹ sì máa wá fi ilé ẹ lójú gbogbo àwọn egbòogi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ nílé iṣẹ́ wa lílò ni sẹ́nu.
0: Kì í ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà ti ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ìtìgò bọ ojú wọn à lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbòogi yín òun jùgò lẹ̀ fáṣán kinní ètí wọn fi ń ṣe oge nìkan nílò báyìí.
1: Bàbá tẹ rí abala bíi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa nílà áká yìí nílé. Ṣé rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rè é gbàgò ó dàbí ẹni pé èèyàn ń gbìyànjú àti fún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ kọ̀ǹplẹ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọ́n á fún yín nígò kan.
0: Wọ́n fún yín nígò.
1: Tẹ bá tún padà lọ wọ́n á tún mú gò yẹn wọ́n á tún ṣèǹjẹ̀ fún yín.
0: Ok wọ́n máa pààrọ̀ gò.
1: Bẹ́ẹ̀ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú
0: ya to kun pe bogo yen se le lagbara to le wa fi soju to le mu imole wa ti oju ti ori nkan kan mo
3: se ti en to lo n lo si lo ibo o se itoju oju nbe to pada de Nigeria wa nbi odidi odun mewa ba ko lo fi ri kurukuru to si wa si le se wa to mo je ori ati gbolo lodo wa tolorun si se yanu
0: baba eleyi bayi ojo yan loju pe egbogi te yan le papo mara won ti o se lo mo toju oju lai se pe yan kan soju iya lenu lagba ni onile yoruba yoruba an gbianju baba kin to yonda yin ero ba ni soro ti won le pe yin si 070-0708-38-31-61-61-51-68-68 baba iru awon esanwo lo le sokunfa isoroju awon pe ise abinibi yin ni tejogun ba ajebire lodo iru awon esanwo lo le ma sokunfa
1: ese atokun emi a ma so wi pe eni to ba mo ko ndi mo lati se itoju isoro to nkoju ire re da ti o ba ni imo lori awon aisan kokan to le fa sababi re oluwa re o mo nkan kan o
0: baba e ba daruko bi meta nbe a mo ko o po to le ma sokunfa iru awon aisan be
1: ese atokun apoju suga o je akoko elenkeji te yan ba ni chronic infection ri o le se okunfa isoro to nkoju ire re da pari pari re ni ogbologbo akona
0: o tumo si pe mete ta yen olori awon okunfa to le fa keyan mo ran daada ni
1: be ni atokun
0: e soro apoju suga lekan ti eyan ba n sakiyesi apoju suga lagbo ara ona wo lo fi le gba pe ohun ti ni apoju suga iru awon ara apere wo ni o mo ri
1: ese atokun ibere te beere lowo mi yi ibere to kenu ni o te ba n bo ikun bo mo rin omo o tete fura apoju suga lo nje be o koni mu wa o koni mo mo wa o gbugbu awon to ti mu olorun loju eni ba n tun won le ti eyan ba ni apoju suga a dabi en pe aye n se oluwa re ni ere lomi ko bu mi kan lo mu bi mefa ni o fi seyin e pada bo se mu mi be lona ofun re n try be pa ti ri eyan to ni apoju suga apoju suga yi lo ma si waju ti fun pe eyan to fi bere si nga ti fun pa ba ti wa ga to ja scale e mo wa ri eni be tan ba ju kan le bi aya won sa dede ja se ri elomi ti suga yi ba ti lo to ti bo to ti wo inu isan ara won a wa je ko bere si ma re gbogbo isan ara wa re elomi ma gbese lele a bere si kan mo irun buso meji a di wahala elomi to ba gbese lele bayi to ba fe gbese a dabe pe won de block mo won ni badi ni ti suga ba po ju ninu ara ki je eyan ronun sun ti suga ba po ju ninu ara ohun lo ma si waju to ma mu ki elomi ko la oju le ti won ni ri nkan kan mo rara
0: baba wa e soro nipa chronic infection iyen aisan arun ti eyan ko latara ibalopo ni akọ naa nko te menu ba lekan to ba ye pe to ba n se eyan lagbo ara o le fe sokunfa irina deede
1: ese atokun e je ka koko bere latori chronic infection te n so yen tori pe awon ti nkan won yi se won yi tete ki sara ko to wa joba lodokun esa teyan ba ni chronic infection won le koko ma ri ru awon apere won yi isokunrin isobirin oju ara le koko ma yin wa ti nkan gan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun gburugbu be ni gbogbo ara a ma gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu ago ara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta n so yi ohun na lo bi akọ na run te ba n gbo ogbologbo akọ na run nbi kan lo ti bere se ri ogbologbo akọ na run ta n so yen te ba ri elomi ti na run ba gba won mu anu olorun o se yin fun won te elomi ba n bera bayi ti ba yun ra bayi ni bus stop ko ti emi fe wo boye nikan kan wo afoku go n pe lapo elomi to ba de bus stop nbi o ba ka won larade ta ba n fi n bera kurakura bayi n o ti eni mo pe ibudoko lawon wa iru ogbologbo akọ na run yi ni ma n wo si yan loju ti ma wa ba oju ti awon baba ojo won ni gbagbo pe eni to ba fe se itoju isoro ti n koju iriran eda ti o ba mo nipa oogun kan to le koju ogbologbo akọ na run onitorun o mo nkan kan o keyin o wu ti gbongbo ti gbongbo nitori pe ese kan kii deede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ohun ti n sele si iriran eda o nibi ti gbongbo re ti bere baba wa wu gbongbo re yoo dabi en pe eyan ge igi lori ko mu tegbotegbo ni nti ma wa fanu wa re lomi won ti lo se oju bi emeji bi emeta eja bi wole re kini idi re ti won se fi n pada sibe ohun ti n se won tegbotegbo ni eyi to wa loju nikan ni won mu nile ise osula aba nbe la ti n wu gbogbo isoro ti n koju iriran eda ati gugu awon aisan to nfa saba bi e tegbo tegbo te wa ni gburo re mo to bo tin je tolorun
4: tutun tun leleyi o lati ile ise osula aba osula extra bitter lo nje bo mo kekere ta gbagba lagba ba nje ntodo todo ati ke ya lo ni osula extra bitter ninu ile o eyin te fe kara yin to wu o ko fuye e fe mori ba lowo igbanse to le koko to nfun ni ni tia e ma lo egbogi alagbara bi ara osula extra bitters gbogbo idoti to ti di sinu isin ara wa ti ko je ko mi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo iri bi e larin awa mi gule gule elomi agbese nile se lo dabi pe won te lailonu male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elomi ni badi osula extra bitter ni ke ma lo o ma re wa tenu tenu ogbologo infection to wa ninu eje gbogbo e lo tula extra bitter o fo danu ka wa moribo lowo ara yinu ara tita owo ati ese to ngba ri ogbologo kokoro inu eje olojo pepe to nba agbo ara wa wo ya ija gbogbo e lo tula extra bitter kaju e eti yin to npariwo nkan to le mu wa lona ofun to nse bi kapo ta ode ripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula extra bitter ni ka elo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni ku wa dana aye saroye apariro ese riro orunku ati gbogbo bi to ndun wa ninu ara ta ti nawo nawo si inu wa ton kun gburugbo eyo yin to npo lapoju gbegbin lelomi ngbe kin ki won to le to eyo elomi a ma wa sere sere osula extra bitter ni gbogbo awon eniyan pataki nlo ti alaafia won fi je pipe o e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi nibi kibi ti won gbe sticker sile to npariwo ogun ile ise osula aba awa ko la ran won nise o gbogbo isara to ti doku te ba nlo osula extra bitter gbogbo re lo ma

tó wọn ní mo jẹun elédìdí mo pa elédìdí mo yọ kúrúbótó mo jẹun aláàsán mo pa aláàsán mo yọ kúrúbótó mo jẹun ẹlẹfun mo pa ẹlẹfun mo yọ kúrúbótó mo wá tún jẹun alápèta mo pa alápèta mo yọ kúrúbótó àti èdè àtẹfún àtàpèta àtàsán ó fò kúrò lórí mi àti gbogbo olólùfẹ́ mi pátápátá ẹ káàlẹ́ o mo kí wa tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kí wa tológun tológun ní gbogbo ibi tí atẹ́gùn ìkànnì tó ń fẹ́ dé pé ẹ kú dédé àkókò yìí mo kí wa lóbìnrin lọ́kùnrin lọ́mọdé àtàgbà oyún inú àṣẹ bí gbogbo apáta ni mo kí ogúnrégé lètò ètò ni ogúnrégé ìkànnì ìfẹsowápọ̀ táyé mọ̀ sí bond 92.9 tó kalẹ̀ sí nọmba 1A adékúnlé fàjì road ìkẹjà nílùú èkó ń di ààrẹ bí ibẹ̀ ni bond fm kalẹ̀ sí tá a ti ń dábí ẹdùn tá à ń rọ̀ bí òwe lórúkọ gbogbo àwọn lọ́gàálọ́gàá níléeṣẹ́ rédíò yìí lórúkọ olóòtú ètò yìí alhaji abdulrasheed akọláwọlé bákàrè tí gbogbo ayé mọ̀ sí àròyìn ìdòwò lórúkọ wọn mo fi ń kí wa o lórúkọ àwọn náà la mojú ẹ̀rọ àwọn la kéde ètò tí wọ́n ń pè mí wọlé àwọn ẹlẹ́tí ń gbádùn látàárọ̀ lórúkọ gbogbo ikọ̀ ètò ogúnrégé nìkànnì yìí mayowa adédèǹbù ghana boy lórúkọ ọlámilékan aládé àwàdà kẹrẹkẹrẹ lórúkọ títílayọ ìlú dèníyà ní ìtàn adédọyìn mo ń kí wa lórúkọ àbíkẹ akéwì àbíkẹ oníbàtà ọtúnba bọwàjì adékunlé lorúkọ tèmi onígbọwọ ló lètò ètò ló lonígbọwọ ojú lonígbọwọ orí gbogbogbò lonígbọwọ ọnà fún àtàpà kò ní sonígbọwọ ìka bàbá wa alhaji tajudeen àfọlábí tí gbogbo ayé mọ̀ sí alhaji success àsúmọ́ba níwọ̀n ẹgbẹ́ jájìnà sọ́ba níwọ̀n ẹgbẹ́ fàrọ́ba fílọ̀ bá ń pa bàbá ẹ̀ka alẹ́sà ẹ̀kọ́ àfọmọ́nìyàn ṣe ẹ̀kọ́ ẹ̀tọ́ ìlú àwọn ọlọ́run bá gbé kalẹ̀ sílé àdúà success prayer center tó wà ní nọmba 30 ìsọlọ ìjẹgun road 5 junction àdójúkọ disqua plaza ńlá gàgàrà yẹn níjẹgun ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní 5 bookstore bẹ́ẹ̀ bá ti bọ́lẹ̀ nọmba 30 ìsọlọ ìjẹgun road ní 5 bookstore yẹn o ẹ rí ilé ìtajà disqua plaza ẹdúróṣíwájú ẹ ẹ wọ kan yín ẹ rí àkọwọnà bánà ńlá success prayer center tó wà ń bẹ success therapy ẹ sọdá síbẹ̀ àbíkẹ́ ẹ̀yà wọlé nọmba tẹlẹ fi bá alhaji tajudeen àfọlábí success tẹ́ fi bá wọn sọ̀rọ̀.

0: lóòótọ́. Ó tún fi àṣírí agbára sọ́wọ́ àwọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtààrùn. Alhaji Tajudeen Afolabi success. Àjẹbímí kì í ṣe àwòkọ́ṣe. Ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè pẹ́ láti ilẹ̀ yìí tó fi dókè òkun. Àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kan leléyìí ó ṣe kí wọ́n ké pe Ọlọ́run ọba Allah fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ kọdún tó parí. Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Discoil Plaza, Fire Junction, Ìjẹ̀bú, Lagos. 1,000 naira péré owó káàdì ni kẹ́ ẹ máa mú bọ̀. Tó bá bàá di wọ́lù kọlù, ẹ tún lè pè sórí 08122257699 tàbí 08035636256. Láìpẹ́ láì jìnà, alhamdulillah ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà. Amina.
1: Ẹgba nọmba yìí tẹ̀lé fi bá Alhaji Tajudeen Afolabi success tẹ̀lé fi bá wọn sọ̀rọ̀ 08122257699. Ẹgbọ́ dáadáa 08122257699 tàbí 08035636256 08035636256. Arábìnrin yìí, Olúwa yẹ mi sí, kì í ṣàkọ́bí tá a bá ní bóyá ogun àkọ́bí ní ìjà, kódà kì í ṣe àbígbẹ̀yìn tá a bá sọ pé bóyá ogun àbígbẹ̀yìn ní ìjà, torógun àkọ́bí wà, ogun àbígbẹ̀yìn sì tún wà. Àárín lọ́wà, ó lẹ́gbọ̀n níwájú, ó lábúrò lẹ́yìn. Kì í ṣe pé wọ́n lówó nínú ẹbí wọn bẹ́ẹ̀, kì í ṣe pé bóyá àwọn òbí rẹ̀ jẹ́ bilọ́níà àbí milọ́níà. Ṣùgbọ́n níwọ̀nba Ọlọ́run kẹ́ wọn níwọ̀nba, ibi ọ̀pá wọn wọ́n tọrọ jẹ, wọ́n sì yó. Ìlú kan bẹ tí wọ́n ń pè ní Èrúwà nípínlẹ̀ Ọ̀yọ́. Àgbẹ̀dúdú orí òkèlé Èrúwà, ẹ̀yọ́ ọmọ Èrúwà tẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ̀ka alẹ́ o. Èrúwà ni bàbá Yẹmísí, ọmọ Àbàdàn nílé Olúyọ̀lé ni ìyá Yẹmísí. Àtọkọ àtìyàwó àti bàbá àtìyá ẹ̀, wọ́n ní Happy Home, wọ́n jà láti àárọ̀ dalẹ́rí. Wọ́n ju mẹ́rin lọ, a kì í kamọ fọlọ́mọ, àmọ́ àárín ni Yẹmísí wà. Níwọ̀nba bágbára wọn ṣe mọ, wọn rán àwọn ọmọ yìí nílé ìwé, obìnrin méjì ọkùnrin méjì. Yẹmísí náà ṣetán ní Poli Ìbàdàn ló ti ṣetán. Bà tó ṣetán, ọwa Seko lọ́dọ̀ fámìlì wọn kan ló dúró sí níbẹ̀ ní Korodu. Wọ́n ń pe àdúgbò yẹn ní Gbẹ̀rígbẹ̀, ibẹ̀ ló ń gbé. Tí wọ́n bá sọ pé ọmọbìnrin ní àárọ̀ kùtùkùtù ọjọ́ ayé, Yẹmísí arẹwà ni. Ọlọ́run fún ní ẹwà tọkùnrin le sọ pé eléyìí ọ̀dà. Nígbà tó ṣetán tó wá sí Korodu ní Gbẹ̀rígbẹ̀ tó ń gbé ńbẹ̀, ó nílé iṣẹ́ kan tó ti ń ṣiṣẹ́ tó jẹ́ private company. Ṣé mọ̀ pé lẹ́yìn tí ọmọ bá farabalẹ̀ tó kàwé tàbó kọ́ṣẹ́ tó ṣetán, ohun tó kù náà ni pé bí òun náà ṣe dá ilé ara rẹ̀ ní, bóyá ọkùnrin ni, tóun náà fi wà nílé ọkọ tó bá jóbìnrin. Láti 2017 tí Yẹmísí ti dé sí Korodu, kì í ṣe pé àwọn ọkùnrin yìí pé kódà tó fi mọ́ orí Facebook, wọn jẹ́ ó gbádùn. Ṣùgbọ́n àṣekó tó kúrò níbàdàn lẹ̀mí gààrù gààrù pride ìgbéraga ló ti wà nínú ìwà ẹ̀. Nígbà tó tún wá dé Korodu 2017-18, gbogbo àwọn ọkùnrin tí wọ́n ń pè é, ṣe ló ń wò wọ́n tẹ́ḿbẹ́lú, ló ń wò wọ́n bíntí. Kó sì tó ṣetán nílé ẹ̀kọ́ gíga Apuli ti Ìbàdàn, ó ti ń súnmọ́ o ti wo ogbon odun o ti wo lookan ah ewon Nigeria awa ta ba lomo birin eja fun won leko to ye koro nipa oro pe ki gberaga omo po o

0: tọ́. Ó tún fi àṣírí agbára tó wà wọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ ìdòògùn ayé àìsàn àtààrùn. Alhaji Tajudeen Afolabi success. Àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe. Ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè pẹ́. Láti ilẹ̀ yìí tó fi dókè òkun. Àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ̀ yìí ó. Ṣé kí wọ́n ké pe Ọlọ́run ọba àláàfin ọlẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ kọdún tó parí. Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Disco Plaza, Fire Junction, Ìjẹ̀bù Lagos. 1,000 naira péré owó káàdì ni kẹ́ ẹ máa mú bọ̀. Tó bá bàá di wọ́lù kọlù, ẹ tún lè pè sórí 08122257699 tàbí 08035636256. Láìpẹ́ láì jìnà, alhamdulillah ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà. Amina.
1: Láti 2017 yẹn tó ti dé Korodú, tí MEC ti dé Korodú, ló ti ń fọkùnrin sakọ. Ó fọkùnrin sakọ títí tó fi pé 30 ọmọ ọgbọ̀n ọdún. Ó pé ọmọ ọgbọ̀n ọdún ní 2021. Ó ṣe 30 years of age. Ibi tó ti ń ṣiṣẹ́, wọn dá dúró ńbẹ̀. Ó sì ń ṣiṣẹ́ ńbẹ̀. Nígbà tó yá, ilé iṣẹ́ yẹn ní ẹ̀ka sí abẹ́ òkúta. Wọ́n transfer Yemi sí, wọ́n promote ẹ̀ pé kọ́ lọ manage ọ́fíìsì wọn tó wà lábẹ́ òkúta. Ìyá rẹ̀ ń pè bàbá ń bí pé bó wá ni báyìí. Àbúrò rẹ̀ obìnrin kan wá ṣèyàwó ní 2022. Àbúrò rẹ̀ obìnrin. Òun ló fi jẹ́ pé òunìkan lọ ṣẹ́kù nínú ẹbí wọn tí ò tí ì lọlé ọkọ tí ò tí ì ṣèyàwó. Nígbà tó wá di 2023, lọ̀rẹ́ ìyá rẹ̀ kan wá sọ fún un pé kí ló ń ṣẹlẹ̀ sí MEC. Ó túmọ̀ tí ń lọ sí 35 years. Àmọ́ yìí mọ̀ ń dàgbà kí ló ń ṣe nílé dìsìn. Ìyá MEC nítò kò yé òun náà o. Òun àti bàbá rẹ̀ mọ́ ń bilé rẹ̀ o. Ṣé ọ̀rọ̀kùnrin ni àbọ̀kùnrin ò pè ọ́? Ẹ jẹ́ kí n sọ kinní kan fún wa lálẹ́ yìí lórí ètò yìí. Ṣé ẹ rí ẹlòmíì? Kì í sọ̀rọ̀ ti Yemi sí nìkan o. Ohun tí wọ́n ń fún ẹlòmíì, àádò tí wọ́n ń fún ẹlòmíì kó lọ lò fúnrara rẹ̀ náà ní bàjẹ́. Bí wọ́n ti ń fún ní bàjẹ́, bọ́n ṣe ń fún ló ń bàjẹ́. Bọ́n ṣe ń fún ló ń bàjẹ́. Yóò wá máa sọ pé ọ̀dọ̀ ẹni tó ń ná, ọ̀dọ̀ wòlíì yẹn, àáfàá yẹn, babaláwo yẹn kò mọṣẹ́. Bí bẹ́ẹ̀ sì rèé, ìwà owó rẹ̀ ní ń ba gbogbo ohun tí wọ́n ń fún jẹ́. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ arábìnrin yìí, bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹlòmíì. Ìgbà tó di 2024 ni a Yemi sí àti Yemi sí bá mú Yemi sí jáde. Ó ti wá ń di pé wọ́n ti ń rí níre pé kò fẹ́ níbùjókòó. Wọ́n ti ń rí níre pé ó ti fẹ́ digi eléra. Kì í ṣe pé kò rọ́kùnrin. Tí wọ́n bá ti jọ rìn fún bí oṣù mélòó kan, wọ́n tún jà túká látara àgbéraga. Ìyẹn fẹ́ni tó bá jàjàgbà fún kì í gbà. Tí wọ́n bá kọnu sí i yóò ní rárá. Tí wọ́n bá ní afẹ́fẹ́ omi yóò ní rárá. Gàrú yìí pọ̀, ìgbéraga yìí kọjá bẹ́ẹ̀. Nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí jáde láti 2024, wọ́n ń káàkiri. Ọ̀tọ̀rọ̀ gbogbo ibi tí wọ́n ń lọ ọ̀tọ̀ ni tí wọ́n ń rí. Nígbà tó wá di inú oṣù kẹjọ August 2025, nípa kíkáàkiri, nípa àìmọ̀dákẹ́, nípa pé bó wá tún ní báyìí, ibo la tún lè lọ, ibo nìkan tún yà sí, tí wọ́n ń gbọ́ rédíò. Táwọn tó ń gbọ́ rédíò sún sọ fún wọn pé àwọn gbọ́ ń pa bàbá báyìí, àwọn gbọ́ ń pa ìyá báyìí, àwọn gbọ́ kinní kan báyìí, bó lẹ ṣe fẹ́ ṣe. Ìdí nìyẹn nínú oṣù kẹjọ ọdún 2025 lọ́nà wá ní pẹ̀tọ́ ọ̀yá ẹ̀rìn báyìí ni wọ́n fi wá rìn síbi tádù àwọn ti gbà. Nígbà tí wọ́n débẹ̀, gbogbo ohun tí wọ́n ti ń sọ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yàtọ̀ sí ohun tí wọ́n gbọ́. Kí ni wọ́n gbọ́? Òun ni pé wọ́n ní kí Yemi sí kó lọ rẹra rẹ̀ lẹ̀ pátápátá, kó lọ rẹra ẹ̀ sílẹ̀ nípa aṣọ wíwọ̀, kó rẹra ẹ̀ sílẹ̀ nípa ibi tó rìn sí, kó rẹra ẹ̀ sílẹ̀ nípa ọ̀rọ̀ sísọ, kó rẹra ẹ̀ sílẹ̀, kódà fóònù tó wà lọ́wọ́ rẹ̀ ó tún ti pọ̀ jù wọ́n tún sọ débẹ̀ fún pé kọ́lẹ́ra ẹ̀ sílẹ̀ kó lè bá a pàdé adé orí ẹ̀ pé iwájú dá ẹ̀yìn náà fún wọn. Ìyẹn ní inú oṣù kẹjọ ọdún 2025 kó tó di pọ́ mọ́ lára kí ẹ̀mí ìgbéraga yẹn ó tó fi ilẹ̀ ọ̀pẹ o. Inú oṣù kẹwàá ọwá pàdé arákùnrin kan October 2025 bó ṣe máa ń ṣe náà ló tún ṣe sí arákùnrin yẹn. Ọ̀gá iléeṣẹ́ ọ̀gá abiṣẹ́ kan sì ni lárákùnrin tá à ń sọ yìí. Ọjọ́ kan lọ́wọ́ sọ fún Ọlọ́run ló ní pé kíyẹn ó gba nọ́mbà àbúrò rẹ̀ níjọ́ tó ń lọ sílé wọn. Àbúrò Yẹmisí nìyẹn máa ń bá sọ̀rọ̀. Àbúrò Yẹmisí lọ́wọ́ lọ sọ fún màmá wọn pé mọ́ì ní báyìí báyìí báyìí báyìí báyìí àǹtí Yẹmisí wọ́n mọ̀ tó ti fẹ́ lùsì ẹnìkan. Ìyá Yẹmisí bá múrò lọ fà lọ́wọ́lọ́wọ́ ló wá rún un jáde pé ẹgbẹ́ òun bèrè sí ẹni báyìí ẹni báyìí ṣé ọ̀nà wà ń bẹ̀ ṣé òun àtọmọ yìí lè fẹ́ra wọn tọ́nà bá ti wà ń bẹ̀ ọyá fúnra mi ní ń pè. Ìyẹn ní inú oṣù kọkànlá ìdí nìyẹn o tí wọ́n fi ṣe introduction ní February 2026 ni wọ́n ṣe introduction. Ẹmọ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ló ń larú nǹkan bẹ́ẹ̀ kọjá tí ò mọ̀ pé ìwà ọwọ́ òun ni ò jẹ́ kádùá àwọn ó ti gbà. Arábìnrin tí à ń sọ yìí Yẹmisí ó wà nínú ó ti fẹ́ra kù báyìí. Ìgbé ayé àlàáfíà lòun àti ọkọ rẹ̀ ń gbé kódà wọ́n ṣèyàwó lọ́dún yìí wọ́n ti ṣe introduction. Ẹwà àtijọ́ yìí ẹ ṣí ọjọ́ orí ẹ̀ ẹ̀rí pé ó ti lọ́jọ́ lórí. Àwọn nǹkan wo nìwọ náà ńlá kọjá kí ló rò pọ̀ fà á ara ń ta fi gbẹ́tò ìkàlẹ̀. Yẹ́ra rẹ wo kọ́mọ jẹ́wọ́ gan lọ ń baṣẹ́ jẹ́ ìwọ gangan la jáàgùn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lẹ́le pé Alhaji Tajudeen Afolabi Success sí 08122257699 tàbí 08035636256. Lórúkọ Máyọ̀wá Adédèmbù Ganaboy lórúkọ olóòtú ètò Alhaji Aroye Dowo lèmi ọ̀túnba Bẹ́wàjẹ́ Adékúnlé fi ń sọ pé ìjọ mẹ́jọ mi ò ní pe fóònù nọmbà mi lálẹ́ yìí. Ẹni tí ọba ti rí fóònù nọmbà Alhaji Success mú tò kọ́pàdé mi níjọ mẹ́jọ báago mọ́kànlá bá ti lù kò ní jù báyìí lọ Bond FM ẹ mọ̀ yìí kò ń bẹ̀.

Lord, I'm

0: àti bọ́ sí wọn ni pé kò jọra wọn náà ni wọ́n padà koríko ń bẹ̀ last last náà ni torí pé ẹ má fi góòlù ẹ má fi wé gẹ̀ǹje ìyàtọ̀ wà ń bẹ̀ wọ́n fẹ́ fojú jọra wọn ni fáìlì àti fàlí wọ́n fi pè jọra wọn ni. Kò rí sẹ́ńbù bí ti wọ̀n mọ̀.
1: Máa wọ́n lọ sílẹ̀ sílẹ̀ aládùn ní o. Pẹ̀lú kòmò kòmì mi. Ẹ̀yọ́ mi ò sílẹ̀.
2: Oríyọ̀ mi ju
1: alóso. Akẹ́kọ̀ọ́ wa kìlú ẹ̀kan mi ò yẹ ayé lórí kì.

Don't say don't worry, you got me, my son.

Oh, you go,

Bond the film, no, no, 92.9.

0: osibiyiwa o le ma jo lope wa lelere awon oni star gbogbo adupo oyo bazo awon lalo mi bo tebu o le ma jo lope wa lelere sibi ojima awon oni star ladupo oyo bazo ilo bo to di word
1: ba se mama mu ta ma wo nu ara won na ni en tori pe awon ti mo sin olosha o mo sha connection won ni gba ara bi ti won mo mo sin ole kailas every time awon wa wo nu ara na ni tori pe ba si a ke ba je omo ya wa nabi jibola basuma ohun na di mo se mu mo se ajina oni mo se anadoru o ye ke ti won lo be na a gboro ma ya be ba si mo shine connection godison gbogbo mushina tuni yen lo ye ki a ma mu wonu ara won na ni ta wa tun ko nbe a tun gboko mi wole live and direct born of no never 13 gbo wa
0: abe la la baby nigeria shalu mi a
1: ba na what do I product lomo hey
0: solo ni ojuwa iyana lopo gangale leyi to ba na si lopo jiba lai bi lo ti ba ya wole
1: e ba nbo wa ni bond fm alabi se jeje na ara o onigbongbo leleyi onigbongbo le ma ti bole le wa bole onigbongbo e so pe n lo si bond fm 92.9 to wa ni keja to so onigbongbo awa na mule si ti o ba bo se wa niyan o yato sira won o jira won lo ko se fiwe e ma compare sira won o fe jo file ni ki se file faliko bon fm natural time 1a adekunle faju iwe lawa na kale si ni tosi onigbongbo ni ayin
0: lo gbe wa lelere awon oni sa aladugo yo bazo apole la razi fe la bakala bi olope hey ti akun le ba asma ara mi ati ma bere na nu ala bi ogun le kun awon lo ba lo ba on be ni ka ni bi bazo
1: ni won se reti na ni won reti pe se ani ba si ko dalubo le everybody we dance ya won fe bi happy tori awon le maraduro live and direct yeah ja gbadun alabi basuma
0: abe nta ki se ti wa tonu ma tonu ma di bai lae tonu ma di ba ko mu alaye ka dupe e fo tele e ya ko ni temi e ya ko ki se temi o e ja fiyan le e mo le baso ẹgbẹ́ àkíyà àkíyà ọdún láàrín ọ̀bága àràbí owó wà bẹ́ẹ̀ bọ́ta èyàn ṣe gbogbo láàrín ọ̀bága àràbí owó bá wá wá. èyàn ṣe gbogbo sá àákiri yẹ sórí nínú ọdún ìyọ̀ ìjíwá 2025
1: 2026 làá wà báyìí a sì máa ṣe dáadáa ní ọdún tá a wà yìí náà ni pẹ̀lú àṣọ ọlọ́ba mi àláwùrà bí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu 2026 live and direct a ti mú ọdún yìí pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ àti àlàáfíà a nímọ̀ kóronú ẹ̀ ìjà ayọ̀rọ̀ sọlọ́láì amen ọba tí ń pa ọmọ tí kìí sùn tí kìí tó gbé náà ni ó fi dá wa aládùúgbò fi jẹ àdájú fún wa pé ká ní kàn balẹ̀ ìfọkànbalẹ̀ nínú ọ̀hún torí pé táwa náà bá ti fọ́ ọlọ́run ba sílẹ̀ nígbà kọ̀ọ̀kan tá a mú lókùú dúdú abẹ̀rẹ̀ sí ní ìsìn àdéhùn ọlọ́run lórí wa ni òun náà ṣe tiwa kí lórí táwa náà gbẹ̀ṣe tọ́lọ́run ní ká ṣe ó pa wá láṣẹ pé ká máa sìn lóòrèkóòrè kódà ní gbogbo àyè yòóhùn tá a bá wà ló fi jẹ́ pé àwa nígbàgbọ́ nù rẹ̀ tóun yòóhùn kó máa ṣẹlẹ̀ dédé àsìkò yìí ìdánwò náà ló jẹ́ fún wa kò wá sẹ̀dá náà láyé yìí tọ́rọ̀ bá mi ò ní dánwò àdán tán ni ká máa rí torí pé tàdánwò bá ti kọjá ẹ̀mí ni máa mú kẹ̀dá máa rò ó pin pé wẹ́ẹ́l kí lókun tóun ó ṣe àdán tán ni ò dá o àdánwò máa dé sóníkálùkù wa ta da won ba ti wa de ka ni gba pe fun ogba pe te na ni ta ba ti bori e agbega tun de si wa na niyan ileshe bodo fem lawa 92.9 pelu omo yan re lolufe yin nuruddin salahuddin legit ni gege bi asha mi
0: ah e fa yin do

0: wọ́n ṣe kí ni. Gbogbo wọn ta.
1: Aláwọ̀ bá gbójú lọ lọ́wọ́.
0: Bùbá àmì àṣẹ ìdúmọ̀ rẹ̀.
1: Ìmọ̀ ní ọ̀pọ̀ ojú rẹ̀ báyìí.
0: Àbí ìnà ń gbà tá à ń sọ́fà ńkọ́.
1: Kò sẹ́ni bọ́ọ̀lì lórí o. Ìgbà tí lásọ wọ kò sẹ́ni bọ́ọ̀lì tó ẹgbọ́n ta lóhùn lásọ. Bàkà kẹrẹ́ bù ẹ̀mọ tó ń wí. Àṣàlẹ̀ jẹ́ náà pé wá o. Àṣàlẹ̀jẹ́ ló ti ń wá ìṣà dọ́là.
0: Ó ń gbowó pounds, ó ń gbowó dọ́là, ó tún ń gbowó euro, ó ṣe ọlọ́run, ó bójú mi jẹ́. Asun, ìyá kálẹ̀. Ẹni bá ti rò wá pin.
1: Yáyí máa ní ìbá o. Sọ fún ọbẹ̀ pé.
0: Ojú ìṣà ni ó ṣe èmi gan.
1: Ṣèṣì ń wo lọ mọ́tò. Ojú yín ni ó ṣe, ojú yín ni ó ṣe. Ìmọ̀kọ́lẹ́ fún màmá mi. Ojú yín ni ṣà ni ó ṣe. Ìmọ̀kọ́lẹ́ fún màmá mi. Ojú yín ṣà ni ó ṣe. Èmi náà ń wọ́n fowó ra máa ń sàn. Okay.

Kaka kaka, I'm on the way.

Emi lo, won fowo ra ma nso. Mo ni ka fa won toro

Lasso, I was anybody, so I got a lot of lasso. I got a lot of lasso.

pariwo ara dugo titi de

0: ẹ bí ń bọ wọn alájà báwo ni gbogbo àdúgbò lọhùn àmọ abẹrí sùn mọ n ṣe ọlá
1: ọlọrun
0: tó jẹ mẹta àbí bí ẹkọ yín
1: iye tó ní àfíìsì
0: àáfíà náà lẹwà àbáwọn ní fámílì àwọn ń kọ àtọmọ ń kọ
1: nípàdé
0: fẹ́ nìkan kan wà mọ n ṣe ọlá abijá yọrọ sórí láì
1: ọmọ
0: yín náà ló wà mí o lẹ́jìítì ni gẹ́gẹ́ bí àṣà mi.